sìkan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀ nípa èyí tí ó dá ayé lẹ́bi ó sì di àjògún òdodo nípa ìṣe tí í ṣe nípa ìgbàgbọ́. Ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní ó gbọ́, ó sì jáde lọ láì mọ ibi tí òun rè. Ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sara ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ẹsẹ̀ ìkẹtàdínlógún nípa ìgbàgbọ́ ni Abrahamu nígbà tí a dán wò fi Isaac róbọ, ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo róbọ. Ẹsẹ̀ ogún nípa ìgbàgbọ́ ni Isaac súre fún Jacob àti Esau ní ti ohun tí ń bọ̀. Bí o bá kà á lọ síwájú, ó rí wípé títí di òpin ìwé yìí tàbí títí di òpin orí tí a ń kà yìí ni ó ti ń sọ fún wa nípa ìgbàgbọ́. Kí a wo orí tí ó tẹ̀lé orí kejìlá, ẹsẹ̀ ìkíní. Nítorí náà, bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa súré, kí a sì máa fi sùúrù súré èje tí a gbé ka iwájú wa. Kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Yẹ kí a dúró níbẹ̀. Bí a bá ti ń bá ẹ̀kọ́ yìí lọ, ó mọ ìdí tí mo fi ka àwọn ẹsẹ̀ tí mo kà, tí mo sì kọjá sí orí kejìlá láti ka ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì fún ọ. Yẹ kí a kọ́kọ́ wo èyí wípé láì sí ìgbàgbọ́, kò sí ẹni tí ó lè wo Ọlọ́run. Èyí jẹ́ wípé ìgbàgbọ́ ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Wo ẹsẹ̀ ìkẹfà orí kọkànlá, kí a wo bí ìgbàgbọ́ ṣe ṣe pàtàkì tó. Ṣùgbọ́n láì sí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wò ó. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá, kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Níhìn-ín ni a jẹ́ kí ó dá wa lójú bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́. Ó ní láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wò ó. Bí o bá ronú dáradára sí àwa tí a wá sínú ìjọ, ìbá ṣe ìjọ níhìn-ín tàbí ìjọ Ọlọ́run níbòmíràn, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, wọ́n máa ń wá sí inú ìjọ pẹ̀lú èrò púpọ̀ nínú ọkàn wọn. Ẹlòmíràn nígbà tí wọ́n bá dé inú ìjọ, wọ́n á sọ fún wa wípé níbi tí àwọn ti ń bọ̀, àwọn ni ìyá ẹgbẹ́, tàbí àwọn ni balógun, tàbí àwọn ni bàbá ìsàlẹ̀, tàbí àwọn ni agbọ́pàá àlùfáà, tàbí àwọn ni wọ́n máa ń laago nínú ilé ìsìn, tàbí àwọn ni atẹ́dùrò, tàbí ó ṣeéṣe kí wọn kí ó sọ wípé àwọn ni bàbá àsàlẹ̀, tí ó jẹ́ wípé bí ìjọba fẹ́ ṣe ìpinnu láì rí àwọn kò lè ṣe ìpinnu. Nítorí bẹ́ẹ̀, àwọn ń fẹ́ láti kọjá sí dípà. Bí àwọn sì ti ń fẹ́ láti kọjá sí dípà níhìn-ín, kí ni ààyè tàbí ipò tí àwọn yóò wà bí àwọn bá kọjá wá sí ìhín? Ohun tí wọ́n ń rò ni wípé ipò tí a ní nínú ìjọ, òun ni ó ṣe pàtàkì, òun ni kò ṣeé má ní tí ẹnìkọ̀ọ̀kan wa tí a ní láti máa dù. Ṣùgbọ́n níhìn ni a ń sọ fún wa wípé ipòkípò tí a bá ní, bí a kò bá ní ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Wípé bí a tilẹ̀ jẹ́ olórí ẹgbẹ́ nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ akíkanjú nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ òpóǹtagí, tàbí a jẹ́ ẹnìkan tí wọ́n máa dúró dè bí wọ́n bá fẹ́ mú ìpinnu nínú ìjọ, bí a kò bá ní ìgbàgbọ́, a kò lè wọ Ọlọ́run. Wòó lẹ́ẹ̀kan sí i.
ṣùgbọ́n lè sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sínú ìjọ, ó ní ohun tí wọ́n fi máa ń ṣògo wípé ìgbàgbọ́ yẹ mí, nítorí láti ìgbà tí mo ti dé inú ìjọ iṣẹ́ ó ń gbèrú lọ́wọ́ mi, kìí ṣe bẹ́ẹ̀ nìkan owó ó ń kún owó lọ́wọ́ mi, kìí ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí mo ti dé inú ìjọ ilé kejì ni mo ń kọ́ nísinsìnyí. Ẹlòmíràn á sọ fún wa wípé nígbà tí òun ti dé inú ìjọ ni òun ti rí wípé àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ wọ́n pọ̀ sí, òun ní àwọn oníbàárà tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Èyí jẹ́ ohun tí wọ́n máa ń ṣògo, tí wọ́n máa ń yọ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa bí a ti wá sínú ìjọ, ohun tí ó ṣe pàtàkì níwájú Ọlọ́run, ohun tí Ọlọ́run ń wò ní ìgbésí ayé wa ni wípé kí a ní ìgbàgbọ́. Bí a bá ń sọ nípa ìgbàgbọ́, àwọn ẹlòmíràn wọ́n máa ní ohun tí wọ́n ń pè ní ìgbàgbọ́, ṣùgbọ́n kìí ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Wọ́n máa ń sọ wípé àwọn gba ara wọn gbọ́, wípé bí àwọn bá dáwọ́lé nǹkan, bí àwọn ò bá rí ìyọrísí nǹkan náà, àwọn ò jẹ́ padà. Àwọn ní ìpinnu, àwọn ní ìgbàgbọ́ nínú agbára tiwọn, nínú ohun tí wọ́n lè ṣe. Wọ́n máa ń ṣògo wípé àwọn ní ìgbàgbọ́ nínú ara wọn, ìfọkàntán nínú ara wọn, wọ́n gbẹ́kẹ̀lé ara wọn. Èyí kìí ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Bí o bá wo ìhín, ó ń sọ, ó ní nítorí ẹni tí ó bá tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, ó ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run. Àwọn ẹlòmíràn ìgbàgbọ́ tí wọ́n ní ni wípé àwọn ní ìgbàgbọ́ nínú àlùfáà, wípé àwọn mọ̀ wípé àlùfáà wa pé kò ṣeé ṣe, ò sí níwájú ẹ̀. Àlùfáà wa ó jẹ́ ẹni tó lè gbàdúrà, wọ́n lè bọ́ṣọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní jà torí bẹ́ẹ̀. Bí ẹnikẹ́ni bá sọ̀rọ̀ tí kò dára nípa àlùfáà, wọ́n lè tú gèlè, wọ́n lè tú ọ̀já, wọ́n lè ṣí fìlà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà, kí wọ́n sọ pé ìgbàgbọ́ tí mo ní nínú àlùfáà mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kàn án. Èyí kìí ṣe ìgbàgbọ́ tí ń jà, ìgbàgbọ́ tí ń nodì, ìgbàgbọ́ tí ń da nǹkan rú, kìí ṣe ìgbàgbọ́ irú bẹ́ẹ̀ là ń sọ. À ń sọ ìgbàgbọ́ nípa nínú Ọlọ́run. Ó sọ wípé ní ẹsẹ̀ kẹfà, ṣùgbọ́n láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹnikẹ́ni tí ó bá tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó bá farabalẹ̀ wá. Àwọn ẹlòmíràn wọ́n máa ní ìgbàgbọ́ nínú ọkàn ara wọn. Bí wọ́n bá fẹ́ lọ sí ìrìn àjò, ó ṣeéṣe kí wọ́n ti ní ìpinnu pẹ̀lú ẹnìkan pé ní ọ̀la ní agogo mẹ́sàn-án a ó lọ sí ìrìn àjò. Ṣùgbọ́n bí ẹni yìí ti ń wọlé, bóyá ó ṣeéṣe ìgbà tí wọ́n fẹ́ jáde, wọ́n fẹsẹ̀ òsì kọ, wọ́n ní àmì nìyẹn. Mo sì gbàgbọ́ pé tí n bá ti fẹsẹ̀ òsì kọ bẹ́ yẹn, ó parí nìyẹn. Nǹkan tí màá bá pàdé lójú ọ̀nà kìí ṣe nǹkan tí ó dára. A sì sọ fún ẹnì kejì wípé mo gba ara mi gbọ́, mo mọ̀ pé bó jẹ́ àlá ni mo lá ni, bó jẹ́ ẹsẹ̀ ni mo fi kan ni, bó jẹ́ nǹkan kan ni mo ń gbòrò nínú ara mi ni. Mo mọ̀ wípé mo mọ bí nǹkan ṣe máa ń rí. Kìí ṣe irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a ń sọ nípa rẹ̀. A ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run, wípé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ láàyè, wípé ó jẹ́ alágbára, wípé ó jẹ́ Ọlọ́run tí kìí ṣèké, ó jẹ́ Ọlọ́run tí wí bẹ́ẹ̀ tí í ṣe bẹ́ẹ̀. Èyí ni ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀, àti wípé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó bá fara balẹ̀ wá. Ṣé o kíyèsí níhìn-ín? Ó ń sọ nípa wípé kí a fara balẹ̀ láti wá Ọlọ́run, wípé kí a má ṣe jẹ́ ẹni tí ń kánjú. Àwọn ẹlòmíràn wọn kì í mú sùúrù, wọn kì í lè fara balẹ̀ wá Ọlọ́run. Wọn á pẹ́ kí wọn kí ó tó dé ilé ìsìn. Bí a bá sì ti ń parí ìsìn, àwọn ni ẹni tí ó kọ́kọ́ jáde. Wọn kì í fara balẹ̀ láti gbàdúrà, wọn kì í fara balẹ̀ láti gbọ́ ẹ̀kọ́, wọn kì í fara balẹ̀ láti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, wọn kì í fara balẹ̀ láti dúró de ìmúṣẹ ìlérí Ọlọ́run. Ó ní òun jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ wá. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a lè ní sùúrù níwájú Ọlọ́run. Ó yẹ kí a lè fi àkókò sílẹ̀ láti sin Ọlọ́run, kí a dé sí ilé ìsìn ní àkókò tí ó yẹ, kí a sì rí wípé a gbàdúrà,
afarabalẹ̀, ẹlòmíràn nínú ilé kìí farabalẹ̀.

ìdánilójú ohun tí à ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Ẹsẹ̀ kan yìí tí apostle ń sọ fún wa, òun ni apostle ni ó ṣe àpèjúwe rẹ̀ ní gbogbo orí ìwé yìí. Òun ni ó fi sọ nípa ti Noah. Nígbà tí Ọlọ́run kìlọ̀ fún Noah wípé ìkún omi yóò dé, Noah kò tí ì rí ìkún omi ní ìgbà kan ṣoṣo rí. Noah kò tí ì rí kí òjò rọ̀ tó bẹ́ẹ̀ ní ìgbà kan ṣoṣo rí tí ó fi rí wípé omi bo ilé mọ́lẹ̀, ó bo igi mọ́lẹ̀, ó pa àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ó pa wọ́n run. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé kò rí nǹkan wọ̀nyí rí, ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó ń jẹ́rìí wípé ohun tí Ọlọ́run sọ yóò ṣe. Ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó fi mọ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìkún omi rí, ó dájú wípé ìkún omi yóò dé. Apostle tó ń ṣe àlàyé fún wa, ó ṣe àpẹẹrẹ fún wa nípa ti Abrahamu. Nígbà tí Ọlọ́run pè é ní ẹsẹ̀ ìkẹjọ láti jáde lọ sí ibi tí òun ó gbà gẹ́gẹ́ bí ilẹ̀ ìní, ó gbọ́, ó jáde lọ láì mọ ibi tí òun rè fiyèsí dáradára. Ibi tí ó ń lọ yìí kò tí ì gbó nípa rẹ̀ rí, kò tí ì kà nínú ìwé ìtàn nípa rẹ̀ rí, kò tí ì rí ẹni tí ó lọ síbẹ̀ tí ó padà wá rí. Ṣùgbọ́n bí Ọlọ́run ti sọ fún un, ó gbàgbọ́, ó kó ẹrù rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí lọ sí ibi tí Ọlọ́run fẹ́ kí ó lọ. Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Paul tó ń ṣe àlàyé síwájú sí ní ẹsẹ̀ ìkọkànlá, ó ní nípa ìgbàgbọ́ ni Sara ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́, rántí wípé ní ìgbésí ayé Sara kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó jẹ́ ọmọ 90 ọdún tí ó rí wípé ó lóyún, ó sì bímọ. Kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó rí wípé ìgbà obìnrin ti kọjá lára rẹ̀, tí ó jẹ́ wípé kò ṣeéṣe ní ti ènìyàn ẹlẹ́ran ara láti lóyún mọ́, ṣùgbọ́n tí ó lóyún. Ṣùgbọ́n ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Sara kò tí ì rí irú ẹnikẹ́ni bẹ́ẹ̀ rí tí ó ti di 40, ṣùgbọ́n tí ó lóyún síbẹ̀síbẹ̀ nítorí wípé Ọlọ́run kì í ṣèké, nítorí pé ó ka Ọlọ́run tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ó ní ìjẹ́rìísí ohun tí a kò rí. Bẹ́ẹ̀ náà ni a sọ fún wa ní ti Abrahamu nínú ẹsẹ̀ 17 nípa ìgbàgbọ́ ni Abrahamu. Nígbà tí a dán wò fi Isaaki rúbọ, ẹni tí ó sì fi ayọ̀ gba ìlérí wọn ni, fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ ní ti ẹni tí a wí pé nínú Isaaki li a ó ti pe irú ọmọ rẹ̀. Ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ. Ṣé o rí ohun tí a sọ nípa ìgbàgbọ́, wípé bí ó tilẹ̀ jẹ́ pé Abrahamu kò tí ì rí ẹnikẹ́ni rí tí ó jí dìde láti inú òkú, ó ṣeéṣe kí ó ti kà nípa Abeli tí ó kú tí ó sì jẹ́ pé kò jí dìde láti inú òkú, ó ṣeéṣe kí ó ti kà nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó kú ṣùgbọ́n tí a kò jí dìde láti inú òkú. Ṣé o mọ̀ wípé ó wá sí ayé yìí kí Jésù kí ó tó wá? Kí a tó máa sọ nípa wípé Jésù Kristì jí dìde láti inú òkú, kí a tó máa sọ wípé Elijah tàbí Elisha ó gbàdúrà fún ẹnìkan, àwọn wọ̀nyí sì jí dìde kúrò nínú òkú, kí irú ìgbà bẹ́ẹ̀ kí ó tó dé, ni Abrahamu ni ó ti gbàgbọ́ wípé wẹsẹ̀ 19 yìí, ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ. Èyí ni à ń sọ nípa ìgbàgbọ́, wípé ìgbàgbọ́ ni ìjẹ́rìísí ohun tí a kò rí. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa ohun tí a ń pè ní ìgbàgbọ́, wípé nígbà tí Ọlọ́run bá ṣe

Thank you.

You

0: Exodu, orí ikeji ni logoji. O si fi igi ṣe ti mo ṣe pẹpẹ bọ sísun, ìgbọ̀nwọ́ márùn-ún ní gígùn rẹ̀, àti ìgbọ̀nwọ́ márùn-ún ní ìbú rẹ̀. Oníhà mẹ́rin ọgbọọgba ni, ìgbọ̀nwọ́ mẹ́ta sì ní gíga rẹ̀. O si ṣe ewo rẹ̀ sí inú igun rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin, ewo rẹ̀ wà lára rẹ̀. O si fi idẹ bò ó, o si ṣe gbogbo ohun èlò pẹpẹ náà, ìkòkò rẹ̀, ọkọ rẹ̀, àti àwokòtò rẹ̀, àti kọ́kọ́rọ́ ẹran rẹ̀, àti àwo iná wọn ni. Gbogbo ohun èlò rẹ̀ ni ó fi idẹ ṣe. Ó sì ṣe àrò idẹ fún pẹpẹ náà ní iṣẹ́ àwọ̀n nísàlẹ̀ àyíká rẹ̀ dé agbede méjì rẹ̀. Ó sì dá òrùka mẹ́rin fún ikùn mẹ́rẹ̀ẹ̀rin àrò idẹ náà ní ààyè fún ọ̀pá wọn ni. Ó sì fi igi ṣe tí mo ṣe ọ̀pá wọn ni, ó sì fi idẹ bò wọ́n. Ó sì fi ọ̀pá wọn ni sínú òrùka ní ìhà pẹpẹ náà láti máa fi rù ú. Ó fi apá kó ṣe pẹpẹ náà ní oníhò nínú. Ó sì fi idẹ ṣe agbada náà, ó sì fi idẹ ṣe ẹsẹ̀ rẹ̀. Ti àwò jíjí ẹgbẹ́ àwọn obìnrin ti ń péjọ láti sìn ní ẹnu ọ̀nà àgọ́ àjọ. Ó sì ṣe àgbàlá náà ní àgúsù ní ọwọ́ ọ̀tún. Aṣọ títa àgbàlá náà jẹ́ ọgbọ̀n olókùn wíwẹ́, ọgọ́rùn-ún ìgbọ̀nwọ́. Òpó wọn jẹ́ ogún, ipò ìtẹ̀bọ̀ idẹ wọn jẹ́ ogún. Kọ́kọ́rọ́ òpó wọn ni àti ọ̀já wọn jẹ́ fàdákà. Àti fún ìhà àríwá ọgọ́rùn-ún ìgbọ̀nwọ́. Òpó wọn jẹ́ ogún àti ipò ìtẹ̀bọ̀ idẹ wọn jẹ́ ogún. Kọ́kọ́rọ́ òpó wọn ni àti ọ̀já wọn jẹ́ fàdákà. Àti fún ìhà ìwọ̀rùn ni aṣọ títa 50 ìgbọ̀nwọ́, òpó wọn mẹ́wàá, àti ihò ìtẹ̀bọ wọn mẹ́wàá, kọ́kọ́rọ́ òpó wọn ni àti ọ̀já wọn jẹ́ fàdákà. Àti fún ìhà ìlà ọ̀rùn sí ìhà ìlà ọ̀rùn 50 ìgbọ̀nwọ́, aṣọ títa apá kan jẹ́ ìgbọ̀nwọ́ 15, òpó wọn jẹ́ mẹ́ta, àti ihò ìtẹ̀bọ wọn jẹ́ mẹ́ta. Àti fún apá kejì ní apá ẹ̀hín àti ní apá ọ̀hún ẹnu ọ̀nà àgọ́ àgbàlá náà ni aṣọ títa onígbọ̀nwọ́ 15 wà. Òpó wọn jẹ́ mẹ́ta, àti ipò ìtẹ̀bọ wọn jẹ́ mẹ́ta. Gbogbo aṣọ títa àgbàlá náà yìí ká jẹ́ ọgbọ̀n olókùn wíwẹ́, àti ipò ìtẹ̀bọ fún òpó wọn ni jẹ́ idẹ. Kọ́kọ́rọ́ òpó wọn ni àti ọ̀já wọn jẹ́ fàdákà, àti ìborí orí wọn jẹ́ fàdákà. Àti gbogbo òpó àgbàlá náà ni a fi fàdákà gbà ní ọ̀já. Àti aṣọ ìṣòro ẹnu ọ̀nà àgbàlá náà jẹ́ iṣẹ́ abẹ́rẹ́, aṣọ aláró, àti elése àlùkò, àti òdòdó, àti ọgbọ̀n olókùn wíwẹ́. Ogún ìgbọ̀nwọ́ sì ní gígùn rẹ̀, àti gíga ní ìbò rẹ̀ jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún. Ó bá aṣọ títa àgbàlá wọn ni ṣe déédé. Òpó wọn sì jẹ́ mẹ́rin, àti ipò ìtẹ̀bọ wọn ti idẹ mẹ́rin. Kọ́kọ́rọ́ wọn jẹ́ fàdákà, àti ìborí orí wọn àti ọ̀já wọn jẹ́ fàdákà. Àti gbogbo èèkàn àgọ́ náà àti ti àgbàlá rẹ̀ yìí ká jẹ́ idẹ. Èyí ni iye àgọ́ náà. Àgọ́ ẹ̀rí ni bí a ti kà wọ́n gẹ́gẹ́ bí òfin Mósè fún ìrìn àwọn ọmọ Léfì. Láti ọwọ́ Itamari wá, ọmọ Aaroni àlùfáà. Besaleli ọmọ Uri, ọmọ Huri ti ẹ̀yà Júdà sì ṣe ohun gbogbo tí Olúwa pàṣẹ fún Mósè. Àti Oholiabu pẹ̀lú rẹ̀, ọmọ Aisamaki ti ẹ̀yà Dani, alágbẹ̀dẹ, àti ọlọ́gbọ́n ọlọ́nà, àti agúnà ní aṣọ aláró, àti elése àlùkò, àti òdòdó, àti ọgbọ̀ dídára. Gbogbo wúrà tí a lò sí iṣẹ́ náà ni onírúurú iṣẹ́ ibi mímọ́ ni, àní wúrà ọrẹ ni. Ó jẹ́ tálẹ́ǹtì 29 àti 1,790 ní ìwọ̀n ṣékélì ìbí mímọ́. Àti fàdákà àwọn ẹni tí a kà nínú ìjọ ènìyàn jẹ́ 100 tálẹ́ǹtì àti ṣékélì 2,750 ní ìwọ̀n ṣékélì ìbí mímọ́. Àbọ̀ ṣékélì kan ní orí ọkùnrin kọ̀ọ̀kan ní ìwọ̀n ṣékélì ìbí mímọ́ lórí orí olúkúlùkù tí ó kọjá sínú àwọn tí a kà láti ẹni 20 àti jù bẹ́ẹ̀ lọ jẹ́ 2,700. Ó lé 50 ènìyàn. Àti nínú 100 tálẹ́ǹtì fàdákà ni a ti dá ipò ìtẹ̀bọ̀ wọn ni ti ibi mímọ́ àti ipò ìtẹ̀bọ̀ ti aṣọ ìkélé náà. 100 ipò ìtẹ̀bọ̀ nínú 100 tálẹ́ǹtì náà. Tálẹ́ǹtì kan fún ipò ìtẹ̀bọ̀ kan. Àti nínú 2,700 ṣékélì 2,750. Ó mú ṣe kọ́kọ́rọ́ fún ọmọ wọn ni. Ó sì fi bo orí wọn. Ó sì fi ṣe ọ̀já wọn. Àti ìdẹ ọrẹ náà jẹ́ 70 tálẹ́ǹtì àti 12 ṣékélì. Òun ni ó sì fi ṣe ihò ìtẹ̀bọ̀ ẹnu ọ̀nà àgọ́ àjọ àti pẹpẹ idẹ náà àti àrò idẹ sára rẹ̀ àti gbogbo ohun èlò pẹpẹ náà àti ihò ìtẹ̀bọ̀ àgbàlá náà yíká àti ihò ìtẹ̀bọ̀ ẹnu ọ̀nà àgbàlá àti gbogbo èèkàn àgọ́ náà àti gbogbo èèkàn àgbàlá náà yíká.
1: DCLM Radio. The spiritual welfare is our concern.
0: Exodu, orí 39. Wọ́n sì fi nínú aṣọ aláró àti elése àlùkò àti òdòdó dá aṣọ ìsìn láti máa fi sìn ní ibi mímọ́. Wọ́n sì dá aṣọ mímọ́ tí í ṣe fún Aaroni bi Oluwa ti fi ase fun Mose o si se wefodi na ti wura ati aso alaro ati elese aluko ati ododo ati ogbo olokun wiwe won si lu wura ni di ewe fele fele won si la ni okun wewe ati lati fi se ise olona sinu aso alaro ati sinu elese aluko ati sinu ododo ati sinu ogbo didara ni won se aso ejika si lati soolu ni eti mejeji ni asoolu ati oniruru ona oja ti o wa lara re lati fi di o je okan na gege bi ise re ti wura aso alaro elese aluko ti ododo ati ti ogbo olokun wiwe bi Oluwa ti fi ase fun Mose won si sise okuta oniki ti a to sinu oju ide wura ti a fin bi ife edidi ami ti a fin oruko awon omo Israeli si o si fi won si ejika ewu efodi na ni okuta iranti fun awon omo Israeli bi Oluwa ti fi ase fun Mose o si fi ise olona sise igbaya na bi ise ewu efodi ni ti wura ati aso alaro ati elese aluko ati ododo ati ogbo olokun wiwe oniha merin ogbogba ni won se igbaya na ni isepo meji ikakan ni gigun re ikakan si ni ibu re o je isepo meji won si to ese okuta merin si ese kini ni sardio ati topasi ati smaragudu eyi ni ese kini ati ese keji emeraldi safiru ati diamondi ati ese keta ligure agate ati amethystu ati ese kerin berilu oniki ati jasperi a si to won si oju ide wura ni tito won okuta won ni si ja si gege bi oruko awon omo Israeli mejila gege bi oruko won bi ifin edidi ami olukuluku ti on ti oruko re gege bi eya mejejila won si se ewon ise ona lilo kiki wura si igbaya na won si se oju ide wura meji ati oruka wura meji won si fi oruka mejeji si eti igbaya na mejeji won si fe won wura ise ona lilo mejeji bo inu oruka won ni ni eti igbaya na ati eti mejeji ti ewon ise lilo mejeji ni won fi mo inu oju ide mejeji won si fi won sara okun ejika ewu efodi na ni waju re won si se oruka wura meji won si fi won si eti mejeji igbaya na si eti re ti o wa ni ewu efodi na ni ainu won si se oruka wura meji won si fi won si a mejeji ewu efodi na ni isale si iwaju re ki o koju si isolu re loki oja ewu efodi na won si fi oruka re de igbaya na mo oruka ewu efodi pelu oja awon aso alaro ki o le ma wa lori oniruru ona oja ewu efodi na ati ki igbaya ni ki o ma se tu kuro lara ewu efodi na bi Oluwa ti fi ase fun Mose o si se aso egunwa ewu efodi na ni ise we won gbogbo re je aso alaro oju orun si wa ni agbede meji aso egunwa na o dabi oju ewu ogun pelu oja yi oju na ka ki o ma se ya won si se pomegranate aso alaro ati elese aluko ati ododo ati ogbo olokun wiwe si ise ti aso igunwa na won si se saworo kikiwura won si fi saworo na si alapo pomegranate won ni si eti ise ti aso igunwa na yika ni alapo pomegranate won ni saworo kan ati pomegranate kan saworo kan ati pomegranate kan yi ise ti aso igunwa na ka lati ma fi sise alufa bi Oluwa ti fi ase fun Mose won si se ewu ogbo daradara ti ise we won fun Aroni ati fun awon omo re ati fila oso ogbo daradara ati fila ogbo didara ati sokoto ogbo olokun wiwe ati oja ogbo olokun wiwe ati ti aso alaro ti elese aluko ati ti ododo onise abere bi Oluwa ti fi ase fun Mose won si se awu ade mimo na ni kiki wura won si kowe si ikowe bi fifin edidi ami mimo si Oluwa won si di oja awon alaro mo lati fi di loke sara fila na bi Oluwa ti pase fun Mose be ni gbogbo ise ago ti ago ajo na pari awon omo Israeli si se gege bi gbogbo eyi ti Oluwa pa lase fun Mose be ni won se won si mu ago na to Mose wa ago na ati gbogbo ohun elo re iko re apako re opa re ati owon re ati ko itebo re won ni ati ibori awo agbo ti a se ni pupa ati ibori awo siali ati ikele aso tita apoti eri ni ati opa re won ni ati ite anu ni tabili na ati gbogbo ohun elo re ati akara ifihan opa fitila mimo pelu fitila re won ni fitila ti a to ni ese ese ati gbogbo ohun elo re ati ororo titana ati pepe wura ati ororo itasori ati turari didun ati aso isoro fun enu ona ago na pepe ide ati oju aro awon ide re opa re ati gbogbo ohun elo re agbada na ati ese re aso tita agbala na ọwọn rẹ ati ihò ìtẹ̀bọ rẹ ati aṣọ ìṣòro ẹnu ọ̀nà àgbàlá náà okun rẹ ati èèkàn rẹ ati gbogbo ohun èlò ìsìn àgọ́ náà àní àgọ́ àjọ aṣọ ìsìn láti máa fi sìn nínú ibi mímọ́ àti aṣọ mímọ́ wọn ni fún Aaroni àlùfáà àti aṣọ àwọn ọmọ rẹ láti máa fi ṣe iṣẹ́ àlùfáà gẹ́gẹ́ bí gbogbo ohun tí Olúwa fi àṣẹ fún Mósè bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ísírẹ́lì ṣe gbogbo iṣẹ́ náà Mósè sì bójú wo gbogbo iṣẹ́ náà sì kíyèsí wọ́n sì ṣe é bí Olúwa ti pa láṣẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n ṣe é Mósè sì súre fún wọn. Exodus orí ogójì Olúwa sì sọ fún Mósè pé ní ọjọ́ kìíní oṣù kìíní ni kí ìwọ kí ó gbé ibùgbé àgọ́ náà ró ìwọ sì fi àpótí ẹ̀rí ìrìn sínú rẹ̀ ìwọ sì ta aṣọ ìkélé ìnìbo àpótí náà ìwọ sì gbé tábìlì wọlé kí o sì to ohun wọn nì tí o ní tòsí orí rẹ̀ ìwọ sì mú ọ̀pá fìtílà wọlé ìwọ sì to fìtílà rẹ̀ wọn nì lórí rẹ̀ ìwọ sì fi pẹpẹ wúrà ti tùràrí ìrìn sí iwájú àpótí ẹ̀rí ìwọ sì fi aṣọ ìṣòro ẹnu ọ̀nà sára àgọ́ náà ìwọ sì fi pẹpẹ ẹbọ sísun nì sí iwájú ẹnu ọ̀nà ibùgbé àgọ́ àjọ ìwọ sì gbé agbada ànìká agbede méjì àgọ́ àjọ àti pẹpẹ ìwọ sì pọn omi sínú rẹ̀ ìwọ sì fa àgbàlá náà yíká ìwọ sì ta aṣọ ìṣòro sí ẹnu ọ̀nà àgbàlá náà ìwọ sì mú òróró ìta sórí ìnì ìwọ sì ta sára àgọ́ náà àti sára ohun gbogbo tí ó wà nínú rẹ̀ ìwọ sì yà á sí mímọ́ àti gbogbo ohun èlò rẹ̀ yóò sì jẹ́ mímọ́ ìwọ sì ta òróró sára pẹpẹ ẹbọ sísun àti gbogbo ohun èlò rẹ̀ ìwọ sì ya pẹpẹ náà sí mímọ́ yóò sì máa jẹ́ pẹpẹ tí ó mọ́ jùlọ ìwọ sì ta òróró sára agbada àti ẹsẹ̀ rẹ̀ ìwọ sì yà á sí mímọ́ ìwọ sì mú Aaroni àti àwọn ọmọ rẹ̀ wá sí ẹnu ọ̀nà àgọ́ àjọ ìwọ sì fi omi wẹ̀ wọ́n ìwọ sì fi aṣọ mímọ́ wọn nì wọ Aaroni ìwọ sì ta òróró sí ilé orí ìwọ sì yà á sí mímọ́ kí ó lè máa ṣe iṣẹ́ àlùfáà fún mi ìwọ sì mú àwọn ọmọ rẹ̀ wá ìwọ sì fi ẹ̀wù wọ̀ wọ́n ìwọ sì ta òróró sí wọn lé orí bí ìwọ ti ta sí bàbá wọn lé orí kí wọn kí ó lè máa ṣe iṣẹ́ àlùfáà fún mi nítorí tí ìtasórí wọn yóò jẹ iṣẹ́ àlùfáà láéláé ní tòótọ́ láti ìrandíran wọn bẹ́ẹ̀ ni Mósè ṣe gẹ́gẹ́ bí èyí tí Olúwa pa láṣẹ fún bẹ́ẹ̀ ni ó ṣe ó sì ṣe ní oṣù kìíní ní ọdún kejì ní ijọ́ kìíní oṣù náà ni a gbé àgọ́ náà ró Mósè sì gbé àgọ́ náà ró ó sì de ihò ìtẹ̀bọ rẹ̀ ó sì to apapo rẹ̀ ó sì fi ọ̀pá rẹ̀ bọ́ ó sì gbé ọwọ́n rẹ̀ ró ó sì na aṣọ àgọ́ náà sórí àgọ́ ó sì fi ìbòrí àgọ́ náà bò ó ní orí bí Olúwa ti pàṣẹ fún Mósè ó sì mú ó sì fi ẹ̀rí ìnì sínú àpótí náà ó sì fi ọ̀pá wọn nì sára àpótí náà ó sì fi ìtẹ́ àánú nì sí òkè lórí àpótí náà ó sì gbé àpótí náà wá sínú àgọ́ ó sì ta aṣọ ìkélé ó sì ta bo àpótí ẹ̀rí bí Olúwa ti pàṣẹ fún Mósè ó sì fi tábìlì ìnì sínú àgọ́ àjọ ní àríwá àgọ́ náà lẹ́yìn òde aṣọ ìkélé ìnì ó sì to àkàrà náà lẹ́sẹẹsẹ dáradára lórí rẹ̀ níwájú Olúwa bí Olúwa ti pàṣẹ fún Mósè ó sì fi ọ̀pá fìtílà nì sínú àgọ́ àjọ tí ó kọjú sí tábìlì ìnì ní àgúsù àgọ́ náà ó sì tan fìtílà wọn nì síwájú Olúwa bí Olúwa ti pàṣẹ fún Mósè ó sì fi pẹpẹ wúrà nì sínú àgọ́ àjọ níwájú aṣọ ìkélé ìnì ó sì fi tùràrí dídùn jóná lórí rẹ̀ bí Olúwa ti pàṣẹ fún Mósè ó sì ta aṣọ ìṣòro nì sí ẹnu ọ̀nà àgọ́ náà ó sì fi pẹpẹ ẹbọ sísun sí ẹnu ọ̀nà ibùgbé àgọ́ àjọ ó sì rú ẹbọ sísun àti ẹbọ ohun jíjẹ lórí rẹ̀ bí Olúwa ti pàṣẹ fún Mósè ó sì gbé agbada ànìká agbede méjì àgọ́ àjọ àti pẹpẹ ó sì pọn omi sí i láti máa fi wẹ̀ àti Mósè àti Aaroni àti àwọn ọmọ rẹ̀ wẹ ọwọ́ àti ẹsẹ̀ wọn nínú rẹ̀ nígbà tí wọ́n bá lọ sínú àgọ́ àjọ àti nígbà tí wọ́n bá súnmọ́ pẹpẹ náà wọ́n á wẹ̀ bí Olúwa ti pàṣẹ fún Mósè ó sì fa àgbàlá náà yí àgọ́ àti pẹpẹ náà ká ó sì ta aṣọ ìṣòro ẹnu ọ̀nà àgbàlá náà bẹ́ẹ̀ ni Mósè parí iṣẹ́ náà nígbà náà ni àwọsánmọ̀ bu àgọ́ àjọ ògo Olúwa sì kún inú àgọ́ náà Mósè kò sì lè wọ inú àgọ́ àjọ lọ nítorí tí àwọsánmọ̀ wà lórí rẹ̀ ògo Olúwa sì kún inú àgọ́ náà nígbà tí a sì fa àwọsánmọ̀ náà sókè kúrò lórí àgọ́ náà àwọn ọmọ Ísírẹ́lì a máa dìde rìn lọ ní ìrìn wọn gbogbo ṣùgbọ́n bí a kò fa àwọsánmọ̀ náà sókè ǹjẹ́ wọn kò ní dìde rìn títí ọjọ́kọjọ́ tí ó bá fà sókè nítorí tí àwọsánmọ̀ Olúwa wà lórí àgọ́ náà ní ọ̀sán iná sì wà nínú àwọsánmọ̀ náà ní òru ní ojú gbogbo ilé Ísírẹ́lì ní gbogbo ìrìn wọn. Èyí ni òpin ìwé Exodus.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìwé kẹta Mósè tí a ń pè ní Lefitiku, orí ìkíní, Oluwa si pe Mose, o si so fun lati inu ago ajo wa pe so fun awon omo Israeli ki o si wi fun won pe bi enikan ninu yin ba mu ore ebo wa fun Oluwa ki eyin ki o mu ore ebo yin wa ninu ohun osin ani ti inu owo eran ati ti agbo eran bi ore ebo re ba se ebo sisun ti inu owo eran ki ohun ki o mu ako wa alai labuku ki o mu wa tinu tinu re si enu ona ago ajo siwaju Oluwa ki o si fi owo re le ori ebo sisun na yo si de tewogba fun lati se tutu fun ki o se pa ko malu na niwaju Oluwa awon alufa awon mo Aroni yo si mu eje na wa won si fi eje na won ori pepe ni yika ti nbe le enu ona ago ajo ki o si ko ebo sisun na ki o si kun awon mo Aroni alufa ni yo si fi na sori pepe na won si to igi lori ina na awon alufa awon mo Aroni yo si to ninu re ani ori ati ora won sori igi ti nbe lori ina ti nbe lori pepe sugbon ifun re ati itan re ni ki o sin ninu omi ki alufa ki o si sun gbogbo re lori pepe na lati se ebo sisun ebo ti a fi ina se orun didun si Oluwa bi ore ebo re ba si se ti agbo eran eyi ni ni ti aguntan tabi ti ewure fun ebo sisun ako ni ki o mu wa alai labuku ki o si pa niwaju Oluwa ni eba pepe ni ariwa ati awon alufa awon maroni ki o si bu eje re won ori pepe na yika ki o si kun ori re ati ora re alufa na yo si to won sori igi ti nbe lori ina ti nbe lori pepe sugbon ki o sin ifun ati itan re ninu omi ki alufa na yo si mu gbogbo re wa ki o si sun lori pepe ebo sisun ni ebo ti a fi ina se orun didun si Oluwa bi o ba si se pe ti eye ni ebo sisun ore ebo re si Oluwa nje ki o mu ore ebo re wa ninu adaba tabi ninu omo eyele ki alufa na yo si mu wa si pepe na ki o si mi ni orun ki o si sun lori pepe na eje re ni ki o si ro si eba pepe na ki o si fa ajesi re ja pelu eri re ki o si ko lo si eba pepe na ni aila orun lori ibi eru ni ki o si la ti o nti iye apa re sugbon ki yo pin ni meji jale ki alufa ki o si sun lori pepe na lori igi na ti nbe lori ina ebo sisun ni ebo ti a fi ina se orun didun si Oluwa
2: Lefitiku ori ikeji nigba ti enikan ba si nta ore ebo ohun jije fun Oluwa ki ore ebo re ki o je ti iyefun daradara ki o si da ororo sori re ki o si pe turari sori re ki o si mu to awon alufa awon omo Aroni wa ki alufa si bu ikunwo kan ninu re ninu iyefun na ati ninu ororo na pelu gbogbo turari re ki o si sun ebo iranti re lori pepe lati se ebo ti a fi ina se orun didun si Oluwa iyoku ti ebo ohun jije na asi je ti Aroni ati ti awon omo re ohun mimo julo lati inu ebo Oluwa ni ti a fi ina se bi iwo ba si mu ore ebo ohun jije wa ti a yan ninu aro ki o je akara alaiwu iyefun didara ti a fi ororo po tabi akara felefele alaiwu ti a ta ororo si ati bi ore ebo re ba se ohun jije ti a se ninu awo pete ki o je ti iyefun didara alaiwu ti a fi ororo po ki iwo ki o si da kelekele ki o si da ororo sori re ebo ohun jije ni ati bi ore ebo re ba se ebo ohun jije ti a yan ninu ape iyefun didara ni ki a fi se pelu ororo ki iwo ki o si mu ebo ohun jije na wa ti a fi nkan wonyi se fun Oluwa ohun o si mu to alufa na wa ki ohun ki o si mu wa sori pepe ni alufa yi o si mu ebo iranti ninu ohun jije na yi o si sun lori pepe ebo ti a fi ina se orun didun si Oluwa eyi ti o si ku ninu ebo ohun jije ki o je ti Aroni ati ti awon omo re ohun mimo julo ni ore ebo Oluwa ti a fi ina se a ko gbodo fi iwukara se gbogbo ebo ohun jije ti eyin o mu to Oluwa wa nitori eyin ko gbodo sun iwukara tabi oyin koyin ninu ore ebo Oluwa ti a fi ina se bi ore ebo akoso eyin le mu won wa fun Oluwa sugbon a ki yo sun won lori pepe fun orun didun ati gbogbo ore ebo ohun jije re ni ki iwo ki o fi iyodun bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ jẹ́ kí iyọ̀ májẹ̀mú ọlọ́run rẹ kí ó má sí nínú ẹbọ ohun jíjẹ rẹ gbogbo ọrẹ ẹbọ rẹ ni kí ìwọ kí o fi iyọ̀ sí bí ìwọ bá sì mú ẹbọ ohun jíjẹ àkọ́so rẹ wá fún Oluwa kí ìwọ kí o sì mú sírí ọkà dáradára tí a yan lórí iná wá fún ẹbọ ohun jíjẹ àkọ́so rẹ ọkà gígún ti sírí tútù kí ìwọ kí o sì fi òróró sórí rẹ kí o sì fi tùràrí sórí rẹ ẹbọ ohun jíjẹ ni kí àlùfà kí o sì sun ẹbọ ìrántí rẹ apá kan nínú ọkà gígún rẹ ati apa kan ninu ororo re pẹ̀lú gbogbo tùràrí rẹ̀ ẹbọ tí a fi iná ṣe ni sí Olúwa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìkẹta, bí ọrẹ ẹbọ rẹ̀ bá sì ṣe ẹbọ àlàáfíà, bí ó bá mú un láti inú ọ̀wọ́ ẹran wá, ohun ìbá ṣe akọ tàbí abo, kí ó mú un wá síwájú Olúwa ní àìlábùkù, kí ó sì fi ọwọ́ rẹ̀ lé orí ọrẹ ẹbọ rẹ̀, kí ó sì pa á ní ẹnu ọ̀nà àgọ́ àjọ, kí àwọn àlùfáà, àwọn ọmọ Aaroni, kí ó sì fi ẹ̀jẹ̀ náà wọ́n orí pẹpẹ ẹni yìí ká, kí ó sì mú nínú ẹbọ àlàáfíà níwá, ọrẹ ẹbọ tí a fi iná ṣe sí Olúwa, ọ̀rá tí ó bo ìfun lórí, àti gbogbo ọ̀rá tí ń bẹ lára ìfun náà, àti ewé ẹni méjèèjì, àti ọ̀rá tí ń bẹ lára wọn, tí ń bẹ ní ẹ̀bá ìhà, àti àwọn tí ó bo ẹ̀dọ̀, pẹ̀lú ewé ẹni. Òun ni kí ó mú kúrò, kí àwọn ọmọ Aaroni kí ó sì sun lórí pẹpẹ ẹni, lórí ẹbọ sísun tí ń bẹ lórí igi tí ó wà lórí iná, ẹbọ tí a fi iná ṣe ni, òórùn dídùn sí Olúwa. Bí ọrẹ ẹbọ rẹ̀ fún ọrẹ ẹbọ àlàáfíà sí Olúwa bá ṣe ti agbo ẹran, akọ tàbí abo, kí ó mú un wá ní àìlábùkù. Bí ó bá mú ọ̀dọ́ àgùntàn wá fún ọrẹ ẹbọ rẹ̀, ǹjẹ́ kí ó mú un wá síwájú Olúwa, kí ó sì fi ọwọ́ rẹ̀ lé orí ọrẹ ẹbọ rẹ̀, kí ó sì pa á níwájú àgọ́ àjọ, kí àwọn ọmọ Aaroni kí ó sì fi ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n orí pẹpẹ náà yìí ká, kí ó sì mú wá nínú ẹbọ àlàáfíà ni, ẹbọ tí a fi iná ṣe sí Olúwa. Ọ̀rá rẹ̀ àti gbogbo ìrú rẹ̀ tí ó lọ́ràá, òun ni kí ó mú kúrò súnmọ́ egungun ẹ̀yìn àti ọ̀rá tí ó bo ìfun lórí, àti gbogbo ọ̀rá tí ń bẹ lára ìfun, àti ìwé méjèèjì àti ọ̀rá tí ń bẹ lára wọn, tí ń bẹ lẹ́bàá ìhà àti àwọn tí ó bo ẹ̀dọ̀, pẹ̀lú ìwé ni, òun ni kí ó mú kúrò, kí àlùfáà kí ó sì sun lórí pẹpẹ, oúnjẹ ẹbọ tí a fi iná ṣe sí Olúwa ni. Bí ọrẹ ẹbọ rẹ̀ bá sì ṣe ewúrẹ́, ǹjẹ́ kí ó mú un wá síwájú Olúwa, kí ó sì fi ọwọ́ rẹ̀ lé orí rẹ̀, kí ó sì pa á níwájú àgọ́ àjọ, kí àwọn ọmọ Aaroni kí ó sì fi ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n orí pẹpẹ náà yìí ká, kí ó sì mú nínú ọrẹ ẹbọ rẹ̀ wá, àní ẹbọ tí a fi iná ṣe sí Olúwa, ọ̀rá tí ó bo ìfun lórí, àti gbogbo ọ̀rá tí ó ń bẹ lára ìfun, àti ewé ẹni méjèèjì, àti ọ̀rá tí ń bẹ lára wọn, tí ń bẹ lẹ́bàá ìhà, àti àwọn tí ó bo ẹ̀dọ̀, pẹ̀lú ewé ẹni, òun ni kí ó mú kúrò, kí àlùfáà kí ó sì sun wọ́n lórí pẹpẹ. Oúnjẹ ẹbọ tí a fi iná ṣe fún òórùn dídùn ni, tí Olúwa ni gbogbo ọ̀rá, ìlànà títí láí ni fún ìrandíran yín ní gbogbo ibùgbé yín, pé kí ẹ̀yin kí ó má ṣe jẹ ọ̀rá tàbí ẹ̀jẹ̀.
0: Lefitiku, orí ìkẹrin. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún àwọn ọmọ Ísíráẹlì pé, bí ọkàn kan bá fi àìmọ̀ṣẹ̀ sí ọ̀kan nínú òfin Olúwa, ní ohun tí kò yẹ ní ṣíṣe, tí ó sì ṣẹ̀ sí ọ̀kan nínú wọn, bí àlùfáà tí a fi òróró yàn bá ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn, nígbà náà ni kí ó mú ẹgbọrọ akọ màálù kan aláìlábùkù fún ẹbọ ẹ̀ṣẹ̀ wá fún Olúwa, nítorí ẹ̀ṣẹ̀ tí ó ti ṣẹ̀, kí ó sì mú akọ màálù náà wá sí ẹnu ọ̀nà àgọ́ àjọ níwájú Olúwa, kí ó sì fi ọwọ́ rẹ̀ lé orí akọ màálù náà, kí ó sì pa akọ màálù náà níwájú Olúwa, kí àlùfáà náà tí a fi òróró yàn kí ó bù nínú ẹ̀jẹ̀ akọ màálù náà, kí ó sì mú wá sí àgọ́ àjọ, kí àlùfáà náà kí ó tẹ ìka rẹ̀ bọ inú ẹ̀jẹ̀ náà, kí ó sì fi nínú ẹ̀jẹ̀ náà wọ́n nǹkan nígbà méje níwájú Olúwa, níwájú aṣọ ìkélé ibi mímọ́, kí àlùfáà kí ó sì fi díẹ̀ nínú ẹ̀jẹ̀ náà sára ẹ̀wù pẹpẹ tùràrí dídùn níwájú Olúwa, èyí tí ń bẹ nínú àgọ́ àjọ, kí ó sì da gbogbo ẹ̀jẹ̀ akọ màálù nì sí ìsàlẹ̀ pẹpẹ ẹbọ sísun tí ń bẹ ní ẹnu ọ̀nà àgọ́ àjọ, kí ó sì mú gbogbo ọ̀rá akọ màálù nì fún ẹbọ ẹ̀ṣẹ̀ kúrò lára rẹ̀, ọ̀rá tí ó bo ìfun lórí, àti gbogbo ọ̀rá tí ń bẹ lára ìfun náà, àti ewé méjèèjì, àti ọ̀rá tí ń bẹ lára wọn, tí ń bẹ lẹ́.

0: kan ṣe sí ọ̀kan nínú òfin olúwa tí a kì bá ṣe tí wọ́n sì jẹ̀bi nígbà tí ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ti ṣẹ̀ sí bá di mímọ̀ nígbà náà ni kí ìjọ ènìyàn kí ó mú ẹgboro akọ màlúù kan wá nítorí ẹ̀ṣẹ̀ náà kí wọn kí ó sì mú un wá síwájú àgọ́ àjọ kí àwọn àgbààgbà ìjọ ènìyàn kí ó fi ọwọ́ wọn lé orí akọ màlúù náà níwájú olúwa kí a sì pa akọ màlúù náà níwájú olúwa kí àlùfáà tí a fi òróró yàn kí ó sì mú nínú ẹ̀jẹ̀ akọ màlúù náà wá sí àgọ́ àjọ kí àlùfáà náà kí ó sì tẹ ìka rẹ̀ bọ inú ẹ̀jẹ̀ náà kí ó sì wọn nígbà méje níwájú olúwa níwájú aṣọ ìkélé kí ó sì fi díẹ̀ nínú ẹ̀jẹ̀ náà sára ìwo pẹpẹ tí ń bẹ níwájú olúwa tí ń bẹ nínú àgọ́ àjọ kí ó sì da gbogbo ẹ̀jẹ̀ náà sí ìsàlẹ̀ pẹpẹ ẹbọ sísun tí ń bẹ ní ẹnu ọ̀nà àgọ́ àjọ kí ó sì mú gbogbo ọ̀rá rẹ̀ lára rẹ̀ kí ó sì sun lórí pẹpẹ kí ó sì fi akọ màlúù náà ṣe bí ó ti fi akọ màlúù ẹbọ ẹ̀ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ ni kí ó sì fi èyí ṣe kí àlùfáà náà kí ó sì ṣètùtù fún wọn a ó sì darí rẹ̀ jì wọ́n kí ó sì gbé akọ màlúù náà jáde lọ sẹ́yìn ibùdó kí ó sì sun bí ó ti sun akọ màlúù ìṣáájú ẹbọ ẹ̀ṣẹ̀ ni fún ìjọ ènìyàn nígbà tí ìjòyè kan bá ṣẹ̀ tí ó sì fi àìmọ̀rú ọ̀kan nínú òfin olúwa ọlọ́run rẹ̀ tí a kì bá rú tí ó sì jẹ̀bi tàbí bí ẹ̀ṣẹ̀ rẹ̀ nínú èyí tí ó ti ṣẹ̀ bá di mímọ̀ fún un kí ó mú ọrẹ ẹbọ rẹ̀ wá ọmọ ewúrẹ́ kan akọ aláìlábùkù kí ó sì fi ọwọ́ rẹ̀ lé orí ewúrẹ́ náà kí ó sì pa á ní ibi tí wọ́n gbé ń pa ẹbọ sísun níwájú olúwa ẹbọ ẹ̀ṣẹ̀ ni kí àlùfáà náà kí ó sì fi ìka rẹ̀ mú nínú ẹ̀jẹ̀ ẹbọ ẹ̀ṣẹ̀ náà kí ó sì fi sára ìwo pẹpẹ ẹbọ sísun kí ó sì da ẹ̀jẹ̀ sí ìsàlẹ̀ pẹpẹ ẹbọ sísun kí ó sì sun gbogbo ọ̀rá rẹ̀ ní orí pẹpẹ bíi ti ọ̀rá ẹbọ àlàáfíà kí àlùfáà kí ó sì ṣètùtù fún un nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ a ó sì darí rẹ̀ jì í bí ọ̀kan nínú àwọn ènìyàn ilẹ̀ náà bá fi àìmọ̀ṣẹ̀ nígbà tí ó bá ṣe ohun kan ṣe sí ọ̀kan nínú òfin olúwa tí a kì bá ṣe tí ó sì jẹ̀bi tàbí bí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ṣẹ̀ bá di mímọ̀ fún un nígbà náà ni kí ó mú ọrẹ ẹbọ rẹ̀ wá ọmọ ewúrẹ́ kan abo aláìlábùkù nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ṣẹ̀ kí ó sì fi ọwọ́ rẹ̀ lé orí ẹbọ ẹ̀ṣẹ̀ náà kí ó sì pa ẹbọ ẹ̀ṣẹ̀ náà ní ibi ẹbọ sísun kí àlùfáà kí ó sì fi ìka rẹ̀ mú nínú ẹ̀jẹ̀ náà kí ó sì fi sára ìwo pẹpẹ ẹbọ sísun kí ó sì da gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ sí ìsàlẹ̀ pẹpẹ kí ó sì mú gbogbo ọ̀rá rẹ̀ kúrò bí a ti mú ọ̀rá kúrò nínú ẹbọ ọ̀rẹ́ ẹbọ àlàáfíà kí àlùfáà kí ó sì sun lórí pẹpẹ fún òórùn dídùn sí olúwa kí àlùfáà náà kí ó sì ṣètùtù fún un a ó sì darí rẹ̀ jì í bí ó bá sì mú ọ̀dọ́ àgùntàn kan wá fún ẹbọ ẹ̀ṣẹ̀ kí ó sì mú un wá abo aláìlábùkù kí ó sì fi ọwọ́ rẹ̀ lé orí ẹbọ ẹ̀ṣẹ̀ náà kí ó sì pa á fún ẹbọ ẹ̀ṣẹ̀ ní ibi tí wọ́n gbé ń pa ẹbọ sísun kí àlùfáà kí ó sì fi ìka rẹ̀ mú nínú ẹ̀jẹ̀ ẹbọ ẹ̀ṣẹ̀ náà kí ó sì fi sára ìwo pẹpẹ ẹbọ sísun kí ó sì da gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ sí ìsàlẹ̀ pẹpẹ kí ó sì mú gbogbo ọ̀rá rẹ̀ kúrò bí a ti mú ọ̀rá ọ̀dọ́ àgùntàn kúrò nínú ẹbọ ọ̀rẹ́ ẹbọ àlàáfíà kí àlùfáà kí ó sì sun wọ́n lórí pẹpẹ gẹ́gẹ́ bí ẹbọ tí a fi iná ṣe sí olúwa kí àlùfáà kí ó sì ṣètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ṣẹ̀ a ó sì darí rẹ̀ jì í.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ọlọ́run bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín láti mọ̀ yín nípasẹ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ bí a ti wá lónìí wípé gbogbo ohun tó ṣí jìbọ̀ wá tí kò jẹ́ kí a mọ ẹ̀yin Ọlọ́run wa gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wa àti olùgbàlà wa, ẹ ká àwọn ìbòjú wọ̀nyí kúrò ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a rí Jésù, kí a sì rí yín. Ẹ jẹ́ kí a lè tẹ̀lé ọ̀nà ìyè yìí títí dé òpin. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ tí ó jẹ́ ìrànwọ́ fún wa láti lè jẹ́ tiyín títí ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Timothy kejì, orí kẹta, láti ẹsẹ̀ ìkíní. Ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ẹ̀wò yóò dé, nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó, afúnnu, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàìgbọràn sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlè dáríjini, abanijẹ́, aláìlè

kọ ara wọn ní ìjánu, ohun rorò, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkúpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀, yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú, nítorí nínú irú èyí li àwọn tí ń rà kò wọ inú ilé, tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n, tí a di ẹ̀ṣẹ̀rù ní ìgbẹ̀sìn, tí a sì ń fi onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ fà kiri. Wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́, wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí, tí o sì wo ohun tí a ń sọ̀rọ̀ rẹ̀ lónìí, ó rí i dájú wípé ó sọ nípa ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò wa, àwọn ará àti ọ̀rẹ́ tí wọ́n wà lónìí. Mo ń sọ̀rọ̀ lónìí nípa ìwà àìlófin ti ìgbà ìsinsìnyí, ìwà aláìlófin ti ìgbà ìsinsìnyí. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a ti kà, yóò yí ọ dájú wípé ewu púpọ̀ nípa ti ẹ̀mí ni ó yí àwa onígbàgbọ́ ká nínú ayé ẹ̀ṣẹ̀ tí a wà yìí. Ọ̀kan nínú àwọn àmì ewu tí ó yí wa ká ni ìwà aláìlófin, ìwà àìwà bí Ọlọ́run tí ó wà lọ́wọ́ gbogbo ènìyàn tí ó ń gbé láyìíká wa, gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run àti gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́. Ewu púpọ̀ ni ó dojúkọ wá, àti ìṣubú tàbí ìkọ̀sẹ̀ kò jìnà sí àwa tí a wà nínú ayé, nítorí àwọn àpẹẹrẹ tí a ń rí lójoojúmọ́. A ní láti máa ṣọ́ra, nítorí ìbáṣe ọmọdé tàbí àgbà, ọmọ iléèwé tàbí abilékọ, tàbí ẹni tí ó mọ̀ ọkọ mọ̀ ọ́kà, tàbí ẹni tí kò mọ̀ kankan, ohun tí a rí ni wípé ìwà àìlófin, ìwà jàgídíjàgan, ìwà ìfẹ́ ara ẹni tàbí ojúkòkòrò, òun ló kún ayé lóde òní. Nítorí èyí ni Pọ́ọ̀lù tí a tọpasẹ̀ rẹ̀ láti ẹ̀mí Ọlọ́run ni ó ṣe ń kọ̀wé sí Tímótì, tí ó ń sọ fún un wípé ní ìgbà ìkẹyìn ọjọ́, èyí jẹ́ ìgbà tí a wà yìí, wípé yóò jẹ́ ìgbà ewu lọ́pọ̀lọ́pọ̀. Ó sọ wípé ìdí rẹ̀ tí yóò fi jẹ́ ìgbà ewu ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó tàbí agbéraga, tàbí àwọn tí kò lè kó ara wọn ní ìjánu, àwọn aláìmọ́, àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí ó jẹ́ wípé wọ́n máa gbé ìgbé ayé tí kò bìkítà fún òfin Ọlọ́run. Bí a bá sì rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni ìdájọ́ Ọlọ́run pàápàá yóò máa wá sórí wọn, kì í ṣe ní ayé yìí nìkan, bí kò ṣe ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Kí ẹ̀kọ́ yìí àti ọ̀rọ̀ yìí kí ó lè yí ọ dáradára, a ó sọ ẹ̀kọ́ náà ní ìpele mẹ́ta. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Ìkejì, ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀. Ìkẹta, ọ̀nà àbáyọ. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn onídàájọ́, orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ kíní, ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè Efraimu, orúkọ ẹni tí jẹ́ Mika, wọ́sẹ̀ karùn-ún. Ọkùnrin náà Mika sì ní ilé òrìṣà kan, ó sì ṣe Efodu àti Terafimu, ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀, ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀. Ẹsẹ̀ ìkẹfà sọ fún wa wípé lé ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì, olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀. Èyí ni à ń pè ní ìwà àìlófin,
tàbí ìwà àìbìkítà fún òfin Ọlọ́run. Mo ká ẹsẹ̀ ìkíní fún ọ, kí ó lè yẹ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ísírẹ́lì, àwọn tí a ti fún ní òfin Ọlọ́run, májẹ̀mọ́ Ọlọ́run, ìlànà Ọlọ́run àti àṣẹ Ọlọ́run tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé. Ní àti àkókò Mósè ni a ti fún ọ ní ìlànà tí ó pé, ìlànà tí wọ́n lè tẹ̀lé, tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo Ọlọ́run, á sì wúni lórí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà, gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé, tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé, ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà, ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú, ọmọ Ísírẹ́lì tí a ti rà padà, ọmọ Ísírẹ́lì tí a ti fà wá sí iwájú Olúwa, ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún wọn ní òfin, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Léfì dìde nípasẹ̀ wọn, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́, tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe, ohun tí ó yẹ láti jẹ, ìgbésí ayé tí ó yẹ láti gbé, àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀. Bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́, ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run ayérayé, Ọlọ́run ẹlẹ́dàá wa. Ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ forí balẹ̀ fún ohunkóhun, yálà lé ọ̀run tàbí lé ayé, tàbí ní inú omi, tàbí ní ìsàlẹ̀ ilẹ̀. Ìkẹta bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti Ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ Olúwa lásán. Ìkẹrin ló ń sọ fún wọn wípé wọn láti ya ọjọ́ Olúwa sí mímọ́, láti rántí rẹ̀, láti sìn, àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin Ọlọ́run sẹ́yìn, wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ Ọlọ́run sẹ́yìn. A rí ọkùnrin yìí ọ̀kan nínú ọmọ Ísírẹ́lì nínú ẹ̀yà ti Efraimu tí ó kọ́ ilé òrìṣà, tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí, tí ó tún pe ọmọ rẹ̀, òun nìkan kò sí òrìṣà yìí, ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà. Àwa tí wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà yìí pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì. Nítorí bẹ́ẹ̀ olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ lé ojú ara rẹ̀. Bí o bá wo ayé nísinsìnyí, ọmọ kò gbọ́ ti bàbá, aya kò gbọ́ ti ọkọ, ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ níṣẹ́, àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé, àwọn ẹni tí ó jí aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n. Nítòótọ́ òfin Ọlọ́run wà, nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà, nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó wà, tí ó jẹ́ wípé a kò fi di wá létí, ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìnrere tí ó péye, tí ó pé ojú owó, síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn ọba kejì, orí kẹtàdínlógún tí a sì wò láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Nítòótọ́ èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní Ọlọ́run ṣùgbọ́n wọ́n hùwà bí ẹni tí kò ní Ọlọ́run. Wọ́n ní òfin, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní òfin. Wọ́n ní ìtọ́ni, wọ́n ní ìlànà, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò sí ìlànà tàbí ìtọ́ni fún. Ó ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Mo rò wípé a lè sọ èyí kan náà fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ọjọ́ ìsinmi wọ́n máa lọ sílé ìsìn,
a máa ń ka ìwé bíbélì ọ̀rọ̀ ọlọ́run fún wọn. Ó ṣe é ṣe kí àwọn àlùfáà àwọn kí ó máa bá wọn sọ̀rọ̀ wípé Jésù ti kó fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, wípé ó yẹ kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí a gbé ìgbésí ayé òdodo, wípé bí ẹnikẹ́ni bá nínú Kristi Jésù ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ sí kíyèsí wọn di titun. Ó ṣe é ṣe kí a rí àwọn wọ̀nyí, kí a sì lè sọ nípa wọn wípé títí di òní, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí ilé ìsìn, títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé àlùfáà ń ṣe wàhálà lórí wọn, títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé ní ìdàpọ̀ ojú ilé a máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run, títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ka ara wọn sí ọmọ ìjọ, títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn pàápàá jẹ́ agbátẹrù ìhìnrere tó máa ń sọ wípé àwọn jẹ́ ti Ọlọ́run, síbẹ̀ síbẹ̀ títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Irọ́ kúrò lẹ́nu wọn, àgbèrò kúrò lọ́wọ́ wọn, ìwọṣọ ayé, ìjẹun ayé, ìlọ́kọ láyà ti ayé kò kúrò lọ́wọ́ wọn. Ìrédè òrónkọ́, kí a máa jẹ ẹbọ káàkiri, tàbí kí a rò wípé ẹnìkan ṣe ṣíṣe níyìí, ṣíṣe lọ́hùn-ún, a láti rí mi níbẹ̀. Ó ní títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn. Ó ṣe ní láàánú wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n á fi ọ̀sán wá sí ilé ìsìn, wọ́n á fi òru lọ sí ilé ẹlẹ́bọ lóògùn. Ò gbọ́ nípa wọn, tó jẹ́ pé ọ̀sán wọn gbé bíbélì, ṣùgbọ́n lóru wọn tún bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ kún òrìṣà. Èyí ni à ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn àtijọ́, ìwà àtijọ́, ìrìn àtijọ́, àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ àtijọ́, owó ẹ̀yìn tí wọ́n máa ń san ní ayé àtijọ́, wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ títí di òní yìí. Ó wá ń sọ wípé wọn kò bẹ̀rù Olúwa, bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí Olúwa pa fún àwọn ọmọ Jákọ́bù tí ó sọ ní Ísírẹ́lì wẹsẹ̀ ogójì. Wọn kò gbọ́, ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́. Bí mo ti ń ka èyí, ó ṣeéṣe kí ẹ̀mí Ọlọ́run kí o máa tọ́ka sí ìgbésí ayé rẹ àti ìwà rẹ tí ó dàbí ẹni wípé ìwà tí ò gbólógbó ti àtijọ́, ìwà tí ò gbólógbó ọkùnrin ni òun ló ṣì wà lọ́wọ́ rẹ, wípé àmì ìyípadà, àmì ìgbàlà, àmì wípé o ti bá Jésù pàdé, àmì wípé o jẹ́ ti Ọlọ́run, àmì wípé o wà nínú ìjọ ti bíbélì tí ó gba gbogbo bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, a ò rí irú àmì bẹ́ẹ̀ lára rẹ. Ó ní bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù Olúwa, ó dàbí ẹni pé wọ́n bẹ̀rù Olúwa, wọ́n máa ń gbàdúrà, ó dàbí ẹni pé wọ́n máa ń ké pe Olúwa, wọ́n tilẹ̀ ní bíbélì ṣùgbọ́n ó ń sọ fún wa, wọ́n sì sin àwọn ère fínfín wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn. Bí àwọn bàbá wọn ti ṣe, bẹ́ẹ̀ lè àwọn náà ń ṣe títí di òní yìí. Ṣé a mọ̀ wípé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé wọ́n máa ń lọ sí ilé ìsìn ní tòótọ́, ṣùgbọ́n ìwà ìbọ̀rìṣà ò kúrò lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n ń gbé ọ̀pá àlùfáà ni wọ́n ń gbé ẹkọ eégún láàrin ọ̀sẹ̀. Àwọn tí ó dàbí ẹni pé ní àkókò Kérésìmesì àti ní àkókò àjínde, àwọn ni wọ́n máa ń kọrin, wọ́n tilẹ̀ máa ń gbá àwẹ̀ pàápàá ní àsìkò lẹ́ǹtì, ṣùgbọ́n oògùn ìbọ̀rìṣà, eégún, ẹmu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí kò kúrò lọ́wọ́ wọn. Ó sì sọ wípé ohun tó ṣe wá láàánú ni pé àwọn ọmọ wọn pẹ̀lú tí wọ́n lè kọ, tí wọ́n lè kà, tí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run, òfin Ọlọ́run, àwọn pàápàá ń gbé ìgbésí ayé àìlófin, àìtẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́ àti pátápátá. Ẹ jẹ́ kí a wo Kọ́rìntì kíní orí karùn-ún, à ń kà á láti ẹsẹ̀ kíní. Kọ́rìntì kíní orí karùn-ún láti ẹsẹ̀ kíní. Àròyìn rẹ̀ kalẹ̀ pé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí, pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn yìí ni wípé ìwà tí ó wà láàrin ìlú, bí a kò bá ṣọ́ra,
o le wo inu ijo. Kọrinti je ilu ti o buru jai, ilu ti o ta ara won si iwa iri ife ko fe agbere panshaga ati ife okunrin ati obirin bara eni je. Sugbon nigba ti ihere Jesu Kristi wa si arin ilu yi ni awon kookan ni won be sin ronu poada ni won be sin ni tun ba ti won kole ni waju Olorun wi pe o se won laanu wi pe won ti je elese ti o buru jai wi pe bi Olorun ba le dariji won awon fi ara won so wo Olorun patapata Olorun si dariji won eyi ni a fi pe won ni awon ara ti a fi pe won ni ijo Kristi ti a fi pe won ni iyawo odo agutan ti Olorun be sin ni koju si won se lore idariji ti de igbala ti de idande ati irapada ti je ti won a si ti nko won ni eko oro Olorun a fun won ni oluko eko oro Olorun ti o gaju ni igbese aye igba na eyi ni Paul apostle lo nko won lese lese ti o si fi awon ise iyanu nipa ti awon ebun emi ti o fi da won lola sugbon ohun to se wa laanu ni we pe iwa atijo ton wole ton won lo ni igba ti Paul ti ko laarin won o wa n gbo iroyin ki se iroyin ti o dun mo ni ninu sugbon iroyin ti o ba ni ninu je o wa so wi pe a iroyin re kale o je ohun ti a ko le fi pamo o so wi pe agbere wa laarin yin nje bi a ba je olooto si Olorun awa ti a so wi pe ati di eni igbala awa ti a so wi pe ati dariji wa awa ti a so wi pe ati fi eje Jesu Kristi ti o se yebiye we okan wa mo awa ti a so wi pe ati koruko wa si iye iwe iye Olorun awa ti a so wi pe a n reti bibo Kristi lekeji nje agbere ko ti wo inu die die ninu wa asa n royin re kale wi pe agbere wa laarin yin iha se wi pe awon eniyan wonyi ko mo wi pe o lodi o si je ese o je ohun ti yo fa ibinu idajo Olorun si ori won lati wo agbere bi o ba je oluka bibeli daradara o ri wi pe lati Genesis ni a ti n kilo ni awon alore awon woli ni won ti n ke gbajari ti won so fun awon eniyan wonyi wi pe agbere je ohun eri ohun to doti niwaju Olorun o si je ese ti o ma n fa ibinu Olorun wa sori eni bi o ba ka Exodus o ri nibe bi o ba ka Levitico tabi Numeri tabi Deuteronomy o wa nibe gbangba wi pe agbere tabi panshaga o je iwa eri iwa ese si Olorun Olorun si so pe bi enikeni ba se iru nkan be idajo yo wa sori re bi o ba ka awon iwe Samuel tabi awon oba tabi awon onidajo tabi bi o ba ka awon iwe owe tabi oniwaasu tabi o ka Isaiah tabi o ka Jeremiah tabi o wa sinu majemo titun lati Matthew de Marko de Luko de Johanu de se awon aposteli de Romu ati de Korinti ati titi de iwe ifihan ni Olorun ti n ke wa nilo to n temo wa leti pe iwa agbere ati panshaga o je iwa ti o buru julo ati o si je ese ti o ma n fa gbigbona ibinu Olorun wa sori eni sugbon bi o tile je pe a so fun won a waasu fun won a ko fidi won leti a si fun won ni oniwaasu ti o gaju laarin won ni akoko naa sibe sibe a royin re kale wi pe agbere wa laarin yin ati iru agbere ti a ko tile gburo laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re kini won se nipa re nje won sokun nje won ronu pewada nje won be Olorun nje won bebe fun iwenumo ati asepe nje won bebe we pe ki adariji won wese ikeji eyin si n fe soke eyin kokoko kanu ki a le mu eni ti o hu iwa yi kuro laarin yin ohun ti a n so ni we pe awon eniyan wonyi won gba iwa ti o wa ninu aye aibikita fun ofin Olorun iwa ailolorun iwa eni ti ko ni imole eyin rere won gba iru iwa bee lati wa si aarin won bi a ba se bee ti a ni iwa aibikita fun ofin Olorun kini
ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídàájọ́ òdodo, Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́. O jẹ́ mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi, ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. O sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run bínú, jẹ́ kí ó yí ọ. Ìgbà tí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú Ọlọ́run nìyẹn. Ìgbà tí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kẹ́nání, ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn àìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bí o bá ka Májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà, ni ọ̀kẹ́ àìmòye nínú wọn ni a pa wọ́n rẹ́ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísírẹ́lì lákòókò kan, nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run, ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, rántí Sàfírà àti rántí Ananiah. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni à ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Bí o bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ, bí ó tilẹ̀ wù kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹ ni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀? Ṣé panṣágà wà ń bẹ́ẹ̀? Ojú kòkòrò ń kọ́, ìwà ayé ń kọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ̀ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmògọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeéṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá wa lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun, ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run. Ẹnikẹ́ni tí ìbàjẹ́, ìbàjẹ́ wòlíì létí òkun, ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe, kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀, jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú, ẹlẹ́ṣẹ̀, apẹ̀yìndà, àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀, à ń sọ fún wa wípé wọn kì yóò lọ láì jìyà. Bí o bá wo àwọn ìwé oníwàásù, ìwé oníwàásù orí 8 ẹsẹ̀ 11,
nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú. Nítorí náà, àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti ṣe láti hùwà ibi. Bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀, wọ́n rò wípé Ọlọ́run kò rí wọn, ṣe rántí Dáfídì. Ó rí Báṣebà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i. Ni ó ń bèrè wípé, kí ni orúkọ obìnrin yìí? Wọ́n sọ fún un. Ó ránṣẹ́ sí. Nígbà tí ó ránṣẹ́ sí Báṣebà, ó dàbí ẹni wípé bóyá Ọlọ́run ń sùn, bóyá Ọlọ́run ò rí i. Nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà. Ṣùgbọ́n ó lóyún, ó bímọ. Orí gbogbo lè ṣe tí Dáfídì ṣe, gbogbo ìwàkuwà, ìwà ìbàjẹ́, ìpànìyàn tí Dáfídì ṣe, ṣùgbọ́n Ọlọ́run rí i. Ó rán Nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni, ó ṣe ní ìkọ̀kọ̀, ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba. Bí o bá wo ìgbésí ayé Dáfídì láti ìgbà náà lọ, ìdà kò sinmi láti máa lé Dáfídì. Ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀, àti wàhálà nínú ẹbí rẹ̀. Nítorí kíni? Nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ ní ọwájú Olúwa. Bákan náà ni ìwà Ọlọ́run lónìí. Má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ní oṣù tí ó kọjá, kí o rò wípé kò sí ìdájọ́. Ìdájọ́ wà. Nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú. Nítorí náà, àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi. Wo ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú. Èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Kì yóò dára fún ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Judas Iscariotu, yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Sọ́ọ̀lù, ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Ísíráélì, yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Farao, tàbí Nebukadnessari, tàbí Herodu. Ohun kan náà ni gbogbo yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn. Ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn. Ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn, tí ó dàbí òjìji, nítorí tí kò bẹ̀rù níwájú Ọlọ́run. O lè máa sọ wípé àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé. Kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́. Nítorí bẹ́ẹ̀, a lè ṣe ohunkóhun tí a bá fẹ́, nítorí ayé oore ọ̀fẹ́ la wà. Àwọn ẹlòmíràn wà tí wọ́n máa ń tan ara wọn jẹ bẹ́ẹ̀, tí wọ́n máa ń sọ wípé má múlé púpọ̀ fún mi. Àkókò ayé oore ọ̀fẹ́ la wà nísinsìnyí. Ní ìrò wípé nítorí pé wọ́n rò pé wọ́n wà ní ayé oore ọ̀fẹ́, wọ́n lè ṣe bí wọ́n bá ti fẹ́. Wọ́n lè fọwọ́ pa idà Ọlọ́run lójú. Wọ́n lè ré kọjá òfin Ọlọ́run. Wọ́n lè dẹ́ṣẹ̀ bí wọ́n bá ti fẹ́. Jẹ́ ká wo májẹ̀mú titun ní Kọ́ríntì kìíní orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà. Nǹkan wọ̀nyí sì jẹ́ sí àpẹẹrẹ fún àwa, kí ó má ba ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú. Gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn. Bí a ti kọ́ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu, wọ́n sì dìde láti ṣeré. Bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe, tí 2,100 ènìyàn sì ṣubú ní ìjọ kan. Èyí ń kì wá nílọ wípé bí a tilẹ̀ wà ní àkókò oore ọ̀fẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé Jésù ti kú lórí igi àgbélébùú fún wa, ó ń sọ fún wa wípé bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, bí a bá fọwọ́ pa idà Ọlọ́run lójú,
ó dájú wípé ìbínú ọlọ́run ìdájọ́ ọlọ́run yóò wá sórí ẹ̀ṣẹ̀ bákan náà. Wo Hebrew orí kẹwàá, Hebrew orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n, ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ ọlọ́run alààyè. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ ọlọ́run alààyè. Kí wá ni ọ̀nà àbáyọ? Bí o bá ti wà nínú ẹ̀ṣẹ̀, bí o bá jẹ́ apẹ̀yìndà, bí o bá ti ń jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin, ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ ọlọ́run, ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn ìsọkúsọ, ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́, tí ó sì mọ̀ wípé ìdájọ́ ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀, ṣé ọ̀nà àbáyọ wà? Ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run? Wo Dánielì orí kẹrin, Dánielì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Dánielì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ṣègara fara fún mi. Dánielì orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà. Bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́? Nítorí náà ọba, nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́, jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Dánielì ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pìwàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pìwàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sáìsáìsá kúrò lọ́dọ̀ Olúwa, bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà, bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun, bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ ọlọ́run, ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònú pọ̀ àdání wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú ọlọ́run, kí o mọ̀ wípé àgbèrè panṣágà máa ń fa ìbínú ọlọ́run, kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kìí ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ ọlọ́run àti ègún ọlọ́run wá sí orí rẹ, kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ ni, ní abúlé ni, tàbí ní òkùnkùn, wípé ojú ọlọ́run ń rí ọ, ojú ọlọ́run ń wò ọ́, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá, kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún, ó nípa èyí wọn ni tì, kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀, bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí, bí obì ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gba àìṣedéédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jákọ́bù, Jákọ́bù orí kẹrin
lati ese ikefa sugbon o fun ni ore ofe si nitori na le o se wi pe olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin ona isina ona ti ko wa gege bi ife olorun sugbon ti o so wi pe ko sewo ko sese ko se asedede tabi asododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga oni olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na eteriba fun olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo olorun oyin o si sumo yin e we owo yin mo eyin elese mi o ba je eni ti o ngba owo eyin o je eni ti o je ile iri ni waju olorun e we owo yin mo eyin elese bi o ba je eni to nseyun owo re kun fun eje o si je ile iri ni waju olorun o nso wi pe ewe owo yin mo eyin elese boya o le ni iwa tire eni ti o ba fi owo pamo sibi kan bi o ba ri o he o nso wi pe ewe owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pe wada ati atunse oni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ke si gba awe e je wo pe ki a kaanu ba ti o so pe ki a gba awe ohun ti o so ni wo pe nihi yi ki a kaanu fun ese wa ki a ni ibinu je eni iwa bi olorun ki a mo wo pe ese ti a da o je ohun ti o buru iwaju olowa oni ki a si sokun ki a sokun a ma ri awon elomiran bi won ba wo si iru isin bayi won a ma wo fe fe osibi osohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon so fun awe pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apaadi ti idajo olorun ro dede lori re o so wi pe ki inu iru eni be ki o baje ki iru eni bẹẹ ki o kaanu ki iru eni bẹẹ ki o sọkun o ni e je ki erin yin ki o di awe ki o di ibanujẹ ki o di ekun sisun ati ki ayọ yin ki o di kaanu ẹra yin silẹ niwaju olowa oun o si gbe yin ga ohun ti o n sọ nipa igbega ko sọ nipa igbega ti owo igbega ti alumoni ti aye yi o n sọ nipa igbega sinu ore ofe ati igbala ati idande olorun wipe bi a ba je ewo ise wa ti a tun ba niwaju olowa ti a ko ese wa sile ti a ri ara wa sile wipe yoo gbe wa ga yoo dariji wa yoo mu wa wa si ijoba olorun yoo si je ki alaafia olorun ki o je tiwa ki wa ni o ye ki o se nisinsin ohun ti o ye ki a se ni pe ki a dide duro ki a je olooto ki a sọ fun olorun se ori ese ni igbesi aye re se oje apeyinda abi o ro wipe agbere ati panṣaga ti o je iwa re o ro wipe olorun wa foju wipe olorun ori o o mo igbesi aye re ohun ti o se n sọ fun o ni ọsan yi ni wipe ki o le ronu pada ki o le sọ fun olorun wipe ese wa ni ago re ese wa ni ọkan re ese wa ni igbesi aye re o si fe je ti olorun fe ko ese sile o n fe ke pe olorun o n fe sokun kikoro o si n fe kaanu fun awon ese ti o wa ni igbesi aye re dide duro so fun olorun ki o ko ese sile patapata ki o so fun olorun wipe o ni tesiwaju ni igbesi aye ese ati igbesi aye ailofin aiwa bi olorun ti o wa ni igbesi aye re wipe o fe kan won sile o fe je ti olorun o fe je ti olorun o fe je ti olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe kan won sile o n fe je wa awon ese re fun olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu olorun ro dede lori re
ṣùgbọ́n bí o bá lè sọ fún ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá lè sọ fún ọlọ́run wípé o ronú pòwàdà, bí o bá lè sọ fún ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere ọlọ́run, o dájú wípé yóò gbọ́, yóò dáríjì ọ́, yóò fún ọ ní ìgbàlà tòótọ́, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ kí o má sì dẹ́ṣẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ kìí ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀, ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀, tí a ń láti wọ ojú Ọlọ́run, tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo. Kí ìwà àìlọ́lọ́run, ìwà àìwàbí Ọlọ́run, ìwà ìlófin tí ó wà lọ́wọ́ wa, kí a lè kọ̀ wọ́n sílẹ̀, kí a lè jẹ́ olóòótọ́, olódodo, ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. Ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. Ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé
ki o duro lori eje ati ipinu re si Oluwa pe pelu ori ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi Olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni bi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo airekoja ni yo ma wa lowo re ni igba gbogbo so fun Olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro Olorun ninu bibeli mo eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba

0: Levítíkù orí 5. Bí ẹnìkan bá sì ṣẹ̀ tí ó sì gbọ́ ohun ìbúra, tí ó sì ṣe ẹlẹ́rìí, bí òun bá rí tàbí bí òun bá mọ̀ tí kò bá wí, ǹjẹ́ kí ó ru àìṣedédé rẹ̀, tàbí bí ẹnìkan bá fara kan ohun aláìmọ́ kan, ibà ṣe òkú ẹranko aláìmọ́, tàbí òkú ẹran ọ̀sìn aláìmọ́, tàbí òkú ohun tí ń rákò aláìmọ́, tí ó bá sì pamọ́ fún un, òun pẹ̀lú yóò sì ṣe aláìmọ́, yóò sì jẹ̀bi. Tàbí bí ó bá fara kan ohun àìmọ́ ti ènìyàn, ohunkóhun àìmọ́ tí ó wù kí ó ṣe, tí a fi so ènìyàn di eléèrí, tí ó bá sì pamọ́ fún un, nígbà tí ó bá mọ̀, nígbà náà ni òun yóò jẹ̀bi. Tàbí bí ẹnìkan bá búra, tí ó ń fi ète rẹ̀ sọ àti ṣe ebe, tàbí àti ṣe rere, ohunkóhun tí ó wù kí ó ṣe tí ènìyàn bá fi ìbúra sọ, tí ó bá sì pamọ́ fún un, nígbà tí ó bá mọ̀, nígbà náà ni òun yóò jẹ̀bi ọ̀kan nínú ohun wọ̀nyí, yóò sì ṣe nígbà tí ó bá jẹ̀bi ọ̀kan nínú ohun wọ̀nyí, kí ó jẹ́wọ́ pé òun ti ṣẹ̀ ní òun náà, kí ó sì mú ẹbọ ẹ̀bi rẹ̀ wá fún Olúwa, nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ṣẹ̀, abo láti inú agbo ẹran wá, ọ̀dọ́ àgùntàn tàbí ọmọ ewúrẹ́ kan fún ẹbọ ẹ̀ṣẹ̀, kí àlùfáà kí ó sì ṣe tutù fún un nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Bí kò bá sì lè mú ọ̀dọ́ àgùntàn wá, ǹjẹ́ kí ó mú àdàbà méjì tàbí ọmọ ẹyẹ ilé méjì wá fún ẹbọ ẹ̀bi fún Olúwa, nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ṣẹ̀, ọ̀kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti èkejì fún ẹbọ sísun, kí ó sì mú wọn tó àlùfáà wá, ẹni tí yóò tètè rúbọ èyí tí ṣe ti ẹbọ ẹ̀ṣẹ̀, tí yóò sì mí ní ọrùn, ṣùgbọ́n kì yóò pin in méjì, kí ó sì fi nínú ẹ̀jẹ̀ ẹbọ ẹ̀ṣẹ̀ níwọ̀n ìhà pẹpẹ, àti ẹ̀jẹ̀ yókù ni kí a rò sí ìsàlẹ̀ pẹpẹ náà, ẹbọ ẹ̀ṣẹ̀ ni, kí ó sì rú èkejì ní ẹbọ sísun, gẹ́gẹ́ bí ìlànà náà, kí àlùfáà kí ó sì ṣe tutù fún un, nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ṣẹ̀, a ó sì darí rẹ̀ jì í. Ṣùgbọ́n bí òun kò bá lè mú àdàbà méjì tàbí ọmọ ẹyẹ ilé méjì wá, ǹjẹ́ kí ẹni tí ó ṣẹ̀ náà kí ó mú ìdámẹ́wàá òṣùwọ̀n éfà ìyẹ̀fun dáradára wá fún ẹbọ ẹ̀ṣẹ̀, kí ó má ṣe fi òróró sí i, bẹ́ẹ̀ ni kí ó má ṣe fi tùràrí sórí rẹ̀, nítorí pé ẹbọ ẹ̀ṣẹ̀ ni. Nígbà náà ni kí ó mú tọ àlùfáà wá, kí àlùfáà kí ó sì bu ìkúnwọ́ rẹ̀ kan nínú rẹ̀, àní ẹbọ ìrántí rẹ̀, kí ó sì sún lórí pẹpẹ náà, gẹ́gẹ́ bí ẹbọ tí a fi iná ṣe sí Olúwa, ẹbọ ẹ̀ṣẹ̀ ni. Kí àlùfáà kí ó sì ṣe tutù fún un, nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ṣẹ̀ ní ọ̀kan nínú wọ̀nyí, a ó sì darí rẹ̀ jì í, ìyókù sì jẹ́ ti àlùfáà bí ẹbọ ohun jíjẹ. Olúwa sì sọ fún Mósè pé, bí ẹnìkan bá ṣìṣe, tí ó bá sì fi àìmọ̀ṣẹ̀ nínú ohun mímọ́ Olúwa, nígbà náà ni kí ó mú wá fún Olúwa, nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀, àgbò kan aláìlábùkù láti inú agbo ẹran wá ní ìdíyelé rẹ̀ nípa ṣékélì fàdákà, gẹ́gẹ́ bí ṣékélì ìbí mímọ́ fún ẹbọ ẹ̀ṣẹ̀, kí ó sì ṣe àtúnṣe nítorí ìbí tí ó ti ṣe nínú ohun mímọ́, kí ó sì fi ìdá márùn-ún pẹ̀lú rẹ̀, kí ó sì fi fún àlùfáà, àlùfáà yóò sì fi àgbò ẹbọ ẹ̀ṣẹ̀ náà ṣe tutù fún un, a ó sì darí rẹ̀ jì í. Bí ẹnìkan bá sì ṣẹ̀, tí ó bá sì ṣe ọ̀kan nínú nǹkan wọ̀nyí, èyí tí òfin Olúwa kọ̀ láti ṣe, bí kò tilẹ̀ mọ̀, ṣùgbọ́n ó jẹ̀bi, yóò sì ru ẹ̀ṣẹ̀ rẹ̀, kí ó sì mú àgbò kan aláìlábùkù láti inú agbo ẹran tọ àlùfáà wá ní ìdíyelé rẹ̀ fún ẹbọ ẹ̀ṣẹ̀, kí àlùfáà kí ó sì ṣe tutù fún un nítorí àìmọ̀ rẹ̀ nínú èyí tí ó ṣiṣẹ́ tí kò sì mọ̀, a ó sì darí rẹ̀ jì í, ẹbọ ẹ̀ṣẹ̀ ni, nítòótọ́ ni ó dẹ́ṣẹ̀ sí Olúwa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Levítíkù orí 6. Olúwa sì sọ fún Mósè pé, bí ẹnìkan bá ṣẹ̀ tí ó dẹ́ṣẹ̀ sí Olúwa, tí ó sì ṣẹ́ fún ẹnìkejì rẹ̀ ní ohun tí ó fi fún un pamọ́, tàbí ní ohun tí a fi dógò, tàbí ohun tí a fi agbára gbà, tàbí tí ó rẹ ẹnìkejì rẹ̀ jẹ, tàbí tí ó rí ohun tí ó nù he, tí ó sì ṣèké nítorí rẹ̀, tí ó sì búra èké ní ọ̀kan nínú gbogbo ohun tí ènìyàn ṣe, tí ó ṣẹ̀ nínú rẹ̀, yóò sì ṣe, bí ó bá ti ṣẹ̀, yóò sì jẹ̀bi, tí ó sì mú ohun tí ó fi agbára gbà padà, tàbí ohun tí ó fi ìrẹ́jẹ ní, tàbí ohun tí a fi fún un pamọ́, tàbí ohun tí ó nù tí ó rí he, tàbí gbogbo èyí náà nípa èyí tí ó búra èké, kí ó tilẹ̀ mú padà ní ojú owó rẹ̀, kí ó sì fi ìdá márùn-ún rẹ̀ lé orí rẹ̀, kí ó sì fi fún olóhùn ní ọjọ́ ẹbọ ẹ̀ṣẹ̀ rẹ̀, kí ó sì mú ẹbọ ẹ̀ṣẹ̀ rẹ̀ wá fún Olúwa, àgbò kan aláìlábùkù láti inú agbo ẹran tọ àlùfáà wá ní ìdíyelé rẹ̀ fún ẹbọ ẹ̀ṣẹ̀, àlùfáà yóò sì ṣe tutù fún un níwájú Olúwa, a ó sì darí rẹ̀ jì í, nítorí ohunkóhun nínú gbogbo ohun èyí tí ó ti ṣe tí ó sì jẹ̀bi nínú rẹ̀. Olúwa sì sọ fún Mósè pé, pàṣẹ fún Aaroni àti fún àwọn ọmọ rẹ̀ pé, èyí ni òfin ẹbọ sísun, ẹbọ sísun ni, nítorí sísun rẹ̀ lórí pẹpẹ ní gbogbo òru títí di òwúrọ̀, iná pẹpẹ náà yóò sì máa jò nínú rẹ̀, ki alufa ki o si mu ewu ogbo re wo ati sokoto ogbo re ni ki o si fi si ara re ki o si ko eru ti najo ti o nti ebo sisun lori pepe ki o si fi si iha pepe ki o si bo ewu re sile ki o si mu ewu miran wo ki o si gbe eru won ni jade lo seyin budo si ibi kan ti o mo ki ina ori pepe ni ki o si ma jo lori re ki a ma se pa ki alufa ki o si ma kona igi lori re ni oro owuro ki o si to ebo sisun sori re ki o si ma sun ore ebo alaafia lori re ki ina ki o ma jo titi lori pepe na ko gbodo ku lai eyi si ni ofin ebo ohun jije ki awon ma roni ki o ru niwaju oluwa niwaju pepe ki o si bo ikun ore kan ninu re ninu iyefun didara ebo ohun jije na ati ti ororo re ati gbogbo turari ti nbe lori ebo ohun jije ki o si sun lori pepe fun orun didun ani fun iranti re si oluwa iyoku re ni aroni ati awon omo re yo je akara laiwu ni ki a je ni ibi mimo ni agbala ago ajo ni ki won ki o je ki a ma se fi iwukara yan mo ti fi fun won ni ipin ti won ninu ebo mi ti a fi ina se mimo julo ni bi ebo ese ati bi ebo ebi gbogbo awon okunrin ninu awon omo aroni ni ki o je ninu re yo ja si ase titi lai ni iran iran yin nipa ebo oluwa ti a fi ina se enikeni ti o ba kan won yo di mimo oluwa si so fun mose pe eyi ni ore ebo aroni ati awon omo re ti won o ru si oluwa ni ojo ti a fi ororo yan ida mewa osuwon efa iyekun didara fun ebo ohun jije titi lai abo re ni owuro ati abo re ni ale ninu awo peteni ni ki a fi ororo se nigba ti a ba si bo ki iwo ki o si mu wo ile ati isu yiyan ebo ohun jije na ni ki iwo ki o fi rubo orun didun si oluwa ati alufa ninu awon omo re ti a fi ororo yan ni ipo re ni ki o ru ase titi lai ni fun oluwa sisun ni ki a sun patapata nitori gbogbo ebo ohun jije alufa sisun ni ki a sun patapata a ko gbodo je oluwa si so fun mose pe so fun aroni ati fun awon omo re pe eyi ni ofin ebo ese ni ibi ti a gbe pa ebo sisun ni ki a si pa ebo ese niwaju oluwa mimo julo ni alufa ti o ru fun ese ni ki o je ni ibi mimo kan ni ki a je ninu agbala ago ajo ohunkohun ti o ba kan eran re yo di mimo nigba ti eje re ba si ta sara aso kan ki iwo ki o si fo eyi ti o ta si na ni ibi mimo kan sugbon ohun elu amo ninu eyi ti a gbe bo oni ki a fo bi a ba si bo ninu ikoko ide ki a si fo ki a si se nu ninu omi gbogbo awon okunrin ninu awon alufa ni ki o je ninu re mimo julo ni ko si si ebo ese kan eje yi ti a mu wa sinu ago ajo lati fi se tutu ni ibi mimo ti a gbodo je sisun ni ki a sun ninu ina Levitiku ori ikeje eyi si ni ofin ebo ebi mimo julo ni nibi ti won gbe pa ebo sisun ni ki won ki o pa ebo ebi ki o si fi eje re won ori pepe yika ki o si fi gbogbo ora inu re rubo iru re ti o lora ati ora ti o bo ifun lori ati iwe mejeji ati ora ti nbe lara won ti nbe leba iha ati awon ti o bo edo pelu iwe oni ki o mu kuro ki alufa ki o si sun won lori pepe ebo ti a fi ina se si oluwa ebo ebi ni gbogbo okunrin ninu awon alufa

0: àkàrà aláìwúwá tí a fi òróró pò pẹ̀lú ẹbọ ọpẹ rẹ̀ àti àkàrà fẹ́lẹ́fẹ́lẹ́ aláìwú tí a ta òróró sí àti àdínú àkàrà ìyẹ̀fun dídára tí a fi òróró pò tí a dín pẹ̀lú àdínú àkàrà wíwú kí ó mú ọrẹ ẹbọ pẹ̀lú ẹbọ àlàáfíà rẹ̀ wá fún ìdúpẹ́ àti nínú rẹ̀ ni kí ó mú ọ̀kan kúrò nínú gbogbo ọrẹ ẹbọ náà fún ẹbọ àgbésọsókè sí Olúwa kí ó sì jẹ́ ti àlùfáà tí ó wọ́n ẹ̀jẹ̀ ẹbọ àlàáfíà àti ẹran ẹbọ àlàáfíà rẹ̀ fún ìdúpẹ́ kí a jẹ ẹ́ ní ọjọ́ náà tí a fi rúbọ kí ó má ṣe kù nínú rẹ̀ sílẹ̀ títí di òwúrọ̀ ṣùgbọ́n bí ẹbọ ọrẹ rẹ̀ bá ṣe ti ẹ̀jẹ́ tàbí ọrẹ ẹbọ àtinúwá kí a jẹ ẹ́ ní ọjọ́ náà tí ó rú ẹbọ rẹ̀ àti ní ijọ́ kejì ni kí a jẹ ìyókù rẹ̀ pẹ̀lú ṣùgbọ́n ìyókù nínú ẹran ẹbọ náà ní ijọ́ kẹta ni kí a fi iná sun bí a bá sì jẹ nínú ẹran ẹbọ àlàáfíà rẹ̀ rárá ní ijọ́ kẹta kì yóò dà bẹ́ẹ̀ ni a kì yóò kà á sí fún ẹni tí ó ru ìríra ni yóò já sí ọkàn tí ó bá sì jẹ́ yóò ru ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹran tí ó bá sì kan ohun àìmọ́ kan a kò gbọ́dọ̀ jẹ́ sísun ni kí a fi iná sun ṣùgbọ́n ẹran náà ni gbogbo ẹni tí ó mọ́ ni kí ó jẹ nínú rẹ̀ ṣùgbọ́n ọkàn náà tí ó bá jẹ nínú ẹran ẹbọ àlàáfíà tí í ṣe ti Olúwa tí ohun tí ó ń àìmọ́ rẹ̀ lára rẹ̀ àní ọkàn náà ni a ó ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀ pẹ̀lúpẹ̀lú ọkàn náà tí ó bá fọwọ́ kan ohun àìmọ́ kan bí àìmọ́ ènìyàn tàbí ẹranko aláìmọ́ tàbí ohun ìríra iléèrí tí ó sì jẹ nínú ẹran ẹbọ àlàáfíà tí í ṣe ti Olúwa àní ọkàn náà ni a ó ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀ Olúwa sì sọ fún Mósè pé sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì pé ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ ọ̀rákọ́ra akọ màlúù tàbí ti àgùntàn tàbí ti ewúrẹ́ àti ọ̀rá ẹran tí ó ti kara rẹ̀ kú àti ọ̀rá èyí tí ẹran kó fàya òun ni kí a máa lò ní ìlò mìíràn ṣùgbọ́n ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ ẹ́ nítorí pé ẹnikẹ́ni tí ó bá jẹ ọ̀rá ẹran nínú èyí tí ènìyàn mú rúbọ tí a fi iná ṣe sí Olúwa àní ọkàn tí ó bá jẹ ẹ́ òun ni a ó ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀ pẹ̀lúpẹ̀lú ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀kẹ́jẹ̀ ìbá ṣe ti ẹyẹ tàbí ti ẹran nínú ibùgbé ẹ̀yin gbogbo ọkàn kọ̀ọ̀kan tí ó bá jẹ ẹ̀jẹ̀kẹ́jẹ̀ àní ọkàn náà ni a ó ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀ Olúwa sì sọ fún Mósè pé sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì pé ẹni tí ó bá rú ẹbọ àlàáfíà rẹ̀ sí Olúwa kí ó mú ọrẹ ẹbọ rẹ̀ tọ Olúwa wá nínú ẹbọ àlàáfíà rẹ̀ ọwọ́ ohun tìkára rẹ̀ ni kí ó fi mú ẹbọ Olúwa tí a fi iná ṣe wá ọ̀rá pẹ̀lú igẹ̀ rẹ̀ òun ni kí ó mú wá kí a lè fi igẹ̀ náà ní ẹbọ fífì níwájú Olúwa kí àlùfáà náà kí ó sun ọ̀rá náà lórí pẹpẹ ṣùgbọ́n kí igẹ̀ náà kí ó jẹ́ ti Aaroni àti ti àwọn ọmọ rẹ̀ ìtàn ọ̀tún ni kí ẹ̀yin kí ó fi fún àlùfáà fún ẹbọ àgbésọsókè nínú ẹbọ àlàáfíà yín nínú àwọn ọmọ Aaroni ẹni tí ó rúbọ ẹ̀jẹ̀ ẹbọ àlàáfíà àti ọ̀rá ni kí ó ní ìtàn ọ̀tún fún ìpín tirẹ̀ nítorí pé igẹ̀ fífì àti ìtàn àgbésọsókè ni mo gbà lọ́wọ́ àwọn ọmọ Ísíráẹ̀lì nínú ẹbọ àlàáfíà wọn mo sì fi wọ́n fún Aaroni àlùfáà àti fún àwọn ọmọ rẹ̀ nípa ìlànà títí láé láti inú àwọn ọmọ Ísíráẹ̀lì èyí ni ìpín Aaroni àti ìpín àwọn ọmọ rẹ̀ nínú ẹbọ Olúwa tí a fi iná ṣe ní ọjọ́ náà tí ó mú wọn wá láti ṣe àlùfáà Olúwa tí Olúwa pa láṣẹ láti fi fún wọn láti inú àwọn ọmọ Ísíráẹ̀lì ní ọjọ́ tí ó fi òróró yàn wọ́n ìlànà láíláí ní ìran ìran wọn èyí ni òfin ẹbọ sísun àti ẹbọ ohun jíjẹ àti ti ẹbọ ẹ̀ṣẹ̀ àti ti ẹbọ ẹ̀bi àti ti ìyàsí mímọ́ àti ti ẹbọ àlàáfíà tí Olúwa pa láṣẹ fún Mósè ní òkè Sinai ní ọjọ́ tí ó pàṣẹ fún àwọn ọmọ Ísíráẹ̀lì láti máa mú ọrẹ ẹbọ wọn wá fún Olúwa ní ìjọ Sinai.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí a fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa. Nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá képe Ọlọ́run ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ìrí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣin ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá képe yín ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Jẹ́ à ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́,

0: Lẹ́vítíkù orí ìkẹjọ. Olúwa sì sọ fún Mósè pé mú Aaroni àti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀ àti ẹ̀wù wọn ni àti òróró ìtasórí àti akọ màlúù kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti àgbò méjì àti agun àkàrà aláìwú kan kí ìwọ kí o sì pé gbogbo ìjọ ènìyàn jọ sí ẹnu ọ̀nà àgọ́ àjọ. Mósè sì ṣe bí Olúwa ti fi àṣẹ fún un. A sì pé àwọn ènìyàn jọ sí ẹnu ọ̀nà àgọ́ àjọ. Mósè sì wí fún ìjọ ènìyàn pé èyí ni ohun tí Olúwa pa láṣẹ láti ṣe. Mósè sì mú Aaroni àti àwọn ọmọ rẹ̀ wá, ó sì fi omi wẹ̀ wọ́n, ó sì wọ̀ ọ́ lé ẹ̀wù, ó sì fi àmùrè dì í, ó sì fi aṣọ ìgúnwà wọ̀ ọ́, ó sì wọ̀ ọ́ ní ẹ̀wù ẹfódì, ó sì fi onírúurú ọ̀nà ọ̀já ẹ̀wù ẹfódì dì í, ó sì fi gbà á ní ọ̀já, ó sì di ìgbàyà mọ́ ọ, ó sì fi úrímù àti túmímù sínú ìgbàyà náà, ó sì fi fìlà dé ní orí àti lára fìlà náà pẹ̀lú àní níwájú rẹ̀.
1: Ni ó fi àwọ̀ wúrà náà sí.
0: Àdé mímọ́ ni bí Olúwa ti fi àṣẹ fún Mósè. Mósè sì mú òróró ìtasórí, ó sì ta sára àgọ́ àti sára ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, ó sì yà wọ́n sí mímọ́, ó sì mú nínú rẹ̀ fi wọ́n orí pẹpẹ nígbà méje, ó sì ta sára pẹpẹ náà àti sí gbogbo ohun èlò rẹ̀ àti agbada àti ẹsẹ̀ rẹ̀ láti yà wọ́n sí mímọ́, ó sì dà nínú òróró ìtasórí sí orí Aaroni, ó sì ta sí i lára láti yà sí mímọ́. Mósè sì mú àwọn ọmọ Aaroni wá, ó sì fi ẹ̀wù wọ̀ wọ́n, ó sì fi àmùrè dì wọ́n, ó sì fi fìlà dé wọn ní orí bí Olúwa ti fi àṣẹ fún Mósè. Ó sì mú akọ màlúù wá fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti Aaroni àti àwọn ọmọ rẹ̀ fọwọ́ wọn lé orí akọ màlúù náà fún ẹbọ ẹ̀ṣẹ̀. Ó sì pa á, Mósè sì mú ẹ̀jẹ̀ náà, ó sì fi ìka rẹ̀ tọ sára ìwo pẹpẹ náà yíká, ó sì wẹ pẹpẹ náà mọ́, ó sì da ẹ̀jẹ̀ náà sí ìsàlẹ̀ pẹpẹ, ó sì yà á sí mímọ́ láti ṣe tutù fún un. Ó sì mú gbogbo ọ̀rá tí ń bẹ lára ìfun
1: àti àwọn tí ó bu ẹ̀dọ̀
0: àti ewé méjèèjì àti ọ̀rá wọn. Mósè sì sùn lórí pẹpẹ. Ṣùgbọ́n akọ màlúù náà àti awọ rẹ̀ àti ẹran rẹ̀ àti ìgbẹ́ rẹ̀ òun ni ó fi iná sun lẹ́yìn ibùdó bí Olúwa ti fi àṣẹ fún Mósè. Ó sì mú àgbò ẹbọ sísun wá. Aaroni àti àwọn ọmọ rẹ̀ sì fọwọ́ wọn lé orí àgbò náà, ó sì pa á. Mósè sì fi ẹ̀jẹ̀ náà wọ́n orí pẹpẹ yíká, ó sì pọn àgbò náà, Mósè sì sun orí rẹ̀ àti ara rẹ̀ àti ọ̀rá náà, ó sì ṣin ìfun rẹ̀ àti itan rẹ̀ nínú omi. Mósè sì sun gbogbo àgbò náà lórí pẹpẹ. Ẹbọ sísun fún òórùn dídùn ni àní ẹbọ tí a fi iná ṣe sí Olúwa bí Olúwa ti fi àṣẹ fún Mósè. Ó sì mú àgbò kejì wá, àgbò ìyàsí mímọ́. Aaroni àti àwọn ọmọ rẹ̀ sì fi ọwọ́ wọn lé orí àgbò náà, ó sì pa á. Mósè sì mú nínú ẹ̀jẹ̀ rẹ̀, ó sì tọ́ sí etí ọ̀tún Aaroni àti sí àtàǹpàkò ọwọ́ ọ̀tún rẹ̀ àti sí àtàǹpàkò ẹsẹ̀ ọ̀tún rẹ̀. Ó sì mú àwọn ọmọ Aaroni wá, Mósè sì tọ́ nínú ẹ̀jẹ̀ náà sí etí ọ̀tún wọn àti sí àtàǹpàkò ọwọ́ ọ̀tún wọn àti sí àtàǹpàkò ẹsẹ̀ ọ̀tún wọn. Mósè sì fi ẹ̀jẹ̀ náà wọn orí pẹpẹ yíká, ó sì mú ọ̀rá náà àti èrù tí ó lọ́ràá àti gbogbo ọ̀rá tí ó ń bẹ lára ìfun
1: àti àwọn tí ó bu ẹ̀dọ̀
0: àti ewé méjèèjì àti ọ̀rá wọn àti itan ọ̀tún àti láti inú agbọ̀n àkàrà aláìwú tí ó wà níwájú Olúwa. Ó mú àdídùn àkàrà aláìwú kan àti àdídùn àkàrà olóróró kan àti àkàrà fẹ́lẹ́fẹ́lẹ́ kan, ó sì fi wọ́n sórí ọ̀rá àní àti sí itan ọ̀tún náà. Ó sì fi gbogbo rẹ̀ lé Aaroni ní ọwọ́ àti lé ọwọ́ àwọn ọmọ rẹ̀, ó sì fi wọ́n ní ẹbọ fífì níwájú Olúwa. Mósè sì gbà wọ́n lé ọwọ́ wọn, ó sì sun wọ́n lórí pẹpẹ lé ẹbọ sísun. Ìyàsí mímọ́ ni wọ́n fún òórùn dídùn, ẹbọ tí a fi iná ṣe ni sí Olúwa. Mósè sì mú igẹ̀ ẹran náà, ó sì fi lé ẹbọ fífì níwájú Olúwa nítorí ìpín tí Mósè ní nínú àgbò ìyàsí mímọ́ bí Olúwa ti fi àṣẹ fún Mósè. Mósè sì mú nínú òróró ìtasórí ni àti nínú ẹ̀jẹ̀ tí ń bẹ lórí pẹpẹ, ó sì fi wọ́n ara Aaroni àti ara aṣọ rẹ̀ wọn ni àti ara àwọn ọmọ rẹ̀ àti ara aṣọ àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀, ó sì ya Aaroni sí mímọ́ àti aṣọ rẹ̀ wọn ni àti àwọn ọmọ rẹ̀ àti aṣọ àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀. Mósè sì wí fún Aaroni àti àwọn ọmọ rẹ̀ pé ẹbọ ẹran náà lé ẹnu ọ̀nà àgọ́ àjọ, níbẹ̀ ni kí ẹ̀yin sì jẹ́ pẹ̀lú àkàrà ni tí ń bẹ nínú agbọ̀n ìyàsí mímọ́ bí mo ti fi àṣẹ lélẹ̀ pé Aaroni àti àwọn ọmọ rẹ̀ ni kí ó jẹ́. Èyí tí ó bá sì kù nínú ẹran náà àti nínú àkàrà náà ni kí ẹ̀yin kí ó fi iná sun, kí ẹ̀yin kí ó má ṣe jáde sí ẹnu ọ̀nà àgọ́ àjọ ní ijọ́ méje títí ọjọ́ ìyàsí mímọ́ yín yóò fi pé, nítorí ijọ́ méje ni a ó fi yà yín sí mímọ́ bí ó ti ṣe ní òní yìí. Bẹ́ẹ̀ ni Olúwa fi àṣẹ lélẹ̀ láti ṣe tutù fún yín, nítorí náà ni kí ẹ̀yin kí ó jókòó níbi ẹnu ọ̀nà àgọ́ àjọ ní ọ̀sán àti ní òru ní ijọ́ méje, kí ẹ̀yin kí ó sì máa pa àṣẹ Olúwa mọ́, kí ẹ̀yin kí ó má bàa kú, nítorí pé

0: ni ori iketala ti Genesis ese ikejila ti ese iketala ni anje ki o to wa leti ohun ti o sele ti loti ibatan Abrahamu ti o de ilu ti an pe ni Sodomu o si sese ki ohun kan ki o ti sele ni igbesi aye re eyi ti o ya oya Abrahamu ore Olorun eyi ti o ya oya awon eniyan mimo ati awon onihirere o sese ki o je ibi ti a tin wa owo kakiri o si sese ko je pe ibi ti a tin wa ibi sadi ati agbara okunkun ni ati ya waya ore Olorun ati awon eni Olorun o sese ki o je wipe ija ni o ya waya awon oniwaasu irere ti a fi ro wipe bi won o ba gbo ti wa ti awa na o si le gbo ti won bi ikun sinu die ba wa ti a o si fe ni emi idariji a le ya pa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya oya awon eniyan mimo awon ore Olorun awon eni igbala sugbon ohun ti o ya loti ya ore Olorun ni wepe ibi ile ti won wa ko gba won mo loti si nfe ibi ti ohun yo ti je oga ara re ti o se eni ti yo le bawi ti o si le ni ohun ini pupo ti o se eni ti o ka lowo ko wepe eyi kini o de ti o fi se yi ni eyi ni loti fi sa kuro ni odo Abrahamu a n so fun ani ori iketala ese ikejila Abrahamu si joko ni ile Kenani ibi ti o ye omo Olorun lati joko ile Kenani nibi ti Olorun fun ara re ti o n seso lori re nibi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re Abrahamu joko si ile Kenani loti si joko ni ilu agbegbe ni o si pago re titi de Sodomu awa n so fun ani ese iketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si loti wepe loti se ohun ti o dara o ye ki iwo paapaa nitori awon Yoruba ma n so fun wa pe bi a ba na eka kan se elomiran merin to ku o wa ni odo wa o nawo si wa ki a to ma bu loti wepe loti se ohun ti o dara o ye ki iwo paapaa ki o wo agbegbe re ati ibujoko re awon wo ni ore korikosun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun loti eyi nje ki o di mimo fun o sin kilo fun o wipe egbe eye ohun eye n to bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole paapaa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wo owo pelu ole o daju wipe agutan re to n ba jarin bo ti jegbe loju wa o n jegbe ni ikoko o le dabi eni wipe bo ba ti gbe bibeli to ti n bo ni eko bibeli o dabi alara mimo o dabi ara ile Abrahamu o dabi awon ti o ti mo ona Olorun ye ki n so fun o awon ti o se be saaju awon ni Olorun so fun ani iwe woli Isaiah ti o n so ni ori ikejidinlogota Arun ejo ori ekeji dini ogota kerara ma se dasi gbe ohun re soke bi ipe ki o si fi ire koja awon eniyan mi han won ati le Jacobu ese won sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede ti o se ododo ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni lowo mi won a si ma se inu didun ati sumo olorun awon woyi ni won ma lo si ile isin awon na bi awa tin ka bibeli ni won ka bibeli be ati so wipe agba olorun gbo ni awon na nja lanka to ti won sin fowo so ya wipe awon paapa agba olorun gbo bi ona isin bi o tin pe ni awon na ndide o nso ni ese ikeji wipe won wa mi lojojumo ibi kibi ti a ba tin ka bibeli ti a tin daruko olorun ti a tin ko orin si olorun a o fe won ku nibe won ni inu didun si ona mi ko si ibi ti apejopo wa lati ka bibeli tabi lati josin ti a o ni ri won be o ni won dabi orile ede ko so wipe won je orile ede ti o nse ododo o ni won dabi orile ede ti o nse ododo won se afarawe iwa bi olorun won mo bi ati gbadura won mo bi ati kasamu won mo bi ati ka baba wa ti nbe li orun bi won ba dide lati ka baba ti nbe li orun a dabi aye to aye ko ton gbadura won le so jade sugbon ko ni itumo ni okan ati le enu won o nso wipe won dabi orile ede ti nse ododo awon iran lot niyan o ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni le owo mi won a ma se inu didun ati sumo olorun won ti le fi han paapa nipa ise isin nipa adura ati awe wo ese iketa nituri kini awa se ngba awe ti iwo ko si ri nitori kile awa se nje okan wa ni iya ti iwo ko si mo oluwa n da won lohun wepe kiyesi le ojo awe yin eyin se afe se won na mo pe afe kuro lowo e o se se ki o je ti golu oso ti aye o se se ki o je ti atike o se se ki o je ti imutipara o si se se ki o je ti yiyi eyin oku pada afeni isoso aye tabi ise ti aye tabi iwa ti aye eyi ti awon eniyan se ti won mo pe o mu idajo bo lori won esin fi agbara mu ni se gbogbo ise yin kiyesi eyin gba awe fun ija eyin gba awe fun ija je o ti ri ibi ti awon elesin ti won gba awe ti won so pe ah ti n ba gba awe ojo meta lori mama olu aha ohun pa agbadun ara e a ma yo si ni oju ala ni oju iran ma le to je pe ese oni tole afi ki ma ti wo awe ijakadi segun lori mama olu awon ta n so niyan ti won gba awe ni fun ija ati fun agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ojo yi ke le gbo ohun yi le oke awe iru eyi ni mo yan bi awe ogoji ojo sugbon sibe sibe ireje eka ipaniyan tabi siseyun ko kuro lowo won tabi ki a ja ile onile ki a fi boti wa bi o ba ja ile onile to fi boti e ojo niye wole e ojo idajo olorun awon to tun gbon ju o lo ti ese won ati owo won gun ju ti e won tun ja ile ti e won tun ja bibo ti won awon ti won tun gbon ju awon won ni lo won tun ja ile ti won se esu lo kunkun wa leyin won won ma ja ile onile ti won ba ti bibo ti e bo ti n bo ti e to ki o to to ojo keji ni won ja ti e na bi o tin bu ese elomiran ni won bu ti e o wa n so fun a wi pe se iru awe bayi ni mo yan awe eti okun awe ka yira nle sugbon sibe sibe iyawo meji o kuro nile agbere ati panshaga ko kuro iwa ti ara ise ti ara o kuro sibe sibe awe nlo a le mu awe o le je meje o le je mokan le logun kasa ma gba lo baba si tin si wa dura lanran lanran siga lan fi kan ran kan ton so pe woli ah ewo le tun gbe jade ah oni ni osu to koja mo sise ise isegun sugbon sin o ye kin tun je die oti die siga die agbere die nitori pe bi n ba gbadun ara mi ni ose yi won ma fi di ose to n bo mo tun wose niyan se iru awon ti amu ibere adura wa lo ba awon ti won ti di ti won ti di ara sodomo ati gomara awon ti idajo olorun ti o ro dede lori won o ni awe iru eyi ni mo ayan bi ojo ti eniyan je okan re ni iya lati te ori re ba bi koriko odo ati lati te aso ofo ati eru labe re iwo ha pe yi ni awe ati ojo itewogba fun oluwa awon won yi ni olorun so wi pe won je elesin sugbon won ki se olufokan sin won ma n pe oluwa le enu sugbon iwa buburu ko kuro ni ago won sugbon bi o ba n fe ri oju oluwa bi o ba n fe je ti olorun awon iru nkan won yi yo kuro ni igbese aye re ni iwe woli Ezekieli ni atun tin je ki o ye wa iru awon eniyan ti won hu iru iwa won yi ranti ohun ti a n so we pe loti tele tele o ti mo ona olorun yo dara bi eleseese ma n ro wi pe yo dara bi o ba tun di ojo keji bo ti ji a so pe well yo tun dara na sugbon o n buru fun ju be lo be na ni ori fun loti a n so fun ani Ezekieli ori iketa le ni ogbon Ezekieli ori iketa le ni ogbon lati ese ogbon iwo omo eniyan sibe awon omo eniyan re soro si o leba ogiri awon fi oro kele banije awon asoro eni leyin ati leba ilekun ile ekini si so fun eni keji olukuluku fun arakunrin re wi pe wa emi be o si gbo oro ti o ti odo oluwa jade wa eyi n so wi pe awon na ma n fe lati lo si eko bibeli won tile ma n pe eni keji tabi aladugbo won won ma n so wi pe wa emi be o je ki a lo lati gbo oro ti o ti odo oluwa jade wa sugbon kini eri ti olorun je nipa won ni ese ikanle ni ogbon won si to wa bi eniyan ti wa won si joko niwaju re bi eniyan mi won si gbo oro re sugbon won ki se won o won ma n gbo awon won yi ni a n pe ni agbo magba bi o ba so fun o wi pe ko ese sile won gbo sugbon won o ni se o n so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi n fi ife pupo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se lot o n fe lati sin oluwa O n fe lati je ti Olorun. O si ma n gbero ninu okan re lati se dede sugbon enu ni won fi ife pupo han. O sese ki o ma so fun Abraham nigba ti o fe kuro wi pe a n yara nipa ti ara, a o yara nipa ti emi. Nitori pe emi n fe sugbon o se ailera fun ara. O si sese ki o ma je ki o da Abraham loju wi pe bi mo tin lo yi. Ma ro wi pe mo ti sonu o. Ma si ro wi pe mo ti di apeyida nitori pe gbogbo ilana Olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni. Sugbon mo ri wi pe ibi kan na, ibi ise kan na, ibi esin kan na kuni gba wa nitori be je kin wa ibi ti emi paapa ti o fi se ibojoko. Sugbon bo lori nibi ti Olorun o dari e si o lo si odo awon ara Sodomu o wa so fun wa we pe ni ese ikeji le ni ogbon se kiyesi iwo je orin ti o dun popo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon won yi bi won ba gbo oro Olorun tan won ajade won ni nje bawo ni won na se ri oniwasu yen olohun iyo enu edun pupo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o n soro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to n soro kori Jesu kori eni to n ku ese lo kori eni ti dariji ni kori eni to n funi ni igbala olugbala kori eyi ni sugbon wa wo eni to n soro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni Olorun n so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o fe ma gbo ti o fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Loti sugbon nigba ti Olorun fe pa Sodomu ati Gomora run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni Olorun tin je ki o ye Abraham lati ese iketa din ni ogun Oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun Abraham nitori pe Abraham yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona Oluwa mo lati se ododo ati idajo ki Oluwa ki o le mu ohun ti o ti so fun Abraham wa fun Olorun gba eri Abraham je wi pe mo mo Abraham wi pe ilana Olorun ilana otito ilana ododo ona igbala ti Olorun ti pese sile ko ni fi di awon omo re leti ati awon ara ile re se Olorun le gba eri re je bi ti Abraham iwo ti o wa se ko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe awon omo mi ki gba ni won bi mo ti e so fun won ni gba se Olorun le gba eri ti re je wi pe ohun mo wi pe ilana ododo ilana igbala ti Olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje Olorun le gba eri re je bi ti Abraham awon oga ibi ise re nko ati awon ti o wa labere ni ibi ise nje olorun le gba eri re je wipe o mo gege bi abrahamu be a ba nso wipe abrahamu je ore olorun eyi ni o fi di ore olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wipe nitori ti igbe sodomu o ngo mara po ati nitori ese won papo ju je kin bi o lere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o kin ja pelu awon ebi miran se olorun o ma so lemo lemo wi pe nitori igbe ese awon awon ara ile re nitori pe o n papo ju wi pe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati se esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se olorun o ma so wi pe nitori igbe ilu re o ndi pupo o si papo ju yato se eyi ni ilu eko ti o wa bi o ba je un gbe ni moshi tabi ajegunle tabi ni bariga ibi kibi ti o wu ki o wa se olorun o ma so wi pe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o n gbe igbe won papo ju nitori be idajo n bo bi idajo yi si ti n bo se olorun da oyan si oto o si so wi pe o mo wi pe o ki se ara won abi ara won ni o se awon ti o n jale le oru se iwo le o sona bi won ba ti n de ti won ko eru elerubo iwo ni o silekun tabi iwo ni o se enu ona ni ode ni ita ti o n so wi pe e kaabo se iwo ni o n gbadura nigba ti awon ole ba jade wi pe ki olorun ki o so won ki o ma je ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole olorun mo o si ma address ile re onje tabi aso tabi ile ti o ba fi iru owo bera iwo na mo n to n gbeyin re o n so fun anihi wi pe olorun je ki o di mo fun abrahamu wi pe idajo n bo lori sodomu on gomora emi o so kale lo nisinsiyi ki n ri bi won ti le se gege bi okiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si sodomu sugbon abrahamu duro sibe ni waju oluwa ki lo n fe se o n fe gbadura nitori o ranti wi pe loti wa ni ilu sodomu abrahamu si sumo odo re o si wi pe iwo o harun olododo pelu eniyan buburu boya adota olododo yi o wa ni ilu naa iwo o harun iwo ki o ha da ibe naa si nitori adota olododo ti o wa ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi dabi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu Nigeria onidajo gbogbo aye ni oni onidajo orile ede yi o si ni onidajo ilu re tabi ileto re oni onidajo agbole re o si ni onidajo oludajo re bi o ba fi mimo se aimo ti o ba so wipe alufa okunkun ri mi ati awon iyawo mi ati awon omo mi ati awon won ogungun mo ti mo nse bi o ba je be ran ti wipe idajo nbo nitori oni idajo gbogbo aye ki o se asise bi ina gbogbo na ibinu olorun bi o ba tin bo gege elese ni yo se afi bi o ba ronupo ada oni idajo gbogbo aye ki o ha se yi ti o to oluwa si wipe bi mo ba ri adota olododo ni ilu sodomu nje emi o da gbogbo ebe si nitori won abraham o tesi waju lati ma gba adura yi titi o fide mewa ni ese ikeji le ni ogbon o si wipe jo ki inu ki o ma se bi oluwa ekan soso yi le emi o si le emi o wi mo boya a o ri mewa nibe o nsi wipe emi ki o run nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba abraham soro tan abraham si pada lo si ibujoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si sodomu ni asale lo ti si joko li enu bode sodomu ki se pe on ka bibeli o ki se pe on sasaro lori oro olorun ki se wipe o n so fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wipe o joko ni ibo joko ni enubode bi lot si ti ri won o dide lati pade won o si doju bole kia ke kuro ni awon angeli won yi ni won je ki o di mo fun wipe idajo de wipe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti o nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati atika wipe awon okunrin na se we fun lot pe iwo ni enikan ni pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe elese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyi ni awon omo lot be si ni se won be si ni wa oko ni sodomu iwo na si mo wipe bi awon omo re bi won ba ni aya tabi oko ni sodomu ati gomora bi won ba fe elese ojojumo lo fi ma pari ija o se se papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe elese o se se ki o je oni o se iku pa awon obi be nitori aibale okan ati aibale aya ṣugbọn won so fun wipe awon ana re okunrin ati awon omokunrin re ati awon omo re obinrin ati ohunkohun ti iwo ni ni ilu eyi n so nipa awon omo odo re pelu awon to n sise pelu re awon osise re nko se won je ti olorun abi won je elese mo won jade kuro nihin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju oluwa oluwa si ran wa lati run loti si jade eyi ni ohun ti o yo loti nitori pe lese kese ti awon angeli won yi ti won so fun lese kese ni o gbagbo ibi ki ibi ti olorun ba ti ri igbagbo o ma ye si bi o ti le je wipe lot ti se buruku tele tele o si ti dapo pelu awon alai gbagbo pelu awon elese ti sodomu o gomora nigba ti a so fun wipe idajo de o gbagbo lai si gbagbo ko seni ti o le ri oluwa bi o ba je wipe lot se iye meji tabi alai gbagbo o si gun ejika wipe orun ma wo ki n soro enikan oro enikan ni bi inu ba n dun gbogbo awon eniyan eyi to ndun o eyi ni o je wahala ti re bi ina ba jo gbogbo ile ti o wa ni ilu Eko ile ti re ti o jo ohun ni wahala ti re bi ebi ba npa gbogbo eniyan eyi ko so pe egba to je gbogbo eniyan ni ebi npa wi pe ebi ti o sin pa o ni ko se nkan kan fun o bi wahala ba de ba o wa gbagbe wi pe wahala de ba elomiran tori be bi lot ba so wi pe orun wo ki se oro enikan a wo le lori a si ku sinu ese a la oju re ni orun apadi sugbon eyi ni lot se bi a tin so fun wi pe idajo de be ni o gbagbo bi o si ti gbagbo ni o si so fun awon ana re okunrin nje iwo ti gbagbo be nigba ti o ti bere si ni wa nje igbagbo yi o ti mu si se je o ti so fun awon elomiran we pe o gba Jesu gbo o si igbagbo wi pe o ti ku ese re lo wi pe o ti fi ese re sowo si idajo je kin ka fun ni bi ti a ko be ninu majemo titun ni Timothy kini ori ikarun Timothy kini ori ikarun eyi ni olorun si nfe ki enikokan ki o se bi o ba gbagbo yo je ti re Timothy kini ori karun ese kerin le ni ogun ese awon elomiran a ma han gbangba a ma lo saaju si idajo bi o ba fi ese re ranse si idajo ti o so fun olorun we pe o ti je elese o si ko gbogbo awon ese wonyi sile o si ran awon ese wonyi si iwaju ite idajo olorun ti a si da Jesu lejo nitori ti re to si ru ese re itumo yi ni we pe o ti fi ese re saaju a si ti da awon ese wonyi lejo ati dariji o Jesu Kristi si ti ru ebi ati idajo re a si ti so wi pe nitori be a ki yo da o lejo mo sugbon wo ese apakan ese yi ni ese ikerin le ni ogun ese awon elomiran a ma han gbangba eni ti o ba se atunse ese re a han gbangba eni ti o lo ba aladugbo re ti o so wi pe jo mo ti se si o mo ti je elese yala we pe mo ti ji o leru tabi mo ti bu o tabi mo ti gba aya re dariji mi gba aya re pada tabi eru re ti mo ko tele tele gba eru re pada ese re a han gbangba bi ese re ti han gbangba se awon ti o se ati se olorun ti o se be ni a fi awon ese won yi lo saaju si idajo sugbon so fun a wi pe ti awon elomiran pelu a si ma tele won awon ti won pa ese won mo ese yi a ma tele won bi ojo ikeyin bi o ti nde bi o ti npa oju re de ni iku be ni awon ese won yi ti o ntele awon eru eniyan be ti won o jewo ki won ki o ko sile sugbon bi o se ti lot ni lese kese ti o gbo nipa idajo olorun be ni o gbagbo ni o si so fun olorun wi pe mo ti jebi sugbon o lo so fun awon ara ile re awon ana re o so wi pe everyday idajo nbo wo ese ikerin la sugbon eyi ni Genesis ori ikokandini ogun ese ikerin la sugbon o dabi eletan loju awon ana re se bi mo se duro ni iwaju re se mo jo eletan mo nbi oni bi mo se nba o soro ni asale yi se mo jo eletan loju e se igba ti Jesu wa ni aye ti o nso fun a wi pe idajo nbo se oro re se o dabi eletan ni eti re abi o ba je pe Jesu o jo eletan loju e ti o ba si je wipe emi ti mo nso oro yin rere fun o ti mo nso fun o wipe idajo nbo Jesu Kristi si nbo gege bi oro re bi o ba je wipe mi o jo eletan loju e ewo lo nse ninu ese kini de to sa sala fun emi re sugbon nigbati awon eniyan won yi ka si eletan
1: bẹ́ẹ̀ni àwọn angẹ́lì wọ̀nyí ni wọ́n sá lọ́ọ̀tì ní eré wípé dìde mú aya rẹ mú àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín wọ́n jẹ́ mẹ́rin lọ́ọ̀tì aya rẹ àti àwọn ọmọ rẹ méjì èyí ni àwọn tí ọlọ́run rí ní gbogbo ìlú sódómù ó jẹ́ mọ̀ wípé nígbà mìíràn àwọn ẹlẹ̀sìn wọn máa sọ fún wa pé bó bá jẹ́ wípé ìwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ méjì ẹni mẹ́rin péré ni ó jẹ́ olódodo kò lè jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ ní ayé noa ẹni mélòó ni ọlọ́run rí gbogbo àgbáyé pátápátá ẹni mẹ́jọ ni ó sì ṣeéṣe kí wọ́n ti máa sọ fún ọ wípé ṣé ibi tó ṣẹ̀ṣẹ̀ ń lọ ní ọ̀sán gangan ṣé ibẹ̀ nìkan ni wọ́n ti ń wàásù òtítọ́ àwọn oníwàásù oníyàwó méjì àwọn oníwàásù tí a ní òrùka rẹ lọ́wọ́ wa ó mọ̀ wípé àwa náà oníṣẹ́ ọlọ́run ni wà kò rí bẹ́ẹ̀ nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé nítorí iná yóò sọ kalẹ̀ yóò sì máa jó àwọn ènìyàn bí wọ́n bá ti ń jó ní ayé bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjó òkú ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí wọ́n fi ọwọ́ lé lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní sódómù àti gomorra nínú ẹ̀ṣẹ̀ sódómù àti gomorra ǹjẹ́ jésù kristo olùgbàlà rẹ ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́ mọ́ sì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú irọ́ kúrò nínú ìwà olè kúrò nínú àfi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́ kúrò nínú àsọ̀rọ̀ ẹni lẹ́yìn ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú ó sì wí pé sàsálà fún ẹ̀mí rẹ sàsálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn rẹ wo ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọ̀wọ́n iyọ̀ mi ò mọ èyí tí o fẹ́ dà ọ̀wọ́n iyọ̀ ni àbí o fẹ́ sá àsáyè àti àsálà o fẹ́ sá wọ inú ìjọba ọlọ́run bí ó bá jẹ́ bẹ́ẹ̀ àǹfààní wà fún ọ lónìí láti sọ fún ọlọ́run wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́ ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ wọ́n lẹ̀ mọ́ ọ wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́ ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ ọlọ́run lónìí kí ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí kí ó wò ó mọ́ jésù lára kí ó jẹ́ kí jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́ ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin ọlọ́run ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ o ní àǹfààní lónìí láti ké pe olúwa láti sọ fún ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ ìjì ìgbẹ̀sán ń bọ̀ bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀ nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé níbo ni ó wà ní apá òsì ni àbí ní apá ọ̀tún ẹ dìde kí ẹ jẹ́ kí a gbàdúrà mọ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́ tí o sì ní kí jésù kristi kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ a ó daríjì ọ a ó ṣàánú fún ọ jésù kristi yóò fi ẹ̀jẹ̀ rẹ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù ṣùgbọ́n rántí o bí o bá bojú wẹ̀yìn bí o bá sá padà bí o bá di apẹ̀yìndà rántí aya lọ́ọ̀tì rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i sàsálà fún ẹ̀mí rẹ sàsálà fún ẹ̀mí rẹ má ṣe bojú wo ẹ̀yìn má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ sàsálà fún ẹ̀mí rẹ.
0: bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ ọlọ́run rí ọ. Bí o kàn ń wá tí ó ń gbé bíbélì, tí ó ń gbàdúrà, tí ó ń gbà àwẹ̀, ṣùgbọ́n tí ó wà nínú àgbèrè àti panṣágà, ọlọ́run rí ọ. Bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá jẹ́ kí Jésù kí ó gba ọkàn rẹ là, ọlọ́run rí ọ. Ìdájọ́ sì ń bọ̀. Sàsálà fún ẹ̀mí rẹ, kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí ìjìgbẹ̀sán ń bọ̀ tí ó rí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé. Má ṣe bojú wẹ̀yìn, kúrò ní Sodomu àti Gomorra, kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn. Sàsálà fún ẹ̀mí rẹ. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba, a sì máa lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn, àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́, a máa tẹ̀lé wọn. Ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ? Àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ? Sàsálà fún ẹ̀mí rẹ. Sàsálà fún ẹ̀mí rẹ. Nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn, lórí gbogbo ẹlẹ́ṣẹ̀, lórí gbogbo àwọn agbọ́mágbà. Sàsálà fún ẹ̀mí rẹ. Òní ni ọjọ́ ìgbàlà. Bí o bá gbàgbọ́, yóò gba ọkàn rẹ là, yóò tún ìgbésí ayé rẹ ṣe. Nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ, ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ. Bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ, wọn kò ní jẹ́ tìrẹ mọ́. Sàsálà fún ẹ̀mí rẹ. Kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́, kí ìyẹ̀ ẹni pẹ̀kun kí o lè jẹ́ tìrẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa, nítorí pé o fi wá sínú òkùnkùn bí àwọn tí ó wà nínú ayé. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ rẹ, èyí tí o fi ń sọ fún wa ní ìgbà gbogbo wípé ìdájọ́ ń bọ̀. Àwọn tí ó wà nínú ayé, wọ́n ń jáfara nítorí pé òye òye wọn kò sì là sí wọn lójú wípé wọn ò ní lo ayé ráyé nínú ayé yìí. Kò yé wọn wípé ìgbà yóò dópin. Àkókò kan ń bọ̀ nígbà tí a ó gbé wọn kúrò nínú ilé tí wọ́n ń gbé nísinsìnyí, tí a ó walẹ̀, tí a ó kan igi, tí a ó gbé wọn jù sínú rẹ̀, tí yóò kó àwọn nìkan ṣoṣo pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn, pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn, pẹ̀lú ìdájọ́ Ọlọ́run. Àkókò kan ń bọ̀. nígbà tí owó tí o lè ti jí nígbà tí owó yìí kí o lè gbá sílẹ̀ àkókò kan bọ̀ nígbà tí aṣọ tí àwọn olè tí wọ́n ti jí tí kí o lè wúlò fún wọn àkókò ń bọ̀ nígbà tí ohunkóhun tí ẹnikẹ́ni tí o ní nínú ayé tí kí o wúlò tí o kìkí gbajúmọ̀ ohun ìní tí kí o lè jẹ nǹkan kan bàbá àdúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní ilé tí ọmọ tí o ń kìlọ̀ fún wa tí o ń jẹ́ kí o yé wa wípé iná yóò máa jó ní ọjọ́ náà tí o sì jẹ́ kí o di mọ̀ fún wa wípé àwọn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré ni tàbí ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ti ilé ìsinmi tàbí ẹ̀ṣẹ̀ ti ìgboro ẹ̀ṣẹ̀ ti ìdílé tàbí ẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè ẹ̀ṣẹ̀ ti àbínibí tàbí ẹ̀ṣẹ̀ ti akọ́wọ́ lọ́wọ́ ẹlòmíràn pé ọjọ́ kan ń bọ̀ tí ìdájọ́ ọlọ́run tí ó balẹ̀ gbogbo àwọn ènìyàn tí ó kú sínú ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n ó ń kì wá ní ìlọ̀ wípé kí a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí a fi wọ́n ránṣẹ́ sí ìdájọ́ ǹjẹ́ a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n dúró níwájú rẹ tí wọ́n ń wo Jésù tí wọ́n gbàgbọ́ wípé a ti fi Jésù rúbọ fún wọn a ti dá Jésù lẹ́jọ́ nítorí tí wọ́n a sì ti bẹ ẹ̀ṣẹ̀ wọn wò lára Jésù Kristì àwọn tí wọ́n fi ìgbàgbọ́ yìí rọ̀ mọ́ àwọn tí wọ́n wọ ọ̀dọ́ àgùtàn ẹni tí a pa láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ ǹjẹ́ abẹ́ ọ̀ ìwọ aláàánú ìwọ tí ó fẹ́ wa ìwọ tí ó fi Jésù ránṣẹ́ kí a bá lè gbà wá là mo bẹ̀ ọ́ wípé nítorí àánú rẹ nítorí ètùtù Jésù Kristì nítorí ẹ̀jẹ̀ Jésù Kristì nítorí ìlérí rẹ tí kìí yẹ̀ dáríji gbogbo àwọn tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù a sì bẹ̀ ọ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti di ìwà tí ó ti di ìṣe àwọn tí ó ti jẹ ara àwọn tí ó ti dàpọ̀ mọ́ omi ẹ̀jẹ̀ àti ara wá àwọn tí kò ṣe é fi sílẹ̀ àwọn tí ó jẹ́ pé bí a ti ń sá fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa bàbá ọmọ àti ẹ̀mí agbára rẹ ti wọ ẹ̀ṣẹ̀ kúrò agbára rẹ ti jẹ́ ẹ̀ṣẹ̀ kúrò agbára rẹ ti mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn báwo mú o kúrò ní orúkọ Jésù gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀ lé wọn kúrò lọ́dọ̀ wa gbogbo ayọ̀ tí ó yọ̀ nínú ẹ̀ṣẹ̀ tí ó yọ̀ nínú ìbàjẹ́ lé wọn kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù àwọn tí wọ́n sì ń bẹ̀ ọ́ tí wọ́n ń wo ojú rẹ fún ìdáláre fún ìgbàlà àti fún ìdáríjì ṣàánú fún wọn adúpẹ́ lọ́wọ́ rẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n ń wojú rẹ kí o sì sọ wá di olódodo kí ìgbàlà rẹ kí o jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá kí o sì kọrúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyè rẹ adúpẹ́ pé o ti gbọ́ o a ń bẹ̀ ọ́ wípé bí a ti ń jáde lọ ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó ń tún lọ sínú ẹ̀ṣẹ̀ bá wa lé wọn jáde nínú ilé níbi ọjà lóde níbi iṣẹ́ níbi kíbi tí a ń lọ tàbí nínú ọkọ̀ yẹ kí a lè jẹ olódodo ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀ tàbí tí wọ́n jáfara tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá ó ti di àṣerége à ń bẹ̀ wípé kí a gara kí ó má ṣe dá wa kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀ sọ́mọ̀ ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bojú wẹ̀yìn. Je ki a je ni ti o duro shishin. Ni ojo ti Jesu yo farahan. Lai wo somo. Lati gba awon ayan fe soke. Ka wa ko awon ayan fe. Ka le ba ojoba. Ka le ma ba ogbe. Adupe ko ti gbo ti wa. Je bi a si tin jade lo ti an so fun awon elomiran. Ti an so fun wi pe idajo nbo. Baba ambe o. O ma wa ladugo wa. Awon ti won je ise bi eni jeun ti won mu ese bi eni mo mi awon ti won sogo ninu ibaje o mo won awon ara ile wa awon omo wa awon aya wa tabi awon oko wa awon ti oni wa su dabi eletan loju won baba nitori anu re ro won lokan bi a tin so fun je ki won ki o tele wa Je ki oro igbala ti an gbo ti o se wa le anfani yi je ki o je ti won pelu adupe ko ti gbo ti wa ma ba wa lo ma sanu fun wa ma da bobo wa je ki gbogbo wahala ti a di wa bi loni je ki a ja won sile wa lai sansan je ki anu re ki o wa pelu wa bi a si tin lo da bobo wa titi de ile wa ni oruko Jesu Kristi Oluwa wa
2: e je ki agbadura baba wa tin be le orun baba jesu christi oluwa wa eni ti o fe wa ti o ran jesu christi lati wa se aye yi lati ku fun ese wa eni ti o fe wa to be ti ko fe ki a segbe sugbon ti o n pe wa lati gbagbo ninu jesu christi ki a ba le ni iye ni pekun a fi ogo yin ati ola fun oroko yin e gba ope wa ni oroko Jesu adope wi pe e ti fi anu yin han fun wa lati ibere odun yi titi de opin re adope wi pe e se wa ni olori re adope wi pe e ko wa bi ati gbadura adope wi pe e fun wa ni igbagbo lati ro mo yin ninu ofi ola wahala ti o wa ninu aye adupe wo pe eko wa lati sumo yin nigbati aye nba wa jagun nigbati ese ngogun nigbati esu papa ti o nwa eni ti yo paje e pe wa sinu agbo e si pe wa si abe abo adupe lowo yin e gba ope ati yin wa laarin odun yi opolopo akoko lo wa ati igba igba ririje igba airije igba ayo igba ekun igba omije sugbon ninu gbogbo re e je ki alaaja adupe lowo yin e gba ope ati yin wa ni igba ini e pese fun wa ni igba irobinu je e tu wa lara e si tu wa lokan pelu ni gbogbo awon ti alakoja ninu odun yi e sumo wa gege bi baba ti ma sumo omo adupe lowo yin e gba ope ati yin wa nje bi ati wa nihin loni an bebe wi pe e fun a lori ofe si wi pe ohun gbogbo ti a o se iwa ti a o wo ati bi a o se korin ni bi a o se gbadura ni ohun gbogbo ti a o ma se je ki o wa gege bi ibamu ninu oro yin ni oruko Jesu bi ati n gbo oro yin nisinsin yi e fun a ni eti omo ti yo gbo ti o si se ohun ti en so fun wa lati se adupe wi pe e ti gbo ti wa a si beyin wo pe gege bi a ti ma gboro yin nisinsin yi wo pe oro yi yo je anfani fun wa yo si pese wa sile lati wa pelu olorun titi ni oruko Jesu Kristi Oluwa wa lati igba ti a ti bere isin ni a ti nso ti a si dupe lowo olorun wi pe olorun ti o mu wa ri ibere odun yi o tun sanu fun wa lati je ki a ri opin re ebe ati adura wa siwaju si ni we pe gege bi olorun ti pa wa mu ti o ti se wa lore wi pe iwa wa irin wa oro enu wa ise wa wi pe

Ẹni tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run bí àwa náà ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó pinnu nínú ọkàn rẹ̀ tí kò sì ṣe iyèméjì tí ó ń sọ wípé bí ó ṣe ti kú ni mo ti yá. Nígbà tí a kò lè pa á ní ọkàn dà, àwa dákẹ́. Ohun tí mo fẹ́ kí o ṣe àkíyèsí nìyẹn. Kò sí bí wọ́n ṣe lè sọ ọ̀rọ̀ tó, kò sí bí wọ́n ṣe lè wíjọ́ tó pẹ̀lú rẹ ní tí wọ́n bá rí wípé wọn ò lè pa ọ́ lé ọkàn dà, wọ́n á dákẹ́. Ṣùgbọ́n bí o bá jẹ́ ẹni tí ó dẹ̀, ẹni tí kò mọ Ọlọ́run púpọ̀, ẹni tí kò ní ìpinnu tí ó dúró, ẹni tí wọ́n lè dẹ́rùbà, tí wọ́n lè fẹjú mọ́, tí wọ́n lè sọ fún ọ wípé bó o bá gbọ́ àárí sí ọ táyà ẹ ti ń já, tí wọ́n á pè ẹ́ pé arábìnrin ó yá ní ẹ̀kọ́ bíbélì ó tó sọ pé ẹ máa nìṣó ẹ̀mí ń fẹ́ ó ṣàìlera fún ara. Bọ́n bá ti rí pé bẹ́ẹ̀ ni wọ́n tún kẹ́nu tí ọ jù bẹ́ẹ̀ lọ. Bó bá wà nínú àwọn ẹni tó ń ránṣọ àwọn gbogbo ẹgbẹ́, wọ́n sọ pé owó tiẹ̀ ń kọ́ tá a fẹ́ fi ṣe ìrúbọ kí káwọn èèyàn lè máa mú aṣọ, mi ò kì í ṣe ìrúbọ mọ́. Wọ́n wá sí ṣọ́ọ̀bù ẹ mi tó ti ránṣọ, wọ́n á kóra wọn dé pẹ̀lú ẹgbà lọ́wọ́ pẹ̀lú gbogbo ẹ̀ lọ́wọ́. Wọ́n á sọ pé ó yá ẹgbẹ́ machine ẹ̀, wọ́n á gbé lọ. Wọ́n gbà tán bá ṣe fìtínà sí ẹ, tán bá fi ẹ báyìí pé a lọ lọ́kàn ẹ, ó ṣeéṣe kí wọ́n náà kò lọ bá pé kò burú ẹ jọ̀ọ́ òrìṣà náà àjọ má sìn. Tàbí ó ṣeéṣe kó ti jẹ́ pé o ti ń fẹ́ gbé ìgbésẹ̀ ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run nínú iṣẹ́ rẹ, tàbí ní ti ìgbéyàwó rẹ gẹ́gẹ́ bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àṣálẹ́ yìí, àwọn èèyàn sì máa wá. Bó bá jẹ́ ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé torí wípé ọ̀rọ̀ Ọlọ́run ò gba òun láàyè láti dúró nínú ilé ẹ, tó sì ti ń ka bíbélì, àwọn òbí ìyàwó yìí wọ́n á ti pè pé òòṣọ ọkọ ẹ ibi tó ń lọ yẹn wàárìà bọ̀ẹ̀, tó bá máa dé á gbé bíbélì rù níjú àwọn tó ń kọ lọ́hùn-ún. Á kàn dé ni tá a sọ fún ẹ wípé ó jẹ́ palẹ̀ ẹrù ẹ mọ́ pé ìwọ ni ìyàwó kejì ṣọ́ o. Bó o bá sì ti dé ló ń fún ìjà mọ́nú wípé ńbo ló ti ń bọ̀ ẹ̀kọ́ bíbélì ibi ò ní gbé mi pẹ̀lú ẹ o. Tán bá kọ ẹ lọ́hùn wípé kó wá pè mí ká máa sọ̀rọ̀ kan pé bóyá kí n wá sẹ́gbẹ́ kan díẹ̀, tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ máa jẹ́ káyé le fún ẹ. O tiẹ̀ tí ì sọ bẹ́ẹ̀, o ti ń sọ sí ẹ lẹ́nu wípé o tó bẹ́ẹ̀ o. Ìwọ ló máa mú ìpinnu wípé o fẹ́ ní ìgbọràn pípé sí Ọlọ́run. Nígbà tí wọ́n bá ti ri wípé wọn ò lè pa ọ́ lé ọkàn dà, wọn á dákẹ́ ọ̀rọ̀ sísọ wípé ìfẹ́ ti Olúwa ni kí a ṣe. Wo Galatia orí ìkíní. Galatia orí ìkíní láti ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí ẹ̀yin ti gbúrò ìwà ayé mi ní ìgbà àtijọ́ nínú ìsìn àwọn Júù, bí mo ti ṣe inú ni bí ni sí ìjọ ènìyàn Ọlọ́run ré kọjá ààlà, tí mo sì bà á jẹ́, mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúgbà mi yọ nínú ìsìn àwọn Júù láàrin àwọn ará ìlú mi, mo sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mi. Èyí tí a ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Paul ń sọ fún wa wípé òun pàápàá òun ò fàsẹyìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú iṣẹ́ ìsìn, ṣùgbọ́n ó ṣe wá láàánú wípé ìsìn àtọwọ́dọ́wọ́ lásán ni, ìsìn tí kì í gba nílà, ìsìn tí kì í gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ènìyàn, ìsìn tí kì í gba ìjẹkújẹ ìmukúmu ìfẹ́kúfẹ̀ẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Ó ní òun ta àwọn tó kù yọ nínú ẹ̀sìn, nínú ìṣìnà, nínú ìwà òkùnkùn, nínú inúnibíni, òun ṣe inúnibíni sí ìjọ ènìyàn Ọlọ́run ré kọjá ààlà. Wá wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ṣùgbọ́n nígbà tí ó wu Ọlọ́run, nígbà tí ó wu Ọlọ́run, ó jẹ́ mọ̀ pé àkókò tí ó wà yìí ó wu Ọlọ́run ni. Ìwọ tó tún wá.

nísìnyí tó wá jókòó tó ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run. Ṣé bí o mọ̀ wípé àwọn ẹgbẹ́ wa bí a ṣe ń sọ̀rọ̀ níhìn-ín báyìí, wọ́n wà ní ilé tẹ́tẹ́, wọ́n wà ní ilé ọtí, wọ́n mu àmuyíra, àmutọ̀sára bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn ẹgbẹ́ wa nísinsìnyí bí a bá gbà tá a bá ń kọjá lọ, a máa rí nínú wọn ní ẹ̀bá títì tí wọ́n ń jó ìjọ ẹlẹ́yà, ìjọ ẹ̀sìn. Àwọn mìíràn nínú àwọn ẹgbẹ́ wa, wọ́n wà ní ilé sinimá tí wọ́n ń wo àwòrán tí àwọn ọmọ èṣù tí wọ́n ṣe fún wọn, tí wọ́n ń gba owó lọ́wọ́ wọn. Owó sì ń bá tẹ́tẹ́ àti ijó àti sinimá àti ọtí àti ìkóbìnrin jọ àti ti àgbèrè, ó ń bá a lọ. Ṣùgbọ́n bó ṣe ti àwa ni, ó wu Ọlọ́run nínú àánú rẹ̀. Ó pè wá, ó ní kí a súnmọ́ ọ̀dọ̀ òun. Mo ń bẹ Ọlọ́run wípé oore, àánú àti ọwọ́ ìfẹ́ ti Ọlọ́run náà sí wa, kí Ọlọ́run kí ó má jẹ́ kí orí wa kí ó kọ́. Paul wá ń sọ wípé nígbà tí ó wu Ọlọ́run, ẹni tí ó yẹ àmì sọ́tọ̀ láti inú ìyá mi wá, tí ó sì pè mí nípa orí ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi, kí èmi kí ó lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn wo lé ara àti ẹ̀jẹ̀? Bàbá, ìyá, ara, ẹbí, àwọn àna, àwọn ọ̀rẹ́ rẹ, àwọn ni ara àti ẹ̀jẹ̀. Ó ní lójú kan náà, nígbà tí mo ti gbọ́ ìpè, nígbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tí a ti sọ fún mi wípé dìde kúrò nínú ìfọ́jú ọkàn tí o wà, kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ, kí o gba Jésù Kristì Olúwa gbọ́, kí o sì bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn àgbélébù yìí fún àwọn ẹlòmíràn. Ó ní lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn ara ó máa ń fa ni, àánú a máa ṣe ènìyàn nígbà tí àwọn ara, àwọn ọ̀rẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún wa wípé ó ti ẹ̀rù ti ìyá ẹ, ó ti ẹ̀rù ti àwọn ọmọ tó bí kalẹ̀, ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, rówó àti ẹ̀sọ́ tánà, ìwọ obìnrin tó sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀, o fẹ́ ṣe àtúnṣe, o fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, kí ló fẹ́ jẹ? Láyé ọ̀dá tá a wà nínú ẹ̀ yìí, àbó ò gbọ́ pé àwọn ìjọba pàápàá wọ́n mọ ayé tá wọ́n mọ̀ lára, wọn ò jẹ́ gbàyàn síṣẹ́ ǹsìn. Iṣẹ́ fátìrì ò tí ẹ lè rí, iṣẹ́ pé bojí ojí mi kò tí ẹ̀ sí. Nǹkan wọ́n níta ló tún sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ kan, o fẹ́ febi para ẹ o. Inú ilé tó wà tó ń fún ẹ lóúnjẹ ẹ̀mẹ́ta lóòjọ́, ọmọ nìyí tó bí kalẹ̀, kí ló fẹ́ fi tọ́ wọn? Ìgbà tó bá ṣe àtúnṣe ìgbésí ayé ẹ, àwọn ará àtọ̀rẹ́ nìyẹn, àwọn ará àti ẹ̀jẹ̀ tí wọ́n á fẹ́ kí a bá wọn gba ìmọ̀ràn ká gbìmọ̀pọ̀ pẹ̀lú wọn. Ìwọ tí o ti gbọ́ ìpè láti wọ ìjọba Ọlọ́run, ìwọ ló sọ fún ọ wípé rárá, mo ti dẹrù ìjọba Ọlọ́run kalẹ̀, kẹ́nikẹ́ni kí ó má bá mi tu palẹ̀ mọ́. Ní ìṣe àwọn apostẹ́lì orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni mo ti ń kà á, iṣẹ́ àwọn apostẹ́lì orí karùn-ún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi wípé kẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́, sì wò ó, ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún Jerusalemu, ẹ sì ń pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa. Àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn igi lẹ́yìn ọgbà nínú iṣẹ́ ìsìn sinagogu, àwọn ni wọ́n pe àwọn ọmọ Ọlọ́run yìí, àwọn ẹni ìgbàlà, àwọn tí Jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà, wọ́n pè wọ́n sí àárín àwùjọ, wọ́n wá sọ fún ọ wípé èwo la ń gbọ́ tẹ́ ń ṣe yìí, èwo ló ń dánwò yìí? Àwa kò ti kìlọ̀ fún yín ni, a sì kìlọ̀ yí gidigidi, kì í ṣe díẹ̀, a sì sọ fún yín, a tẹ̀ mọ́ yín létí wípé ẹ̀kọ́ tẹ ń kọ́ yìí ó ti le jù, àwọn òyìnbó nìkan ni wọ́n lè ṣe é. Ìwọ ẹni tá a bí dáadáa,
ẹni ta bí dáadáa ló ń kóbìnrin jọ ta kó wọn jọ tí wọn pọ nlé bó fẹ kẹnìkan lọ pọn mi wàárẹ ni pé bó fẹ kẹnìkan lọ ṣẹgi wàárẹ ni pé bó bẹẹ tẹnìkan ò dùn wàá yà sí yàrá tẹlòmíì ìwọ ta bí dáadáa àwọn òbí tó ń fún ẹ lóbìnrin tó pọ wọn fẹràn ẹ nì ṣé bọkùnrin kú lo ara ẹni tí ò tiẹ̀ tí rẹ ni fẹ́ ìwọ tí wọn sì wojú ẹ tí wọn ní pé àwọn èèyàn dáadáa ni àwọn ọmọlúàbí gbogbo àwọn ọmọlúàbí tó ń sùn sílé ọtí àwọn ọmọlúàbí tó jẹ ajígbèsè àwọn ọmọlúàbí tó ń ṣe fàyàwọ àwọn ọmọlúàbí tó jẹ pé inú ẹṣẹ ni wọn ń sùn ni wọn ń jẹ ni wọn ń mu wọn sì máa sọ fún wa wípé àwọn òbí ẹ wọn sì jẹ ọmọlúàbí púpọ ó ní wọn ṣe ń fún ẹ wọn tiẹ̀ ń sọ pàápàá nísìnyí wípé lérí ìyàwó méje tó ti fẹ́ ìkan tún bọ̀ lọ́nà bó bá sì ti ń kúnlẹ̀ wẹ́ẹ́ nínú ilé àwọn ìsìn míì ni wọ́n sọ fún ẹ wípé ó máa ṣoríire o ẹni tó mọ́ra wo ni mo rí níwájú ẹ yìí nínú ìṣípayá láàrin ọ̀sẹ̀ bó bá ti délé ẹ kò ṣe lálejò dáadáa o nítorí wípé ọmọ pọ̀ nínú ẹ̀ wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹ ni wọ́n fi ń kólé ẹ bẹ́ẹ̀ wọ́n ń di wàhálà rò ẹ nì àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n ń kólé ọlọ́run ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé a ti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbédé yìí wípé jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ẹ má jẹ́ a tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o ṣé ẹ wá sọ àwa di ẹlẹ́ṣẹ̀ ẹ wá mú ẹ̀jẹ̀ jésù yẹn ẹ wá mú wá sórí wa ṣé nsì ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́ àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ wọ ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n ṣùgbọ́n pétérù àti àwọn àpọ́sítélì dáhùn wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ó mà dára láti ní ọlọ́run láti ní ìpinnu láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi èmi kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn wo exodus orí ìkọkàndínníogún bí a bá gbọràn kí ni èrè rẹ kí ni ó jẹ ìní àti ìpín wa exodus orí ìkọkàndínníọgbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún ǹjẹ́ nísinsìnyí bí ẹ̀yin bá fẹ́ gba ohùn mi gbọ́ nítòótọ́ tí ẹ ó sì pa má jẹ̀mú mi mọ́ nígbà náà lẹ́yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ nítorí gbogbo ayé ni ti èmi ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́ wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ ísírẹ́lì nígbà tí a bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti ń fi ìgbọ́ràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ilé a ń di ìṣúra fún ọlọ́run kí ni a ń pè ní ìṣúra bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣọ̀wọ́n fún ọ ohun tí ó jẹ́ ìṣúra fún ọ ó jẹ́ ohun tí ó máa ń fún ní ìtọ́jú púpọ̀ gbà tí a bá di ìṣúra fún ọlọ́run a máa tọ́jú wa a máa fún wa ní ohun tí ó yẹ wá ní ìgbà tí ó sì yẹ wá a máa dáàbò bò wá a máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ní exodus orí ìkẹtàléníogún ni a ti ń kà á láti ẹsẹ̀ ogún exodus orí ìkẹtàléníogún láti ẹsẹ̀ ogún kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀ mo ń fẹ́ ran ọ létí pé kí jésù kristi kí ó tó fayé sílẹ̀ kí ó tó lọ ni ó ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú ẹ gba ọlọ́run gbọ́
e si gba mi gbo pelu pe ninu ile baba mi opolopo ibugbe le o wa iba ma se be emi iba ti so fun yin emi si n lo lati lo pese aye sile ni ti mo ba si lo lati lo pese aye sile emi a si tun pada wa wi pe ni bi ti emi gbe wa ke eyin ki o le wa nibe pelu a wa n so fun a wi pe ni akoko kan ni igba kan ni aye awon omo Israeli ni awon na ni iru ileri be bi o ti le je wi pe ileri yi ko sun mo ti wa ko to ti wa wi pe ile kan wa ti a pe ni ile ileri ile Kenani ti a gba lowo awon kan ti a si nfe lati fun won se o mo wi pe orun rere ti a so pe a fe lo yi ogun logo awon angeli la le jade ninu re esu ati idameta awon angeli le orun ni ale jade a si so fun a wi pe aye ti awon angeli won yi padanu re aye ti o lola aye ti o tobi ni Jesu Christi ni o lo pese fun wa sugbon olorun so fun awon mo Israeli wi pe o n fi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile bi ti won lo angeli ko lo mu awa lo sibi ti an lo nigba ti Jesu Christi ti o goke lo ti o lo pese aye sile fun ale orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma si wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere a si n kilo fun a wi pe ki a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wi pe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo so fun wi pe emi olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti an gba bi a ti n gbo oro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba ti n fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba ti n fe lo raja oja ti o dara emi olorun ninu okan e ama ta e ninu olorun wi pe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo fa fe irin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba n lo si ile ti a ti pese sile le orun ki se be bo ba ti n fe gbe iyawo ti o dabi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo olorun ton so pe o ri eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon Philistine awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe eni to ba n wa iwa ku wa a ri irikuri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti se ife ku fe ara lo n ti emi olorun o si ko salaye je olooto lati kini ilo sugbon o ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni Delila wa n so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe alai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa wa be si ni so fun eje Jesu lagbara mi Bibeli ni oro Olorun ti to ni sona o lagbara mi emi Olorun ni bo ti so yen be ni esu lo n gba lowo e o wa pa ori e agbara lo gbogbo imisi ti o ni tele tele o lo emi Olorun lo
lẹ̀lílà yìí ni ó tún sọ pé Samsoni jí dìde àwọn Filistini wọ́n dọdẹ rẹ̀ wọ́n dé. Samsoni bá jí ó lọ́ wọn ṣe bí ọkùnrin. Tẹ́mi Ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin. Wọ́n ní tọ́mi bá tẹ sáàmù ó tán ológun apáradà ní tẹ́mi Ọlọ́run bá lọ ò tó bẹ́ẹ̀. Wọ́n yí ẹ mọ́lẹ̀ wọ́n rìn ọ mọ́lẹ̀ lójú orun wọn pàdé ẹ bó o pe Jésù. Jésù wa ni ṣe bó ti kọ̀ mí sílẹ̀ ṣe bó o ti fi obìnrin ṣe bó o ti fi dípò mi bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọ̀run á ló ti o á lóhun kì í gbénú dọ̀tí ṣe bó o ti wọnú òkùnkùn lọ bó o sọ pé bàbá ṣàánú fún mi o ti kọ àánú sílẹ̀ ṣe bó o ti lọ gbé obìnrin kan o sì ti fi dípò àánú àti oore àti oore ọ̀fẹ́ ọlọ́run. Ni Samsoni bá jíride ó bá mi ara agbára òde ni wọ́n mu ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣẹ̀sìn na wọ́n ayò ojú ẹ̀ méjèèjì na wọ́n sọ fún yín pé ó yá wọ́n á kóra wọn jọ 1,000 ènìyàn wọ́n ni ó yá o máa ṣeré fún wa. Ìgbà tí wọ́n bá tún bí ẹ nílé ọtí pé orin tẹ máa ń kọ níjọ sí ìgbà tó ń lọ sílé èsì ìgbà tó ń san ẹkọ àsun ìdábọ Jésù fẹ̀jẹ̀rẹ wẹ̀mí Jésù ṣàánú fún ìpanu ẹ mọ́ bẹ́ẹ̀ wọ́n kọrin fún wa. Ìgbà táwọn ẹgbẹ́ nínú ayé àwọn onítẹ́tẹ́ tán bá mutí yó tán wá sọ pé Michael lórúkọ ẹ o yá mi wákà Psalm 23 fún wa. Olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì ó ṣe aláìní ò tí ì ṣe aláìní di ọtí. O ti ṣaláìní ní ẹgbẹ́ àwọn onítẹ́tẹ́. O ní àwọn ọmọ àwọn ní àwọn ọmọ Israẹli ni wọ́n sọ. O ní àwọn tí ó kó wálé ẹrú wọn ń bèrò ní lọ́wọ́ wa wọ́n ní kí a kọ orin sí òní fún wọn. O ní èmi ó ṣe kọrin sí òní ní ilé àjèjì níbo ni wọ́n ti fẹ́ lọ kọrin sí òní. Orin tó ti ń kọ́ tó mú inú rẹ dùn orin tó ń da lárayá orin ìhìn rere níbo ló ti fẹ́ lọ kọ́. Ni Samsoni ló bá ń ṣeré fún wọn. Ẹkún bá gbọ̀n àánú ara rẹ̀ ṣe ó fọwọ́ ba orí rẹ̀ irun ìrònú pèwàdà ó ti ń hù lórí rẹ̀ ó wá sọ pé Ọlọ́run mo tẹ́ mo ń fọwọ́ kan ìtẹ́ ọ̀run ṣùgbọ́n mi ò lè débẹ̀ bó lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo ń fẹ́ gbọ́ràn mo ń fẹ́ ṣe ìpinnu torí pé ó ti dé bá mi nísinsìnyí àwọn tó ń kì mí nílọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò lè tẹ̀lé mi débí àwọn tó ń wọ aṣọ ọlọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí mo ti pẹ̀yìn dà tí mo ti kọyìn sí ìrere wọ́n ti jù mí sílẹ̀. Ọlọ́run bó o bá lè ṣàánú fún mi lẹ́ẹ̀kan ṣoṣo yìí tí agbára ọ̀run agbára tí borí ẹ̀ṣẹ̀ agbára tí borí èṣù agbára tí borí ọ̀tá agbára tí dúró ṣinṣin agbára tí lè gbọ́ràn bó bá lè padà dé lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo fẹ́ gbọ́ràn. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó wá sọ fún àwọn tí wọ́n darí rẹ̀ ó ní ẹjọ́ ẹ fi ọwọ́ mi ba àwọn òpó ilé mo tún fẹ́ dábìrà fún Ọlọ́run mo tún fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run mi ò kàn fẹ́ kú ní ikú aláìríṣẹ́. Bó ṣe ń gbàdúrà yẹn tó ń ronú pọ̀dà tó ń sọ fún Ọlọ́run wípé bó bá lè yọ mí nínú eléyìí ó parí bí mo ti kú níbí ó sàn kì í kú sínú ìgbàgbọ́ ó jẹ́ mọ̀ ìdáríjì láti ọ̀run wá. Aṣọ́mọ̀ pé Ọlọ́run aláàánú ni pé bó bá ké pe Ọlọ́run ó ní láti gbọ́ bó ti ń ké pe Ọlọ́run àwọn tí wọ́n ń ṣeré àwọn abọ̀rìṣà sáwọn òkúńkún mọ̀ tún gbàdúrà bọ́nrẹ́ni tó ń gbàdúrà wọn mọ̀ kí ló ń ṣe wọn ò sì mọ̀ wọn ò mọ̀ tún mọ̀ ẹ̀ ó bá bẹ̀ sí ní gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ ni iná ọ̀run agbára Ọlọ́run ló sọ̀kalẹ̀ mo gba Ọlọ́run jẹ́lẹ̀rí wípé bó bá sọ fún Ọlọ́run wípé ìwọ náà ti ṣẹ́sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ náà ti pẹ̀yìndà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé agbára sì ti lọ bó bá sọ pé mo ń fẹ́ gbọ́ràn ó dì ìṣúra fún Ọlọ́run yóò ṣàánú fún ọ. Áńgẹ́lì ni ẹ̀mí Ọlọ́run ẹni tí a ná láti ọ̀run wá láti tọ ipasẹ̀ rẹ dé ọ̀run rere kò ní fi ọ sílẹ̀ o yóò di ọwọ́ rẹ mú yóò máa ṣamọ̀nà rẹ bó bá ti ń fẹ́ gbẹ́sẹ̀ la máa sọ fún ẹ pé ibi ni kò gbẹ́sẹ̀ sí bó bá ti ń fẹ́ ṣìṣọ́ àmàpànù ẹ̀ mọ́ bó bá ti ń fẹ́ lọ síbi ni máa lọ síbẹ̀ o bó bá sì ti ń gbọ̀nà ó dájú wípé bí ìpè bá dún bí Jésù bá farahàn ní àwọsánmọ̀ ó lọ kò tún yẹ ká máa sọ̀rọ̀ púpọ̀ mo gbàgbọ́ wípé gbogbo wa tá a wà ní ìní a fẹ́ gbọ́ràn. Ọlọ́run wa ń sọ fún ẹ pé kí a má dàbí Saul o ní májẹ̀mú láéláé
aran onise a so fun yi pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sodi si olorun awon ota olorun ko pa won run o ba lo awon eniyan na ba ko ti agutan yi da ma je apa agutan yi eleyi da oba gagi na je ka da si o ba ju olorun sile o ba ngo ti eniyan olorun ba wa lo so fun samuel pe o se mi lanu nitori mo yan solu loba o ti peyin da si mi ko gboran si mi lenu kini eri olorun nipa ti e se o fe di ti samson ni abotu o fe di bi saul o ran ti wo pe saul ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo wa awon aje awon osoka kiri o lo lohun o da o lohun o tun pada lo nbo risa inu e lo ku si o ko ba se nso yi ko foju ri jesu ko ri olorun o wa ninu ise oro nisinsin yi sugbon bo se temi pelu eni olorun fun wa ni anfani o wo olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo nbe olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolo mu kuro ninu okan re bọlọrun si ti n pe wa lati gboran loni mo gbagbọ wi pe gbogbo ola n fe gboran en bo ba fe gboran wa so fọ olorun e je akunle ki a so fun olorun pe emi aigboran patapata ki olorun ki o yo kuro olorun n bere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti wahiu so fun olorun eje jesu kristi wa sibe lati we omo emi olorun ti n toni sona emi olorun olutunu o wa sibe lati to lati ran olowo lati je itileyin fun o nigba ti o ba n gbe isise lati se atunse ma je ki won pa olokanda gboran si olorun lenu

buono!

àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa. Ọlọ́run kò dá ènìyàn láti rí bí áńgẹ́lì. Ó dá kọjá ẹ̀yí ni. Ó dá ní àwòrán Ọlọ́run fún ara rẹ̀. Ọlọ́run kò dá ènìyàn gẹ́gẹ́ bí ẹranko. Ẹni tí máa ń fa ẹnìkejì ya. A mọ̀ wí pé àwọn ẹranko wọ́n máa ń jẹ ara wọn ni. Àwọn ẹranko ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀bùn ló wà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run dá láti jọ òun. Ó fẹ́ jẹ́ baba fún wa ni. Ó ní ẹ jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa. Wẹ́sẹ̀ 17. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀. Lé àwòrán Ọlọ́run ni ó dá àti akọ àti abo ni ó dá wọn. Ó jẹ́ mọ̀ àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wí pé àwọn ọkùnrin nìkan ṣoṣo ni ó yẹ kí ó ní ìwà mímọ́. Wọ́n máa ń rò wí pé ìgbàlà ti ọkùnrin ó yàtọ̀ sí ìgbàlà ti obìnrin. Wọ́n máa ń rò wí pé ìwà mímọ́ ti ọkùnrin tí ó lè ní ó yàtọ̀ sí ìwà mímọ́ ti obìnrin. Wọ́n máa ń sọ wí pé Ọlọ́run ò dá wa dọ́gba. Gbà tó dá àwọn ọkùnrin egungun mẹ́sàn-án ló fún wọn. Gbà tó dá àwọn obìnrin egungun méje ló fún mbolo tiríkà. Ta ló sọ bẹ́ẹ̀ fún ọ? Òrí níhìn tó sọ wípé ní ẹsẹ̀ 17, ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀. Lé àwòrán Ọlọ́run lé ó dá wọn o. Àti akọ àti abo lé ó dá wọn. Èyí jẹ́ wípé ìwà mímọ́ tí a dá mọ́ ọkùnrin àkọ́kọ́. Ìwà mímọ́ yìí kan náà lé a dá mọ́ obìnrin àkọ́kọ́. Ìwà tí ó jẹ́ wípé ó wu Ọlọ́run, tí ó farajọ Ọlọ́run, tí ó jẹ́ kí a jẹ́ alábàápín àwòrán àti ìwà Ọlọ́run. Èyí kan náà ni a dá fún ọkùnrin àti obìnrin ní àkọ́kọ́. Wéfésù 4:24. Efésù 4:24. Kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀. Èyí tí a dá nípa ti Ọlọ́run fiyèsí dáradára o. Èyí tí a dá nípa ti Ọlọ́run lí òdodo àti lí ìwà mímọ́ òtítọ́. Ẹni à ń sọ nípa wípé àdá wa ní àdá Ádámù àti Éfà ní àwòrán Ọlọ́run ní ìwà mímọ́ àti lí òdodo. Èyí ni ìfẹ́ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀. Èyí sì ni ìfẹ́ Ọlọ́run títí di ìsinsìnyí. Ọlọ́run ń fẹ́ síbẹ̀ wípé kí a ní ìwà mímọ́. A ti kà á fún wa nínú Pétérù 1, nínú Mátíù 5, a ti kà á fún wa nínú Róòmù 8. Jẹ́ kí a tún wò ó nínú Éfésù 5:17. Kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo láìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Èyí ni ìfẹ́ Ọlọ́run wípé kí a ba lè jẹ́ aláìní àbàwọ́n, ẹni tí kò sí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ní ìgbésí ayé rẹ̀, àti pé kí ó má ṣe àléébù kan, kí a lè jẹ́ aláìlábùkù, kí a lè wà ní mímọ́. Báwo ni Ọlọ́run ṣe máa ń ṣe èyí? A mọ̀ wípé kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run láti ṣe. Àti pé bí a bá fẹ́ rí ojú Ọlọ́run níkẹyìn, ìwà mímọ́ yìí ó ní láti wà nínú wa. Bí a bá wo Jọ́hánù 1:3, Jọ́hánù 1:3, 2:3, olùfẹ́ ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí. A kò sì tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀. Nítorí àwa ó rí àní bí òun ti rí. Ní 3:17, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Nítorí bẹ́ẹ̀, kìí ṣe fún Ádámù àti Éfà nìkan ni a dá pẹ̀lú àwòrán Ọlọ́run. Nísinsìnyí, Ọlọ́run tún fẹ́ tún wa dá. A ti sọ àwòrán Ọlọ́run àti sọ́nù. Ní àkókò ìṣubú ènìyàn ni ènìyàn díẹ̀.

Júmọ́ obìnrin kan wà níbi iṣẹ́ wa, wọ́n máa ń jọ jẹun lórí tábìlì kan náà. Àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́, bí o bá ń gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn láàyè, tí o sọ fún un wípé mi ò fi ẹ́ ṣe ọlọ́pàá akọ́dà fún ọkọ mi, panu rẹ mọ́. Bí o bá ṣe bẹ́ẹ̀, irú ẹni yìí yóò pín ìwà tí ọkọ rẹ yóò pín yín níyà. Ó ní nítorí a sọ̀rọ̀ kẹ́lẹ́yà àwọn ọ̀rẹ́ nípa, nítorí bẹ́ẹ̀ ò yẹ kí a ṣọ̀rọ̀. Kí a má gba àwọn asọ̀rọ̀kẹ́lẹ́ àfi ọ̀rọ̀kẹ́lẹ́ banijẹ́. Kí a má gba wọn láàyè láti máa sọ̀rọ̀ ọkọ, láti máa sọ̀rọ̀ ìyàwó wa. Bákan náà ni nínú ìjọ, bóyá ẹnìkan òun tiẹ̀ kì í rí ohun rere nípa ẹnikẹ́ni, ojoojúmọ́ ṣá a ni, adarí mo fẹ́ rí yín o, adarí ṣe gbàgbé mo fẹ́ rí yín o. Mo bá sì béè lọ́wọ́ arábìnrin pé kí lẹ tiẹ̀ ń rí adarí fún lójoojúmọ́, tekutẹyẹ ló ń sọ. Bó gbọ́ ti bí, kò tí ì mọ̀ bóyá nǹkan tó ń gbọ́ ó jó títọ́ ni àbí kò jẹ́ òtítọ́ ni. A ní mo tún ti gbé mi ìdé o, mo tún gbọ́ pé lágbájá ilé lágbájá ló ń sùn. Mo tún ti gbọ́ o, lágbájá ní aago mọ́kànlá òru àná ló tó kúrò nílé tẹmẹdù. Ojoojúmọ́ ṣá ló ń rí nǹkan sọ. Ṣé o kì í dúró sílé tiẹ̀? Àbí o kì í gbàdúrà? Àbí o kì í ka bíbélì? Àbí ẹ̀mí Ọlọ́run kì í gún ẹ ní kẹsẹ́ wípé kí o fi ẹnu mẹ́nu pé èyí nì náà tó? Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé irú àwọn tí ó ń gbọ́ teku sọ fẹ́ yẹ, àwọn tó máa ń dalé onílérú ni, àwọn tó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn mímọ́ àwọn ọmọ Ọlọ́run ni. Yẹ kí a wo ìwé òwe orí 17 ẹsẹ̀ ìkẹsàn-án, ìwé òwe orí 17 ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ó wá ìfẹ́, ṣùgbọ́n ẹni tí ó tún ọ̀ràn kú sílẹ̀ ó ya ọ̀rẹ́ nípa. Ohun tí a ń sọ ni wípé bóyá nǹkan kan ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya, ọmọ kan sì ń bá wa gbénú ilé. Ọmọ tó ń bá wa gbénú ilé yìí ó jẹ́ ọmọ tó lọ́jọ́ lórí, ó jẹ́ ọmọ tí ó gbọ́n díẹ̀, ó sì mọ kí ló ti ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya. Bí ọkọ bá tilẹ̀ fẹ́ gbàgbé àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀, àwọn nǹkan tá a ti dáríjì láàrin ọkọ àti aya, gbà tí bóyá ń sọ̀rọ̀ míì ni ọmọ ìyá kan tó fa nǹkan ìjáde ni, a tún sọ wípé nísìnyí ó wá ń ṣe bẹ́ẹ̀ ni pé o fẹ́ràn ọkọ, nísìnyí ó wá ń ṣe bẹ́ẹ̀ ni pé o ń wá ń jẹ, nísìnyí ó wá ń ṣe bẹ́ẹ̀ ni pé o ṣe féfé, èyí tó ṣe lọ́sẹ̀ tó kọjá ńkọ́ bọ́n tiẹ̀ ti parí ẹ̀, ṣùgbọ́n o rántí èèyàn burúkú ni ẹ̀kẹ́ àmọ́ ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ tó tún wú àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀, òkú ọ̀sẹ̀ méjì, òkú ọjọ́ 15 ó tún hu jáde. Irú ẹni bẹ́ẹ̀ ó máa ń dá ìjà sílẹ̀ ni, irú ẹni bẹ́ẹ̀ ó máa ń ya ọ̀rẹ́ nípa. Tàbí bóyá inú gbogbo a ti ń dùn, bóyá ẹnìkan jẹ́ apẹ̀yìndà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ti padà wá sínú ìjọ, inú gbogbo wa ń dùn, à ń yọ̀, à ń sọ pé a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Arákùnrin lágbájá wípé ìyapa èdè àìyedè ó bẹ́ sílẹ̀ láàrin wọn. Nǹkan tí ó sì mú kí ìyapa àti èdè àìyedè yìí bẹ́ sílẹ̀ ni wípé wọ́n jẹ́ àwọn tí ó máa ń sọ wípé bí kò bá dìgbà tí Paul wàásù, àwọn ò ní ṣe nǹkan tó yẹ kí wọ́n kí ó ṣe. Àwọn ẹlòmíràn sì sọ wípé èmi ò tiẹ̀ gbádùn ìwàásù Paul, ṣùgbọ́n Apollo olóhùn iyọ̀ òun ni mo gbádùn rẹ̀. Ọjọ́ tó bá ti bọ́ sí orí àga ìwàásù, tó bá ti jẹ́ Apollo ló ń sọ̀rọ̀ ni, bó wàásù wákàtí kan wákàtí méjì oorun ò jẹ́ wá sójú mi. Èmi a sì sọ pé àti Paul àti Apollo kò tiẹ̀ sí èyí tí mo tiẹ̀ fẹ́ gbọ́ nínú wọn. Ọjọ́ wo làwọn yẹn mọ Kristi? Ṣùgbọ́n Pétérù, ẹni tí ó jẹ́ wípé ó ti bá Jésù wà lórí ọkọ̀ ojú omi, ó ti rìn lójú omi, ó sì wà bẹ́ẹ̀ ngbà tí Jésù Kristi tó sọ àkàrà 5 àtẹ̀jà wẹ́wẹ́ 2 tó sọ di púpọ̀ tí a fi bọ́ àwọn 5,000 ènìyàn. Ìyẹn ni mo lè gbọ́rọ̀ rẹ̀, ṣùgbọ́n àwọn tán ṣẹ̀ṣẹ̀ dìde níjẹta lánàá wípé káwọn náà kán gorí àga wàásù. Ó ṣe mi ò tiẹ̀ jẹ́ gbọ́ irú ọ̀rọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀. Paul wá ń sọ fún ọ wípé kí ló dé torí bẹ́ẹ̀? Ṣé kìí ṣe Jésù Kristì ni a gbàgbọ́ ni? Bí mo ti ń sọ nǹkan wọ̀nyí, ó ṣeé ṣe kí wọn náà kí o máa sọ wípé ó mà ṣe o, irú ìjọ wo nìyẹn? Irú ìjọ àwọn ará Kọ́rìntì? O mọ̀ wípé bákan náà ni tìrẹ. Nígbà tí a fi àwọn adarí ẹkùn tí a yàn wọ́n, tí a sọ wípé lágbájá ni adarí ẹkùn tó wá ń ṣe ṣíọ̀, wípé ó mà ṣe o, wọn rí ẹlòmíì nínú gbogbo òjọ ó wá di lágbájá. Ní tèmi, bí kìí bá ṣe wípé olùṣọ́ àgùntàn wa àgbà, bí kìí bá ṣe wípé òun ló ń wàásù, òun ló ń ṣí bẹ́ẹ̀lì, bí wọ́n tiẹ̀ ń tọ́ka sí bẹ́ẹ̀lì, mi ò kún jẹ́ ṣí bẹ́ẹ̀lì. Kí ni wọ́n mọ̀? Kí ni wọ́n fẹ́ sọ? Nítorí mi ò ní fi tí wọ́n ṣe, ṣùgbọ́n tí olùṣọ́ àgùntàn àgbà nìkan.

0: mo le gbọ ti e bi o ba je on lo nwa asu won ma wa ṣugbọn ti o ba je awon kekeke awon ipere awon to sese bi onigbagbo tabi to se bi adari ni ijeta ni jerin ah mi o ti e ni gbọ ti won iru ede be o ma npa iyapa ninu ijo tabi boya o fe ki won ki o gbadura fun ni ah o digba tin ba ri oluso agutan o digba oluso agutan wo won di nisin eh ohun won ba di igba bi n ba ku moku ṣugbọn bi bi n ba ri oluso agutan ko gbadura fun mi elomi o le gbadura fun mi ki lo de ta n se be se ki isoruko jesu ni gbugbu afin gbadura ni ati oluso agutan ati adari ninu ekun ati adari idapo ojule baba fe gbadura oruko jesu na ni baba fe gbadura ileri olorun ti ari ninu bibeli na ni e se ti a fi afẹ so oluso agutan di olorun ko dara be nitori be ki a ma je ki iyapa ki o wa sinu ijo wa ki a mo wi pe enikeni ti won ba fi sibe enikeni ti olorun ba dari wa wi pe ki o wa nibe gege bi adari o ye ki a gbo ti re nitori awon nkan wonyi ni o ma nfa iyapa laarin awon eniyan olorun mo si gbagbo wi pe bi a o ti gbadura bi a o ti so fun olorun bi a o ti ni ki olorun dari awon asise wa tele tele ki o dari won ti wa ki o si je ki a ma gbe igbe otun ki a ma hu iwa otun ki a ma rin irin otun ki a ma se gege bi omo olorun ki a je ki irepo wa mo gbagbo wi pe ibukun yanturu lopolopo yo wa si igbesi aye wa loruko jesu ki a to mu iwa so wa si opin ati pe ki a to gbadura kini awon ibukun ti o ma so po mo irepo ìṣọ̀kan ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́ láàrin àwọn ará nínú olúwa jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ orin dáfídì orí kẹtàléníàádóje orin dáfídì orí kẹtàléláàádóje láti ẹsẹ̀ kẹta láti ń kà á nísinsìnyí bí ìrì amóni tí ó ṣàn sórí òkè síọ́nì nítorí níbẹ̀ ni olúwa gbé pàṣẹ ìbùkún àní iyì láéláé ohun tí olórin dáfídì ń sọ fún wa níhìn ni wó pé bí a bá ní ìṣọ̀kan bí a bá wà ní ìrẹ́pọ̀ ọkùnrin sí ọkùnrin obìnrin sí obìnrin ọkọ sí aya àwọn òbí sí àwọn ọmọ àwọn ará nínú olúwa adarí sí àwọn ọmọ ìjọ àwọn ọmọ ìjọ sí àwọn adarí gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ẹ̀yà ara ti wà nínú ara bí a ṣe jẹ́ ẹ̀yà ara kristi gbogbo wa kí a wà ní ìṣọ̀kan ó ní bí a bá wà ní ìṣọ̀kan ó ní inú dídùn yóò wà bí a bá wà ní ìṣọ̀kan ayọ̀ olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa bí a bá wà ní ìṣọ̀kan a ó rí wípé bá a ti ń kúnlẹ̀ bá a ti ń gbàdúrà bẹ́ẹ̀ ni olúwa ń gbọ́ nítorí wípé ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́ ṣé o mọ̀ jésù pàápàá ti sọ fún wa ó ní bí àwa méjì ẹni méjì bí a bá fohùn ṣọ̀kan papọ̀ ká a béèrè ohun kan nínú ayé yìí wípé òun yóò ṣe é fún wa nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa bí a bá ní ìṣọ̀kan a ó rí wípé àwọn ìlérí ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni fún wa bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa láàrin ẹbí wa pẹ̀lú àwọn ará nínú olúwa a ó rí wípé ìbísí ọlọ́run a ó rí wípé ìbùkún ọlọ́run a ó rí wípé ọ̀wàrà òjò ìbùkún láti òkè wá yóò máa wà fún ẹnì kọ̀ọ̀kan wá ò ṣe dìde dúró kó sọ fún ọlọ́run ò ṣe sọ fún ọlọ́run wípé ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ má ṣe dúró de àwọn ẹlòmíràn wò àwọn ni wọ́n jẹ̀bi gbogbo ètò kọjá àti gbàgbé ẹ̀ àti bẹ́ẹ̀rì ẹ̀ nítorí bẹ́ẹ̀ gbà tí a ti bẹ́ẹ̀rì gbogbo nǹkan wọ̀nyí ká sọ fún ọlọ́run wípé nísinsìnyí o àfẹ́ jẹ ti ọlọ́run àfẹ́ ìdàpọ̀ àfẹ́ ìfẹ́ àfẹ́ ìṣọ̀kan ayọ̀ ọlọ́run yóò sì máa jẹ́ agbára àti okun wa ìdìdúró sọ fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ bí ò bá tí ì ní ìgbàlà sọ fún ọlọ́run wípé òun fẹ́ ìgbàlà bí ò bá tí ì ní ìsọ̀dí mímọ́ ò ṣe sọ fún ọlọ́run wípé òun fẹ́ kí a sọ ọkàn rẹ di mímọ́ kí ìṣọ̀kan pípé kí ó lè wà láàrin ìwọ àti ọlọ́run láàrin ìwọ àti àwọn ará pẹ̀lú
1: ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ láti kà láti kọ́ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni, kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. wepe ohun ti a o ma ka ohun ti a o ma ko ti a o ma gbo wepe ki o yi eni kokan wa loruko Jesu iriri ti a n pe ni iriri isodi mimo ki o le je ti eni kokan wa ki e se we gbogbo okan wa mo ki e tu gbogbo ise ti o wa ni okan ki e tu kuro loruko Jesu ti eyin funra yin o fi wo inu okan eni kokan wepe o je mimo o je otun o di funfun wepe a o si gbe igbesi aye ti o teyin lorun ti o mura wa sile de orun ati de Jesu adupe opo e ti gbo wepe e o si se fun wa loruko Jesu Kristi Oluwa wa ni no Hebreu ori kewa ese ikewa ati ikerinla Hebreu ori kewa ese ikewa nipa ife na le ati sowadi mimo nipa ebo ti Jesu Kristi fi ara re ru le kan soso ni ese ikerinla nitori nipa ebo kan o ti mu awon ti a so di mimo pe titi lai ninu Hebreu yi kan na ni ori ketala ese ikejila ati ketala oni nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin ibode nitori na e je ki a jade lo to lo leyin ibodo ki a ma ru egan re awon ese oro olorun ti a kaye ni o je ki o ye wa we pe ohun kan wa ti a n pe ni isodi mimo ohun kan wa ti olorun ma n se gege bi ise abe ninu okan ti o ma fi mu ese abinibi ese ajogunba ese ti inu ti o ma fi mu kuro o si so fun wa wipe nitori idi eyi ni Jesu Kristi omo Olorun ni o fi jiya fun wa ni o fi ko fun wa iku Jesu lori igi agbelebo ni Calvary ko ipa pataki ninu igbala wa ati ninu isodi mimo wa bi a ba nso nipa igbala a nso nipa idariji gbogbo ese a n so nipa iyipada okan yi ni iriri kini ti a ma ni bi a ba to Jesu wa bi a ba si n so nipa isodi mimo a n so nipa ki a di ominira kuro lowo ese ti inu ki a bo lowo ese ti a binibi ese ti a jogunba ki a ni okan funfun kiki nipase Kristi ni awon iriri mejeje wonyi igbala ati isodi mimo ni won fi le je ti wa nipase eje Kristi yi ni ati n dariji ni ti a si n so ni di mimo o so fun wa ninu oro Olorun ninu Efesu ori kini Efesu ori kini ese ikeje oni ninu eni ti a wa ni irapada wa ninu eje re idariji ese wa gege bi oro ore ofe re be na ni a n so fun wa wi pe nipa eje yi kan na ti Jesu ta sile ni a ti ni iwenumo isodotun pipe isodi mimo bi o ba wo Johanu kini ori kini ese ikeje o n soro nipa awon ti won ti ba Jesu pade awon ti won ti ni iyipada okan awon ti won rin ninu imole sugbon to wa n so wi pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole ohun kan tuku ti eje Jesu to ma n se ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro Olorun wi pe o rin ninu imole yen ni awon omo igbala oni bi awa ti ati ba Jesu pade bi awa awa ti a ti ni idariji oni bi awa awa ti a ti ko ni oro olorun bi awa awa eni igbala bi a ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin na leyin igbala eje Jesu Kristi omo re ni we wanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu eyi ti a n pe ni ese abinibi tabi ajogunba o daje wo pe a o ti we wanu kuro ninu ese gbogbo sugbon nigba ti a ba ni iriri isodi mimo ti awe ese tinu ti a mu kuro eyi lo n so fun a wi pe asowa di mimo o n we wanu kuro ninu ese gbogbo bi abawo awon adura ti Jesu gba a ri wi pe o gbadura fun idariji fun igbala awon elese lori ige agbelebo nitori o wi pe baba dariji won nitori won ko mo ohun ti won se yi ni adura ti Jesu gba fun igbala awon ara aye awon to ni ese ninu aye won awon ti won o ti ba pade dariji won baba nitori we pe won ko mo ti won se sugbon o ye ki a tun ranti we pe bi o se gbadura fun igbala awon elese be ni o gbadura fun isodi mimo awon ti won ti de ni igbala ninu Johanu ori keta dilogun Johanu ori keta dilogun ese keta dilogun lo ti so we pe so won di mimo ninu otito otito li oro re yi ni adura ti Jesu gba sugbon ki se fun kiki awon won ni nikan ninu ese ogun oni ki se kiki awon won yi ni mo gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won o gbadura fun isodi mimo wa pelu nitori na o ye ki o ye enikokan wa we pe bi abati nso nipa igbala be na ni o ye ki a ma so nipa isodi mimo eyi ni o mu wa wa lati wo eko oro olorun ni oro yi lori agbelebo ati isodi mimo wa ki o le ye wa dara dara a o pin eko yi si apa tabi koko meta ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ikeji kikan ara mo agbelebo saju isodi mimo yi so fun a wi pe awa paapa a ni ohun kan lati se ki a to le so wa di mimo nitori a ko le ri ohun to dara lati inu ladofo o je wi pe awa paapa a ni fi ara wa robo a ni kan ara mo agbelebo a ni jowo ohun gbogbo fun olorun ki a to le so wa di mimo kikan ara mo agbelebo saju isodi mimo iketa kristiani ni lati gbe agbelebo re lehin isodi mimo lehin ti a ba ti so wa di mimo lati pa iriri isodi mimo yi lati pa mo o ye o si nilo we pe ke a gbe agbelebo wa ke a ma to lehin lehin igba ti a ba ti ri iriri ti o se pataki yi ti a ba ti ri igba ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ninu Efeso ori karun lati ese ikarun din logbon Efeso ori karun ese ikarun din logbon eyin oko e feran awon aya yin oni eyin oko lapapo e feran awon aya yin lapapo gege bi Kristi ti feran ijo ti o si fi ara re fun bi a ba nso wi pe ijo o ye ko ye awa keko bibeli ki se adalu eniyan iru wa ogere wa ni a n pe ni ijo ninu majemo titun ijo je awon ti a pe jade kuro ninu aye kuro ninu okunkun aye kuro ninu ese aye kuro ninu eri ati idoti ati egbin ti o wa ninu aye awon wonyi ti a pe jade lati ronu pada ti won ti wole lese agbelebo ti won ti ju awon ese eri egbin aye ti o wa lowo won ti won ti ju sile ti won ti bere idariji ti ati we won mo ti ati we ese won nokoro ti won ni eri olorun ninu okan won wi pe won di ti olorun won di eni igbala awon won yi ni an pe ni ijo olorun awon omo leyin Jesu Christi awon ti won jewo wi pe a pe won kuro ninu aye lati bo si lati wa si ijoba olorun o wa nso fun wa wi pe tori nitori ti won ni Jesu Christi lo ti lo fi ara re robo oni gege bi Jesu ti feran ijo ti o si fi ara re fun nitori kini ese ikerin din logbon ki ohun ki o le so di mimo ki Christi ki o le so di mimo awon ti won ti jade ninu aye awon ti a ti gba okan won la awon ti emi olorun ba emi won jere we pe won di omo olorun awon ti won gbe igbe aye otun oni iriri kan tun wa ti won ni lati ni oni ki ohun ki o le so di mimo leyin ti o ti fi oro we mo ninu agbada omi ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo le ai ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko nihi ni ati nso fun a wi pe Jesu fun ara re lo nso ni di mimo se o mo wi pe eye meji ki je ki jasa eni kan soso ti o ni amuye bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan soso to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu akoko lo mu wa subo sinu ere ese ni atete ko se aso fun a wi pe bi ati subo sinu kanga egbin ese yi ni a mu gede gede ese yodundun egbin ese ninu eri ese lode bi a tin se alaye nkan won yi je ki o yi o wi pe ese pin si ipa meji alaye tabi apere ese ti anda ni ikokan ni a fi se apejuwe eri ese lode ara apejuwe ti ese ti inu ese ajogunba ese abinibi oni egbin ere ese ni inu opelope Jesu to wa lati yo wa kuro ninu ere ese lati fi eje re we wanu ninu ati lode nipa igbala ni Jesu we ere iri idoti ese kuro lode ara eyi ni igbese akoko eyi ni iriri kini pelu iriri igbala yi ni gbogbo ese ti a le fojuri ninu aye wa gege bi agbere tabi panshaga tabi borisha gege bi ole jija tabi ikashise gege bi ipaniyan tabi oro buburu igberaga aigboran ati bebe lo ni asiko ti a ni iriri igbala ni awon ese ode ara won yi le mu won koro sugbon ki a ranti wi pe leyin ti a ba ti we wa mo lode ara leyin ti a ba ti dariji wa leyin ti a ti fo awon ere ese eri ti ita ti a ti fo nu koro gede gede iyoko ere ese adamu ti a pe ni ese ajogunba irugbin ese o seku lodo ikun nipa isodi mimo ni Jesu ti n we ere ese ajogunba yi koro ninu okan enikokan ti o ke pe pelu igbagbo ere ti a n so nipa re yi ko si ohun ti o le we kuro bi ko se eje Jesu ti ko le ri eyi ni a fi n we wa mo ninu ati lode mo si gbagbo wi pe loni bi o ba gba olorun laye yo se nkan wonyi fun o mo o duro rekete ni mimo ni waju olorun loruko Jesu ninu eberu orikeji lati ese ikokanla eberu orikeji ese ikokanla ni o tin so fun wa nitori ati anything so ni di mimo ati awon ti an so di mimo lati odo enikan sosho ni gbogbo won nitori eyi ti ko tiju lati pe won ni arakunrin o ye ki oro iye wa lakoko nso wi pe enikan wa tin so ni di mimo nitori anything so ni di mimo ki loruko anything so wa di mimo Jesu o wa tun so nipa awon ti an so di mimo awon wo la n so di mimo se awon elese ti ko ti iba Jesu pade la n so di mimo rara nitori ese yi so fun a wi pe lati odo enikan sosho ni gbogbo won ti wa ati Jesu ti n so ni di mimo ati awon ti an so di mimo lati odo baba wa tin be le orun ni won ti wa e je ki o ye wa nigba na we pe iso di mimo wa fun awon omo olorun Jesu o nji omo olorun o wa lati odo olorun awon ti an so di mimo won wa lati odo enikan na odo baba wa tin be le orun o so fun a we pe nitori ati eniti an so ni di mimo ati awon ti an so di mimo lati odo enikan sosho ni gbogbo won yi si fun ni isokan nitori bi omo bibi olorun Jesu bi o ba wa lati odo olorun awon ti won ti ni igbala na bi awon na ba wa lati odo olorun lati odo enikan sosho e je wi pe ife kan na ipinu kan na ilepa kan na ni o wa ninu okan won oni nitori eyi ni ko se tiju lati pe won ni arakunrin awon ti an so di mimo awon ti won ni iru ise iyipada okan bayi olorun o tiju lati pe won ni omo ohun bi abawo eberu yi kan na ori kewa eberu ori kewa ese ikewa ikerinla ati ikerin dilogun nipa ife na le ati so wa di mimo nipa ebo ti Jesu Kristi fi ara re ru le kan sosho oni nipa ebo yi ni as akoko ti o ta eje re sile oni nipa ebo yi ni ati so wa di mimo ese kerinla nitori nipa ebo kan o ti mu awon ti a so di mimo pe oni lai si so di mimo a o ti pe igbala nikan ko so wa di pipe oni leyin igba ti a ba ni so di mimo olorun yo wo wa ninu okan ninu emi ninu ero ninu ara ninu ipungbe ninu gbogbo ti o wa ninu wa yo si pe wa bi eni to pe nitori wi pe iso di mimo lo so ni di pipe wo ese ikerin dilogun eyi ni majemu ti emi o ba won da ni leyin ojo won ni le Oluwa wi emi o fi ofin mi si won li okan inu won pelu le emi o se ko won si bi o ti le je we pe o pe ti a ti fi ile iwe sile sugbon a o ranti nigba ti a wa ni ile iwe bi oluko ba fe ko eko tuntun bi o ba fe ko si ara patako egbe ogiri oni lati koko pa e to wa lori patako yi ko pa re bi o ba pa re ti o di we pe patako mo leyin igba na ni oni lati ko ohun to fe ko ninu ese ikerindinlogun so wi pe eyi ni majemu ti emi o ba won da leyin ojo na leyin ojo won ni leyin ti a ba ti ni igbala mo so fun a wi pe ere ese ajogunba o ku ninu ki a fi okan wa we patako to wa legbe ogiri ti olorun fun ara re to so wi pe o fe ko ofin ati majemu o fe ko sori patako okan wa ki o to se be oni lati lo eje Jesu lati pa iri idoti egbin to wa lara patako okan wa ko pare ko nu kuro leyin igba na yo si ko ofin re si wa le okan yo si ko awon majemu ilana re yo ko won si wa le okan ninu eberu ori ketala eberu ori ketala lati ese ikejila oni nitori na
2: Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode o ye ko ye wa we pe awon ti won kegan ti won so we pe ko si wa mimo ko si iso di mimo won kegan olorun fun ara re o je we pe won foju tembelo iya ti Jesu Kristi je oni nitori na pelu ni Jesu ki o ba le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awa ni ojuse kan lati se ni ese iketala nitori na eje ki a jade to lo leyin bodo ki a ma ru egan re a soro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokanlelogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe ranti bi bibeli ten tenomo we pe iso di mimo iriri agba yanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipasẹ Jesu Christi eni ti ogo wa fun lae ati lae lae ami nihi yi ni ati ri ti bibeli ti o tenumo wi pe iso di mimo wa nitori wi pe omo olorun Jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti an pe ni ayan fe baba akan ma gbelebo bibeli so fun wa wi pe o fi ara re fun wa nibomiran bibeli wi pe o jiya nibomiran o jowo ara re nibomiran o jiya leyin ibode nibomiran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun iso di mimo wa a je we pe iriri iso di mimo yi je ko se mani fun eni kokan wa olorun ninu ogbon nla re ko je san iye nla la be fun kan ti ko ni lari ohun ti a ko nilo danin danin tabi ohun ti a le fi nkan ye pere miran ropo re ohun ti a so ni we pe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun iso di mimo wa o je wi pe iriri iso di mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati sora wa di mimo ni ti yo se je itewogba ni waju olorun lai nilo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun iso di mimo wa nitori be oye ko ye o wi pe Jesu Kristi nikan ko se elomiran Jesu Kristi nikan ki se ikora eni ni ijanu Jesu Kristi nikan ni o le so wa di mimo eyi la fi nko lorin wi pe Jesu nikan lo so wa di mimo to nwe abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igbagbogbo la nko wi pe Jesu nikan Jesu nikan lorin wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba tin bo lekeji bi ya tin wo iso di mimo yi oro ti a npe ni iso di mimo o ti mo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe ni toto eje Jesu eje omo re o ti se ise asepe ise iwenomo iso ise iso di mimo lokan wa ye ki a wo ohun ti bibeli so ninu Luke ori kini ese ikarun di logorin Luke ori kini ese ikarun di ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo
0: èyí tí a ń sọ yìí kìí ṣe wípé ẹni tó gbìyànjú tó kó ara rẹ̀ ní ìjánu fún ìṣẹ́jú mélòó fún wákàtí kan tàbí fún ọjọ́ kan tàbí fún ọ̀sẹ̀ kan ẹni tí rìn jẹ́jẹ́ tó sọ wípé òun fẹ́ rìn ní ìwà mímọ́ kò sì ṣeé ṣe nípa agbára ènìyàn láti wà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú ọlọ́run ó sì sọ fún wa wípé èyí tayọ ó kọjá ìrírí ọ̀sẹ̀ kan tàbí ìrírí oṣù kan tàbí ti ọdún kan pàápàá ó ní lí ọjọ́ ayé wa gbogbo èyí ni ìrírí tí a ní lọ́dọ̀ ọlọ́run bí o bá sọ wa di mímọ́ nígbà ìsọdi mímọ́ yẹ kí a wo ohun mẹ́fà tí a lè rí tọ́ka sí wípé yóò ṣẹlẹ̀ ní gbèsè ayé wa ní àkókò tí a gba ìrírí ìsọdi mímọ́ ìkíní nígbà ìsọdi mímọ́ yìí ni ọlọ́run yóò mú ẹ̀ṣẹ̀ àbínibí kúrò ẹ̀ṣẹ̀ àjogúnbá yóò mú kúrò ó sọ wípé nínú Isaiah orí kẹfà ẹsẹ̀ ìkeje ó sì fi kàn mí ní ẹnu ó sì wípé kíyè sí èyí ti kan ètè rẹ a mú àìṣedédé rẹ kúrò a sì fọ ẹ̀ṣẹ̀ rẹ nù ẹni tí a ń bá sọ̀rọ̀ níhìn ó ti wàásù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti ṣe iṣẹ́ ìránṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ti rán sí àwọn ọmọ Ísíráélì láti fi ẹ̀ṣẹ̀ wọn hàn wọ́n òun pàápàá ti ní ìgbàlà ṣùgbọ́n nígbà tí ó rí ògo àti ẹwà ìwà mímọ́ ọlọ́run ó kígbe ó ní yé èmi gbé nítorí mo jẹ́ aláìmọ́ ètè mo sì wà láàrin àwọn aláìmọ́ ètè èyí ń sọ nípa iṣẹ́ kan tí a ní láti ṣe iṣẹ́ ti ẹ̀mí tí a ní láti ṣe nínú ọkàn rẹ̀ kí ó ba lè di funfun gbòò níwájú ọlọ́run lẹ́yìn ìgbà yìí ni áńgẹ́lì yìí ni ó mú ẹ̀ṣẹ̀ iná yìí lọ́wọ́ rẹ̀ tí ó sọ wípé a ti fi kan ètè rẹ a mú àìṣedédé rẹ kúrò a sì wẹ afọ ẹ̀ṣẹ̀ rẹ nù kí ó yé wa nígbà náà wípé ohun àkọ́kọ́ nígbà tí a bá ní ìsọdi mímọ́ ọlọ́run yóò mú ẹ̀ṣẹ̀ àbínibí yóò mú kúrò ìkejì ọlọ́run yóò fi ọkàn ẹran rọ́pò ọkàn òkúta ní Ezekieli orí ìkẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n Ezekieli orí ìkẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ó ní èmi ó fi ọkàn tuntun fún yín pẹ̀lú ẹ̀mí tuntun ní èmi ó fi sínú yín èmi ó sì mú ọkàn òkúta kúrò lára yín èmi ó sì fi ọkàn ẹran fún yín ó sọ fún wa wípé ìyàtọ̀ tí yóò wà láàrin ìgbàlà àti ìsọdi mímọ́ yóò fẹ̀ tó bẹ́ẹ̀ yóò tóbi tó bẹ́ẹ̀ yóò níláárí tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé yóò wà bí ìyàtọ̀ láàrin òkúta àti ọkàn ẹran nítorí bẹ́ẹ̀ bí ẹnikẹ́ni bá sọ wípé òun ò mọ ìyàtọ̀ láàrin ìgbà tí òun ní ìsọdi mímọ́ àti ìgbàlà irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí a ń pè ní ìrírí ìsọdi mímọ́ nítorí wípé ó sọ fún wa wípé ní àkókò ìsọdi mímọ́ òun ó mú ọkàn òkúta ó mọ bí ọkàn òkúta ti le tó òun mú kúrò láàrin yín òun ó sì fi ọkàn ti ẹran òun ó fi rọ́pò rẹ̀ ìkẹta ọlọ́run yóò kọ àyà ọkàn wa ní ilà bí a bá ń sọ nípa ìsọdi mímọ́ a ń sọ nípa ìkọlà àyà nínú Deuteronomy orí ọgbọ̀n àwa tí a ti bí ọmọ ọkùnrin a ó rí wípé ní ìkọ̀kọ̀ ara ọmọkùnrin yìí ó gbé àwọn ẹran ara kan wá sáyé tí a ní láti ṣe abẹ fún kíákẹ́ àwọn ẹran wọ̀nyí kíákẹ́ kúrò èyí ni a ń pè ní ìkọlà ohun tí ọlọ́run sọ fún wa ni wípé kí a tó lè di pípé lójú òun a gbé nǹkan kan wá láti inú ìyá wa nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sá bí mi nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi lóyún mi àwọn nǹkan wọ̀nyí ẹ̀ṣẹ̀ àbínibí tí a gbé wá láti inú ìyá wa ó ní nígbà tí a bá ní ìgbàlà ẹ̀ṣẹ̀ tá a fọwọ́ dá ẹ̀ṣẹ̀ tá a sọ jáde lẹ́nu ẹ̀ṣẹ̀ tá a fojú rí ẹ̀ṣẹ̀ tá a gbọ́ létí ẹ̀ṣẹ̀ tí àwa fúnra wa tí a ṣe àdáríjì wa ṣùgbọ́n èyí tí a gbé wá láti inú ìyá wa ẹ̀ṣẹ̀ àbínibí ó ní a ní láti wá lẹ́ẹ̀kejì kí a ké tàbí kí a yọ àwọn nǹkan wọ̀nyí kúrò èyí ló fi ń sọ fún wa wípé Deuteronomy wo bíbélì rẹ Deuteronomy orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹfà olúwa ọlọ́run rẹ dúró níbẹ̀ bí àwọn wọ̀nyí bí wọn ò bá nígbàlà kò jẹ́ sọ wípé olúwa ọlọ́run rẹ a ń sọ fún wa wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà tí a di ọmọ ọlọ́run ohun kan tún kù fún agbára ọlọ́run láti ṣe nínú ọkàn wa olúwa ọlọ́run rẹ yóò sì kọ àyà rẹ nílà àti àyà irú ọmọ rẹ èyí sọ wípé ìsọdi mímọ́ kò dúró nígbà àwọn ti ìṣáájú ó ṣe é fún wọn ó tún fẹ́ ṣe fún irú àwọn ọmọ wọn àti àyà irú ọmọ rẹ láti máa fẹ́ olúwa ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ gbogbo àti pẹ̀lú ọkàn rẹ gbogbo kí ìwọ kí ó lè yè ìkẹrin ní àkókò ìsọdi mímọ́ ọlọ́run yóò kọ òfin rẹ̀ sí àyà wa àti kàá nínú ébèrò ẹ jẹ́ kí a wo ohun tí Jeremiah ń sọ fún wa Jeremiah orí kọkànlélọ́gbọ̀n Jeremiah orí kọkànlélọ́gbọ̀n ẹsẹ ìkẹtàlélọ́gbọ̀n Jeremiah ìkọkànlélọ́gbọ̀n ẹsẹ ìkẹtàlélọ́gbọ̀n ṣùgbọ́n èyí ni májẹ̀mú tí èmi ò bá lé Ísírẹ́lì dá lẹ́yìn ọjọ́ wọn ni olúwa wí èmi ò fi òfin mi sí inú wọn èmi ò fi òfin mi sí inú wọn àwọn mìíràn nígbà tí wọ́n bá ṣe ohun kan tí a bá sọ fún wa wípé ǹjẹ́ ọmọ wípé ohun tó ṣe ò dáa ó ní ò lè ka bíbélì mi ò mọ̀ pé kò dára èmi ò fi òfin mi sí inú wọn bí o bá bá Jésù pàdé bí o bá gba ọkàn rẹ là bí o bá kọ ọkàn rẹ nílà bí o bá wẹ ọkàn rẹ mọ́ tí ó sì fi òfin rẹ sínú rẹ èmi ò fi òfin mi sí inú wọn èmi ò sì kọ́ sí àyà wọn èmi ò sì jẹ́ ọlọ́run wọn àwọn ò sì jẹ́ ènìyàn mi ìkarùn-ún ọlọ́run yóò fa gbòǹgbò ìkorò tu kúrò lọ́kàn wa nígbà tí a bá ní ìsọdi mímọ́ gbòǹgbò ìkorò tí a jogún láti ọ̀dọ̀ bàbá wa ìṣáájú ọlọ́run yóò fa gbòǹgbò ìkorò yìí yóò fà á tu kúrò nínú ébèrò orí kejìlá ẹsẹ ìkẹrìnlá àti ìkẹẹ̀ẹ́dógún ébèrò orí kejìlá ẹsẹ ìkẹrìnlá ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ìbáàjẹ́ pẹ̀lú ara ilé tàbí ìyàwó tàbí ọkọ tí kò ní ìgbàlà tàbí ẹni tí kò gbọ́ni yé dáradára ó ní kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ láìsí èyí ni kò sí ẹni tí yóò rí olúwa ó ní kí a máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ ọlọ́run kí gbòǹgbò ìkorò kan kí ó má ba hù sókè èyí jẹ́ wípé àti pààrẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti fàájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àkókò ìsọdi mímọ́ nígbà tí ọlọ́run sọ wá di mímọ́ ó ti mú gbòǹgbò ìkorò yìí ó ti fàájú ó wá ń sọ fún wa wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo lẹ́yìn ìgbà tí a bá ti ń gbé ní ìwà mímọ́ láìsí èyí tí a kò lè rí ọlọ́run ó ní kí a wá máa kíyè sára kí ẹnikẹ́ni nínú wa kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ ọlọ́run kí a má tún di apadà sẹ́yìn kí gbòǹgbò ìkorò kan kí ó má ba hù sókè kí ó sì yọyín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ a sì ti ipa rẹ̀ di àìmọ́ ìkẹfà ó sọ fún àwọn pé nígbà tí a bá ní ìsọdi mímọ́ yìí a ó ní ọkàn funfun nínú Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ ó ní alábòkun fún lí àwọn onínú funfun nítorí wọn ó rí ọlọ́run láti ẹsẹ̀ ìkẹta ni ó ti ń sọ fún wa ìrírí ìgbàlà ó tún wá mẹ́nu kan ìrírí ìsọdi mímọ́ yẹ kí n kà á fún ọ láti ẹsẹ̀ ìkẹta ó ní alábòkun fún lí àwọn òtòṣì lí ẹ̀mí nítorí tí wọ́n ní ìjọba ọlọ́run bí a bá ti ń sọ
1: nipa iriri awon ti o ni igbala je ki a tun ma menu kan awon ti ko ni igbala je kin be lati ese keta nisinsin yi oni alabokun fun li awon otose li emi nitori ti won ni ijoba olorun je ki a wo ti awon ti ko ni igbala alaboku ni awon agberaga nitori wo pe won o padanu ijoba orun ese ikerin alabokun fun ni awon ti nkaanu nitori a o tu won ninu awon ti o ni igbala alaboku ni awon agbo magba nitori wo pe won o jogun iparun ese ikarun alabokun fun li awon olokan tutu nitori won o jogun aye sugbon aboku ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabokun fun li awon eni ti ebi npa ati awon ti o ngbe ngbe sipa ododo nitori won o yo sugbon alaboku le awon alai nani eyi o kan mi mi o ni kan fi igbala se tabi iso di mimo alaboku li awon alai nani nitori won o jogun ofo ninu ese ikeje alabokun fun li awon alaanu nitori won o ri anugba sugbon alaboku le awon alai laanu nitori won ki yo ri anugba alabokun fun ni awon oninu funfun nitori won o ri olorun sugbon alaboku ni awon oninu fufu nitori won ki yo ri olorun bi o ba je wi pe nkan kan wa ninu okan re to je wi pe ojojumo loju re ma nfaro ojojumo lo je wi pe inu fufu o wa ninu re o ni amumora o si ni iwa pele o ni iwa funfun a o ti so okan re di mimo o ni aboko patagba lo je fun o nitori wi pe o ki yo le ri olorun nitori wi pe o je alaimo ilekun paradise yo ti mo sugbon mo nbebe wi pe loni o gbo o gba o gbadura a o si so okan re di mimo loruko jesu eyi ni o fi ye ki o ye wa wi pe ani lati ni iriri isodi mimo yi oni alabokun fun le awon onilaja nitori omo olorun le a ma pe won sugbon alaboku ni awon ti ko le dariji ni awon alaile dariji ni nitori omo isu le a o ma pe won alabokun fun li awon eni ti a nse nu ni binisi nitori ododo nitori ti won ni ijoba olorun alabokun fun li eyin nigbati won ba nkegan yin ti won ba nse nu ni binisi yin ti won si nfi eke soro boburu gbogbo si yin nitori emi oni e ma yo keyin ki o si fofun ayo nitori ere yin po li orun be li won sa se inu ni binisi awon woli ti nbe saaju yin sugbon alaboko li awon ti ko le farada inu ni bini nitori ododo nitori won yo di apeyida alaboko ni awon agabagebe nitori won o jogun egbe eyi nje ko ye wa wipe ani lati ni iyipada isodotun isodi mimo ki a si gba nkan wonyi lati owo oluwa ki owo oluwa ki o ko kan wa ki a so wa di mimo mo si gba mo gba olorun gbo wipe bi a ba gbadura loni yo se fun eni kokan wa loruko jesu eje ki a wo koko keji ki kan ara mo agbelebo saju isodi mimo ki kan ara mo agbelebo saju isodi mimo ninu romo ori kefa ese ikefa romo ori kefa ese ikefa nitori awa mo yi pe a kan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo nihi lo tin so fun wa o lo ede bi gbolohun meji lati salaye ohun ti a mu kuro lasiko tabi ni akoko isodi mimo o pe ni ogbologbo okunrin ati so ninu eko wa wipe ese abinibi yi o loruko popo o la pe ni gbongbo ikoro tabi ogbologbo okunrin tabi ese ajogunba tabi ese abinibi o wa nso fun wa lede to le ye ni wi pe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ohun tun so ni wi pe gbogbo eniyan pata lo ni ogbologbo okunrin yi bi a o ba ti deni igbala ko sese lati ba ogbologbo okunrin yi ja ka bori re sugbon ni gere bi a ba ti ni igbala a ri wi pe ogbologbo okunrin yi ti se ese abinibi to wa ni inu to njoba tele tele to ntiwa lati moti o ntiwa lati jale o ntiwa lati poro o ntiwa lati se onti o da sugbon nigbati a ba ti ni igbala akan ogbologbo okunrin yi mo agbelebo pelu re eni o fi je wipe leyin igbala ko tun si wipe anjale nitori ogbologbo okunrin ta kan mogi ko se se fun lati tiwa lati se onkan wonyi ti ko to oni sugbon ko pari nibe oni ohun ti a se kan mo agbelebo pelu re ni wipe ki a le gbe igbese ikeji ki a ba le pa ara eserun ogbologbo okunrin yi ni a pe ni ara ese oni ese ajogunba abinibi oni ki a le pa ara ese ogbologbo okunrin yi ki a le parun ki awa ki o ma se sin ese mo oye wa nigba na we pe ani lati kan ara ani lati kan mo agbelebo ani lati jowo gbogbo nkan sile ninu galatia ori keji mo fe ka ese ogun sugbon kin to le ka ese ogun mo ni lati ka ese ikeji dilogun nitori wipe bi o ba ka ese ikeji dilogun bi iriri ikeji dilogun bi o ba je ti e ko sese fun o lati ni iriri ti o wa ninu ese ogun wese ogun oni ati kan mi mo agbelebo pelu Kristi nigba ti o so wipe ati kan mi mo agbelebo pelu Kristi o sese ki o ma ya eni ti o mo iwe mimo bibeli ko ma ya lenu wipe eni to n soro yi ko ti ba Jesu pade nigba ti a kan mo agbelebo ohun to n so ni wipe emi ni to wa ninu mi emi ni tinu mi ni won se emi ni agidi okan emi ni okuta okan ati kan mo agbelebo pelu Kristi oni ati kan mi mo agbelebo pelu Kristi oni sugbon mo wa laaye sibe ki se emi mo oni sugbon Kristi wa laaye ninu mi wi wa ti mo wa laaye ninu ara mo wa laaye ninu igbagbo omo Olorun eni ti o fe mi ti o si fi ohun ti kara re fun mi eje ki a wo ese ikeji ni logun oni nitori pe bi mo ba si tun gbe ohun won ni ti mo ti wo pale ro oni mo fi ara mi han bi arufin eyi so fun a wi pe ki a to koja si ese ogun o ye ki iriri ti o wa ninu ese ikeji ni logun ki o ye wa dara dara o so wi pe nitori bi mo ba tun gbe ohun ti ohun ni ti mo ti wo lule ti mo ba tun gbe won ro mo so ara mi di bi arufin wo kini je ki o ye wa wi pe nigba ti a ba ti ni igbala awon opo nkan ni a ma wo pale awon nkan ti a si wo pale won yi o ye ki o ye wa wi pe ki se pe a tun gbe won ro sugbon opolopo lo won si ipago ti o je wi pe ki won ki o to de ipago awon yeti yerun awon oro buburu lenu awon nkan ti won ti ko sile tele ti won ti wo pale tele won a tun gbe won ro nigba ti won ba gbe won ro won ti di apeyida eni to n soro bi aye eni to rinrin aye eni to muti bi aye eni to mu siga taye mu eni to mu gbogbo nkan ti awon aye mu nkan to ti wo pale tele tele o tun gbe ro eni ti o n woso bi aye eni ti o n lo awon nkan ti aye n lo ankun ete ankun ikana anjorun nina a n lo gbogbo yeti yerun a ko won kora o ni iru eni be nkan ti a ti wo pale nigba ti a di omo Olorun iru eni be o tun gbe won ro o ti di apeyida bi o ba je iru eni be nihi ki se wipe igba ti a ba pari iwaasu o ma so pe Olorun so mi di mimo Olorun so mi di mimo o ti di arufin
0: eni ti o ba je arufin oni lati wa fun igbala leyin igba ti o ba ti ni igbala ni oni lati ma bere nisisin fun isodi mimo ilomo alo si ese ogun nisisin yi ati kan mimo agbelebu pelu Kristi ati kan emi ni to wa ninu ati kan ma agbelebu ori kunkun agbo magba to wa ninu ati kan ma agbelebu oko okuta ma so mo gbo ṣugbọn tinu mi ni wo ṣe ati kan ma agbelebo ati kan emi emi ti inu ati kan ma agbelebo pelu Kristi oni ṣugbọn mo wa laaye oni ki si ṣe be nikan sibe ki ṣe emi mo ṣugbọn Kristi wa laaye ninu mi wi wa ti mo si wa laaye ninu ara oni mo wa laaye ninu igbagbo omo Olorun eni ti o fe mi ti o si fi ara o ti kara re fun mi o fi ara re fun mi ki a ba le so mi di mimo ki kan ti a kan Kristi mogi agbelebo je otito pataki ti o je wipe o wa ninu eto Olorun fun igbala ati isodi mimo wa awon paapa ni lati kan ara mo agbelebo lati fi ara jo tabi lati fi ara mo iku re eyi ni afinje ko ye wa wi pe o se pataki ki a fara robo o se pataki ki a jo wo gbogbo sile fun Olorun nitori awon esoro Olorun won yi ti atinka ti o nso nipa ifara eni robo ni o nso nipa iyara eni soto o nso nipa iyara eni simimo ti ani lati se ni imura sile fun isodi mimo wa o si ri ede ti bibeli nlo bibeli lo ede popo ye kin ton ka galatia po galatia ori karun galatia ori karun ese ikerin le logun awon ti se ti Kristi Jesu ti kan aramo agbelebo ti ohun ti ife ati ife kufe re ife inu eni ati kan ma agbelebo ife kufe to wa ninu aye ati kan ma agbelebo ninu ori kefa ese ikerinla oni sugbon ki a ma se ri pe emi sogo bi ko se ninu agbelebo Jesu Kristi Oluwa wa nipase eni ti ati kan aye mo agbelebo fun mi awon to ndan yoyo ninu aye ko tun je ohun to nfa okan re mo nitori wepe ati kan aye mo agbelebo fun o oni ati emi ni a kan mo agbelebo fun aye ori awon ede ti bibeli lo lati je ki o ye wa wipe ani ohun kan lati se oni a kan ara mo agbelebo oni a kan ogbologbo okunrin ni a kan mo agbelebo oni ife ti inu emi ni to wa ninu wa a kan ma agbelebo oni ife kufe papa a kan ma agbelebo o tun wa so fun awe pe aye ati awon ti o wa ninu re a kan won mo agbelebo o ye ki o ye wa daju pe ohun ti a kan mo agbelebo ko tun nipa lori wa mo ki a to le ni iriri isodi mimo agbodo ni ipo ngbe ati ilakaka fun agbodo fi ohun gbogbo sori pepe ki aya ara wa ati ohun gbogbo ti a ni tabi ti a je soto fun Oluwa ki a kan aye ati ara mo agbelebo bakan na ni agbodo kan eran ara ati gbogbo ife tinu mi ni o se ki a kan won mo agbelebo be pelu ni agbodo kan aye ati ohun gbogbo ti o wa ninu aye ohun gbogbo ti o nfa okan wa sinu aye ohun gbogbo ti tan ni je ninu aye ani lati kan won mo agbelebo a o si ya ati ara ati okan ati emi ati ohun ti a ni ati ohun ti a je ati ohun ti a fe je a o ya won soto lati fi ji fun Oluwa fun ogo re nikan ni imura sile fun isodi mimo bi e ba ti se eyi a o gbadura bi a ba gbadura a o gbagbo oni ohunkohun ti a ba si bere ti a ba n bere ki a gbagbo wipe a ti ri won gba yio si je tiwa mo gbadura wipe iriri ko se ma niyi to n fun wa ni iwe irinna lo si orun rere wipe yio je teni kookan wa loro yi loroko Jesu o wa n so fun wa wipe leyin ti a ba ti ni isodi mimo ani lati ma gbe agbelebo wa ki a ma to leyin ki a le pa iriri so di mimo yi ki a le pa mo ele omo wa lo si koko keta ninu eko wa Christiani ni lati gbe agbelebo re ki o ma to Jesu leyin leyin igba ti o ba ti ni iso di mimo ninu Matthew ori kerin di logun Matthew ori kerin di ni ogun ni ese ikerin le logun ni bana ni

ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà láyìíká wa. Ó wá ń bi wá wípé nínú àwa tí a jókòó tàbí nínú àwa tí a dúró, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Nígbà tí ìpè bá dún, nígbà tí Jésù bá farahàn, àwọn wo la ó lè paláradà tí wọ́n lè bá Jésù lọ? Ó ní ta ni yóò gun orí òkè Olúwa lọ? Ṣé olówó ni, tàbí àwọn tí wọ́n bímọ bẹ́ẹ̀rẹ̀jọ, tàbí àwọn ọlọ́lá, tàbí àwọn olókìkí, tàbí àwọn ẹlẹ́sìn, tàbí àwọn tí wọ́n ní ìgbàlà ṣùgbọ́n tí wọn ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀? Ó wá ń sọ fún wa wípé àwọn tí yóò gun orí òkè Olúwa lọ àti àwọn tí yóò dúró níbi mímọ́ rẹ̀, àwọn ni ẹni tí ó ní ọwọ́ mímọ́. Ṣé ọwọ́ rẹ̀ mọ́? Ṣé àwọn ẹ̀ṣẹ̀ tó dé ara? Ṣé a ti fọ̀ wọ́n kúrò? A ti wẹ̀ wọ́n kúrò? A ti mú wọn kúrò? Ó ti di ẹni ọ̀tọ̀, ẹni ọ̀tún, ó sì ti di ẹ̀dá ọ̀tún níwájú Ọlọ́run. Ó ní ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, àti àyà funfun, àti ọkàn mímọ́, àti ọkàn tí a ti kọ nílà, àti èyí tí a ti sọ ní mímọ́. Ó ní ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Ọlọ́run wá ń pè oníjà ní òwúrọ̀ yìí wípé ṣé ó rí Ọlọ́run níkẹyìn? Nígbà tí ìpè bá dún, àbí ó jẹ́ èrò wòran? Ó jẹ́ wípé à ń bá wọn kúnjọ? Ó jẹ́ àwọn tó jẹ́ pé mo gbọ́ wọn ń lọ, èmi náà ń bá wọn lọ? Àbí o ní ìrírí, ìrírí ìgbàlà, ìrírí ìsọdí mímọ́? Àyè ṣí sílẹ̀ lóòrọ̀ yìí fún ẹnikẹ́ni tó bá fẹ́ fi ọ̀run ṣeré jẹ, láti pe Olúwa, láti gbàdúrà sí Olúwa wípé à ń fẹ́ iṣẹ́ abẹ ti ẹ̀mí, iṣẹ́ ìsọdí mímọ́ yìí kó farahàn nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Ò ṣe dìde dúró láti sọ fún Ọlọ́run, èyí jẹ́ ìrírí kò ṣe é má ní. Bí o bá ní owó tí ò ní ìsọdí mímọ́, bí o bá bí ọmọ tí ò ní ìsọdí mímọ́, bí o bá ní àwọn dúkìá ayé tí ò ní ìsọdí mímọ́, bí o bá ní ipò nínú ìjọ tí ò ní ìsọdí mímọ́, bí o bá ní òkìkí gbajúmọ̀ tí ò ní ìsọdí mímọ́, ó jẹ́ àbòsí jùlọ nínú ìran àwọn ọmọ ènìyàn. Nítorí a ti sọ fún wa, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ó ní ẹni tí ó lè ọwọ́ mímọ́, ẹni tí ó lè ọwọ́ mímọ́, ẹni tí ó lè ọwọ́ mímọ́, àti àyà funfun, àti àyà funfun, àti ìwà mímọ́. Ìwà mímọ́ ní inú, ìwà mímọ́ ní ọkàn, ìwà mímọ́ lóde, ìwà mímọ́ nínú. Ó ní àwọn wọ̀nyí nìkan ni ó lè rí Olúwa. Alábòkun fúnni àwọn lọ́kàn funfun, nítorí wípé wọn ó rí Ọlọ́run. Gbàdúrà. Jẹ́ kí Ọlọ́run kí ó sọ ọkàn rẹ̀ di mímọ́. Ṣùgbọ́n bí o bá ti jẹ́ apẹyìndà, padà wálé. Jẹ́ kí a dáríjì ọ́. Bí o bá ti tún gbé àwọn nǹkan nìró tí o ti wó lulẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, o ti di apẹyìndà, o ti di arúfin, o ti di ẹlẹ́ṣẹ̀, o ti di ọmọ onínakúnà, padà wálé, bèrè ìdáríjì, kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ àwọn ẹ̀ṣẹ̀ rẹ nù. Ṣé o ti ń jalè? Ṣé o ti bẹ̀rẹ̀ sí ní purọ́? Ṣé o ti ń ṣèké? Ṣé o ti ń fi ara rẹ láti ta ara rẹ fún owó, àgbèrè, panṣágà? Ó yẹ kí o gbàdúrà kí a gba ọkàn rẹ là, kí a dáríjì ọ́. Àwọn ẹ̀ṣẹ̀ òde ara, àwọn ẹ̀ṣẹ̀ tí a fojú rí, kí a dáríjì ọ́ kí o ní ìgbàlà. Lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà, ìkántúkù lódò ikùn, ìkántúkù nínú ọkàn lọ́hùn-ún, ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ rẹ̀ nínú ọkàn lọ́hùn-ún, Ọlọ́run fẹ́ wẹ̀ẹ́nù, Ọlọ́run fẹ́ sọ ọ́ dọ̀tun, Ọlọ́run fẹ́ sọ ọ́ di mímọ́. Gbàdúrà. Gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́, kí o sì rántí wípé èmi nìyí. A ní láti kàn án máa gbélébù ìgbéraga láti inú ọkàn. Agbọ́mágbà má ṣe fẹ́ Ọlọ́run láti inú ọkàn. A ní láti kàn án máa gbélébù orí kunkun. A ní láti kàn án máa gbélébù àìfẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo inú, pẹ̀lú gbogbo ìfẹ́. A ní láti kàn án máa gbélébù òǹfà tó ń fà ọ́ láti inú ọkàn sí ohun tó wà nínú ayé. A ní láti kàn án máa gbélébù ká tún máa fẹ́ àwọn nǹkan tó ń dán yìnyín yoyo nínú ayé. A ní láti kàn án máa gbélébù
ife ti ani si awon ara ile ti o tun fe koja ife ti ani si olorun igboran ti ani si awon ebi wa ti o tun fe koja igboran ti ani si olorun ani lati kan ma gbelebu emi to nle pa nkan aye to nle pa ipo aye emi to nso owo di olorun to wa owo kiri to fe ni lona kona ani lati kan ma gbelebu emi ti ki fe duro di olorun ohun ti mo fe yo je temi a fi olorun sile a fi oro olorun sile a fi ilana olorun sile a ma wa nkan aye kaakiri o ni ani lati kan ma gbelebu bi o ba fe ri olorun ni ikeyin o ni lati ni okan funfun o ni lati ni okan ti a so di mimo o ni lati ni iwa mimo bere a o se se fun o alabokun fun ni awon olokan funfun nitori won ri olorun sugbon alaboko le awon oninu funfun nitori won ki yo le ri olorun

àti ara wa. Nítorí wípé ohun tí ó ṣẹlẹ̀ sí orí, ó ní láti ṣẹlẹ̀ sí àwọn ẹ̀yà ara. Bí àwa náà, bí a bá fẹ́ ṣe iṣẹ́ ìsìn tí yóò léso, a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ọ̀gangan ibi tí àgbélébò wà nínú iṣẹ́ ìsìn wa. Àwọn tí wọ́n bá ń kọ àgbélébò, tí wọ́n yẹrí fún àgbélébò ìṣòro, tàbí àgbélébò àṣìgbọ́, tàbí àgbélébò inúnibíni àti ti ìnira, wọn kò lè ṣe iṣẹ́ ìsìn tó mọ́yán lórí nínú ìjọba Ọlọ́run. Ìjẹ́ wípé àgbélébò àti iṣẹ́ ìsìn wa, wọ́n máa ń lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́, wọn ò lè ya ara wọn. Bí o bá ti gbé àgbélébò sílẹ̀ lórí wípé iṣẹ́ ìsìn rẹ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà, bí o bá rọ ara lóye, bí ara kò bá di, bí o bá di òkú, nígbà náà ni iṣẹ́ ìsìn rẹ ni ó tó lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Olúwa àti Olùgbàlà wa, èyí tí a ti kà, jẹ́ kí a ka ẹsẹ̀ tí ó tẹ̀lé. Ó ní, ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù. Èyí ni ẹni tí ó bá ń ṣe àkẹ́bàjẹ́ ara, ẹni tí ó ń tọ́jú ara, kò fẹ́ ìṣòro, kò fẹ́ inúnibíni, kò fẹ́ wàhálà, kò fẹ́ àṣenigbọ́. Ó ní, ẹni tí ó bá ń ṣe bẹ́ẹ̀ yóò sọ ẹ̀mí rẹ̀ nù. Ó wá ń sọ fún wa pé ẹni tí ó bá sì kórira ẹ̀mí rẹ̀ lé ayé yìí ni yóò pa á mọ́ títí dé títí ó fi di iyì àìnípẹ̀kan. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ó ní, bí ẹnikẹ́ni bá ń sìn mí, kí ó máa tọ̀ mí lẹ́yìn. Bí ẹnikẹ́ni bá fẹ́ láti sin Olúwa, kí ó máa tọ Olúwa lẹ́yìn. Kí ni à ń pè ní títọ Olúwa lẹ́yìn? Nítorí pé títọ lẹ́yìn àti sísìn wọn ń lọ ní ojú ọ̀nà kan náà. Ní Lúkù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún, ó sì wí fún gbogbo wọn pé, bí ẹnìkan bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébò rẹ̀ ní ìjọ gbogbo, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Ìjẹ́ kí ó yé wa wípé láì sí àgbélébò, kò sí wípé à ń tọ̀ lẹ́yìn. Bí a ò bá sì tọ́ lẹ́yìn, a ò lè ṣe iṣẹ́ fún Olúwa. Bí a ò bá sì ṣe iṣẹ́ fún Olúwa, a kì yóò lè dádé lọ́jọ́ ìkẹyìn. Ó ayé wa nígbà náà wípé láì sí àgbélébò, kò sí adé. Ìrora, ìyà, ìpọ́njú, tí a bá farada nínú iṣẹ́ ìsìn wa sí Ọlọ́run àti sí ènìyàn, ni yóò mú kí iṣẹ́ ìsìn wa kí ó lérè. Ìfaraẹnirúbọ nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, ó níye lórí púpọ̀ níwájú Ọlọ́run. Bí a ó ṣe máa wo ipa mẹ́ta nínú ìwàásù òní, ẹ jẹ́ kí a máa fi ọkàn bá a lọ. Ìkíní, ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọ́ràn àti gbígbé àgbélébò. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọ́ràn àti gbígbé àgbélébò. Ìkejì, sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹnirúbọ. Sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹnirúbọ. Ìkẹta, ṣíṣàpọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Ṣíṣàpọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Bí a ṣe ń wo àwọn ipa mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí lórí wípé ohun tí a ń pè ní àgbélébò, ó rọ̀ mọ́ ìkọ̀ọ̀kan nínú wọn. À ń sọ nípa ìgbọràn, à ń sọ nípa gbígbé àgbélébò, à ń sọ nípa ìfaraẹnirúbọ, a sì ń sọ nípa ṣíṣàpọn. Kí a wò ó ní ọ̀kọ̀ọ̀kan. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọràn àti gbígbé àgbélébò, kí ó yí ẹnì kọ̀ọ̀kan wa wípé

ọmọ ọlọ́run àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Nítorí bẹ́ẹ̀ ìṣísí àkọ́kọ́ kìí ṣe gbígba ẹ̀mí mímọ́. Ìṣísí àkọ́kọ́ ni wípé kí a gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí olùgbàlà wa, kí a gba ètùtù tí Jésù Kristì ṣe lórí igi àgbélébù. Èyí ni ìṣísí àkọ́kọ́ fún ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan tí ó wá sọ́dọ̀ Ọlọ́run, kí ó ba lè ní ìdáríjì, kí ó ba lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Nínú Rómù orí karùn-ún, Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlá, kìí sì ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristì, nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjàgbà nísinsìnyí, nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjàgbà nísinsìnyí. Ohun tí a ń sọ níhìn ni wípé ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan ó jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Èyí ni a ń sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà yìí gan ni Jésù Kristì kó fún wa. Wo ẹsẹ̀ kẹfà, nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera, ẹlẹ́ṣẹ̀ là ń pè bẹ́ẹ̀, lí àkókò tí ó yẹ Kristì kú fún àwa aláìwà bí Ọlọ́run ní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kú fún wa. Èyí ni ó wá ń sọ wípé nísinsìnyí, tí a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó kú fún wa, tí a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí a fi rúbọ fún wa, èyí jẹ́ wípé a ti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ ètùtù tí ó ṣe fún wa, a sì ti mọ̀ wípé a ti bá Ọlọ́run lájà. Èyí jẹ́ wípé a ti gbé ìṣísẹ̀ àkọ́kọ́. Nítorí bẹ́ẹ̀, ohun tí o ní láti ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí ó tọ Ọlọ́run wá, gẹ́gẹ́ bí ẹni tí kò mọ ojúbọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó fẹ́ sin Ọlọ́run lẹ́mìí àti lótìítọ́, ni wípé kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí o ké pe Olúwa, kí o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kí o kọ̀ ọ́ sílẹ̀, kí o sọ pé kí o dáríjì ọ́, kí o sì bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, kí o bá lajà nípasẹ̀ Jésù Kristì. Wo ìwé Jóòbù orí kọkànlélógún, ìwé Jóòbù orí kejìlélógún, láti ẹsẹ̀ ìkọkànlélógún. Fara rẹ súnmọ́ Ọlọ́run, ìwọ ó sì rí àlàáfíà, nípa èyí rere yóò wá bá ọ. Èmi bẹ̀ ọ́ gba òfin rẹ̀, gba òfin láti ẹnu rẹ̀ wá, kí o sì to ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ. Bí ìwọ bá yí padà sọ́dọ̀ Olódùmarè, a sì gbé ọró, bí ìwọ bá mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ rẹ. Ẹni ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé lákọ̀ọ́kọ́, a ní láti mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ wa, kúrò nínú ọkàn wa, kúrò nínú ayé wa, nínú ọ̀rọ̀ tí a ń sọ láti ẹnu wa, kí a jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kúrò nínú ìwọṣọ, nínú ìṣòwò wa, nínú ohun gbogbo tí a ń ṣe, àwọn tí a rí wípé ó jọ mọ́ ẹ̀ṣẹ̀, kí a jẹ́wọ́ wọn, kí a kọ̀ wọ́n sílẹ̀, kí a ní kí Ọlọ́run kí ó ṣàánú fún wa, kí ó fi ẹ̀jẹ̀ rẹ̀ kí ó fi wẹ̀ wá, kí ó yí wa padà, kí a sì mọ̀ wípé a ti bá Ọlọ́run lájà. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹfà, Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹfà, nítorí náà bí ẹ̀yin ti gba Kristì Jésù Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀. Èyí ni ìgbésẹ̀ àkọ́kọ́ tí ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan ní láti gbé, kí ó ba lè mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Nígbà tí a bá sì ti mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, a ní láti máa rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni ó jẹ́ kí a wo àkòrí kejì nísinsìnyí, gbígba ọ̀rọ̀ Ọlọ́run àti ìsọdi mímọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Gbígba ọ̀rọ̀ àti ìsọdi mímọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Jákọ́bù orí kìíní, Jákọ́bù

orí kìíní láti ẹsẹ̀ 21. Nítorí náà ẹ fi gbogbo èérí àti búburú àṣeléke lélẹ̀ lé apá kan, kí ẹ sì fi ọkàn tútù gba ọ̀rọ̀ náà tí a gbìn, tí ó lè gba ọkàn yín là. Bí a bá ti di ẹni ìgbàlà tí a ti wá sí ọ̀dọ̀ Jésù, ó yẹ fún wa láti fi ara wa sílẹ̀ fún kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní kí a gba ọ̀rọ̀ náà pẹ̀lú ọkàn tútù, kí a jẹ́ kí a gbin ọ̀rọ̀ yìí, kí a gbìn sínú ọkàn wa. Ní ẹsẹ̀ 22 ni ó ti ń sọ wípé, ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí ẹ má sì ṣe olùgbọ́ nìkan, kí ẹ máa tan ara yín jẹ. Èyí ni a fi mọ ìyàtọ̀ láàrin ẹlẹ́ṣẹ̀ àti ẹni ìgbàlà. Ẹlẹ́ṣẹ̀ lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n kì í fẹ́ ṣe, kò ní agbára láti ṣe, kò ní oore ọ̀fẹ́ láti ṣe. Ṣùgbọ́n ẹni tí ó ti gba Jésù Kristì, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là, ẹni tí a ti fún ní oore ọ̀fẹ́, ẹni tí a ti sọ dọ̀tun nínú ọ̀rọ̀ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa àtúnṣe, kíákíá ó ń fẹ́ ṣe. Bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ọkọ kan, aya kan, kíákíá ó ń fẹ́ ṣe. Bí ó ti ń gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run ń tako ìṣọ̀ṣọ́ ayé, ìwọṣọ ayé, ìjẹun ayé, ìsìnkú ayé, àti ìkọ́mọjáde bí ayé ti máa ń ṣe, bẹ́ẹ̀ ni ó ń fẹ́ láti jẹ́ kí ìgbésí ayé rẹ̀ kí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Ó ní bí ẹ ò bá fẹ́ tan ara wa jẹ, bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni à ń jẹ́wọ́ ìgbàlà, tí a sì ní ìrírí ìgbàlà yìí, ó ní kí a jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí a má jẹ́ àwọn tí ó jẹ́ wípé wọ́n ń tan ara wọn jẹ, àwọn tí kò ní ìrírí ìgbàlà láti ọ̀dọ̀ Ọlọ́run wá, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ń gbọ́ nípa èso ti ẹ̀mí, wọ́n ń gbọ́ nípa ìfẹ́, wọ́n ń gbọ́ nípa ayọ̀, wọ́n ń gbọ́ nípa àlàáfíà, wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó máa ń fàyà rán nǹkan, wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó ní ọkàn tútù, ìwà tútù níwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn wọ̀nyí wọn kì í lè ṣe ohun tí wọ́n ń gbọ́. Ìpamọ́ra tí a ń sọ nípa rẹ̀, ìwà pẹ̀lẹ́ tí a ń sọ nípa rẹ̀, ìṣoore tí a ń sọ nípa rẹ̀, ìwà tútù ìkóra ẹni ní ìjánu, ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀, wọn kò lè ṣe, nítorí wípé wọn kò ní ẹ̀mí Ọlọ́run, wọn kò ní ìgbàlà Ọlọ́run. Bí a bá ní ìgbàlà Ọlọ́run, a ó rí wípé èso ti ẹ̀mí yóò máa jẹyọ ní ìgbésí ayé wa. Ó ní nítorí bẹ́ẹ̀ o, bí a bá ti gba Jésù Kristì, kí a tẹ̀síwájú láti gba ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá sì ti ń gba ọ̀rọ̀ Ọlọ́run, a ó rí wípé a ń so àwọn èso tí ó yẹ, àwọn èso tí ó fi hàn wípé a ti gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa. Dájúdájú, bí a bá gbin èso, ó yẹ kí a lè rí wípé èso yìí hù, ó sì mú àwọn èso mìíràn jáde ní tòótọ́. Bí a bá gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa, àwọn èso tí ó yẹ ìwà Ọlọ́run, àwọn èso tí a fi ń dá ọ̀rọ̀ Ọlọ́run mọ̀, yóò máa jẹyọ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Tẹsalónica kínní orí kejì ẹsẹ̀ 13. Nítorí èyí lè àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lẹ́ ìsinmi, pé nígbà tí ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ ní tòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Níhìn ni a ti rí wípé bí a bá ti ní ìgbàlà, ó jẹ́ dandan fún wa wípé kí a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí a sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, yóò máa ṣiṣẹ́ gidigidi nínú àwa tí a gbà á gbọ́. Iṣẹ́ kan tí ó ṣe pàtàkì tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe lẹ́yìn ìgbà tí a ti ní ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti di àtúnbí, iṣẹ́ gidigidi, iṣẹ́ pàtàkì tí ọ̀rọ̀ yìí máa ń ṣe ni wípé ọ̀rọ̀ yìí ó máa ń fi hàn wá wípé a nílò ìsọdimímọ́. Ó máa ń tọ́ka wa sí Jésù Kristì, ẹni tí ó kú fún wa, tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí a ba lè sọ wá di mímọ́. Bí a bá sì ti ń dúró lórí ọ̀rọ̀ yìí, bí a bá ti ń gba ọ̀rọ̀ yìí gbọ́, tí a ní ìpòǹgbé ọkàn, tí a ní ìgbọ́gbé ọkàn, tí a ń sọ fún Ọlọ́run wípé ní tòótọ́ a ń fẹ́ ìsọdimímọ́ yìí, tí a sì ń gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ àti pẹ̀lú ìfa ẹni rúbọ tí ó jinlẹ̀, bẹ́ẹ̀ ni a rí wípé Ọlọ́run yóò máa sọ wá di mímọ́. Yẹ kí a wo Éfésù orí 5.
Efeso ori karun lati ese ike dogbon eyin oko e feran awon aya yin gege bi Kristi si ti feran ijo ti o se fi ara re fun ki ohun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ni ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo le ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini aboku eyi ni o ti oro olorun ma nse nigbati enikan ti o ti ni igbala ti o ti ni idariji lati atodo olorun wa bi o si tin gbo oro olorun o ri wepe gbongbo ese siku ninu ohun ti ani lati fatu o ri wepe ohun ti o dabi abinibi ti a ti bimo wa nitori pe a je iran adamu wepe ani lati fa nkan won yi tu o ri wepe ani lati ko okan ni ila ki a se je ki a so ohun di mimo iru eni be yo to olorun lo iru eni be yo gbadura iru eni be yo so fun olorun wepe o tun fe ki jesu christi ki o wa lati so ohun di mimo ki o ba le je wepe ki se ise ti o de ara nikan le ati yi pada wepe iro ti inu wa ilepa ti inu wa ipongbe lati inu okan wa ati gbogbo nkan ti an safe lati inu okan wa wepe gbogbo won lo leto to si ba oro ati ogo olorun ati ogo jesu christi to ba won mu leyin igba ti abati ni igbala ti ati ni so di mimo ti a se ti ni dani loju wepe ati so wa di mimo okan wa o si funfun lauju snow lo leyin igba yi ni a ri wepe ani lati ni agbara emi mimo ni igbesi aye wa nitori be a o lo si iketa nisinsin yi eyi ni gbigba emi mimo gbigba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba bale yin Elsi ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titi de opin aye e o gba agbara nigbati emi mimo ba bale yin awon mo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igbati ati mo wepe ati so wa di mimo o ye ki agbadura o ye ki a ba olorun soro ki a le ri wepe agba agbara emi mo ni igbesi aye wa ileri yi wa fun o ileri yi wa fun eni kokan ninu wa ninu ise awon aposteli ori keji ese ikokandinlogoji nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa o pe oni fun ani ileri na fun ani ileri na ohun to ye ki a se ni pe gba ti a ti mo we pe ti wa ni ileri na wo pe olorun si n fe lati bokun wa olorun fe lati fi emi mo re o n fe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun olorun wi pe a n fe agbara emi mo olorun se o ti ni igbala se o ti ni isodi mo o ye ki o le kepe olorun o ye ki o gba olorun gbo nitori pe olorun to se leri ki seke o je olooto bi aba bere pelu igbagbo bi aba gbadura ki a ma je ki enikeni tabi ohunkohun ki o di wa lowo dede duro lori ese re ki o so fun olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di mo wi pe o n fe agbara emi mimo lati oke wa so fun olorun o daju wi pe yo se nitori o wi pe ti yin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe dede duro bayi ki o so fun olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isori mo so fun wi pe ki o fi agbara emi mo olorun kun.

ìtumọ̀ bíbélì ṣùgbọ́n tí kò mọ̀ wípé ó yẹ kí a jẹ aláàánú. Ara ẹni tó jẹ́ pé ó ka àkàsórí bíbélì tí kò mọ̀ wípé ó yẹ kí a ní ìgbàlà àti pé bí a bá ní ìgbàlà ó yẹ kí a jẹ ẹni tí ọkàn rẹ̀ tẹ́, ẹni tó mú sòrò, ẹni tó ń ṣoore, ẹni tí kì í dáni lẹ́bi, ẹni tí kì í dáni lẹ́jọ́, ẹni tí kì í jà, ẹni tí kì í ṣe ohun búburú kan sí ẹnikẹ́ni. Nítorí bẹ́ẹ̀ kì í ṣe pé kí a kàn máa ka bíbélì bí ayé kò tọ́, kì í ṣe pé kí a máa ka àkàsórí bíbélì. Ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ṣẹ̀ ló wà nígboro tó jẹ́ wípé àti ka bíbélì wọ́n lè máa dà á sílẹ̀ kí a máa rò wípé wípé àti bá ènìyàn Ọlọ́run pàdé ṣùgbọ́n wọ́n burú ju nǹkan míì lọ. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ní ìgbàlà a ó jẹ aláàánú, a ó jẹ ẹni tí ṣoore fún àwọn ẹlòmíràn, a ó jẹ ẹni bíi ti inú Ọlọ́run, ẹni tó ní ìwà bí Ọlọ́run. Bí a bá sì jẹ́ irú ẹni bẹ́ẹ̀, ó dájú wípé ọ̀pọ̀lọpọ̀ oore ìṣòyìnfẹ́ Ọlọ́run ni yóò wà fún ẹnì kọ̀ọ̀kan wa. Nítorí bẹ́ẹ̀ rántí ìbéèrè tí mo ń béèrè, kí ni àǹfààní, kí ni ìbùkún tí ó wà fún àwọn aláàánú? Jẹ́ kí a wò ó nínú ọ̀rọ̀ Ọlọ́run. Orin Dáfídì orí 37. Orin Dáfídì orí 37 láti ẹsẹ̀ 25. Èmi ti wà lé ewé, èmi sì dàgbà, èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ tàbí kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Aláàánú lè òun nígbà gbogbo, a máa wín ni, a sì máa bù sí i fún irú ọmọ rẹ̀. Orí níhìn-ín ó ní aláàánú lè òun nígbà gbogbo. Kí ni àwọn àǹfààní àwọn ìbùkún tí ó wà fún ẹni tí ó jẹ́ aláàánú nígbà gbogbo? Aláàánú nínú ilé, aláàánú sí ọkọ, aláàánú sí aya, aláàánú sí ọmọ, aláàánú sí òbí, aláàánú sí alábàágbé, aláàánú sí àwọn ibi iṣẹ́, aláàánú sí àwọn tí a bá pàdé, aláàánú sí àwọn àlejò. Aláàánú lè òun nígbà gbogbo. Kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀? Òun ló sọ fún wa ní ẹsẹ̀ 25 wípé irú ẹni bẹ́ẹ̀ a kò lè kọ́ sílẹ̀ láti ọ̀run wá, àti wípé kò ní jẹ agbe, àti pé ọmọ rẹ̀ kì yóò ṣagbe oúnjẹ. Wo ìwé òwe orí kẹta, ìwé òwe orí kẹta ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 4. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. Rántí o, nígbà gbogbo ènìyàn ṣe ọ ni. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀, ó dàbí ẹni pé ara ọ̀jẹ. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀, ó dàbí ẹni pé ìyàwó rẹ ṣe nǹkan tí ó dùn ọ́. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀, ó dàbí ẹni pé ọmọ ló ṣe nǹkan tó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n bí o ṣe fẹ́ bá ọmọ yìí sọ̀rọ̀ àti ohunkóhun tó fẹ́ ṣe fún ọmọ yìí, má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. Ó ṣe ṣe kí ohun kan kí ó ṣẹlẹ̀ láàrin ìwọ àti arábìnrin nínú ìjọ, láàrin ìwọ àti arákùnrin nínú ìjọ, láàrin ìwọ àti adarí, láàrin àti àwọn ẹlòmíràn tí ó wà lábẹ́ ìtọ́jú rẹ. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. So wọ́n mọ ọrùn rẹ, kọ wọ́n sí wàhálà àyà rẹ. Kí ni àǹfààní àti ìbùkún tí yóò ti bẹ̀ jáde? Ẹsẹ̀ 4, bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere, bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere àti ọ̀nà rere lójú Ọlọ́run àti ènìyàn. Bí a bá ń wá ojú rere, àwọn ẹlòmíràn tí òye ò yé, wọ́n máa ń lọ ṣe oògùn, wọ́n máa ń lọ ṣe nǹkan, bóyá wọ́n sín gbẹ́rẹ́ ni àbí wọ́n fi nǹkan pajú. Wọ́n á ní kí àwọn kí ó ba lè rí ojú rere, kí àwọn kí ó ba lè rí ọ̀nà rere lójú àwọn ènìyàn tí àwọn ń bá pàdé, bóyá àwọn ń wáṣẹ́ ni, bóyá àwọn ń wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan àbí lọ́dọ̀ ẹlòmíràn. Wípé bí àwọn bá fi nǹkan yìí wẹjú, bí àwọn bá fi omi àdúrà wẹ̀, bí àwọn bá fi ìtàn wẹ̀, wípé àwọn ènìyàn ó máa ṣojú rere fún òní rárá. Ohun tí Ọlọ́run béè lọ wà ni wípé bí o bá fẹ́ rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ ènìyàn, wípé kí àánú àti òtítọ́ kí ó má ṣe fi ọ́ sílẹ̀. Bí o bá ti dúró ti òtítọ́ ìhìn rere, ẹ̀kọ́ ìhìn rere, ẹ̀kọ́ tí a ti kọ́ nínú Bíbélì, tí o sì fi àánú Ọlọ́run pẹ̀lú rẹ̀, ó ní àánú àti ojú rere àti ọ̀nà rere kò ní fi ọ́ sílẹ̀. Nínú òwe orí 20, òwe orí 20 ẹsẹ̀ 28, àánú àti òtítọ́ pa ọba mọ́, àánú lè a sì fi ń di ìtẹ́ rẹ̀ mú. Àánú àti òtítọ́ pa ọba mọ́. Bí a bá ń sọ nípa ti ọba, ó yẹ kí ó yé wa wípé gbogbo ẹni tí ó di àtúnbí ni ọba àti àlùfáà níwájú Ọlọ́run. Yàtọ̀ sí èyí ni, ó yẹ kí a mọ̀ wípé ọkọ tí ó jẹ́ orí aya, ó jẹ́ bí ọba nínú ilé rẹ̀. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀gá ní ibi iṣẹ́, ó jẹ́ bí ọba níbi iṣẹ́ rẹ̀. Ẹlòmíràn máa ń sọ wípé gbà tí àwọn jẹ́ ọ̀gá.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ori ikokanla Oluwa si so fun Mose ati fun Aaroni o wi fun won pe so fun awon omo Israeli pe won yi ni eranko ti eyin o ma je ninu gugu eran ti nbe lori ile aye onkon ti o ba ya bate ese ti o si la li ese ti o si nje apoje ninu eran oni ki eyin ki o ma je sugbon won yi ni ki e ma se je ninu awon ti nje apoje tabi awon ti o si ya bate ese bi ibakasi e nitori ti o nje apoje sugbon ko ya bate ese alaimo ni o ja si fun yin ati gara nitori ti o nje apoje sugbon ko ya bate ese alaimo ni o ja si fun yin ati ehoro nitori ti o nje apoje sugbon ko ya bate ese alaimo ni o ja si fun yin ati elede bi o ti ya bate ese ki o si la ese sugbon o ko je apoje alaimo ni o ja si fun yin ninu eran won ni eyin ko gbodo je oku won ni eyin ko gbodo fowo kan alaimo ni won si ja si fun yin won yi ni ki eyin ki o ma je ninu gbogbo nti nbe ninu omi onkon ti o ba ni lebe ati ipe ninu omi ninu okun ati ninu odo awon ni ki eyin ki o ma je ati gbogbo e ti ko ni lebe ati ipe li okun ati li odo ninu gbogbo nti nra ninu omi ati ninu ohun alaye kan ti nbe ninu omi irira ni won o ja si fun yin ani irira ni won o ma je fun yin eyin ko gbodo je ninu eran won oku won ni o si ka si irira onkon ti ko ba ni lebe ati ipe ninu omi oni ki eyin ka si irira fun won yi ni eyin o si ma ka si irira ninu eye awon ni a ko gbodo je irira ni won ise idi ati asa idi ati idi eja ati igun ati asa li oniruru re ati gbogbo ewo li oniruru re ati ogongo ati owiwi ati elulu ati awodi ni oniruru re ati oyo ati igo ati owiwi ati ogugu ati ofu ati akala ati ako ati onde ni oniruru re ati atoka ati adan gbogbo nti nrako ti o npo ti o si nfi mere ririn ni ki eyin ka si rira fun yin sugbon awon yi ni ki eyin ki o ma je ninu gbogbo nti npo ti o nrako ti nfi gbogbo mere ririn ti o ni tete lori ese won lati ma fita lori ile ani ninu won yi ni ki eyin ma je esu ni iru re ati esu onihoho nipa iru re ati obonbon nipa iru re ati elenga nipa iru re sugbon gbogbo iyoku ti npo ti nrako ti o ni ese merin oni ki eyin ka si rira fun yin nitori wonyi ni eyin o si je alaimo enikeni ti o ba farakan oku won ki o je alaimo titi de asale enikeni ti o ba si ru nkan ninu oku won ki o fo aso re ki o si je alaimo titi de asale eranko gbogbo ti o ya bate ese ti ko si la ese tabi ti ko si je apoje ki o je alaimo fun yin gbogbo eni ti o ba farakan won ki o je alaimo ati ohunkohun ti o ba si rin lori eekana re ninu gbogbo oniruru eranko ti n fi ese mere ririn alaimo ni won fun yin enikeni ti o ba farakan oku won ki o je alaimo titi de asale eni ti o ba si ru oku won ki o si fo aso re ki o si je alaimo titi de asale alaimo ni won fun yin won yi ni yoo si ja si alaimo fun yin ninu ohun ti n rako lori ile ase ati eku ati awun nipa iru re ati omole ati ahanhan ati alamu ati agiliti ati agemo won yi le alaimo fun yin ninu gbogbo ohun ti n rako enikeni ti o ba farakan oku won ki o je alaimo titi de asale ati lara ohunkohun ti oku won ba subulu ki o ja si alaimo iba ase ohun elo igi tabi aso tabi awo tabi apo ohun elo ti o wu ki o se ninu eyi ti a n se ise kan
2: a ko gbodo ma fi bo inu omi
1: ohun o si ja si alaimo titi de asale bee ni a o si so di mimo ati gbogbo ohun elo amo ninu eyi ti okan ninu oku won ba bo si ohunkohun ti o wu ki o wa ninu re yoo di alaimo ki eyin ki o si fo ninu ounje gbogbo ti a o ba je ti iru omi ni ba da si yoo di alaimo ati ohun mimu gbogbo ti a o ba mu ninu iru ohun elo naa yóò di aláìmọ́ àti ohunkóhun lára èyí tí nínú òkú wọn bá ṣubúlù yóò di aláìmọ́ ìbá àṣe àrò tàbí ìdáná wíwó ni kí a wó wọn lulẹ̀ aláìmọ́ ni wọn wọn sì di aláìmọ́ fún yín ṣùgbọ́n orísun tàbí kànga kan nínú èyí tí omi púpọ̀ gbé wà yóò jẹ́ mímọ́ ṣùgbọ́n èyí tí ó bá kan òkú wọn yóò di aláìmọ́ bí nínú òkú wọn bá bọ́ sára irúgbìn kan tí í ṣe gbígbìn yóò jẹ́ mímọ́ ṣùgbọ́n bí a bá da omi sára irúgbìn náà tí nínú òkú wọn bá bọ́ sí nínú rẹ̀ yóò jẹ́ aláìmọ́ fún yín. ati bi eran kan ninu eyi ti eyin ba ma je ba ku eni ti o ba fara kan oku re yo je alaimo titi de asale eni ti o ba si je ninu oku re ki o si po aso re yo si je alaimo titi de asale eni ti o ba si ru oku re ki o si po aso re ki o si je alaimo titi de asale ati on gbogbo tin ra ko lori ile yo ja si rira aki yo je onko tin fi inu wo ati onko tin fi mere ririn ati onko ti o ba ni ese pupo ani on gbogbo tin ra ko lori ile awon ni eyin ko gbodo je nitori pe irira ni won eyin ko gbodo fi onkan tin ra ko so ara yin di irira be ni eyin ko gbodo fi won so ara yin di alaimo ti eyin o fi ti pa won di eleeri nitori pe emi ni oluwa olorun yin nitori na ni ki eyin ki o ya ara yin si mimo ki eyin ki o si je mimo nitori pe mimo ni emi be ni eyin ko gbodo fi onkan tin ra ko so ara yin di eleeri nitori pe emi ni olorun ti o mu yin goke ti ile Egypt wa lati ma se olorun yin nitori na ki eyin ki o je mimo nitori pe mimo ni emi eyi yi ni ofin eranko ati ti eye ati ti eda gbogbo alaye tin ra ninu omi ati ti eda gbogbo tin ra ko lori ile lati fi iyato saarin aimo ati mimo ati saarin won alaye ti aba ma je ati won alaye ti akiba je Levitiku ori ikejila Oluwa si so fun Mose pe so fun awon omo Israeli pe bi obirin kan ba loyun ti o si bi omokunrin nigba na ni ki o je alaimo ni ijo meje gege bi ojo iyasoto fun ailera re ni ki o je alaimo ni ijo kejo ni ki asiko omokunrin na nila ki obirin na ki o si wa ninu eje ewenumo re ni ojo metalelogbon ki o ma se fowo kan omi mo kan be ni ki o ma se lo sinu ibi mimo titi ojo ewenumo re yo fi pe sugbon bi o ba bi omobirin nigba na ni ki o je alaimo ni ose meji bi tinu iyasoto re ti o si wa ninu eje ewenumo re ni ogota ojo o le mefa nigba ti ojo ewenumo re ba pe fun omokunrin tabi fun omobirin ki o mu odo agutan lodun kan wa fun ebo sisun ati eyele tabi adaba fun ebo ese to alufa wa si enu ona ago ajo eni ti yo ru niwaju oluwa ti o si setutu fun ohun o si di mimo kuro ninu esun eje re eyi ni ofin fun eni ti o bi omokunrin tabi omobirin bi ko ba si le mu odo agutan wa nje ki o mu adaba meji tabi omo eyele meji wa okan fun ebo sisun ati ekeji fun ebo ese alufa yo si setutu fun ohun o si di mimo
0: This CLM Radio, the spiritual warfare is our concern.
1: Ori iketala Oluwa si so fun Mose ati fun Aroni pe nigba ti eniyan kan ba ni iwu apa tabi amedidan kan ni awo ara re ti o si nbe ni awo ara re bi arun ete nigba na ni ki a mu to Aroni alufa wa tabi okan ninu awon omo re alufa alufa yo si wo arun ti nbe ni awo ara re bi irun ti nbe ni oju arun na ba si di funfun ati ti arun na ni oju re ba din ju awo ara re lo arun ete ni ki alufa ki o si wo ki o si pe ni alaimo bi ami didan na ba funfun ni awo ara re ati ni oju re ti ko sin jiju awo lo ti irun re ko si di funfun nigba na ni ki alufa ki o se alarun na mo ni ijo meje ki alufa ki o si wo ni ijo keje si kiyesi bi arun na ba duro ni oju re ti arun na ko ba si ran ni ara re nigba na ni ki alufa ki o se mo ni ijo meje si ki alufa ki o si tun wo ni ijo keje si kiyesi bi arun na ba se bi eni wodu ti arun na ko si ran si ni awo ara ki alufa ki o pe ni mimo kiki apa ni ki o si fo aso re ki o je mimo sugbon bi apa na ba ran pupo si ni awo ara leyin igba ti alufa ti ri tan fun mimo re alufa yo si tun wo alufa yo wo ki esi apa na ran ni awo ara re nigba na ni ki alufa ti o pe ni alaimo ete ni nigba ti arun ete ba nbe ni ara eniyan nigba na ni ki a mu to alufa wa ki alufa ki o si wo si kiyesi bi iwu na ba funfun ni awo ara re ti o si so irun re di funfun ti oju si nbe ninu iwu na ete lailai ni awo ara re ki alufa ki o pe ni alaimo ki o ma se se mo nitori alaimo ni bi ete ba si so jade kaakiri ni awo ara ti ete na ba si bo gbogbo ara eni ti o ni arun na lati ori re titi di ese re nibi kibi ti alufa ba wo nigba na ni ki alufa ki o wo si kiyesi bi ete na ba bo gbogbo ara re ki o pe alarun na ni mimo gbogbo re di funfun mimo ni ohun ṣùgbọ́n ní ìjọ tí ojú náà bá hàn nínú rẹ̀ kí ó jẹ́ aláìmọ́, kí àlùfáà kí ó wo ojú náà kí ó sì pè é ní aláìmọ́ nítorí pé àìmọ́lé ojú ẹ̀tẹ́ ni, tàbí bí ojú náà bá yí padà kí ó sì di funfun kí ó sì tọ àlùfáà wá, àlùfáà yóò sì wò ó sì kíyèsí bí àrùn náà bá di funfun, nígbà náà ni kí àlùfáà kí ó pe alárùn náà ní mímọ́, mímọ́ ni òun. Ara pẹ̀lú nínú èyí àní ní awọ ara tí owó ti sọ tí ó sì jiná, àti ní àpá owó náà bí ìwú funfun bá ń bẹ níbẹ̀ tàbí àmì dídán funfun tí ó sì ṣe bí ẹni pọ́n kí a sì fi han àlùfáà, àlùfáà yóò wò ó sì kíyèsí lé ojú rẹ̀ bí ó bá jìn ju awọ ara lọ tí irun rẹ̀ sì di funfun kí àlùfáà kí ó pè é ní aláìmọ́, àrùn ẹ̀tẹ̀ ni ó sọ jáde nínú owó náà. Ṣùgbọ́n bí àlùfáà náà bá wò ó sì kíyèsí tí irun funfun kò sì sí nínú rẹ̀ bí kò bá sì jìn ju awọ ara lọ tí ó sì dàbí ẹni wodù, nígbà náà ni kí àlùfáà kí ó ṣe é mọ́ ní ìjọ méje, bí ó bá sì ràn síwájú ní awọ ara rẹ̀ nígbà náà ni kí àlùfáà kí ó pè é ní aláìmọ́, àrùn ni. Ṣùgbọ́n bí àmì dídán náà bá dúró ní ipò rẹ̀ tí kò sì ràn, owó títa ni kí àlùfáà kí ó sì pè é ní mímọ́, tàbí bí ara kan bá ń bẹ nínú awọ ara èyí tí ìjóni bí iná bá wà tí ojú jíjóná náà bá ní àmì funfun dídán tí ó ṣe bí ẹni pọ́n kúsúrúsú tàbí funfun, nígbà náà ni kí àlùfáà kí ó wò ó sì kíyèsí bí irun nínú àmì dídán náà bá di funfun tí ó bá sì jìn ju awọ ara lọ rí ojú, ẹ̀tẹ̀ ni ó ti inú ìjóni nìsọ jáde, nítorí náà ni kí àlùfáà kí ó pè é ní aláìmọ́, àrùn ẹ̀tẹ̀ ni. Ṣùgbọ́n bí àlùfáà bá wò ó sì kíyèsí tí kò sí irun funfun ní àpá dídán náà tí kò sì jìn ju awọ ara ìyókù lọ ṣùgbọ́n
3: tí ó ṣe bí ẹni ṣojú,
1: nígbà náà ni kí àlùfáà kí ó ṣe é mọ́ ní ìjọ méje, kí àlùfáà kí ó sì wò ó ní ìjọ keje, bí ó bá sì ràn síwájú ní awọ ara rẹ̀ nígbà náà ni kí àlùfáà kí ó pè é ní aláìmọ́, àrùn ẹ̀tẹ̀ ni. Bí àmì dídán náà bá sì dúró ní ipò rẹ̀ tí kò sì ràn sí ní awọ ara ṣùgbọ́n tí ó dàbí ẹni wodù, ìwú ìjóni ni kí àlùfáà kí ó sì pè é ní mímọ́, nítorí pé ìjóni títa ni. Bí ọkùnrin tàbí obìnrin kan bá ní àrùn ní orí rẹ̀ tàbí ní àgbọ̀n, nígbà náà ni kí àlùfáà kí ó wo àrùn náà sì kíyèsí bí ó bá jìn ju awọ ara lọ lé ojú, bí irun tí ń rìn pupa bá ń bẹ nínú rẹ̀ nígbà náà ni kí àlùfáà kí ó pè é ní àìmọ́, ipẹ́ gbígbẹ ni, àní ẹ̀tẹ̀ lé orí tàbí lé àgbọ̀n ni. Bí àlùfáà bá sì wo àrùn pípá náà sì kíyèsí tí kò bá jìn ju awọ ara lọ lé ojú tí kò sì sí irun dúdú nínú rẹ̀, nígbà náà ni kí àlùfáà kí ó ṣe alárùn pípá náà mọ́ ní ìjọ méje, ní ìjọ keje kí àlùfáà kí ó sì wo àrùn náà sì kíyèsí bí pípá náà kò bá ràn tí kò sì sí irun pupa nínú rẹ̀ tí pípá náà kò sì jìn ju awọ ara lọ lé ojú kí ó parí, ṣùgbọ́n kí ó má ṣe fa ibi pípá náà, kí àlùfáà kí ó sì ṣe ẹni pípá ànìmọ́ ní ìjọ méje sí, ní ìjọ keje kí àlùfáà kí ó sì wo pípá náà sì kíyèsí bí pípá náà kò bá ràn sí awọ ara tí kò bá jìn ju awọ ara lọ lé ojú, nígbà náà ni kí àlùfáà kí ó pè é ní mímọ́ kí ó sì fọ aṣọ rẹ̀ kí ó sì jẹ mímọ́, ṣùgbọ́n bí pípá náà bá ràn síwájú ní awọ ara rẹ̀ lẹ́yìn ìpè ní mímọ́ rẹ̀, nígbà náà ni kí àlùfáà kí ó wò ó sì kíyèsí bí pípá náà bá ràn síwájú ní awọ ara kí àlùfáà kí ó má ṣe wá irun pupa mọ́ aláìmọ́ ni. Ṣùgbọ́n ní ojú rẹ̀ bí pípá náà bá dúró tí irun dúdú sì hù nínú rẹ̀, pípá náà jiná, mímọ́ ni òun, kí àlùfáà kí ó pè é ní mímọ́. Bí ọkùnrin kan tàbí obìnrin kan bá ní àmì dídán ní awọ ara wọn àní àmì funfun dídán, nígbà náà ni kí àlùfáà kí ó wò ó sì kíyèsí bí àmì dídán ní awọ ara wọn bá ṣe bí ẹni ṣe funfun ṣe dúdú, ìfinra ni ó sọ jáde ní ara rẹ̀, mímọ́ ni òun, àti ọkùnrin tí irun rẹ̀ bá re kúrò ní orí rẹ̀ apárí ni, ṣùgbọ́n mímọ́ ni òun, ẹni tí irun rẹ̀ bá re sílẹ̀ ní àìwájú rẹ̀ ó parí ní iwájú, ṣùgbọ́n mímọ́ ni òun. Bí ojú funfun pupa rúsúrúsú bá ń bẹ ní orí pípá náà tàbí iwájú orí pípá náà, ẹ̀tẹ̀ ni ó sọ jáde nínú pípa orí náà tàbí ní pípa iwájú náà, nígbà náà ni kí àlùfáà kí ó wò ó sì kíyèsí bí ìwú ojú náà bá funfun pupa rúsúrúsú ní pípa orí rẹ̀ tàbí pípa iwájú rẹ̀, bí ẹ̀tẹ̀ tí hàn ní awọ ara, ẹlẹ́tẹ̀ ni, aláìmọ́ ni, kí àlùfáà kí ó pè é ní àìmọ́ pátápátá, àrùn rẹ̀ ń bẹ ní orí rẹ̀, àti adẹ́tẹ̀ náà ní ara ẹni tí àrùn náà gbé wà kí ó fa aṣọ rẹ̀ ya kí ó sì fi orí rẹ̀ sílẹ̀ ní ìhòhò kí ó sì fi ìbòbò ètè rẹ̀ sókè kí ó sì máa ké pé aláìmọ́ aláìmọ́, ní gbogbo ọjọ́ tí àrùn náà ń bẹ ní ara rẹ̀ ni kí ó fi yẹ ilé rí aláìmọ́ ni, òun nìkan ni kí ó máa gbé lẹ́yìn ibùdó ni ibùjókòó rẹ̀ yóò gbé wá àti aṣọ tí àrùn ẹ̀tẹ̀ ń bẹ nínú rẹ̀ ìbá ṣe aṣọ kubusu tàbí aṣọ ọgbọ̀ ìbá ṣe ní ìta tàbí ní ìwun ti ọgbọ̀ tàbí ti kubusu ìbá ṣe ní awọ tàbí nǹkan tí a fi awọ ṣe bí àrùn náà bá ṣe bí ọ̀bẹdù tàbí bí pupa lára aṣọ náà tàbí lára awọ náà ìbá ṣe ní ìta tàbí ní ìwun tàbí nínú ohun èlò awọ kan àrùn ẹ̀tẹ̀ ni kí a sì fi han àlùfáà kí àlùfáà kí ó sì wo àrùn náà kí ó sì ṣe ohun tí ó ní àrùn náà mọ́ ní ijọ́ méje kí ó sì wo àrùn náà ní ijọ́ keje bí àrùn náà bá ràn sára aṣọ náà ìbá ṣe ní ìta tàbí ní ìwun tàbí nínú awọ tàbí nínú ohun tí a fi awọ ṣe àrùn ẹ̀tẹ̀ kíkẹ̀ ni aláìmọ́ ni nítorí náà kí ó fi aṣọ náà jóná ìbá ṣe ìta tàbí ìwun ní kubusu tàbí ní ọgbọ̀ tàbí nínú ohun èlò awọ kan nínú èyí tí àrùn náà gbé wà nítorí pé ẹ̀tẹ̀ kíkẹ̀ ni kí a fi jóná bí àlùfáà bá sì wò sì kíyèsí tí àrùn náà kò bá tàn sára aṣọ náà ìbá ṣe ní ìta tàbí ní ìwun tàbí nínú ohun èlò kan tí a fi awọ ṣe nígbà náà ni kí àlùfáà kí ó pàṣẹ kí wọn kí ó fọ ohun náà nínú èyí tí àrùn náà gbé wà kí ó sì ṣe mọ́ ní ìjọ́ méje sí i kí àlùfáà kí ó sì wo àrùn náà lẹ́yìn ìgbà tí a fọ ọ tán sì kíyèsí bí àrùn náà kò bá pa awọ rẹ̀ dà tí àrùn náà kò sì ràn sí i aláìmọ́ ni nínú iná ni kí ìwọ kí o sùn ó kẹ̀ nínú ìbá àgbo nínú tàbí lóde bí àlùfáà bá sì wò sì kíyèsí tí àrùn náà bá ṣe bí ẹni wodù lẹ́yìn ìgbà tí ó bá fọ ọ tán nígbà náà ni kí ó fà á ya kúrò nínú aṣọ náà tàbí nínú awọ náà tàbí nínú ìta tàbí nínú ìwun bí ó bá sì hàn síbẹ̀ nínú aṣọ náà ìbá ṣe ní ìta tàbí ní ìwun tàbí nínú ohun èlò kan tí a fi awọ ṣe àrùn ríran ni kí ìwọ kí o fi iná sun ohun tí àrùn náà wà nínú rẹ̀ àti aṣọ náà ìbá ṣe ní ìta tàbí ní ìwun tàbí nínú ohunkóhun tí a fi awọ ṣe tí ìwọ bá fọ bí àrùn náà bá wọ́n kúrò nínú wọn nígbà náà ni kí a tún fọ̀ ọ́ lẹ́ẹ̀kejì òun ó sì jẹ mímọ́ èyí ni òfin àrùn ẹ̀tẹ̀ nínú aṣọ kubusu tàbí ọgbọ̀ ìbá ṣe ní ìta tàbí ní ìwun tàbí ohunkóhun èlò awọ kan láti pè é ní mímọ́ tàbí láti pè é ní àìmọ́.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ wá sí ọ̀nà àti tí wípé ẹ ó kọ́ wa ní ọ̀rọ̀ yín ẹ ó sì jẹ́ kí a lè jẹ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ láti jẹ alábápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìn rere ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á gẹ́gẹ́ bí a ti ń gbọ́. A bẹ̀ yín wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú tí yóò sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa, ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Lónìí ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Paul ìránṣẹ́ Ọlọ́run apostoli fún àwọn kẹfìrí tí ó ṣe fún àwọn ará Kólósè nípa wípé ó ń gbàdúrà fún wọn. Láti ẹsẹ̀ tí a kà yìí ni a ó ti rí kókó ọ̀rọ̀ wa tí ó dúró lórí àdúrà fún àwọn onígbàgbọ́. Bí a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Paul kò tíì dé ìlú Kólósè ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìránṣẹ́ fún wọn láì tí fi ìgbà kankan dé ọ̀dọ̀ wọn rí. Ìránṣẹ́ tí a sọ pé ó ń ṣe fún ọ ni wípé ó ń gbàdúrà fún wọn. Àdúrà sì jẹ́ ìránṣẹ́ púpọ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n lè ṣe fún wa láti jẹ́ kí a fi ẹsẹ̀ wa múlẹ̀, láti jẹ́ kí a dàgbà nínú ìgbàgbọ́, láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àtòkè wá kí ó yé wa, láti jẹ́ kí ìmọ́lẹ̀ ẹ̀yìn rere kí ó tàn sí ọkàn wa, àti láti jẹ́ kí oore ọ̀fẹ́ kí ó ṣàn sí wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ti ń gbàdúrà fún wọn ní ọ̀pọ̀ ìgbà kí ó tó di wípé ó ní àǹfààní láti wàásù sí wọn. Ìlépa iṣẹ́ ìránṣẹ́ ni àṣepé àwọn ènìyàn mímọ́. Bí a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ ti apostelì, tí a ń sọ nípa ti àwọn wòlíì, tí a ń sọ nípa ti àwọn evangelisti, tí a ń sọ nípa ti olùṣọ́àgùtàn àti olùkọ́ni, èrèdí ìránṣẹ́ wọn, èrèdí ìwàásù wọn, èrèdí ìlọsókè sódò wọn, èrèdí tí wọ́n fi ń káàkiri láti ṣe ìránṣẹ́ fún wa ni wípé kí a lè jẹ́ ẹni pípé. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkejìlá, kí a wo ohun tí a fi ti èyí tí a sọ yìí lẹ́yìn wípé ìránṣẹ́ tí àwọn olùṣọ́àgùtàn tàbí olùkọ́ni tí wọ́n ṣe fún wa, ó dúró lórí wípé kí a lè di ẹni tí ó pé nínú ìgbàgbọ́ àti nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá, ó sì ti fi àwọn kan fúnni bí apostelì, àti àwọn mìíràn bí wòlíì, àti àwọn mìíràn bí evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́àgùtàn àti olùkọ́ni. Kí sì ni èrè ìdí tí a fi fi àwọn wọ̀nyí fúnni? Ẹ jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkejìlá. Fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi. Ara Kristi ni a ń pè ní ìjọ Kristi, èyí tí a fi ń ṣe ìránṣẹ́ fún wa, yálà ní ọjọ́ ajé tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ọjọ́ Àìkú, ni wípé kí a lè di ẹni pípé nínú Olúwa, àti wípé kí a lè mú wa dàgbà sókè nínú ìgbàgbọ́ àti ìrètí wa nínú Ọlọ́run. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá wípé títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin, èyí ni ọkùnrin alágbára, ọkùnrin tí ó dúró ṣinṣin, títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Báwo ni ó ṣe lè ṣeéṣe fún yálà apostelì tàbí wòlíì tàbí evangelisti tàbí olùkọ́ni tàbí olùṣọ́àgùtàn láti jẹ́ kí ara Kristi, ìjọ Ọlọ́run, láti jẹ́ kí àwọn ènìyàn Ọlọ́run tí a ti gbàlà, kí wọn kí ó lọ sí ibi gíga gẹ́gẹ́ bí gígùn ìbú ìfẹ́ Ọlọ́run, àti kí wọn kí ó sì lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run? Ìkókó méjì ni a rí nínú iṣẹ́ ìsìn àwọn ènìyàn Ọlọ́run wọ̀nyí. Ìkíní, wíwàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, àdúrà gbígbà fún àwọn tí à ń wàásù sí. Iṣẹ́ àwọn apostelì orí kẹfà ẹsẹ̀ ìkẹrin. Ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Àwọn apostelì ti ìṣáájú ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ìjọ ní Jerusalemu. Wọ́n sọ fún wa ìkókó méjì tí iṣẹ́ ìránṣẹ́ wọ́n dúró lé lórí. Ìkíní, nínú àdúrà gbígbà. Ìkejì, nínú ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá wo ohun tí a nílò nínú ìjọ tí ó lè jẹ́ àṣepé fún àwọn ènìyàn mímọ́, a rí wípé nǹkan méjì wọ̀nyí ni ó ṣe pàtàkì púpọ̀ fún wa láti lè tẹ̀lé. Ìkíní, àdúrà gbígbà. Ìkejì, ọ̀rọ̀ Ọlọ́run ní gbígbọ́. Ó sì yẹ fún wa gẹ́gẹ́ bí ọmọ ìjọ kí a rí wípé bí a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run sí wa láti ọwọ́ àwọn olùkọ́ tàbí olùṣọ́àgùtàn, ó yẹ kí a gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kọ́ wa. Lẹ́ẹ̀kejì, bí a ti ń gbàdúrà fún wa, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà kí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ kí ó lè ṣe wá lóore ní ìgbésí ayé wa. A sì tún kọ́ ẹ̀kọ́ wípé bí Pọ́ọ̀lù ti ń ṣe nǹkan méjì wọ̀nyí tí ó sì ń lépa láti fi ẹsẹ̀ wọn múlẹ̀, ìkíní nípa gbígbàdúrà, ìkejì nípa kíkọ́ni, nipa kiko iwe yi sowo si awon ara Kolose o ye ki awa paapa mo wi pe awa gege bi omo Olorun gege bi ajogun igbala ti o ti owo Jesu Kristi wa wi pe awa na ni o meji yi lati se opolopo ni o wa ni arowo to wa ti o yi oro Olorun o ye igbala Olorun ti ko ye won o ye ki o le je ohun ti o se pataki fun wa lati ma soro Olorun fun ikeji lati ma gbadura fun awon ti o se we pe a ko tile ti ri ni ojo koju e je ki a pada si Kolose ori kini ese ikesan mo nka fun wa lekan si nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi o se se ki enikeni ti o ro we pe o nje oluka bibeli tabi eni tin josin ki o ka iru ese oro Olorun ti aka yi ki o se ka gbogbo ori kini ki o ro we pe ko si ohun popo ti a le kekan nipa re ninu ese oro Olorun ti aka yi sugbon bi a ba wo ese Olorun yi bi a ba wo ese ikesan yi ori kini a ri ohun meta ti o se pataki ti o ye ki a ko gege bi ikoko eko ti a le simile lori ti o le je agbara fun igbese aye onigbagbo wa ikini adura ebe fun awon ara olooto ikeji imo ife Olorun iketa ogbon ati oye nipa ti emi e je ki a lo si ikini adura ebe fun olooto bi a ba wo awon ti Paul apostle ti o ti ko ti o si ti fi ye wa nipa awon onigbagbo ti o wa ni Kolose o so fun wi pe lekini awon wonyi won ti ni ore ofe ikeji won ti ni alaafia Olorun ni okan wa ni okan won iketa wi pe won je eniyan mimo ikerin won si je olooto arakunrin ati arabirin o si so wi pe ki ore ofe ki o ma po si fun won ki alaafia Olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o poju be lo fun won o si so fun wi pe awon wonyi lese kese ti won ti ba Jesu pade ni ati so won di eniyan olooto ti o n duro sese ti o n gbe igbese aye ti o wo Olorun igbese aye ailese e je ki a wo ori kini Kolose yi lati ese ikeji ki o si fiyesi daradara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni Kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu Kristi ti o wa ni Kolose ore ofe fun yin ati alaafia lati odo Olorun baba wa ati Jesu Kristi Oluwa awa n dupe lowo Olorun ati baba Jesu Kristi Oluwa wa awa si n gbadura fun yin nigba gbogbo nigba ti awa gburo igbagbo yin ninu Kristi Jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo je ki n tesiwaju ni ese ikarun nitori ireti ti a gbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti ihinrere eyi ti o de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe Olorun li otito ani bi eyin ti ko lodo Epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse Kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu ohun ti o je ki n ka awon ese oro Olorun yi fun o ni wepe ki o le mo igbese aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu Jesu Kristi bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan na nipa alaafia ninu ese ikeji ni o so wipe awon eniyan won yi je eniyan mimo ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe ati fi eje Jesu we won as it is someone di olooto eniyan ninu ese ikerin o nso nipa ife ti won ni si awon eniyan mimo o so okan ti ati we mo okan ti ati so di otun ti ko ni ikorira tabi isote tabi ota si enikeni won ni ife si gbogbo awon eniyan mimo ese karun o so nipa ireti ti won ni wepe nigba ti won ti ba Jesu pade eyi fun ni ireti ayeraye wepe bi won ba ku yo sese fun won lati lo si orun o si so nipa ti oro otito ihinrere ti won ti dimo ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won ni ese ikefa ni o nso wepe ihinrere won ti gbo o ti so eso ni igbese aye won iru eso wo ni ihinrere so ni igbese aye won eso ironopewada eso ododo o si so fun wipe ni ese kefa kan na won ti ni ore ofe ti olorun ninu okan won ni ese kejo o tun so ti ife ti won ni ki se ife nipa ti ara sugbon ife nipa ti emi awon wonyi ni Paul wa nso wipe oun gbadura fun won lai simi ati lai share wo ese kesan nisisin yi nitori eyi lati ojo ti awa ti gbo kini ti awa ti gbo wipe won gba Jesu Kristi gbo ti awa ti gbo wipe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wipe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase Jesu Kristi wa lati ojo ti awa ti gbo wipe won ni ife si gbogbo awon eniyan mimo ti won si ni ireti ti a fi pamọ fun won li orun ti won si ti n so eso emi eso ironupo ada ati eso dodo wipe lati ojo ti awa ti gbo nkan wonyi awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin eko ti a ko niyin ni wipe o ye ki a ma gbadura fun awon olooto ati awon eniyan mimo awon ti won je arakunrin tabi arabirin ninu Kristi opo igba ni a ma n saba dojuko doju adura wa ko awon ti o wa ninu idamu o si ye be sugbon ohun ti a so nipa ni wepe ni ekokan ni awon elomiran ma n gbadura fun awon ti o lagbara nipa ti emi ti won si je olooto nigba ti o je wepe won a ma doju adura ebe won ko kiki awon ti won je alailera alailera yala nipa ti emi tabi alaisan nipa ti ara o ye ki agbadura fun iru awon wonyi sugbon ko ye ki adura wa ki o duro lori awon alailera tabi awon alaisan nikan soso ari wipe awon ti o wa ni Kolose won ki se alailera nipa ti emi ki se wipe won saisan won je awon ti o duro sinsin won je awon ti o ni alaafia olorun ati iyi olorun ni igbese aye won won je awon ti o ni ore ofe ni igbese aye won won je awon ti o n gbe igbese aye ailese aileri tabi ailegan ni waju olorun sibe sibe bi won ti le je awon ti o duro sinsin sibe sibe ni Paul iranse olorun ni o n gbadura fun awon wonyi e je ki a wo oro olorun ki a wo awon ti o ye ki a ma gbadura fun e je ki a wo Galatia ori kerin ese ikokandini ogun eyin omo mi kekeke eyin ti mo tun robi titi a o fi se eda Kristi ninu yin nigbati Paul apostle gbo nipa awon ara Galatia ti o dabi eni wepe won fe ni ilowowo nipa igbagbo won tabi won fe rewesi won ko tesiwaju daadaa nipa igbagbo won ninu Kristi ko ma kaakiri ki o ma bo enu atelu won sugbon o gbadura fun won bi o ba ri enikeni ti o je onigbagbo sugbon ti o dabi eni wo pe o nrewesi ki se ti wa lati ma fi oju tembele won ki se ti wa lati ma soro ko ba kun gbe fun won si won sugbon o je ti wa lati ma gbadura fun iru awon eniyan be ise awon apostle ori kejila ese ikarun ise awon apostle ori kejila ese ikarun nitori na won pa peteru mo ninu tubo sugbon ijo nfi itara gbadura sodo olorun fun bi abari awon onigbagbo tabi awon ojise olowa ti o wa ninu inu ni bini awon alaigbagbo ohun ti awon ijo ti won se ni Jerusalem ni o ye ki awa paapa ki a se ki a ma gbadura fun iru awon iranse olorun be ni Timothy kini ori keji ese kini ati keji ni a tun so fun wa iru awon ti o ye ki a ma gbadura fun ni igba gbogbo Timothy kini ori keji lati ese kini nitori na mo gba yin ni iyanju o saaju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ki a si ma dupe nitori gbogbo eniyan oko re aya re awon omo re awon obi re awon aladugbo re awon abani sise yala o gba won sise tabi awon ni o gba o sise tabi won gba yin sise papo a nso fun a wi pe ki a ma gbadura ki a ma sepe ki a si ma bebe lodo olorun fun gbogbo eniyan ni ese ikeje fun awon oba fun gbogbo awon ti o wa ni ipo giga ki a le ma lo aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi olorun ati iwa agba ohun ti a nso ni we pe gbogbo awon eniyan ni o ye ki a ma gbadura fun e je ki a wo Luke ori kejilelogun Luke ori kejilelogun ese ikokanlelogbon Oluwa si we pe Simoni sawo esun fe lati ni o ki o le ku o bi alikama sugbon mo ti gbadura fun o ki igbagbo re ki o ma ye bi ati iwo nigbati iwo ba si yi pada mu awon arakunrin re le okan le nigbati Jesu Kristi Oluwa wa ti o ri wahala ti o wa ni waju Peteru idanwo ti o ju agbara re lo idanwo ti o ju ore ofe ti o ti ni lo idanwo ti o nbo ni waju re ti o si ri wi pe Peteru je alaikie sara o so fun wi pe ohun ti n gbadura fun bi a ba ri awon arakunrin o sese ki o je wi pe won ko kiye sara to a si ri wi pe esu n dode won won si ni idanwo ti o n de ba won ti wa ni lati ma gbadura fun won ni Romu ori kewa lati ese kini Romu ori kewa lati ese kini bi a ti n pe awon ori oro olorun wonyi ni ki a ma se kiakia ara ife okan mi ati adura mi si olorun fun israeli ni fun igbala won bi a ba ri awon elesin ti won gbe esin kari sugbon ti won ko mo nipa igbala olorun ti o je wipe won ja fafa ninu ise esin tabi ise irubo ti won si n jalanka to wipe pelu ise esin won yo sese fun won lati ri oju olowa lai gba jesu kristi gbo fun igbala won ati fun asepe won o je ti wa lati ma gbadura fun iru awon eniyan be oni paul se nso fun awon ara rome we pe ara ninu olowa ife okan mi igbona okan mi ati adura mi si olorun fun awon omo israeli ti won simile esin sugbon ti won ko gba jesu gege bi olugbala won paul nso we pe ife okan ni we pe oun si n gbadura fun won ki igbala olorun ki o le je ti won e je ki a lo wo nisisin yi we pe Adura ti Paul n gba ki se fun awon elese nikan sosho ki se fun awon alaare nikan ki se fun awon ti ko se dede awon ti o lowo owo tabi won ni irewosi nikan sosho ki se fun awon ti won ni idanwo tabi idewo isu nikan sosho ki se se fun awon elesin Israeli nikan sugbon o tun gbadura pelu fun awon ara ninu Olowa ti o wa ni Kolose ti won si je eniyan mimo ati olooto eyi je eko pataki fun wa wipe bi a ba ri awon ti won je olooto ti a si ri awon ti won je eniyan mimo awon ti won ni ore ofe Olorun awon ti won sa ire ije ti a gbe ka iwaju won awon ti ko boju weyin awon ti won mura si ise Olorun o je ti wa lati ma gbadura fun won pelu ki a ma se ro wipe adura wa wa fun awon alailera nikan sosho eje ki a wo Johanu ori ketadilogun Johanu ori ketadilogun lati ese ikefa si ese ikesan emi ti fi oruko re han fun awon eniyan ti iwo fi fun mi lati inu aye wa ti re ni won ti jeri iwo si ti fi won fun mi won si ti pa oro re mo wo igbesi aye awon omo leyin Jesu Kristi wonyi Jesu n so nipa won o n jeri gbe won ni waju Olowa wi pe won ti pa oro Olorun mo ni ese ikeje nisisiyi won mo pe ohunkohun gbogbo ti iwo ti fi fun mi lati odo re wa ni nitori oro ti iwo fi fun mi emi ti fi fun won won si ti gba awon ti a n so nipa re wonyi ni awon ti Jesu Kristi ti so oro ironu pe wada fun nigba ti won gbo won gba o ti so fun nipa oro atunse wi pe bi o ba mu ohun kan wa si waju Olorun gege bi ebon ti o si ran ti wi pe arakunrin re tabi arabin re ni ohun kan ninu si o wi pe ki o fi ebon re sile nibe nibi pepe ki o si to arakunrin re lo ki o ba alaja won si gba oro atunse na awon wonyi ni o ti so fun nipa iwenumo ninu eje re nipa iwenumo ti o wa ninu gbigba Jesu Kristi gbo gege bi o ti so fun won gege be ni won gba oro re gbo awon wonyi ni o ti so fun nipa iku ati ajinde re won si gbagbo pelu o so fun won nipa igbeyawo we pe oko kan aya kan bi Jesu ti n so oro wonyi fun won be ni won gba oro Olorun gbo wo ese ikejo lekan si nitori oro ti iwo fi fun mi oro ti iwo fi fun mi oniwaso popo ni o wa ti Olorun ko fi oro fun won oro ihirere oro igbala tabi oro isodi mimo tabi oro ore ofe Olorun tabi oro ti o le se wa pe sugbon lai ni oro Olorun won waso won ki o si je anfani fun enikeni sugbon Jesu so wi pe nitori oro ti iwo ti fi fun mi emi ti fi fun won wo ijoloto Jesu Kristi wi pe ko fi ohunkohun oro ti Olorun ti fi fun ko si yo ohunkohun kuro ninu oro ti baba ti fi fun o wi pe oro ti iwo fi fun mi lai yo kuro ninu re lai se abula re tabi lai fi ohunkohun o ni eyi ni emi fi fun won si wo bi awon eniyan wonyi ti tewo gba ohun ti Jesu fi fun won o ni won si ti gba won si ti mo ni tooto pe lodo re ni mo ti jade wa won si gbagbo pe iwo li o ran mi ese ikesan emi n gbadura fun won ohun ti a n so niyin ni wi pe awon wonyi je olooto won gba oro Olorun gbo won gbekele oro Olorun won se gege bi oro Olorun ti wi won di eniyan mimo eniyan oto eniyan olooto sibe sibe Jesu n gbadura fun won eyi je apere fun wa wipe awa paapaa bi a ba ri awon olooto eniyan bi a ba ri awon ti o ti gbagbo ninu Kristi bi a ba ri awon ti o fi ese mule bi a ba ri awon ti o n tesiwaju bi a ba ri awon ti o n sise fun Olorun bi a ba ri awon ti o gba gbogbo eko oro Olorun ni sisentele o ye ki awa paapaa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla o ni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa man duro lori man daduro lori awon ti won fe aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo a man gbadura pe ki olorun ki o gba won ki olorun ki o la won loju oye be sugbon opo igba ni o je wi pe awon ti olorun ti fi owo ton won lokan awon ti olorun ti gba okan won la awon ti a ti fun ni ore ofe lati ma woso bi ti aye lati ma jeun bi ti aye lati ma gbe yawo bi ti aye lati ma se owo won gege bi ti aye lati ma tun ma lo si awon ti o n lo si ile onisegun gege bi ti aye o da bi eni wi pe a ki gbadura fun won to sugbon jesu wi pe awon wonyi bi o ti le je wi pe won ti kuro ninu aye iwa aye irin aye ijeun aye iloko ti aye ife yawo igbeyawo ti aye o ti kuro ni igbesi aye won sibe sibe jesu n gbadura fun awon wonyi wo ni ese ogun nisisiyi o wi pe ki si se kike awon wonyi ni mo n gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won apere ti ani ni ni we pe bi ati ri awon ti o duro awon ti o fi ese mule awon ti o n tesiwaju nipa oro olorun o ye ki a ma gbadura fun won eje ki a wo efesu ori kini lati ese ikedogun efesu ori kini lati ese ikedogun nitori eyi emi pelu nigbati mo gboro igbagbo tin be laarin yin ninu Jesu Olowa ati ife yin si gbogbo awon eniyan mimo emi ko simi lati ma dope nitori yin ati lati ma daroko yin ninu adura mi pe ki Olorun Jesu Kristi Olowa wa baba ogo le fun yin ni emi nipa ti ogbon ati ti ifihan ninu imo re Paul n so fun anihin wepe

bí o bá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó fara mọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà. Ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ́ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ì bá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn, wọ́n máa sọ̀rọ̀ tàbí kí wọ́n kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́ wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láì sinmi àti láì ṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi ilé lẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe, kí a sì fi kọ́ra láti máa gbàdúrà, kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédéé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọn máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédéé. Kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo, kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí, kí a máa béèrè wípé Ọlọ́run ṣe èyí fún mi, ṣe tọ̀hún fún mi, ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ Kristi àti fún ògo Ọlọ́run, kì í ṣe fún ìwà ojú kòkòrò, ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Lúkù, ìwé ìhìnrere ti Lúkù, orí ìkọkànlá, ẹsẹ̀ ìkíní, ó sì ṣe. Bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé Olúwa Ọlọ́run tìkára rẹ̀ yóò kọ́ wa ju bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà. Ẹ jẹ́ kí a padà lọ sí Kolose orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Kí ni àdúrà tí Pọ́ọ̀lù apostoli tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí? Kolose orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. A kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. Bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ Ọlọ́run, ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún Jésù Kristi, a dẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa. Kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́? Ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn. Kí ni a mọ̀ sí ti onígbàgbọ́? Ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ Ọlọ́run àti láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ, èyí ni àmì wípé o kò tí ì mọ Jésù. O jẹ́ àjòjì, o jẹ́ àlejò sí ìfẹ́ Ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti pasẹ̀ Jésù Kristi wá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ

oni lati ni ife oni lati ni igbona okan o se lati ni ipinu lati fe se ife olorun ati ife jesu christi eje ki a wo johanu ori keje lati ese ikerin dilogun si ese iketa dilogun nitori na jesu da won lohun o si we pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eyi kan na ni a le so fun we pe gbogbo awon eko ti o tin gbo eko nipa didi atunbi a le so fun o wi pe eko yi ki se ti wa sugbon ti eni ti o ran wa a le so fun wi pe eko ironu pe wada we pe ki elese ki o ko ise re sile ki o si wa oju olowa ki o si bebe fun idariji ati ore ofe lati gbe igbese aye otun a le so fun wi pe eko yi ki se ti wa ki se ti ijo kan o je ti olorun ti o ran wa a le so fun wi pe eko isodi mimo wi pe ki agbara olorun ki o fa gbongbo isetun ni igbese aye wa ki o si je ki okan wa ki o funfun bi ojo didi ki o je ki igbese aye wa ninu lode nibikibi nigba gbogbo ki o je yi ti o wo olorun ti o si ba oro olorun mu a le so fun wi pe iru eko isodi mimo be ki se eko ti wa sugbon o je ti olorun ti o ran wa a le so fun wi pe gbogbo ohun ti o tin gbo lese ti a si je ki o yi o ninu ijo yi a le so fun wi pe eko yi ki se ti wa nitori be bi a ba ri eni ti o ko eko ti olorun fun ara re ti o nko wa ti o n so fun wi pe bi a ko ba gbe iru igbese aye yi a ko le wu orun a ko si le ri oju orun ni ayeraye bi a ba ri iru eni ti o ko eko be ki se eniyan ni o ko olorun ni o ko tun wo ese yi ese ikerindinlogun o ni nitori na jesu da won lohun o si wi pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eredi ti o fi soro yi awon opolopo eniyan ni won jiyan ohun ti jesu n ko won bi a ti ri loni wi pe opolopo ni o ma n jiyan ti wọn si ma n fi aake kori wipe awọn ko ni gba ẹkọ ọrọ ọlọrun jẹ ki o ye iru ẹni bẹẹ bi o ba wa ni aarin wa ni aṣalẹ yi wipe ẹkọ yii ti o n gbọ kii ṣe ti eniyan ṣugbọn o jẹ ti ẹni ti o ran wa ni ẹsẹ ikẹtadinlogun bi ẹnikẹni ba fẹ lati ṣe ifẹ rẹ yio mọ ni ti ẹkọ naa bi ba ṣe ti ọlọrun tabi ti ba ṣe ti bi emi ba n sọ ti ara mi bi o ba je olooto ti o si n fe se ife olorun emi olorun yio ma jeri ni okan re wipe eyi je eko oro olorun eje ki a wo kolose ori kerin ese kejila epapra eni ti se okan ninu yin iranse kristi ki yin oun fi iwaya ijagbadura ni igba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife olorun eyi ni a fi ma n je ki o ye wa ti a si ma n temo wa leti ni ijo wa nihin we pe bi o ba je onigbagbo tooto ti o ti ba jesu pade ife olorun ye ki o je ohun ti o kun okan re bi irin ese re tabi ohunkohun ti o fe se o ye ki o wadi daju gege bi oro olorun kini ife olorun kini eko olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi o kole won si so fun wipe o dara lati si eleyi awon omo ti si so fun wipe ki o ra emu tabi oti fun won lati le si ile ti o ko tabi o ra moto won so fun wipe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi o bimo won si so fun wipe eyi lo ye ki o se ohun ti onigbagbo ni lati se ni lati bere wipe kini ife olorun kini eko oro olorun eyi ni paul n gbadura fun awon eniyan wonyi wipe ki eyin ki o le kun fun ife olorun fun ife re bi a ba so wipe eniyan kun fun nkan kan o je wipe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro
ife awon obi tabi ife awon elomiran bi a ba so wi pe eniyan kun fun sise ife olorun o da bi igba ti a ba gbe koroba kan sile ti a se fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re e je wi pe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be je oro ti a so yi wo pe ki a kun fun nkan kan je ki se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wi pe won kun fun nkan won yi ki o le ye wi pe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerin din ni ogun ese ikefa kia kia johanu ori ikerin din logun ese ikefa sugbon nitori mo so nkan won yi fun yin ibanuje kun okan yin kini apiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti jesu nso ni wepe o ye ki onigbagbo ni ayo sugbon nigba ti jesu ti so fun won wepe a o pa ohun ohun si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanuje lai ni ayo rara yi ni a nso fun wa bi nkan kan ba kun okan wa e je wepe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si jesu eyi nso nipa awon alaigbagbo wepe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato si wepe won fe pa jesu kristi e je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa nigba na ni peteru kun fun emi mimo nigba na ni peteru kun fun emi mimo o si wi fun won pe eyin olori eniyan awon eniyan ati eyin agbagba bi o ba se pe a n wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun naa bi a ti se mu okunrin yi larada ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan israeli pe li oruko jesu kristi ti nasareti ti eyin kan mo agbelebo ti olorun gbedede kuro ninu oko nipa re li okunrin yi fi duro niwaju yin ni dida ara sasa ohun ti a so nihin ni wo pe peteru tele je eni ti n bero sugbon nigba ti a mu wa si iwaju awon onidajo wonyi ti won fi esun kan wepe ewo ni o se ti o n waasun ni oruko jesu ati ti o n se imunilarada ni oruko jesu o n so ni ki o to soro a so fun wepe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba naa tabi emi iberu ninu okan re ni igba naa bi eniyan ba kun fun nkan kan o je wepe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba naa ohun ti a so ni wepe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun miran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife olorun o ja si wepe o n fe lati se ife olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowoto wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won paul gbadura pe ki a ma dari awon onigbagbo wonyi ninu ohun gbogbo nipa imo ife olorun oye ife olorun o ma n yi ohuwasi wa pada je ki n se apere fun o bi o ba mo gege bi obirin tabi okunrin wipe obirin kan tabi okunrin kan ni o ye ki o je olufe re ti o ye ki o fe gege bi ife olorun
yóò yí ìwọ̀sí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ Ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀ bákan náà ni. Bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ, ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo. Ní Tesalonica 1:4 ẹsẹ̀ ìkẹta, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, kí ẹ̀yin kí ó ta kété sí agbèrè. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín. Bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa, tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí a lè bèèrè tàbí tí a lè gbéyẹ̀wò ni wípé, ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí Ọlọ́run? Nítorí wípé ìfẹ́ Ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa, lẹ́yìn ìgbà tí a ti fa mọ́ àwọn ènìyàn Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ohunkóhun bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeé ṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeé ṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeé ṣe kí ọkàn rẹ kí ó máa sọ fún ọ wípé o ti láàlàá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí, ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeé ṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́ kí ó sọ fún ọ wípé òun rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà. Ó sì ń gbàdúrà wípé Ọlọ́run, báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè 1, a ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kì í ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwà hù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù.
Ori keta. Jacobo. Ori keta. Lati ese keta la. Tali ogbon. Ti o si ni imo ninu yin. E je ki o fi ise re han. Nipa iwa rere. Ati iwa tutu. Ti ogbon. Bi o ba je wipe to. To ni ani ogbon atoke wa. Bi o ba je wipe to. To ni ani ogbon olorun. A o fi han. Nipa iwa tutu. Ati iwa irele. Ati iwa rere. Ati ododo. Ese kerin la shugbon. Bi eyin ba ni owo kikoro ati ija li okan yin e ma se se fefe e ma se se se ke si otito ogbon yi ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti emi esu ni o ye ki o ye wa wipe opolopo ni won ni ogbon ati renije ogbon lati seke ogbon lati se agbere tabi panshaga pelu iyawo elomiran ogbon lati ji owo eni eleni ogbon lati se iru ninu oko won won si man ja lanka to wi pe awon ni ogbon o se se ki a ri elomiran ti o tile kun fun adura eti okun gbigba adura pelu abela adura pelu turari ti o man so wi pe olorun man la on loye lati renije lati paro tabi lati seke o nje ki o ye wa wi pe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti e mesho si ni pelu nitori ibi ti owo ohun ija ba gbe wa nibe ni rodo rodo ati ise boboro gbogbo wa sugbon ogbon ti o ti oke wa akomo asi ni alaafia ani ipamora ki si soro lati be bi a ba se akun fun anu ati fun eso rere le a si egbe tabi oju saaju ati lai si agabagebe nitori be ni paul se n gbadura fun awon won yi wo pe bi won se n ba ara won lo ati bi won se n ba awon ti o wa ninu aye lo we pe ki won ki o le ni ogbon atoke wa oye nipa ti emi olorun bi o ba wo korinti kini ori kini ese ogbon korinti kini ori kini ese ogbon sugbon nipa sere li eyin wa ninu kristi jesu eni ti olorun fi se ogbon ati ododo ati isodi mimo ati idande fun wa bi o ba fe ni ogbon yi ti o ti oke wa ani lati mo jesu gege bi olugbala wa ani lati ja awon ese wa sonu ani lati fi ododo ko awon ese wa sile ani lati je oloto bi abati to olorun wa wi pe awon ese ti o wa lowo wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbo ninu eje jesu kristi ti a das ti a se sile fun wa ti a ta sile fun wa lati le we wa nu patapata ninu awon ese wa bi iru eni be bi o ba di onigbagbo toto ti a we ese re nu pelu eje jesu kristi aso pe bi jesu ba tin wole ogbon atorun wa yo wole pelu eje ki a wo timothy keji ori keta timothy keji ori keta lati ese ikedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Kristi Jesu bi o ba je wo pe toto ni o fe ni ogbon gbogbo akosile ti a ni ninu oro Olorun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon Olorun ti Olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon Olorun bi o ba fiye si ohun ti a ka ni ese ikedogun yi o n so wi pe iwe mimo ni o le so di ologbon si igbala nipase igbagbo ninu Kristi Jesu wo ese ikerindinlogun gbogbo iwe mimo li o ni imisi Olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan Olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon
ìṣísẹ̀ kínní ni wípé kí o gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà. Nítorí wípé Jésù Kristì tí a ń sọ nípa rẹ̀ yìí, òun ni ọgbọ́n Ọlọ́run. Bí Jésù bá ti ń wọ inú ọkàn rẹ, a rí wípé ọgbọ́n Ọlọ́run yóò wà nínú ìgbésí ayé rẹ. Kolose orí kejì ẹsẹ̀ ìkẹta, ṣùgbọ́n jẹ́ kí n ka láti ẹsẹ̀ ìkejì kí ó lè yí ọ dáradára, kí a lè tu ọkàn wọn nínú. Bí a ti so wọn pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristì. Kristì yìí ni a ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹta, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ ní ọgbọ́n àtọ̀run wá, ọgbọ́n tí ó lè jẹ́ kí o máa gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn, tí ó sì jẹ́ àǹfààní fún ọ, fún ẹbí rẹ, àti fún àwọn aládùúgbò rẹ, ó yẹ kí o gba Jésù sí ọkàn rẹ gẹ́gẹ́ bí olùgbàlà. Bí Jésù bá ti ń wọlé ọkàn rẹ, ọgbọ́n àtọ̀run wá yóò wọ inú ọkàn rẹ. Ìkejì ni wípé kí o ka ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí o sì ka gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, nítorí wípé òní yóò fún ọ ní ọgbọ́n àtòkè wá. Nítorí èyí ni àkọsílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wípé, bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run yìí nítòótọ́, yóò fún wa ní ọgbọ́n láti òkè wá. Jẹ́ kí a wo Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún. Bí ó bá ku ọgbọ́n fún ẹnikẹ́ni, kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí fún gbogbo ènìyàn lí ọ̀pọ̀lọpọ̀, tí kìí sì baniwé, a ó sì fi fún un. Lónìí a ti kọ́ ẹ̀kọ́ nípa àdúrà fún àwọn onígbàgbọ́, a sì ti rí bí Paul ti ń ṣe akitiyan láti gbàdúrà fún àwọn arákùnrin arábìnrin olóòótọ́ ní Kolose. Èyí sì jẹ́ ìṣírí, àpẹẹrẹ, àti ìpèníjà fún olúkúlùkù wa láti máa gbàdúrà fún gbogbo àwọn ènìyàn, pàápàá jùlọ fún àwọn olóòótọ́, arákùnrin àti arábìnrin. A sì ti rí bí ó ti ń pè wá níjà wípé a ní láti jẹ́ ẹni tí ó mọ ìfẹ́ Ọlọ́run, àti ní ohun gbogbo tí a fẹ́ ṣe, ó yẹ kí a fi ìwọ̀n ìfẹ́ Ọlọ́run dúró lórí wípé, ǹjẹ́ bí a bá ṣe nǹkan wọ̀nyí tàbí tí a bá tẹ̀sí ọ̀nà yìí, yóò jẹ́ ìrànwọ́ fún wa láti wà nínú ìfẹ́ Ọlọ́run nípa wíwà ní mímọ́, ní àìlábùkù níwájú Olúwa. A sì ti rí wípé a nílò ọgbọ́n àti òye nípa àti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá. Bí a bá sì ní Kristì, tí a ní ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó máa kọ́ wa síwájú àti síwájú sí, ó dájú wípé ọgbọ́n àtòkè wá yóò jẹ́ tiwa. Nísinsìnyí, a ó dìde dúró. Àwọn ohun tí a ti kọ́ lónìí, a ó mú un lọ síwájú Olúwa wípé kí Ọlọ́run kí ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ó ṣe wá láǹfààní. Ìwọ tí ó dàbí ẹni wípé o kò tíì ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí o ké pe Olúwa. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ. Tàbí ìwọ tí o kò fi ara rẹ sí kíka ọ̀rọ̀ Ọlọ́run, kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí o fi ara rẹ sí kíkọ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ó dàbí ẹni wípé iná ìgbàgbọ́ rẹ ń jó rẹ̀yìn, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ múra. O fẹ́ jẹ́ ẹni tí ń gbàdúrà nígbà gbogbo, ẹni tí ń gbàdúrà déédéé àti nígbàkúùgbà. O fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run, o sì ń fẹ́ agbára láti lè ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé rẹ. O sì ń bèrè fún ọgbọ́n wípé Ọlọ́run fún ara rẹ̀ yóò fún ọ ní ọgbọ́n àti òye láti rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run. Bí a bá gbàdúrà tí a sì ké pe Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́ tiọ wa. Báwo ni ìgbésí ayé àdúrà rẹ ti rí? Báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ? Sọ fún Ọlọ́run pé kí ó sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà. Bí ìlérí Ọlọ́run mú, ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é.
Ma se je amotara eni nikan ninu adura gbigba. Tun fun adura ati ebe fun awon elomiran pelu.

lásán. Ẹni tí ó bá fẹ́ Ọlọ́run ní tòótọ́, kì yóò ní Ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run ọ̀run. Ẹni tí ó bá fẹ́ Olúwa Ọlọ́run ní tòótọ́, kì yóò ya èrè kan fún ara rẹ̀, yálà ti èyí tí ó wà ní ìsàlẹ̀ ilẹ̀, àbí ní inú òkun, tàbí ní orí òkè, tàbí ní ojú ọ̀run. Ẹni tí ó bá fẹ́ Ọlọ́run ní tòótọ́, yóò rántí ọjọ́ ìsinmi láti yà á sí mímọ́. Yóò rántí wípé ó yẹ kí a sin Ọlọ́run, ó yẹ kí a bu ọlá fún Ọlọ́run. Èyí ni Jésù Kristì fi sọ wípé òfin àkọ́kọ́ ni wípé kí a fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo agbára wa. Ó wá sọ fún wa wípé ìkejì sì dàbí rẹ̀, nípa wípé a ó fẹ́ ẹnì kejì wa gẹ́gẹ́ bí ara wa. Ẹnì kejì wa tí a ń wí yìí, ó túmọ̀ sí gbogbo ènìyàn. Ìbá ṣe bàbá tàbí ìyá, bí a bá fẹ́ràn bàbá àti ìyá ní tòótọ́, ní ìfẹ́ tí ó kún, tí ó péye, a ó bọ̀wọ̀ fún wọn, a ó tẹríba fún wọn, a ó gbọ́ràn sí ohun tí wọ́n sọ fún wa tí ó wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní jà á lólè. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní ṣe panṣágà pẹ̀lú ìyàwó rẹ̀. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ọkọ rẹ̀. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní gbẹ̀mí rẹ̀. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní jẹ́rìí èké sí ẹni tí a fẹ́ràn. Bí a bá fẹ́ ẹnì kejì wa ní tòótọ́, a ò ní ṣe ojú kòkòrò. Ohunkóhun tí ṣe ti ẹnì kejì wa, èyí ni Jésù Kristì ni ó fi sọ fún wa wípé gbogbo òfin Ọlọ́run, gbogbo àṣẹ Ọlọ́run, a kó wọn jọ papọ̀ sí ọ̀nà méjì yìí. Ìkíní, ìfẹ́ sí Ọlọ́run. Ìkejì, ìfẹ́ sí ènìyàn gbogbo. Ṣùgbọ́n mo fẹ́ kí o fiyèsí wípé ọ̀rọ̀ kan wà nínú àkójọpọ̀ ìkíní, ìfẹ́ sí Ọlọ́run, tí ó tún wà nínú àkójọpọ̀ ìkejì, ìfẹ́ sí ẹnì kejì wa. Ọ̀rọ̀ náà ni ìfẹ́. Èyí jẹ́ wípé gbogbo òfin Ọlọ́run, gbogbo máṣe Ọlọ́run, gbogbo àṣẹ Ọlọ́run ni a kójọpọ̀ sí ojú kan ṣoṣo tí ó dádúró lórí ìfẹ́. Níhìn-ín, ní ẹsẹ̀ tí à ń kọ́ lónìí, ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ló ti jẹ́ kí ó yé wa wípé ohun gbogbo tí a ti ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀, ohun gbogbo tí ó jẹ́ ìlànà, ohun gbogbo tí ó jẹ́ àṣẹ, ohun gbogbo tí ó jẹ́ ohun tí a fi lélẹ̀ fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́, wípé kí a máa rìn nínú rẹ̀, wípé a lè mú gbogbo wọn wá sí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan ṣoṣo. Yẹ kí n tó kà á sí ọ létí. Kolose orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún, ó ní bí ó bá jẹ́ wípé a ti kọ́ ẹ̀kọ́ kan, bí a bá ti gbọ́ ìlànà kan láti inú Bíbélì, bí a bá ti rí àṣẹ kan láti ẹnu Ọlọ́run, bí a bá ti fún wa ní ìmọ́lẹ̀ ìhìnrere, ó ní èyí ni àkójọpọ̀ ohun tí a ti ń sọ fún wa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe ní orúkọ, ní ọ̀rọ̀, tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Baba nípasẹ̀ rẹ̀. Gbà tí ó sọ fún wa wípé ohunkóhun gbọ́lọ́hun yìí ní ṣe pẹ̀lú gbogbo àwọn tí ó wà nínú Kristi. Ẹni tí kò ní ìyípadà ọkàn kò lè ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Níhìn-ín, a ní láti kọ́kọ́ ní ìyípadà ọkàn tí ó ṣe sàn-án, kí ó tó lè ṣe é ṣe fún wa láti fi gbọ́lọ́hun tí a kàyé láti fi sí ìṣe. O kò lè rìn bí onígbàgbọ́ nígbà tí o kò tí ìgbàgbọ́. Ṣùgbọ́n nígbà tí o bá ti gba ìgbàlà nípa ìgbàgbọ́ nínú Kristi, ìrìn rẹ gbọ́dọ̀ dúró lórí àṣẹ yìí wípé ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Baba nípasẹ̀ rẹ̀. Onígbàgbọ́ ní láti máa ṣe ohun gbogbo ní orúkọ Jésù Kristì, kí wọn máa fi ọpẹ́ fún Ọlọ́run ní ojoojúmọ́ lé orúkọ Jésù Olúwa, kí a máa gbàdúrà lé orúkọ àti ní àṣẹ Kristì àti ní abẹ́ ìlérí tí Kristì ti ṣe fún wa, kí a máa fi àkókò àti ìsìn fún Ọlọ́run nítorí orúkọ Kristì, bí ó bá ṣe é ṣe fún ẹnikẹ́ni láti fi ohun gbogbo tí ó ní, gbogbo ohun ìní rẹ̀, ohunkóhun kí ó fi sílẹ̀ láì sí orúkọ Kristì nínú ayé irú ẹni bẹ́ẹ̀. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo tí a fi sílẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ asán. Ó ní kí a máa ṣe ohun gbogbo lábẹ́ àṣẹ Kristì. Kristì ni ọba fún onígbàgbọ́.

gbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Ènìyàn sọ fún wa wípé àwọn ò gbólógbò ìṣe ti àtijọ́ àti bọ́ wọn sọnù gẹ́gẹ́ bí ẹ̀wù tí ó darúgbó gẹ́gẹ́ bí aṣọ tí kò tọ́ sí wa nísinsìnyí àti pa wọ́n tì. Ó wá sọ fún wa wípé àwa gbé ohun mìíràn wọ̀ èyí tí í ṣe titun ní ẹsẹ̀ kẹwàá ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a sọ di titun ní sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Ó wá ń sọ fún wa nísinsìnyí ní ìkọ̀ọ̀kan ohun tí a ní gbé wọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wò titun agbádá òdodo jẹ́ kí a wò ní ìkọ̀ọ̀kan láti ẹsẹ̀ ìkejìlá. Nítorí náà bí àyànfẹ́ Ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ ẹgbẹ́ ọkàn ìyọnú wọ̀ ẹgbẹ́ ọkàn ìyọnú wọ̀ èyí ni Jésù pápá ni ó mẹ́nuba nígbà tí ó ń sọ nípa ọmọ ọ̀dọ̀ kan ìránṣẹ́ kan tí ó gba ìdáríjì ó sì rí ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n èyí tí ìbá fi ní ìyọnú kí òun pàápàá kí ó sì dáríjì ẹlẹgbẹ́ rẹ̀ kò ṣe bẹ́ẹ̀. Jésù wá ń sọ wípé àwa tí a sọ wípé a ti di àtúnbí tí a jẹ́ ti Ọlọ́run ó yẹ kí a ní ọkàn ìyọnú ẹ̀mí ìwà tútù ìṣoore sí ẹnì kejì wa. Yẹ kí a wo Matthew orí kejìdínlógún a ò nílè ka gbogbo ẹsẹ tí ó sọ nípa ohun tí Jésù sọ yìí díẹ̀ láòkà bí o bá délé o lè yẹ̀ wò fún ara rẹ láti ẹsẹ̀ kẹtàlélógún títí dé ẹsẹ̀ ìkarùndínlógójì ṣùgbọ́n nísinsìnyí yẹ kí a wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí náà li ọmọ ọ̀dọ̀ náà wólẹ̀ ó sì tẹríba fún un ó ń wípé olùwà mú sùúrù fún mi èmi ò san gbogbo rẹ̀ fún ọ. Olúwa ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un ó tu sílẹ̀ ó fi gbèsè náà jí èyí ni ìyọnú tí olúwa rẹ̀ ní sí ó dáríjì bákan náà ni olúwa ṣe fún wa gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó dàbí ìgbèsè tí ó wọ̀ wá lọ́rùn Ọlọ́run dáríjì wá ó wá ń retí wípé kí àwa pàápàá kí a ní ìyọnú sí ẹnì kejì wa kí a lè dáríjì ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ tí a dáríjì yìí ó jáde lọ ó rí ọmọ ọ̀dọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ tí ó jẹ ní ìgbèsè díẹ̀ èyí tí ìbá fi dáríjì kò ṣe bẹ́ẹ̀ èyí ni olúwa rẹ̀ wá fi pè é padà wípé nígbà tí òun ti ṣàánú fún ìbá dára bí òun pàápàá bí ó bá ṣàánú fún ẹlẹgbẹ́ rẹ̀. Jẹ́ kí a wò láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n nígbà tí olúwa rẹ̀ sì pè é tán ó wí fún un pé ìwọ ìránṣẹ́ búburú yìí mo fi gbogbo gbèsè nì jì ọ́ nítorí tí ìwọ bẹ̀ mí ìwọ kìí sì ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ nítorí bẹ́ẹ̀ èyí ni Ọlọ́run retí lọ́wọ́ wa wípé kí a gbé ọkàn ìyọnú wọ̀ kí a ní ìyọnú kí a dáríji ara wa ó ṣeéṣe kí ó jẹ́ ìyàwó rẹ̀ ni ó ṣe ọ́ kí a má fi àáké kọ́rí wípé láéláé a ò nílè dáríjì ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ ni ó ṣe nǹkan sí ọ tí ó dùn ọ́ kí a má fi àáké kọ́rí wípé rárá láéláé títí ayé yóò fi dópin wọn ò nílè dáríjì tàbí ọmọ ló ṣe nǹkan tí a ò fẹ́ kí a má lè ọmọ jáde kí a sọ wípé kò nílè bá wa gbénú ilé kí a sọ wípé a ò nílè dáríjì ó ní kí a ní ìyọnú kí a gbé ọkàn ìyọnú wọ̀ kí a ní ẹ̀mí ìkáàánú fún ara wa kí a lè dáríji ara wa kìí ṣe nínú ẹbí nìkan nínú ilé ìsìn ó ṣeéṣe kí a ṣe ara wa ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ adarí ìbá ṣe olùṣọ́ àgùntàn àgbà ni tàbí adarí ẹkùn kò sí áńgẹ́lì láàrin wa nítòótọ́ ni a gba ọkàn wa là nítòótọ́ ni Ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ jì wá nítòótọ́ ni a jẹ́ ènìyàn Ọlọ́run ṣùgbọ́n ó ṣeéṣe bóyá a bójú fo nǹkan kan ni bóyá ẹnìkan ló fi ẹ̀sùn sùn wá nípa rẹ
ki a si soro si o ki obi o ninu ohun ti a ni lati se ni wepe ki a dariji iba je oluso agutan ni o se wa ni afere oluso agutan ati le ti sumo bayi eti iba kan gbadura fun aku ni gbaju iseju marun lo sugbon lohun o raye ki a dariji ara wa tabi o se se ki o je eni ti a fi si ori ekun ni o se se ki o se wa boya anfe itoju boya nkan egunlogun wa lese a si ro pe abe wa lowo re lati yo egun yi kuro sugbon ko tete yo egun yi a si ni irora popo o ye ki a dariji o ye ki a ni iyonu si ara wa o si se se ki o je we pe adari ekun tabi adari edapo jule o se se ki o je pe awa ti a je omo ijo la se won o ye ki awon ti won je olori lori wa o ye ki awon na ki o le ni emi atabi okan iyonu ki a gbe okan iyonu wo si ara wa e je ki a wo Isaiah ori keji dini ogota Isaiah ori keji dini ogota ese ikeje ki ha se lati fi onje re fun awon ti ibi n pa ati ki iwo ki o mu awon otosi ti ati sode wa si ile re nigba ti iwo ba ri arin horo ki iwo ki o arin hoho ki iwo ki o bo ki iwo ki o ma fi ara pamo kuro lodo eran ara ti re eyi ni a n so bi ati le ni okan iyonu bi ati le fi iwo tutu tabi okan iyonu bi ati le fi han we pe bi a ba ri enikeni ti ebi n pa ninu awon ara ninu olowa tabi ninu awon aladugbo wa ti ounje si wa lowo wa ki a fun won ni ounje bi e ba ri awon ti ko ni lowo ki a gba won si ile bi e ba ri awon ti o dabi eni wo pe won ni aso o dabi eni pe won rin hoho ki a fi aso bo won ki a ma se yeye won we pe nitori won o ni aso ti o ye ki won ki o wo ati we pe ki a ma fi ara pamo fun awon ti iya nje ki a ma se be ni we pe a ko mo wepe won nilo awon kan ti o wa lowo wa ki a ri wepe a toju awon elomiran e je ki a wo Romu ori kejila ese ikewa Romu ori kejila ese ikewa ni ti fi ara e ma fi yonu feran ara yin ni ti ola e ma fi ti eni keji yin saju o ni ki a ma fi iyonu feran ara wa nitori be o ye ki a gbe okan iyonu wo ikeji o ni o ye ki a ni emi iseun o ye ki a ma sore fun ara wa ko ye ki a duro di igba ti won ba so fun awe pe ah lagbaja o ye ki a ran lowo bi a ba ti ri wo pe ara awon ara ninu olowa won ni awon nkankan ti won se alaini ti olorun si pese nkan won yi fun wa oni ki a je eni ti sore oni bi o ti e je eni ti a o mo ri gege bi eni ti a pa ni apa ipatan ni oju ona laarin Jericho ati Jerusalem oni bi a ba ri gege bi alaanu ara Samaria o ye ki a ma sore o ye ki a ni emi iseun ki a ma toju awon ti a pa lara tabi awon ti a sa logbe tabi awon ti o ba ajalu kan pade ni igbese aye won ye ki a wo Efesu ori kerin ese ikeji leni ogbon e ma sore fun omo ni keji yin eni pe ki a ni emi iseun ki a ma sore eni iyonu e ma dariji ara yin gege bi olorun ninu kristi ti dariji yin o tun so fun wa o n te mo wa leti wo pe o ye ki a ma sore o si ye ki a ni iyonu si ara wa bi a ba pada si Kolose ori keta ese ikejila ki a ni irele irele je ohun ti o se pataki irele je ohun ti bi a ba ri ni igbese aye eniyan a ma n so wi pe lagbaja omo lu abi ni o se se boya ko lowo
o se boya ko ti le le bo wa ko le fun wa lounje sugbon a ma so pe lagbaja omo lo abi ni kilo de tan so be a ma so wi pe irele lagbaja o po o ga popo o se ki o je ninu ebi bi o se ki o je iya oko ni o wa sele bi iyawo tin gbe ounje sile fun iya oko ti o kunle bi o tin gbe ounje sile yi ni iya oko o se ki obe ki o ma ti le dun popo ikunle yi yo je ki obe dun ju be lo o se ki eran popo ki o ma si ninu obe sugbon ikunle ti iyawo yi ti o fi gbe ounje fun iya oko re yo je ki inu iya oko ki o dun to be ti o je wi pe iya oko yo ma pon awo lani bi o ba ti pada de ni o ma so wi pe ah iyawo omo mi mi o riru e ri ni o ni iteriba popo o je eni ti o lowo popo o je eni ti a ko ti o gbe ko nitori kini se nitori pe a ko gbo eran inu koko fun iya ni rara nitori iteriba nitori irele nitori wi pe eni yi bi o tin soro be ni o nkunle bi o tin gbonje sile be ni o nkunle ni iya iya ma so wi pe o dabe ni ki ma ba yin gbe wi pe mo feran re popo o dabi omo fun mi irele je ohun ti o se pataki ye ke a wo peteru kini ori karun ese karun be pelu eyin ipere e teriba fun awon agba be gege eyin ipere eyin omode e teriba fun awon agba laye ode oni ni a rin wi pe awon omode ko bowo fun agba o se ni laanu laarin awa ti a pe ni onigbagbo ni a ri wi pe a o bowo fun awon agba o ri omokunrin kan boya o je omo ogun odun o ri elomiran ti o je omo ogota odun agbalagba ti o ti ewu lori ti o ti bi omo ti o ju arakunrin lo ti o je omo ogbon odun yi bi o ba fe pe ara wa ninu oluwa awon agba ninu ijo ti o je obi ogota odun ni o ma so pe brother omo ogbodun ti o npe eni ogota odun ni boda ki se baba wa ni bi ati e mo bibeli lati ibere de opin eni ti o hewu lori eni ti o je agba baba lo je fun wa igba miran a o ri o sese ki o je omo odun 25 ni o je olu eni to ndari idapo ju ile ki eni ti andari re yi ki o je bi omo 70 odun eti eni ti o ndari idapo ju ile ba fin ma bowo fun baba yi ni o ma so wi pe brother Samson eni to npe ni Samson yi ni eni ti o je 70 odun o eyin le o ka bibeli fun wa o ko boju mo be o ye ki awa ti a je omode o ye ki a ni ibowo iteriba ki a ni irele fun awon agba nitori be e je ki a mu awon kan won ibo sipo ni aarin wa o sese boya andari eko ninu ojo ni igba ti a wa ni ojo isinmi a wa inu iwe mimo a si nfe pe arabirin kan eni ti o je mama eni ti o to mama fun wa bi o ba so nipa ti ara a fe pe wo pe ki o ka akosori a kan yowo si ani iwo dide ki o ka a ki so pe iwo fun eni ti o dabi mama wa ko boju mo be tabi ki a so wi pe lagbaja ki a la oruko mo lori eni ti o to baba fun wa eni ti o to mama fun wa tabi eni ti o to gba wa si bi ise o ye ki irele tabi ibowo ki o wa jesu ko wa ni nkan woyi o ni ani gbogbo yin e ma teriba fun ara yin ki e si fi irele wo ara yin le aso nitori olorun ko ju ija si awon agberaga sugbon o nfi ore ofe fun awon onirele laarin ara wa o ye ki a ma teriba fun ara wa o ye ki a ni irele laarin ara wa ki a le mo wi pe awa papa a je eniyan olorun ninu peteru kini ori keta peteru kini ori keta ye kin kunkun ka fu lati ese kini nitori o se pataki popo ese kerin la nlo sugbon je kin ka lati ese kini be gege eyin aya e ma teriba fun awon oko yin pe bi enikeni ba ti le se aigboran si oro na
ki a le jire won le aisoro nipa iwa awon aya won awa ti ati loko tabi ti ati gbeyawo o ye ki ede ki o ye wa we pe irele o se pataki popo ninu ile iteriba se pataki popo ninu ile o man se ni laanu o si man bani lokan je bi abari aya ti o so wi pe ohun ti de atunbi we pe ohun ti le je osise ninu ijo bi abari bi o se nsoro agan oro oro lile si oko re o man je ohun to man se ni laanu we pe ah ah arabirin se nsoro bayi se ko mo we pe bibeli o kan nipa fun wa lati teriba fun oko wa ni o ni bi oko wa bi o ti le je eni ti o nse egboran si oro na eni ti ki se onigbagbo o ni sibe sibe o ye ki a ni iteriba ki a ba le jere awon oko won yi pelu iwa irele ti a ni nigba ti won ba nwo iwa rere yin ti ohun ti eru oso eni ti ki o ma se je oso ode ti run didi ati ti wura lilo ati ti aso wiwo ohun ti a nso nihin eyin obirin e teti sile igba miran o se se ki o se oko re eti o ba fi kunle ni ese mejeji eti o ba fi ni iteriba eti o ba oko dariji mi o ni se be mo ki o ni iwa irele ohun ti o se ni wepe o mo wepe inu oko odun sugbon o mo iru irun didi ti oko ti o ma nfe eti o ba fi so lenu wepe oko dariji mi o lo dirun tabi o mo iru aso ti oko feran o lo woru aso yi o ro wi pe irun didi aso wiwo ati eyi to se to ti fi se oso ti oko nfe o ro wi pe eyi ni yo munu oko dun nitooto ni oko fe ki o je eni ti o ni imototo oko ki o oko fe ki o je eni ti o rin gege bi eni ti o je iyawo daradara ki o wo aso ti yo te lorun sugbon sibe sibe o nfe nkan miran o nfe ki a ni irele we pe yo ma so ninu okan re we pe o morun di looto sugbon iwa o da nitooto ni o ma aso owo sugbon iwa re nko wese kerin nisinsiyi sugbon ki o je ti eni ti o fara sinle okan ninu oso aide baje ti emi irele ati emi titu eyi ti se iyebiye ni waju olorun o nso fun a we pe ohun kan wa ti o ju irun didi lo ohun kan wa ti o ju aso wiwo lo ohun kan wa ti o ju oso ninu aye lo o ni emi irele emi iwa titu eyi ni o se iyebiye ni waju oluwa nitori be o ye ki a mo we pe awon nkan wonyi ni olorun be lowo enikokan wa o nfe ki a gbe nkan wonyi wo o nfe ki a hu awon nkan wonyi ni iwa tun wo ni ikokan lati kolose ori keta lati ese kejila si keta la egbe okan yonu wo e iseun irele inu titu ipamora o ye ki a ma farada fun ara wa ki a ni ipamora eni ti o ba ni ipamora ki o ma se wi pe ohun o le duro ninu ile ohun o le duro ninu ijo ohun o le se tibi ohun o le se tohun won ti se mi pupo won o le dariji o ye ki a ni ipamora ikefa o nso wi pe o ye ki a ma farada fun ara wa ikeje o ye ki a ma dariji ara wa ohun kun ti enikeni iba se se a mo wi pe awa na ati se awon elomiran ri won si dariji wa ati se olorun o si dariji wa o ye ki a ma dariji ara wa e ni o mu wa lo si ikori keji ife kristiani wo ese kerinla ati bori gbogbo nkan wonyi egbe ifewo ti se amore iwa pipe egbe ifewo ti se amore iwa pipe o ye ki a ni ife ife yi o se pataki e ki a wo korinti kini ori kejo ese kini korinti kini ori kejo ese kini sugbon ni ti awon nkan ti a fi rubo si orisa a mo pe gbogbo wa le o ni imo imo a ma fe sugbon ife ni gbeniro o nso fun a wepe bi a ba ni ife
ìfẹ́ yóò gbé wa ró. Ìbàjẹ́ nínú ìjọ, ìbàjẹ́ nínú ilé, ìbàjẹ́ ní ibi iṣẹ́, níbikíbi tí a bá wà, ìfẹ́ wa tí a ń fi hàn yóò máa gbé àwọn ẹlòmíràn ró. Bí wọ́n tilẹ̀ ṣubú, ìfẹ́ wa ni yóò gbé wọn dìde. Bí wọ́n tilẹ̀ dàbí ẹni pé wọ́n ní ìkọsẹ̀ ní ọ̀nà kan tàbí òmíràn, ìfẹ́ wa ni yóò lè gbé wọn dìde. Ìfẹ́ a máa gbé ni ró. Yẹ kí a wo orí 14 ẹsẹ̀ 1. Ẹ máa lépa ìfẹ́, kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí, ṣùgbọ́n kí ẹ kúnkún máa sọ tẹ́lẹ̀. Ohun tí a fẹ́ fihàn níhìn nísinsìnyí ni ti ìfẹ́. Ẹ máa lépa ìfẹ́. Èyí ni pé pẹ̀lú ìyàwó wa kí a máa lépa ìfẹ́, pẹ̀lú ọkọ wa kí a máa lépa ìfẹ́. Bí a bá fẹ́ ṣe ohun kan, bí a bá fẹ́ sọ̀rọ̀ kan, bí a bá fẹ́ bá ọkọ wa tàbí ìyàwó wa ṣe nǹkan kan, kí a béèrè lọ́wọ́ wa pé ǹjẹ́ èyí mú ìfẹ́ lọ́wọ́. Bí kò bá sí ìfẹ́ nínú rẹ̀, bí ó bá jẹ́ pé ohun tí ó fa ìjà ni, ohun tí ó mú kí ìfẹ́ wa kí ó dínkù sí ara wa ni, kí a má ṣe ṣe, kí a rí wípé a ń lépa ìfẹ́. Ní orí 14 ẹsẹ̀ 14, orí 14 ẹsẹ̀ 14, ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín. Ohun gbogbo tí a fẹ́ ṣe, kí ó wà ní ti ìfẹ́. Ṣé a ń ran ẹnìkan lọ́wọ́ ni? Kí a jẹ́ kí ó wà nípa ti ìfẹ́. Ìgbà mìíràn a máa ń ṣe bẹ́ni pé a ran ènìyàn lọ́wọ́, ṣùgbọ́n àwọn ẹlòmíràn tán máa ń lọ sí ilé ẹnìkejì wọn, mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o, mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí wọ́n ń fún wa yìí, ìgbà mìíràn ìrànlọ́wọ́ olófòfo ni. Wọ́n fẹ́ wo àwọn nǹkan tí a ní nínú ilé, àwọn wàhálà tí a ní nínú ilé, àwọn nǹkan mìíràn tí ó dàbí ẹni pé ó jẹ́ wàhálà fún wa. Bí wọ́n ti wá ràn wá lọ́wọ́ bóyá wọ́n bá a gbálẹ̀ ni, wọ́n bá a fọṣọ, wọ́n bá a ṣe ohunkóhun, bí wọ́n ti ń jáde ni wọ́n sọ pé ọ̀dọ̀ lágbájá ni mo ti ń bọ̀, ara ilé ẹ̀ o mọ̀ wípé lágbájá nǹkan tó ń là kọjá ǹsìn kò ṣeé fẹnu sọ. O mọ̀ iṣẹ́ máa ti bọ́ lọ́wọ́ ẹ̀ sọ kí n gbọ́. Bẹ́ẹ̀ ni kí ló ṣe o mọ̀ lágbájá kò kún iṣẹ́ ò lè dúró lọ́wọ́ ẹ̀, kò sí bó ṣe lè ṣe. Ó ń gbàdúrà, ó ń ka bíbélì, ó tiẹ̀ ń kọ́ni lẹ́kọ̀ọ́ bíbélì, ṣùgbọ́n lágbájá kò lè ṣàǹfààní. Bá dẹ̀ ti lágbájá ẹ báwo ni nǹkan o, mo ní kí wọ́n ràn yín lọ́wọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo bá yín gbálẹ̀, mo bá yín ṣe mo tún lè wà ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Olófòfo ni irú ẹni yìí. Gbogbo nǹkan tá a bá ń ṣe kí ó wà nípa ti ìfẹ́. Bí a bá rí wípé ẹnikẹ́ni tí a lọ ràn lọ́wọ́, ẹnikẹ́ni bóyá ó jẹ́ adarí ìdàpọ̀ ojú ilé ni, ó jẹ́ arábìnrin nínú Olúwa, arákùnrin nínú Olúwa, a mọ wàhálà tí ó ní, gẹ́gẹ́ bí a ti sọ wípé kì í ṣe wípé kí a jẹ́ agbẹnusọ fún èṣù, kí a bẹ̀rẹ̀ sí ní tan nǹkan tí àwọn ẹlòmíràn ń ṣe tàbí wàhálà wọn, kí a bẹ̀rẹ̀ sí ní tàn án kálẹ̀. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀rọ̀ tí kò bá mú ìfẹ́ lọ́wọ́ a kì í sọ. Wípé ẹ máa ṣe, ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìfẹ́ kí ó wà nínú ọ̀rọ̀ wa, nínú ìṣe wa, àti nínú ohun gbogbo tí a ní ìdàpọ̀ pẹ̀lú àwọn arákùnrin arábìnrin wa. Nínú Tesalonica kejì, orí 1, ẹsẹ̀ 3, iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà gbogbo nítorí yín ará, àní gẹ́gẹ́ bí ó ti yẹ, nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀. Ó yẹ kí ìfẹ́ wa kí ó máa di púpọ̀ sí ara wa. Bí a ti fẹ́ràn ara wa lónìí kí ó ju bí a ti fẹ́ràn ara wa ní ọdún tí ó kọjá. Bí a ṣe lè ran ara wa lọ́wọ́ lónìí kí ó kọjá bí a ṣe ran ara wa lọ́wọ́ ní ọdún 5 sẹ́yìn. Kí a rí wípé ìfẹ́ wa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ, ìfẹ́ wa ń dàgbà jù bẹ́ẹ̀ lọ, àti wípé ìfẹ́ wa yìí ó ń kan ènìyàn púpọ̀ nínú ìjọ jù bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa ní ìfẹ́ sí ara wa. Bí a bá ń sọ nípa ìfẹ́ sí ara wa yìí, báwo ni a ṣe lè fi ìfẹ́ yìí, báwo ni a ṣe lè fi hàn? Jẹ́ kí a wo Pétérò lákọ̀ọ́kọ́, kí a tún lọ wo Kọ́rìntì 1. Pétérò orí 4
Peteru kini ori kerin ese ikejo ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni nbo opolopo ese mole ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin ife ti an so nihin ki se ife ko fe nitori bi o ba ngbo nipa ife ti o gbona o le ma ya o lenu ki se ife ti inu aye o nso nipa ife ti o gbona nipa ti emi laarin ara wa o si nso wi pe iru ife be a ma bo opolopo asise a ma bo mole laarin ara wa o se se boye nikan se oro so si wa ki o so pe ah arabinrin dariji mi o mo tele tele ni ife ti ani yo bo asise be yo bo mole o se se boya eni ti o nko aleko ni wa inu iwe mimo ni o se asise o se oro so o nso fun wa pe oro kan wa ninu marko asimo we pe ko si ninu marko we pe inu ise awon aposteli ni oro na wa eyi ki se ohun erin tabi ohun agalamasa ti a lo ma so we pe won gbon sori aga wa sun won kunkun mo oro so won kunkun le se nkan yi alufa wa olusagotan wa ibagba nkan won lowo awon rabi won nitori pe ase won ti poju o ni ife yo bo opolopo ese opolopo asise yo bo mole tabi iwo ti o je aya ninu ile o sese oko boya o ye ki o fi ogun naira sile o fi naira 18 sile ki o si dabi eni pe o so pe naira 18 to fi sile ko to nkan ko ni le ra nkan kan wa lati oja bi o ba si ti ri iya re ki o ma so fun yin pe ah iya nkan ti mo ndoju ko rara ife a ma bo opolopo asise opolopo ese a ma bo mole o sese ki o je ninu ijo teti sile o sese ki o je enikan ni o se wa ninu ijo tabi ara ninu olowa ni o so nkan kan ti ko te wa lorun ran ti wi pe ife a ma bo opolopo ese mole sugbon awa ti a wa ninu ijo nihin dipalai ti o je wi pe a nyo ipo olorun fun wa nihin rere olorun saanu fun wa olorun se wa ni olorire wo bi ijo se ri wo eko oro olorun awa ti boya si se wa ninu ijo yi ijo daradara ni sugbon o sese ki a se ara wa ki o wa gbe oro wa ninu ile wa nihin ki o wa gbe lo si CMS ki o wa so wi pe ah ninu ijo ti mo wa e won se mi bawo lo se le so be tabi ki o ti le gbe lo si awon ti won ki ka bibeli ki o so wi pe looto ni mo n lo si church looto ni a so pe a ni igbala looto la so pe a di atunbi sugbon awa paapa ti a pe ara wa ni omo olorun ti a so pe a di atunbi nkan ton se fun mi n o le gbagbe titi lai ah o n so fun eni ti ko si ninu ijoba olorun o n so fun eni ti o je elese eni ti o wa ninu esin miran o tun so nipa eyan ti o je ara ninu oluwa si awon ti won wa ni ode ko ye ko ri be ife a ma bo opolopo ese a ma bo mole nitori be o ye ki o ye wa we pe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo korinti kini ori ketala lati ese ikerin o n so fun wa nipa ife ife a ma mu suru ife a ma mu suru boya ro we pe o ye ki o je adari sugbon won o ti so di adari mu suru bi o ba ni ife olorun ati ife ijo ife a ma mu suru boya o ti gbe yawo ni o si feran aya re sugbon mo o ti de iya n so fun awon ebi abi n so fun we pe o ju obirin sile ko le bimo o ife a ma mu suru igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o ti nreti olorun yo se a ma seun ife ki se ilara ife ki soro igberaga ki fe ki huwa aito ki wa ohun ti ara re a ki mu binu be ni ki gbiro ohun buburu ki yo se asododo sugbon a ma yo ninu otito o sese boya eni ti o je adari wa tele tele boya nkan kan sele o si mo ki lo sele oluso agotan sin ni arakunrin lo gbadura die o ki a to da opada
si aye re nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni ati n gbo ni okere we pe ah eni ti o je alakoso wa tele tele ninu ekun wa won ti daduro won ti se amo nkan to se boyo o dese agbere ni o boyo o se ti boyo o ji owo ijo ni o amo ki lo se ewo lokan e nbe ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa o le jija o n soro si o n soro we pe boyo o jale boya se boyo o se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agotan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se aisododo bi atile da enikan duro eyi ki se wo pe yo mo ki inu re dun wo pe o dara be wo kon da lagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo se aisododo a ma yo ninu otito a ma farada on gbogbo a ma gba on gbogbo a ma reti on gbogbo a ma faya ran on gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa nihin ikini alaafia ikeji didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o ntele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa eni kan si eni keji re ati wo pe ki a ri daju wo pe a n dupe ninu gbogbo onko wahala ti a le ni abi nkankan ti o le ma sele ki a ri wo pe ni igba gbogbo a n dupe loni ni olorun ti je ki o ye wa wo pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi a ba ti di atunbi wo pe a n fe fi ore ofe ti a ti ni a n fe fi han a si n fe ki iwa yi ki o wa ni igbese aye wa ikaanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi a ti n ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe a fe je ti olorun a si n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je ti wa ye ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je oni igbesi aye wa bi a ba si ti ni igbala ki a so fun olorun we pe ki o gba kan wa la ki o sanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbesi aye wa ki olorun ki o yo won kuro ki o si fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbese aye wa ye ki a gbadura daradara ki a si gbadura pelu igbagbo o daju we pe olorun yo se

0: Levítíkù. Orí 21. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún àwọn àlùfáà, àwọn ọmọ Áróni, kí o sì wí fún wọn pé ẹnikẹ́ni nínú àwọn ènìyàn rẹ̀ kò gbọdọ̀ di aláìmọ́ nítorí òkú, bí kò ṣe fún ìbátan rẹ̀ tí ó súnmọ́, èyí ni ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àti ọmọ rẹ̀ ọkùnrin àti ọmọ rẹ̀ obìnrin àti arákùnrin rẹ̀ àti arábìnrin rẹ̀ tí ṣe wúndíá tí ó wà lọ́dọ̀ rẹ̀ tí kò tí ì lé ọkọ, nítorí rẹ̀ ni kí ó di aláìmọ́, ṣùgbọ́n òun kò gbọdọ̀ ṣe ara rẹ̀ ní àìmọ́ láti bá ara rẹ̀ jẹ́. Olórí kan ṣáàni nínú àwọn ènìyàn rẹ̀, wọn kò gbọdọ̀ dá orí wọn fá, bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ̀ tọ́ irungbọ̀n wọn tàbí síngbẹ́rẹ́ kan sí ara wọn, kí wọn kí ó sì já sí mímọ́ fún Ọlọ́run wọn, kí wọn kí ó má sì ṣe ba orúkọ Ọlọ́run wọn jẹ́, nítorí pé ẹbọ Olúwa tí a fi iná ṣe àti àkàrà Ọlọ́run wọn ni wọ́n fi ń rúbọ, nítorí náà ni kí wọn kí ó jẹ́ mímọ́. Wọn kò gbọdọ̀ fẹ́ aya tí ṣe àgbèrè tàbí ẹni ìbàjẹ́, bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ̀ fẹ́ obìnrin tí a ti ọ̀dọ̀ ọkọ rẹ̀ kọ̀ sílẹ̀, nítorí pé mímọ́ ni òun fún Ọlọ́run rẹ̀. Nítorí náà kí ẹ̀yin kí ó yà á sí mímọ́, nítorí tí ó ń rúbọ àkàrà Ọlọ́run rẹ̀ yóò jẹ́ mímọ́ sí ọ, nítorí pé mímọ́ ni èmi Olúwa tí ó yà yín sí mímọ́. Àti bí ọmọbìnrin àlùfáà kan bá fi iṣẹ́ àgbèrè ba ara rẹ̀ jẹ́, ó ba bàbá rẹ̀ jẹ́, iná ni a ó dà sún. Àti olórí àlùfáà nínú àwọn arákùnrin rẹ̀, orí ẹni tí a da òróró ìta sórí sí, tí a sì yà sọ́tọ̀ láti máa wọ aṣọ wọn ni, kí ó má ṣe sí ìbòrí rẹ̀ tàbí kí ó fa aṣọ rẹ̀ ya, kí ó má sì ṣe wọlé tọ òkú kan lọ, bẹ́ẹ̀ ni kí ó má ṣe sọ ara rẹ̀ di aláìmọ́ nítorí bàbá rẹ̀ tàbí nítorí ìyá rẹ̀, bẹ́ẹ̀ ni kí ó má ṣe jáde kúrò nínú ibi mímọ́, bẹ́ẹ̀ ni kí ó má ṣe ba ibi mímọ́ Ọlọ́run rẹ̀ jẹ́, nítorí pé adé òróró ìta sórí Ọlọ́run rẹ̀ ń bẹ lórí rẹ̀. Èmi ni Olúwa. Wúndíá ni kí ó fẹ́ ní aya fún ara rẹ̀, opó tàbí obìnrin ìkọ̀sílẹ̀ tàbí ẹni ìbàjẹ́ tàbí panṣágà, wọ̀nyí ni òun kò gbọdọ̀ fẹ́. Bí kò ṣe wúndíá ni kí ó fẹ́ ní aya láti inú àwọn ènìyàn rẹ̀, bẹ́ẹ̀ ni kí ó má ṣe ba irú ọmọ rẹ̀ jẹ́ nínú àwọn ènìyàn rẹ̀, nítorí pé èmi ni Olúwa tí ó yà á sí mímọ́. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún Áróni pé,
1: ẹnikẹ́ni nínú irú ọmọ rẹ̀
0: ní ìran-ìran wọn tí ó ní àbùkù kan kí ó má ṣe súnmọ́ tòsí láti rúbọ àkàrà Ọlọ́run rẹ̀, nítorí pé gbogbo ọkùnrin tí ó ní àbùkù kí ó má ṣe súnmọ́ tòsí ọkùnrin afọ́jú tàbí amúkùn tàbí arẹ́mú tàbí ohunkan tí ó lékè tàbí ọkùnrin tí í ṣe aṣẹ́sẹ̀ tàbí aṣẹ́wọ́ tàbí abuké tàbí àràrá tàbí ẹni tí ó ní àbùkù kan ní ojú rẹ̀ tàbí tí ó ní ekuru tàbí ipẹ́ tàbí tí kóró rẹ̀ fọ́. Ẹnikẹ́ni tí ó ní àbùkù nínú irú ọmọ Áróni àlùfáà kò gbọdọ̀ súnmọ́ tòsí láti rú ẹbọ Olúwa tí a fi iná ṣe. Òun ní àbùkù kò gbọdọ̀ súnmọ́ tòsí láti rúbọ àkàrà Ọlọ́run rẹ̀. Òun ó máa jẹ àkàrà Ọlọ́run rẹ̀ ti mímọ́ jùlọ àti ti mímọ́ kíkí, òun kì yóò wọ inú aṣọ ìkélé ni lọ, bẹ́ẹ̀ ni kí ó má ṣe súnmọ́ pẹpẹ, nítorí tí òun ní àbùkù kí òun kí ó má ṣe ba ibi mímọ́ mi jẹ́, nítorí èmi ni Olúwa tí ó yà wọ́n sí mímọ́. Mósè sì wí fún Áróni àti fún àwọn ọmọ rẹ̀ àti fún gbogbo àwọn ọmọ Ísíráélì.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lónìí wípé a tún péjọ pọ̀ lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa, lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístólì ti Pọ́lù Apọ́stólì sí àwọn ará Kólósè, orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀ yín wípé kí olúkúlùkù wa kí ó máa ṣí Bíbélì wa bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tí a ó máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún

ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristi kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyèsí àwọn nǹkan tí a ń gbọ́ kí a má baà gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àránkan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Níbi tí kò lè sí Hélènì àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ará Skitia, ẹ̀rú àti òmìnira. Ṣùgbọ́n Kristi lé ohun gbogbo nínú ohun gbogbo. Bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ọ̀rọ̀ tí ó jinlẹ̀ púpọ̀. Wọ́n sì jẹ́ ọ̀rọ̀ tí ó ti ẹnu apostoli jáde gẹ́gẹ́ bí a ti darí rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́. Ó fi ètò ìgbàlà tí Ọlọ́run ṣe, tí ó sì ṣe àṣekún rẹ̀ ní orí òkè Kálfárì nígbà tí a kan Jésù Kristi má gbélébòó. Ó fi nǹkan wọ̀nyí hàn fún wa. Ó sì jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti di ti Ọlọ́run, wípé a ó di ẹni titun. Àwọn ìwà àtijọ́, ìṣe àtijọ́, ògbólógbò ọkùnrin ni wípé a ó bọ́ sílẹ̀, a ó sì gbé ọkùnrin titun wọ̀. Bí a bá sọ wípé a bọ́ ògbólógbò sílẹ̀, a sì gbé titun wọ̀. Pọ́ọ̀lù apostoli bí ẹ̀mí Ọlọ́run ti darí rẹ̀, ó ń ṣe àpèjúwe fún wa ní ọ̀nà tí ìgbé ayé onígbàgbọ́ tí ó lè yé wa. Ó ń ṣe àpèjúwe gẹ́gẹ́ bí a ti máa ń wọṣọ láràárọ̀, wípé bí a bá ti jí, wípé ohun kan la ní láti ṣe. A ó bọ́ aṣọ ògbólógbò, a ó bọ́ sílẹ̀. Èyí ni aṣọ tí a ò lè wọ̀ jáde. A ó bọ́ sílẹ̀, a ó wẹ̀. Bí a bá ti wẹ̀ tí ara wa sì ti mọ́, a ó sì gbé aṣọ titun wọ̀. Aṣọ titun yìí bí a bá jáde síta, ní àwọn ènìyàn ni wọ́n máa fi mọ irú iṣẹ́ tí a ń ṣe. Ó ṣeéṣe bí a bá rí ọmọ ogun. Ọmọ ogun yóò bọ́ aṣọ tí àwọn ènìyàn máa ń wọ̀, yóò bọ́ sílẹ̀, yóò gbé aṣọ ọmọ ogun wọ̀. Tàbí ẹni tí ń ṣe ọlọ́pàá, bí a bá rí ọlọ́pàá ní gbòòrò, ohun tí a fi ń dá a mọ̀ bí a ò tiẹ̀ pàdé ẹ̀ rí, bí a ò tiẹ̀ morúkọ ẹ̀, bí a ò tiẹ̀ mọ iléèwé tó lọ, bí a ò tiẹ̀ mọ ìgbà tó gbaṣẹ́ ọlọ́pàá. Bí a bá ti rí ní gẹ́rẹ́ tí a ti rí pẹ̀lú aṣọ tí ó wọ̀, a ti fi aṣọ yìí, a ti fi dá a mọ̀. Àwọn ẹlòmíràn, bóyá wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn ilé iṣẹ́, tàbí wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn àdúgbò, bí a bá ti rí aṣọ tí wọ́n wọ̀, ni a máa mọ̀ wípé wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ aṣẹ̀ṣọ́ tàbí ẹ̀ṣọ́. Àwọn ẹlòmíràn, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ilé ìta oúnjẹ ní ìta ni wọ́n ti ń ṣiṣẹ́. Àwọn tí wọ́n sì ń ṣiṣẹ́ ní irú bẹ́ẹ̀, ìgbà mìíràn ni a máa rí wọn wípé ó máa ní irú aṣọ tí wọ́n wọ̀. Tàbí àwọn dókítà ti òyìnbó, bí a bá rí wọn pẹ̀lú aṣọ tí wọ́n wọ̀, a ó ti mọ̀ wípé ẹni yìí jẹ́ dókítà. Tàbí ẹlòmíràn wípé ó jẹ́ nọ́ọ̀sì, tàbí wípé ẹnìkan jẹ́ agbẹ̀bí. Èyí ni àpẹẹrẹ tí Pọ́ọ̀lù apọ́sẹ̀lì tó ń ṣe fún wa, wípé àwa pàápàá ó yẹ kí a mọ̀ wá bí a bá ń jẹ́rìí wípé a ti di ti Ọlọ́run. Bí a bá ń jẹ́rìí wípé a ti bá Jésù Kristi pàdé, bí a bá ń jẹ́rìí wípé a ti di ẹni ìgbàlà. Ó ní ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa yìí àti ẹ̀rí tí a ń jẹ́, tí a ń sọ fún àwọn ẹlòmíràn,
o ye ki won ki o le mo wa nipa ohun ti a ti bo kuro ati eyi ti a tun gbe wo eyi o so nipa ti aso eyi ti a hun tabi eyi ti a ran ti a gbe wo eyi o so nipa awon akole ti awon eyan ma nko sori awon kada awon kekeke ti a ma le ma aya awon nkan ti a nso nipa re won je awon iwa tuntun eyi ti o je wipe agbewo ki atomate siwaju je ki n fi han o ninu oro olorun wipe bi a ba nso nipa igbala bi a ba nso nipa iwa titun iwa mimo bi a ba nso nipa wipe ati ba olorun laja ati dari ese waji wa opolopo igba ni bibeli ma nso gege bi eni ti o gbe asowo nitori be ki o ye wa wipe gba ti a ba nso oro igbala gba ti a ba nso oro iwa mimo o dabi eni wipe a gbe aso titun wo bi a ba nso nipa iwa ti ko dara ati iwa ti eni ti ko mo olorun ohun ti a nso na ni wipe iru eni be o ti ni aso ti ko dara gba ti o ba to olorun wa a bo aso yi a bo sile a wa gbe aso miran wo je ki n se apejuwe fun o ninu iwe woli Isaiah ori kerin le ni ogota ori kerin le logota ese ikefa fi esi daradara o gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe nihi ni a nso nipa iwa awon ti ko lọlọrun iwa awon ti ko ti ni igbala iwa awon ti a ko ti wenu mo kuro ninu ase won o nso wipe ododo ti won sogo ninu re ododo ti won gbekele ise ti owo won ti won simile wipe yo gba won la o dabi akisa elegbin se oye oni sisin wipe bi a ba ti je bi a ba je eni ti ko mo olorun tele tele awon iwa ti a hu won dabi akisa elegbin ni waju olowa nitori be ni a fi so wipe bi a ba jesu pade akisa ti a gbe wa ki a to wonu irere a o bo awon nkan wonyi bi elegbin a o bo won kuro a o ju won sonu a o gbe ohun titun ewo titun a o gbe won wo je ki a tun wo apejuwe miran ninu luku Luku orike dogun anwo lati ese ikokan le logun omo na si wi fun pe baba emi ti dese si orun ati ni iwaju re emi ko si ye le eni ti aba ma pe le omo re mo sugbon baba na wi fun awon omo odo re pe emu ayo aso wa kankan ki esi fi wo sori ohun ti o nso emu ayo aso wa kankan ki esi fi wo se omo wi pe eni ti a nsoro re yi ni a npe ni omo oninakuna nigba ti o de aso egbin lo wa lara re awon aso egbin wonyi ni won se apejuwe ibinu ija irunu arankan ati wipe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro a wa fi aso ayo aso titun agbe wo je ki a pada si Isaiah ori ikokan le ni ogota ese ikewa emi o yo gidigidi ninu olowa ọkàn mi yóò yọ nínú ọlọ́run mi nítorí ó ti fi agbádá wọ̀ mí ó ti fi aṣọ òdodo bò mí ṣe orí nísinsìnyí òkè níhìn ohun tí ọlọ́run bá wa sọ òun ni wípé bí àbátan ọlọ́run wá aṣọ ògbólógbò aṣọ ìwà àtijọ́ aṣọ ìrìn àtijọ́ aṣọ ìjẹun àtijọ́ aṣọ ìṣe àtijọ́ a ó bọ́ wọn kúrò a o si gbe aso titun aso ayo aso ododo a o gbe wo je ki a tun wo iwe ifihan
ìwé ìfihàn à ń tọ́ka sí àwọn ẹsẹ̀ bíbélì yìí kí ó ba lè yé wa dáradára ohun tí a ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lónìí. Yẹ kí a wo ìfihàn orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkeje. Ẹ jẹ́ kí a yọ̀ kí inú wa kí ó sì dùn gidigidi, kí a sì fi ògo fún un, nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn dé, aya rẹ̀ sì ti múra tán, òun ni a sì fi fún pé kí ó wọ aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ tí ó funfun gbò, nítorí pé aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ ẹni ní ṣe òdodo àwọn ènìyàn mímọ́. Ṣé orí ohun tí a ń sọ níhìn, bí a bá rí obìnrin kan tí a fẹ́ sìn lọ sí ilé ọkọ, bí obìnrin yìí bí ó bá ti múra sílẹ̀ fún ọjọ́ ìgbéyàwó, àwọn aṣọ tí ó ti ń wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn aṣọ ìlòsí, aṣọ tí ó ti ń lò nínú ilé, àbọ̀ wọn kúrò, a tún ara rẹ̀ ṣe, a wẹ̀ dáradára, a sì wá mú aṣọ titun, ìgbà mìíràn a jẹ́ aṣọ tí ó funfun gbò. A wọ̀ ọ́, nígbà tí ó bá wọ irú aṣọ yìí, ó múra sílẹ̀ láti lọ pàdé ọkọ rẹ̀. À ń sọ fún wa wípé bí ìjọ ti jẹ́ ìyàwó ọ̀dọ́ àgùntàn, ìyàwó Jésù Kristì, àwa tí a múra sílẹ̀ fún ìgbàsókè àwọn ènìyàn mímọ́, àwa tí a múra sílẹ̀ nígbà tí olórí áńgẹ́lì yóò fún pé, nígbà tí àwọn òkú nínú Kristì yóò jíríde, nígbà tí a ó gbà wá sókè láti lọ pàdé olùfẹ́ wa, láti lọ pàdé olùgbàlà wa, láti lọ pàdé olúwa wa, láti lọ pàdé olùṣọ́ àgùntàn, láti lọ pàdé ọ̀dọ́ àgùntàn, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ó ní àwa yìí ni a bọ́ aṣọ àkísà àti àtijọ́, a bọ́ sílẹ̀, a wá gbé aṣọ mìíràn wọ̀, aṣọ tí ó funfun gbò, aṣọ tí ó ń ṣe àpèjúwe ìwà mímọ́ ti àwọn ènìyàn mímọ́. Nísinsìnyí, ó yẹ kí ó yé wa. Ohun tí a ń kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lónìí, yẹ kí a padà sí Kólósè orí kẹta. Ó ń sọ fún wa nípa àwọn ìkókó mẹ́ta tí ó farahàn nínú ohun tí a ń kẹ́kọ̀ọ́ yìí. Ìkíní, bíbọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Ìkejì, àwọn ìwà ọkùnrin titun. Ìkẹta, ìdàpọ̀ àti àjùmọ̀ṣepọ̀ nínú ìṣọ̀kan. Bí mo ti sọ tẹ́lẹ̀, wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀, ẹ̀kọ́ tí ó wá láti inú Ọlọ́run, ẹ̀kọ́ tí ẹ̀mí Ọlọ́run tí ó ń fẹ́ la ojú wa sí lónìí. Mo tún gbàdúrà wípé ẹnìkọ̀ọ̀kan wa, òye yóò yé wa, wípé ẹnìkọ̀ọ̀kan wa yóò gbọ́ ohùn olùṣọ́ àgùntàn látòkè wá, àti wípé bí a ti ń gbọ́, a ó dìde láti ṣe ohun tí Ọlọ́run fẹ́ ká ṣe láì fi ohunkóhun falẹ̀, láì jáfara. Jẹ́ kí a wo ìkíní, bíbọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ bí ẹwà kísà tí a fẹ́ gbé sọnù, bíbọ́ sílẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ ìṣe ti àtijọ́. Kólósè orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹsàn-án. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Níhìn-ín ni Ọlọ́run ti ẹnu Pọ́ọ̀lù apọ́sẹ́lì sọ fún wa wípé ohun tí a ń pè ní ìgbàlà, ohun tí a ń pè ní ìdáǹdè, ohun tí a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbí ìràpadà, wípé ó jẹ́ ohun tí ó jinlẹ̀ púpọ̀, ó sì jẹ́ ohun tí ó máa mú ìyípadà ńláńlá bá ìgbésí ayé wa. Ó wá ń sọ fún ni, ṣùgbọ́n nísinsìnyí, ìgbà tí Pọ́ọ̀lù apọ́sẹ́lì ń sọ nísinsìnyí, ó ń sọ nípa ìgbà kan ní ìgbésí ayé àwọn ará Kólósè, ìgbà kan ní ìgbésí ayé onígbàgbọ́. Ǹjẹ́ nísinsìnyí tí a ń sọ nípa rẹ̀, kí ni ó ń tọ́ka sí? Ó ń tọ́ka sí wípé a ti kúrò nínú ayé, a ti wá sí ìjọba Ọlọ́run. Nísinsìnyí tí a ti wá sí ìjọba Ọlọ́run, ó ń tọ́ka sí wípé a ti kúrò lábẹ́ ìṣàkóso èṣù, a ti wá sí abẹ́ ìṣàkóso Jésù Kristì olùgbàlà wa. Ó ń sọ wípé ṣùgbọ́n nísinsìnyí tí a ti wá sí abẹ́ àkóso titun,
o nso nipa wi pe ati kuro ninu okunkun ati bo sinu imole o wa nso fun a wi pe

ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ yìí ó wá rí wípé ó wọ aṣọ tó ti ń wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò wọ aṣọ tí a fi dá ọlọ́pàá mọ̀ ni ọ̀gá ọlọ́pàá sọ pé ǹjẹ́ nísinsìnyí nígbà tí o ti darapọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ó yẹ kí o fi àwọn aṣọ wọ̀nyí sílẹ̀ kí o wọ aṣọ tuntun tí a lè fi dá ọmọ gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe ohun tí mo ń sọ yé wa ó dára bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ èyí ni a fi ń sọ fún wa wípé kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀ àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹni ti àtijọ́ àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ gbà tí a ti kúrò nínú ẹ̀ṣẹ̀ wa kí a fi ìbínú kí a fi sílẹ̀ ṣé orí àwọn ẹlòmíràn bí wọ́n bá jí láàárọ̀ ojú àfàrò á dàbí ẹni wípé ẹnìkan ṣẹ̀ wọ́n látojú oorun ìyàwó ò ní gbádùn àwọn ọmọ ò ní gbádùn àwọn aládùúgbò wọn ò ní gbádùn a máa bẹ̀rẹ̀ sí ní sọ pé kí ló dé ṣe bí àjọsùn lálẹ́ àná ni èwo ló wá dé tójú yín fàrò kí ló fa ìbínú ó nígbà tí a ti mọ jésù kristi ó ní kí a fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ ká jẹ́ kí ìyàwó kò dúrójú wa ńlẹ̀ ká jẹ́ kí àwọn ọmọ rójú wa ńlẹ̀ ṣùgbọ́n ọkọ tí a fẹ́ bá sọ̀rọ̀ bóyá a fẹ́ bèrè owó ọbẹ̀ ni bóyá a fẹ́ lọ sọ́jà ni tàbí bóyá a fẹ́ sọ fún pé ìkan nínú àwọn ọmọ ó máa dàbẹ̀ ni pé ó ń gbóná díẹ̀ bí a ti déwájú ọkọ ni a rí pé ojú ọkọ fàrò a sì rí pé bó ti ń ṣe tẹ́lẹ̀ nìyí gbà tó sọ pé òun ti gba jésù kò sí ìyípadà ó ní kí a fi ìbínú sílẹ̀ ó sì ní kí a fi ìrunú sílẹ̀ àwọn ẹlòmíràn bí a ò tí sọ̀rọ̀ méjì mẹ́ta wọ́n ti ń tutọ́ sókè wọ́n ti ń fojú gbà á ó dàbí ẹni wípé ìbínú ìrunú ó jọba ní ìgbésí ayé wọn àwọn ẹlòmíràn láàrin arákùnrin sí arákùnrin arábìnrin sí arábìnrin láàrin àwa tí a jọ ń pe ara wa ní ará nínú olúwa kí ló dé tó jẹ́ wípé bí a bá ti sọ̀rọ̀ díẹ̀ ẹlòmíràn a ti fajúro ẹlòmíràn a ti wú ẹlòmíràn a ò nílè bá a sọ̀rọ̀ a ti dàbí arábìnrin kí la sọ tó bí yín nínú arákùnrin ṣé ò sí nǹkan o ṣé kì í ṣe èyí tá a ṣẹ̀ṣẹ̀ sọ sílẹ̀ yìí ló jẹ́ kí ojú yín fàrò bẹ́ẹ̀ kí ló dé ó ń sọ fún wa ó ní bí a bá ti bọ́ ògbólógbò ọkùnrin nísílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ kí ló tún ń fa ìbínú láàrin àwa ọmọ ọlọ́run kí ló ń fa ìrunú láàrin àwọn ọmọ ọlọ́run kí ló ń fa àrán kan bí a bá sọ nǹkan ó ṣeé ṣe gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara bí a tilẹ̀ ti ní ìgbàlà nítorí wípé ọgbọ́n wa kò tó ti jésù nítorí pé ìmọ̀ wa kò tó ti jésù lóòótọ́ la yí ọkàn wa padà a ò yí àgọ́ ara wa padà ohun tí mo ń sọ ni wípé bí a bá ti ní ìgbàlà àlàáfíà ọlọ́run awọnú ọkàn wa ìyẹ́ ọlọ́run awọ inú ọkàn wa bí a bá ti ní ìgbàlà ayọ̀ ìdáríjì asọ nínú ọkàn wa bí a bá ti ní ìgbàlà a ó rí wípé èrò wa ọ̀rọ̀ wa ìrìn wa gbogbo nǹkan yóò yí padà ṣùgbọ́n rántí bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó mọ jésù bí wọ́n bá gbá wa létí a dùn wá díẹ̀ nísinsìnyí náà bí a mọ jésù bí wọ́n gbá wa létí etí tí wọ́n gbá wa yìí a dùn wá nítorí pé a ò tí ì yí ara wa padà andróde ọjọ́ àjínde tó jẹ́ wípé ìpè yóò dùn a ó yí ara wa padà nígbà náà kò sí ohun tí wọ́n lè ṣe sí ara tí ó lè dùn wá ṣùgbọ́n nísinsìnyí ọkàn lágbàlà ẹ̀mí wa ló ní ìyípadà ara wa ó ṣì wà bákan náà síbẹ̀ ṣé o mọ̀ wípé bí ìgbà tí a jẹ́ aláìgbàgbọ́ bí a bá ránṣọ bí abẹ́rẹ́ bá gun wa lọ́wọ́ á dùn wá nísinsìnyí náà tí a ti di onígbàgbọ́ bí abẹ́rẹ́ bá gun onígbàgbọ́ lọ́wọ́ á dùn onígbàgbọ́ nítorí wípé ẹ̀mí ọkàn la yí padà lágbàlà ara bí abẹ́rẹ́ bá gun ara onígbàgbọ́ a sì máa dùn síbẹ̀síbẹ̀ ó ṣeé ṣe tí ó jẹ́ wípé a ń sọ̀rọ̀ láàrin ara wa ṣùgbọ́n ohun tí a ń sọ yìí kí ó dàbí ẹni wípé ó fẹ́ gba òdì lọ́kàn wa kí wọ́n sọ fún wa kí a má bínú o wípé kì í ṣe wípé a mọ̀ọ́mọ̀ ṣe nǹkan yìí sí wa nítorí bẹ́ẹ̀ kí a gbójú fo nǹkan yìí dá bí a bá ti sọ bẹ́ẹ̀ ó yẹ kó tán lọ́kàn wa ṣùgbọ́n wípé kò dùn mí kò dùn mí ṣùgbọ́n a sì tún ń sọ̀rọ̀ lórí nǹkan àná tí ó yẹ kí a ti gbàgbé a sì ń sọ pé lágbájá mi ò ní nǹkan bá lágbájá ṣe lágbájá tí a ń dárúkọ ó jẹ́ ọmọ ọlọ́run àwa pàápàá a sọ pé a jẹ́ ọmọ ọlọ́run àwa sọ wípé a ò ní nǹkan bá lágbájá ṣe bí nǹkan dé fún lágbájá bóyá ó fẹ́ gbéyàwó ni bóyá ó fẹ́ sìnkú ni bóyá ó fẹ́ kó ọmọ jáde ni kò sóhun tó lè dé kí n débẹ̀ mi ò ní yọjú sí wọn nítorí wípé lágbájá nǹkan tó ṣe sí mi a fi ọ̀run láti

0: parí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ báwo ló ṣe jẹ́ ọmọ ọlọ́run. Ó ní kí a fi ìbínú sílẹ̀, kí a fi ìrunú sílẹ̀, kí a fi àrán kan sílẹ̀. Àwa bí bóyá o ti délé ọkọ, ìwọ àti ọkọ, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ọkọ ṣe ó ṣe ẹsẹ̀ gbé nígbà kan, ó sọ ohun kan tí ò dára. Ó ṣeéṣe kí ó sọ nípa ìyá rẹ, tàbí kí ó sọ nípa bàbá rẹ, tàbí kí ó tilẹ̀ sọ ọ̀rọ̀ kan sí ọ láì kíyèsára, ọ̀rọ̀ yìí sì dùn ọ́ dé góńgó ara, ó wọnú akínyẹmí ara rẹ. Ṣùgbọ́n nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀, ọkọ wá ó wá rí wípé nǹkan tó ń sọ kò dára, ó wá pè é pé ìyàwó mi má bínú o, ìṣù ni. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a gbàgbé, mo ti gbàgbé ẹni tó bá délé ọkọ tí ó ti mọ̀ pé ilé ẹ̀kọ́ ni ilé ọkọ. Nítorí bẹ́ẹ̀ mi ò bínú. Ẹni tó lòun ò bínú yìí, ṣùgbọ́n ó wá lọ ṣe ìpinnu wípé owó tèmi àti owó ọkọ kò sí nǹkan tó lè pàápọ̀. Bó bá fowó sílẹ̀ láti jẹun gẹ́gẹ́, bí ò bá fi sílẹ̀ láti jẹun, òun lebi máa pa. Nítorí pé ibi tí mo gbọ́njú dé yìí, mo mọ bí mo ṣe lè jẹun tébi ò ní pa mí. Irú ẹni bẹ́ẹ̀ ṣé kìí ṣe wípé a gbin nǹkan kan sínú, tí a fi ń bínú, tí a fi ń kórira ọkọ? Mo ti mọ̀ wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò ní kọ̀ọ́lẹ̀, gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò lè jáwé fun wípé mo fẹ́ lọ fẹ́ ọkọ mìíràn, ṣùgbọ́n nǹkan tí màá ṣe fun á ju ìkọ̀sílẹ̀ lọ. Kò dára bẹ́ẹ̀. Bí a bá ti di onígbàgbọ́, ìbínú á kúrò, ìrunú á kúrò, àrán kan kọ́ á kúrò, ọ̀rọ̀ òdì kò tiẹ̀ yẹ ká gbọ́yìn sí onígbàgbọ́. Àwọn aláìgbàgbọ́, aláìwà bí Ọlọ́run, ni wọ́n máa ń fi Bíbélì ṣẹ̀fẹ̀, ni wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ wípé àwọn ò gbọ́ Bíbélì o, nítorí pé èyí tí a kọ sí Bíbélì, wọ́n máa ṣe yẹ̀yẹ́ nípa ohun tí a kọ sí Bíbélì. Àwa tí a ti jẹ́ ọmọ Ọlọ́run, Bíbélì mímọ́ yóò jẹ́ ohun ìyàsọ́tọ̀, ohun tí a gbé lárugẹ, ohun tí ó jẹ́ wípé bí a bá ti ń ka ko nínú rẹ̀ ni a ń tẹríba fún Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ti di onígbàgbọ́, ọ̀rọ̀ òdì blasphemy kò tún sí lẹ́nu rẹ̀ mọ́. Àti ọ̀rọ̀ ìtìjú, ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìtìjú ni ọ̀rọ̀ àgálámàṣà, ọ̀rọ̀ kò bákùn gbé, ọ̀rọ̀ tí ó máa ń dàbí ẹni pé àwọn tinú ayé wọ́n máa ń rẹ́rìn sí, ṣùgbọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ ìdọ̀tí, ọ̀rọ̀ tí tini lójú, ọ̀rọ̀ tí a kò gbọdọ̀ gbọ́ ní gbangba. Ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ obìnrin, ẹ ṣe gáfàrà fún mi, bí àwọn aṣọ kan wà tí obìnrin máa ń lò, tí a bá fọ̀ wọ́n tí ò yẹ kí a máa sá sí ìta gbangba nítorí wípé ó jẹ́ ohun tí ó tini lójú. Bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ mìíràn wà, ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rọ̀ obìnrin, ọ̀rọ̀ ọkùnrin, ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ìṣepọ̀ láàrin ọkọ àti aya, tàbí àwọn nǹkan mìíràn tí ò yẹ kí a máa gbọ́ ní ẹnu onígbàgbọ́ ní ìta gbangba. Ṣùgbọ́n ìgbà tí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé àwọn jẹ́ onígbàgbọ́, ṣùgbọ́n tí wọ́n tún ń dàpárá, tí wọ́n ń ṣẹ̀fẹ̀, àwọn tí wọ́n sì ń sọ yìí, wọ́n jẹ́ ọ̀rọ̀ ìtìjú. Ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Àwọn ẹlòmíràn wọn ò mọ sáì dáa, wọn sọ wípé àwọn ti di onígbàgbọ́ bóyá wọ́n fẹ́ lọ sí ọjà. Aládùúgbò sì ń bèrè wípé arábìnrin, níbo lẹ fẹ́ lọ? Tí n bá da lóhùn pé mo fẹ́ lọ sọ́jà, ohun èyí tí ìbá fi lọ sọ́jà àti ẹ̀ a ni ó gba owó yìí kó bá mi ra ẹyọ wá látọjà. Ìgbà tí wọ́n ti ń lọ, kò ṣàǹfààní kémi náà lọ. Torí bẹ́ẹ̀ tí n bá sòótọ́ fún wípé mo ń lọ sọ́jà, iṣẹ́ tí ò yẹ kó rán mi ló máa rán mi. Á dàbí ẹni pé mo jẹ́ bọ̀yìbọ̀yì ẹrú rẹ̀. Nítorí bẹ́ẹ̀ n ò ní sọ fún mo fẹ́ sáré dé ọ̀dọ̀ aládùúgbò mi ń bì ní ọjà ló ń lọ. Ó ní irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kí a máa sọ pé a jẹ́ onígbàgbọ́, kí a tún máa purọ́ fún ara wa. Ó ṣeéṣe kó jẹ́ obìnrin tó ti lọ́kọ ló fẹ́ lọ rí ìyá rẹ̀. Bí ó bá sọ fún ọkọ pé baálé mi, mo fẹ́ lọ rí ìyá mi o, ọkọ lè sọ wípé ṣé bí o lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ṣé ò sí nǹkan o? Nítorí bẹ́ẹ̀ a kàn ní aráalé. Bí baálé mi bá béèrè pé ńbo ni mo lọ, ẹni mo sáré jáde díẹ̀ ń bẹ̀ yẹn, mo fẹ́ lọ wo àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojú ilé mi. Irọ́ ló ń pa o, ó ń lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀. Tó bá sì dé, tó bá sọ pé ẹ mà pẹ́ díẹ̀, ṣé wọn náà mọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ yìí, bàbá dọ̀dọ̀ wọn, kò ṣeé dìde gírí, nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ní sọ, ọ̀rọ̀ náà ti pọ̀ púpọ̀ jù. Nítorí òun ló jẹ́ kí n pẹ́, ìrọ́ ló ń pa. Àwa tí a sọ pé a jẹ́ onígbàgbọ́, báwo la tún ṣe ń ba ìrọ́ lẹ́nu wa? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀, pẹ̀lú iṣẹ́ rẹ̀. Jẹ́ kí a wo Rómù orí kẹfà. Rómù orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà. Nítorí àwa mọ èyí pé a kan ògbólógbò ọkùnrin wa máa gbélébò pẹ̀lú rẹ̀, kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run, kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́. Ohun kan náà ni èyí ń sọ fún wa nínú Éfésù orí kẹrin. Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkejìlélógún, pé ní ti ìwà yín àtijọ́, kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀, èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ ẹ̀tàn. Ṣe oyè ọ̀ nísinsìnyí, ọ̀kan náà ni Bíbélì. Ìbáàjẹ́ Kólósè láti ń kà á, ìbáàjẹ́ Rómù láti lọ kà á, ìbáàjẹ́ Éfésù láti ń kà á. Ọ̀kan náà ni ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Ọlọ́run ń fẹ́. Àbá wà ní ìjọ ní ìlú Èkó níhìn-ín, tàbí ìjọ ní ìlú Ìbàdàn, tàbí ìjọ ní ìlú ibòmíràn, ọ̀rọ̀ Ọlọ́run ọ̀kan náà ni. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀kan náà ni. Jẹ́ kí n tún sọ pàápàá, ó ṣeéṣe, ṣé a mọ̀ wípé kì í ṣe dípà ni ìjọ kan ṣoṣo tí ó wà ní gbogbo ayé. Ó ṣeéṣe kí èèyàn kí ó máa wá sí dípà, tàbí kí ẹlòmíràn kí ó máa lọ sí ìjọ mìíràn. Bí gbogbo wa, bí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kọ́ kan náà ni ó yẹ kí gbogbo wa kí a máa kọ́ ni. Nítorí orí nísinsìnyí, ohun tí Paul ń sọ fún àwọn ara Kólósè, òun ló sọ fún àwọn ara Éfésù, òun ló sọ fún àwọn ara Rómù, tó ka ẹsẹ̀ ìkejìlélógún yìí, pé ní ti ìwà yín àtijọ́, kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀, èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ ẹ̀tàn. Ẹsẹ̀ ìkẹtàlélógún, kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín. Láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́, ṣe ò ti gbọ́. Ẹni tí ó ti wà ní ìwà, kí ó máa fọwọ́ rá, kí ó máa fẹ́, kí ó máa mú nǹkan ti ẹlòmíràn. Ó ní ẹni tí ó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́. Bí ó bá ti ní ìgbàlà, èyí tá orí náírà kan lórí bẹ́ǹchì, nígbà tó wá sí ilé ìsìn, ó sì mú náírà kan yìí, ṣé o rò wípé ó hù látòrí bẹ́ǹchì ni? O mọ̀ wípé ẹnìkan ló gbàgbé ẹ̀ síbẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó ní kí ẹni tí ń jalè tẹ́lẹ̀, kí ó má ṣe jalè mọ́. Ẹni tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ kò níṣẹ́ tó ń ṣe, ó bá jí láàárọ̀, ìgbà tó wà ní tí ó wà tó jẹ́ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́, ó bá jí láàárọ̀, a máa ti ojú ilé dé ojú ilé ni, a máa ní kí lẹ rí jẹ ń bẹ̀ yẹn o, kí ni kí n jẹ ń bẹ̀ yẹn o. Nǹkan tó ń ṣe nìyẹn, kò níṣẹ́ tó ń ṣe, kò lówó tó lè pa wọlé. Bí o bá ti di onígbàgbọ́, èwo ni onígbàgbọ́ tó ń lọ láti ojú ilé dé ojú ilé? Kí lẹ rí jẹ ń bẹ̀ yẹn o. A ò ṣe bọ́ ìwà ògbólógbò, a ò ṣe bọ́ ọ sílẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́. Ohun tá a máa ń ṣe ni pé a máa ń fẹsẹ̀ palẹ̀ ní ibùdó àwọn rélùwé, nítorí ó ṣeéṣe ibi tí ẹnìkan ti ń sáré tó fẹ́ wọ rélùwé, kí owó ẹ̀ kó jábọ́. Nítorí bẹ́ẹ̀, irú àwọn ènìyàn tí ó jẹ́ olè, wọ́n máa ń fẹsẹ̀ ralẹ̀ káàkiri ní ibùdókọ̀ láti wo nǹkan tó bọ́ sí ẹ̀ lọ́wọ́ àwọn ẹlòmíràn láti rí he. Pátá sọ pé a ti di onígbàgbọ́, kò yẹ kí irú ìwà bẹ́ẹ̀ kí ó tún wà ní ìgbésí ayé wa. Ká tó mọ Ọlọ́run, kí a tó mọ Jésù, àwa tí a jẹ́ ọmọ fún baba. Bí bàbá bá lọ síta, a máa lọ tọ́ bu àpò bàbá, a máa lọ tọ́ bọ ibi tó ń kó sí, bóyá a lè rí bí 50 kọ́bọ̀ ńbẹ̀, tàbí a lè rí bí náírà 5 ńbẹ̀, a sì mú. Àwa tí a sọ pé a di onígbàgbọ́ nísinsìnyí, ó ní àwa tá a ń jalè tẹ́lẹ̀, ká má tún jalè mọ́. Ó tún ṣe ni láàánú, kì í ṣe nípa ti àwọn ọmọdé nìkan. Ẹni tí ó jẹ́ ìyàwó tẹ́lẹ̀, kí ó tó mọ Jésù, bí ọkọ bá ti jáde, a máa lọ yẹ àpò ọkọ o, a máa lọ yẹ ibi tí wọ́n ń kówó sí, ibi tí wọ́n ń kó nǹkan mìíràn, ibi tí wọ́n ń kó àwọn ìwé, a máa lọ yẹ̀ wò bóyá jẹ́ rí 5, 10, bó ṣe ń fọwọ́ fẹ́ tẹ́lẹ̀ nìyí. Gẹ́gẹ́ bí aláìgbàgbọ́, gbà tó wá sọ pé o ti di onígbàgbọ́, ǹjẹ́ kò jẹ́ nǹkan tìjú? Wípé síbẹ̀, o tún lọ ń yẹ àpò ọkọ wò, o tún lọ ń yẹ ibi tí wọ́n ń kó nǹkan sí wò, bóyá wà á rí 5, bó bá sì mú 5-10 yìí, o kì í sọ fún ọkọ rẹ. Báwo ni o ṣe lè sọ wípé o ti di ẹni ìgbàlà? o ni eni tin jale tele tele ki o ma se jale mo awa to je pe tele tele ibi ta tin sise ka to mo olorun bi abe fe gba aye isimi awon ti o ti niyawo awon ti o loko won so pe awon ti gbe yawo eni ti o bi mo kan alun ti mo meta merin ki o ba le gba owo ju be lo nisinsin to so pe o ti di onigbagbo o ti isatunse o le to ja tele tele ti won fi sanwo le fun o tun se njale ba kan na loni ki a to di onigbagbo bi a ba de ibi se ni ago mesan a so pe a de ago be ago se ni ago meje abo gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu unu ye ki yi pada ki o wa o ye ki a bo akisa elegbin ti atijo o ye ki a bo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki okunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan chenu yi jade ewo ni an pe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba n ba yawo re soro ti o ba da bi eni pe an ba eru soro nigba ti oko ba n pe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba n so oro ti o le je ki eyan porisan le ki o kudanu nigba ti o ba n so si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba n so wi pe ma so fun to je pe a ran ti ile ibi to n ti wa a mo wi pe emi o ki n se eni ti eniyan kan le se bi o ti won si gba ti iyawo ba di e se gafara fun mi ki n lo ede yi o dabi asa eni ti o gbeko eni ti o leko eni ti o mo olorun eni ti o mo jesu ti iyawo ba tun soro si oko lọ́nà tí ó dàbí ẹni wípé ọkọ a máa rò pé irú obìnrin wo ni mo gbé sílé yìí ẹni tí ó dàbí ẹni wípé ó lágbára jù mí lọ ọ̀rọ̀ pọ̀ lẹ́nu ìyàwó ju tí ọkọ lọ ẹni tí àwọn èèyàn máa sọ wípé ìyàwó ẹ dẹ̀ ẹ́ díẹ̀ o ẹ má bínú o ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó gbòdì lọ́kàn ọkọ yín o kò dára bẹ́ẹ̀ ó ní torí bẹ́ẹ̀ ó ní kí ọ̀rọ̀ ìdí ìbàjẹ́ kan kí ó má ṣe jáde láti ẹnu wa ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́ ki o le ma fi ore ofe fun awon tin gbo e ma se se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin di ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan olorun ti ko opolopo nkan sile fun wa ti o je wipe bi a ba n ka won bi a ba n bojuto won bi a ba n se won ile wa yo toro olorun ti fun won ni opolopo ase opolopo ilana ti o je wipe bi eni kookan wa bi a ba n ji laaro ti a n fi oro olorun se dingi ti a n wo ti a si n fi diwon igbesi aye wa alaafia yio wa ni idile wa bi a ba mo pe ki oko ti ko to ba iyawo soro wipe a o gbodo ni iwa kikoro a o gbodo pon obinrin yi loju a o gbodo fi ibinu ba iyawo lo a o gbodo fi irunu ba oko wa lo a o gbodo ni ariwo ninu ile wa se to je wipe oko ati iyawo n soro a tun gbo ni ile kerin ile karun won so pe lagbaja tun ti de o pe o fe lu iyawo e pa lose to koja won si lo won na lo church o won ka bibeli ju kini lo sugbon bo se ka bibeli to sibe sibe ija o kuro ariwo o kuro laarin won ko ye ko ri be o ni gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu aran kan e ma sore point keji yin eni iyonu e ma dariji ara yin gege bi olorun ninu kristi ti dariji yin oni ka ma dariji ara wa ninu ijo ka ma dariji ara wa ninu agbole ka ma dariji ara wa níbi iṣẹ́ kí a máa dáríji ara wa pẹ̀lú àwa àti aládùúgbò kí a máa dáríji ara wa gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi bí ó ti dáríji wá yẹ kí a ṣe kíákíá lọ sí ìkórí kejì àwọn ìwà ọkùnrin titun èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbòó awon akisa igbin awon iwa tijo ke a ba won sile ke ju won danu ke a ri wi pe iwa otun irin otun ke a ri wi pe won joba ni igbesi aye wa eni oye ke a se gege bi omo olorun wo kolose ori keta ese ikewa esi ti gbe okunrin titun ni wo esi ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni imo gege bi aworan eni ti o da esi ti gbe okunrin titun ni wo on ti an so nihin an so gege bi apejuwe bi eniyan se ma nwoso nigba miran bi aba ti ri enikan ti a ti mo tele tele eni yi ki a to mo a ri we pe irin to ma rin irin idoti ni aso to ma nwo aso miran o le je aso ti enikan bun aso ti enikan fun aso yi o se se ki o ti ya die tabi ki o ti doti die o se se nitori eni yi ko ni imototo o ma rin irin idoti baba ti e ti ri also ah lagbaja niyan bo ba je obirin ni ko je tun irun e se ko je fo enu laaro ko si je wo aso to dara bi a ba ti ri also ah lagbaja ni bi ti e ti ri niyan ba ti e fun laso eni irin idoti koko lowo e sugbon eni yi ni a ri wo pe boya o di onigbagbo bi o si ti di onigbagbo a o mo igba ti o di onigbagbo yi ati kuro ni adugbo ibi to ngbe ki se be nikan o wa ti loko olorun wa tun ti se lori to je wepe o ni oko ti o je ajeseku to ni die lowo o si tun wa ti ko iwa imototo eni yi nitori wepe o ti loko ati kon ni iwa imototo iyi pada ti de ni osose atun irun e se ni ojojumo aro amu ohun ti a fi n fonu a fo enu ati wipe aso to wa wo nisisiyi nitoto lo je aso ewon ti won si sugbon won je aso ti o je ki o wa ni imototo bi o ba ti n bo lokere boya a o ti ri fun ebi odun kan tabi odun meji awari o je ni ti a o le damomo awa so wipe abi lagbaja ni abi lagbaja ko o tun wa ti yan fanda fanda awa duro atejumo o wa ki wa pe arabirin e ka ro atabi e ka san tabi e ka le o abi won ni abi won ko emi ni ki lo de so fun mi joko pe tan fun ba o ni nkan se yi pada o ki rin bayi ri olorun lo da mi lola olorun lo mu yi pada wa be na ni fun ni gbagbo be na ni fun ni gbagbo awa ti o je wi pe aso egbin akisa elegbin omo ni nokuna la je tele tele awa ti di iyawo Jesu Kristi awa ti a ti da lola ti a ti dariji awa ti a ti mu egbin ti a ti mu kuro ni igbesi aye wa ti Jesu to a ti di olugbala wa ti Jesu ti o ti fi aso ododo wo wa ti Jesu ti o ti ko wa gege bi a ti rin gege bi a ti soro gege bi a ti huwa gege bi a ti se gege bi a ti ba eni keji wa lo nigba ti a ba ri wa a dabi eni wi pe a ni le da wa momo nitori igbesi aye titun iwa otun yo wa si igbesi aye wa pe efesu lekan si efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti a da nipa ti olorun li ododo ati ni iwa mimo otito isori ikan na ni bibeli o nso fun wa o ni ki a di titun ki a di titun ki a bẹ̀rẹ̀ sí ni rin ìrìn ọ̀tun ki a bẹ̀rẹ̀ sí ni hu ìwà ọ̀tun nínú Rómù orí kejìlá ẹsẹ̀ ìkejì kí ẹ má se dá ara yín pọ̀ mọ́ ayé yìí ṣùgbọ́n kí ẹ parada láti di titun ní èrò inú yín kí ẹ̀yin kí o lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ kí ó yé wa wípé Ọlọ́run fẹ́ kí a dàbí Jésù ní gbogbo ìṣe wa ní ọ̀rọ̀ ẹnu wa ní ohun gbogbo tí a ń sọ tí a ń ṣe kí a dàbí Jésù Kristì nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìyípadà yìí kí ó farahàn ní ìgbésí ayé wa bí ìyípadà yìí bá farahàn ní tòótọ́ kí ni ohun tí a ó tún rí a ó rí ìdàpọ̀ àti àjùmọ̀ṣepọ̀ nínú ìṣọ̀kan yẹ kí a lọ sí Kólósè orí kẹta ẹsẹ̀ ìkọkànlá níbi tí kò lè sí Hélènì àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbèdè, ara Skitia, ẹ̀rú àti òmìnira, ṣùgbọ́n Kristi lé ohun gbogbo nínú ohun gbogbo. Níhìn ni Paul tún ti wá ń sọ nǹkan mìíràn fún wa. Ó jẹ́ ohun tí a mẹ́nubà lánàá nínú ìsìn wa ti ọjọ́ Àìkú. Ó ń sọ fún wa wípé nígbà tí a bá ti bá Ọlọ́run pàdé, nígbà tí a bá ti di ènìyàn Ọlọ́run, ènìyàn mímọ́, wípé òkúta ìdìgbòlù tàbí ògiri ìkélé tí ó wà láàrin wa, wípé a ó wo wọn palẹ̀. Ó ń sọ níhìn, ó fi àwọn nǹkan méjì méjì, ó fi wọn wéra wọn. Ó sì ń sọ fún wa wípé àwọn ìdábò tí ó ti wà láàrin àwọn nǹkan méjì méjì méjì wọ̀nyí, wípé a ti mú wọn kúrò. Lákọ̀ọ́kọ́, ó ń sọ nípa ti Hélènì àti Júù. Bí a bá ń sọ nípa Hélènì, èyí ń sọ nípa àwọn Gíríkì, ṣùgbọ́n ní èdè tí ó lè yí ọ dáadáa, wọ́n máa ń pè wọ́n ní kèfèrí. Àwọn Júù, wọ́n máa ń pe gbogbo àwọn ènìyàn tó kù, wọ́n máa ń pè wọ́n ní kèfèrí. Wọn kì í dá sí wọn. Ó ní ṣùgbọ́n bí ẹni tí a ń pè ní kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ẹni tí a ń pè ní Júù, bí ó bá ti mọ Ọlọ́run, àwọn méjèèjì, gbogbo nǹkan tí ó pa àlà sáàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó mú wọn kúrò. Wọ́n ó di ènìyàn titun, wọ́n ó di ọ̀rẹ́ ara wọn, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìkọlà àti aláìkọlà. Àwọn tí a kọ nílà ni àwọn Júù. Àwọn aláìkọlà ni àwọn tí ó ní àwọn ẹ̀sìn mìíràn tí àwọn Júù tí wọ́n ṣe ṣíọ̀ sí wọn, tí wọ́n sọ wípé wọn kò ṣe dáradára. Ó ní bí wọ́n bá ti mọ Jésù àti ẹni tó ti kọlà àti aláìkọlà, wọn á di ìkan. Ó ní àwọn kan wà aláìgbèdè. Ó tún ní àwọn mìíràn, wọ́n jẹ́ ara Skitia, wọ́n jẹ́ nǹkan méjì, kì í ṣe ìkan náà. Aláìgbèdè lápá kan, ara Skitia lápá kejì. Ó ní àwọn wọ̀nyí bákan náà, bí wọ́n bá ti mọ Jésù Kristi, àwọn nǹkan tí ó dàbí ẹni wípé a fi yà wọ́n nípa tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó mú wọn kúrò. Ó tún wá sọ nípa ẹrú àti òmìnira, wípé àwọn tí ó ní òmìnira, bóyá wọ́n ní iṣẹ́ ti ara wọn, wọ́n ní ilé ti ara wọn, kò sẹ́ni tí ó fún wọn sí abẹ́ ìsìnrú, wọ́n ní òmìnira. Àwọn mìíràn tí wọ́n sì jẹ ẹrú, nígbà tí wọ́n ti bá Jésù Kristi pàdé, wọ́n di ọ̀kan náà. Èyí là ń sọ fún wa wípé bí a bá ti mọ Ọlọ́run, wípé a ò ní máa fi ìyàtọ̀ sí àwọn kan tí wọ́n wá láti gúúsù tàbí àwọn tí wọ́n wá láti àríwá, àwọn tí wọ́n wá láti ìlà oòrùn tàbí àwọn tí wọ́n láti ìwọ̀ oòrùn, wípé Kristi yóò jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo. Kì yóò sí ìyapa, kì yóò sí ìdàbò láàrin ẹnì kọ̀ọ̀kan wa àti nínú ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo wa yóò fohùn ṣọ̀kan papọ̀. A ó ní Ọlọ́run kan, Kristi kan, olùgbàlà kan, ẹ̀mí kan. A ó máa ní ẹ̀kọ́ kan, ìgbàgbọ́ kan. A ó sì wà ní ìṣọ̀kan nínú Jésù Kristi. Èyí ni Ọlọ́run kọ wa lónìí. Nísinsìnyí, ó yẹ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run wípé àwọn ìwà àtijọ́, ìwà ògbólógbò ti àtijọ́, wípé ó yẹ kí a dágbére fún wọn pátápátá. Ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ di titun ní ìwà wa, ní ìrìn ẹsẹ̀ wa, ní ìwọṣọ wa, pàápàá ní bí a ṣe ń bá ẹnì kọ̀ọ̀kan, ẹnì kejì wa lò. Ó yẹ kí a di titun ní ohun gbogbo tí a ń ṣe. Kí a bọ́ àwọn ìgbà ògbólógbò, àwọn ẹ̀kísà ẹlẹ́gbin ti àtijọ́, kí a bọ́ wọn, kí a sọ wọ́n dànù, kí a sì jẹ́ kí ìwà titun kí ó jọba ní ìgbésí ayé wa. Ó yẹ kí a gbàdúrà o. Sọ fún Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀. Ṣé àwọn nǹkan tí a ń dárúkọ wọ̀nyí, ṣé wọ́n ṣì wà ní ìgbésí ayé rẹ ni? Èwo ni a tún ká àgbèrè mọ́ onígbàgbọ́ lọ́wọ́? Tàbí ìwà eérí, tàbí ìfẹ́ kò fẹ́, tàbí ìwà búburú ìfẹ́ búburú, tàbí ìfẹ́ gbígbóná ẹnìkan sí ẹnìkejì, tàbí ojú kòkòrò, tàbí ohun mìíràn tí kò dára, kí a tún máa ba lọ́wọ́ onígbàgbọ́? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run, gbàdúrà sọ fún Ọlọ́run. Ìwà ìmọtí ara ẹni nìkan, ìwà ògbólógbò ti àtijọ́, ìwà tí ó ìjà àti ìrunú, jẹ́ kí a sọ wọ́n dànù, kí àwọn kan yìí kí ó kúrò ní ìgbésí ayé wa. Bí a bá jẹ́ olóòótọ́, bí a bá jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run, ó dájú yóò mú ìyípadà rere, ìyípadà ọ̀tún bá ẹnì kọ̀ọ̀kan wa.
1: Lẹ́fítíkù orí 22. Oluwa si so fun Mose pe so fun Aroni ati fun awon omo re pe ki won ki o ya ara won soto kuro ninu ohun mimo awon omo Israeli ki won ki o ma si se ba oruko mimo mi je ninu ohun won ni ti won ya si mimo fun mi emi ni Oluwa wi fun won pe enikeni ninu gbogbo iru omo yin ninu awon iran yin ti o ba sumo ohun mimo ti awon omo Israeli ya si mimo fun Oluwa ti o ni aimo re lara re okan na ni a o ke kuro ni waju mi emi ni Oluwa enikeni ninu iru omo Aroni ti se adete tabi ti o ni isun ti o ma se je ninu ohun mimo titi ohun o fi di mimo ati enikeni ti o fara kan ohun ti se aimo bi oku tabi okunrin ti ohun iru ti ara re jade tabi eni ti o ba fara kan ohun ti nrako kan ti yo so di aimo tabi eniyan kan ti yo so di aimo iru aimo ti o wu ki o ni okan ti o ba fara kan okan ninu iru ohun be ti o je alaimo titi di asale ki o ma si se je ninu ohun mimo bi ko se pe o ba fi omi we ara re nigbati orun ba si wo ohun o di mimo leyin eyi ni ki o si ma je ninu ohun mimo nitori pe ounje re ni ohun ko gbodo je eran ti o ku fun ara re tabi eyi ti eran ko faya lati fi ba ara re je emi ni Oluwa nitori na ki won ki o ma pa ilana mimo ki won ki o ma se wu ese nitori re
2: won a si ku
1: nitori na bi won ba ba je emi ni Oluwa ti o ya won si mimo alejo kan ko gbodo je ninu ohun mimo alabagbe alufa tabi alagbase ko gbodo je ninu ohun mimo na ṣùgbọ́n bí àlùfáà bá fi owó rẹ̀ ra ẹnìkan kí ó jẹ nínú rẹ̀ ẹni tí a sì bí nínú ilé rẹ̀ kí wọn kí ó máa jẹ nínú oúnjẹ rẹ̀ bí ọmọbìnrin àlùfáà náà bá sì ní àlejò kan ní ọkọ obìnrin náà kò lè jẹ nínú ẹbọ fífi ohun mímọ́ ṣùgbọ́n bí ọmọbìnrin àlùfáà náà bá di opó tàbí ẹni ìkọsílẹ̀ tí kò sì ní ọmọ tí ó sì padà wá sí ilé bàbá rẹ̀ bí ìgbà ìwé rẹ̀ kí ó máa jẹ nínú oúnjẹ bàbá rẹ̀ ṣùgbọ́n àlejò kan kò gbọdọ̀ jẹ nínú rẹ̀ bí ẹnìkan bá sì jẹ nínú ohun mímọ́ ní àìmọ̀ ǹjẹ́ kí ó fi ìdá márùn-ún rẹ̀ lé kí ó sì fi fún àlùfáà pẹ̀lú ohun mímọ́ náà wọn kò sì gbọdọ̀ ba ohun mímọ́ àwọn ọmọ Ísírẹ́lì jẹ́ tí wọ́n mú fún Olúwa wá tàbí láti jẹ́ kí wọn kí ó ru àìṣedédé tí ó mú ẹ̀bi wá nígbà tí wọ́n bá ń jẹ ohun mímọ́ wọn nítorí pé èmi ni Olúwa tí ó yà wọ́n sí mímọ́ Olúwa sì sọ fún Mose pé sọ fún Aaroni àti fún àwọn ọmọ rẹ̀ àti fún gbogbo àwọn ọmọ Ísírẹ́lì kí o sì wí fún wọn pé ẹnikẹ́ni nínú ilé Ísírẹ́lì tàbí nínú àwọn àlejò ní Ísírẹ́lì tí ó bá fẹ́ ru ọrẹ ẹbọ rẹ̀ nítorí ẹ̀jẹ̀ wọn gbogbo àti nítorí ẹbọ rẹ̀ àtinúwá gbogbo tí wọ́n fẹ́ rú sí Olúwa fún ẹbọ sísun kí ó lè dà fún yín akọ aláìlábùkù ní kí ẹ̀yin kí ó fi rú nínú màálù tàbí nínú àgùntàn tàbí nínú ewúrẹ́ ṣùgbọ́n ohunkóhun tí ó ní àbùkù ní ẹ̀yin kò gbọdọ̀ mú wá nítorí pé kì yóò dà fún yín àti ẹnikẹ́ni tí ó bá ru ẹbọ àlàáfíà sí Olúwa láti san ẹ̀jẹ́ tàbí ẹbọ ìfẹ́ àtinúwá ní màálù tàbí àgùntàn kí ó pé kí ó ba lè dà kí ó má ṣe sí àbùkù kan nínú rẹ̀ àpọ́jú tàbí fífàya tàbí èyí tí a palára tàbí elégbò elékuru tàbí oní ipẹ́ wọn yìí ni ẹ̀yin kò gbọdọ̀ fi rúbọ sí Olúwa bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fi nínú wọn ṣe ẹbọ tí a fi iná ṣe sí Olúwa lórí pẹpẹ ìbáṣe akọ màálù tàbí ọ̀dọ́ àgùntàn tí ó ní ohun ìlékè kan tàbí ohun àbùkù kan èyí ni kí ìwọ máa fi rú ẹbọ ìfẹ́ àtinúwá ṣùgbọ́n fún ẹ̀jẹ́ kì yóò dà ẹ̀yin kò gbọdọ̀ mú èyí tí kóró rẹ̀ fọ́ tàbí tí a tẹ̀ tàbí tí a ya tàbí tí a là wá rúbọ sí Olúwa kí ẹ̀yin má ṣe é ní ilẹ̀ yín bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ti ọwọ́ àlejò rúbọ àkàrà ọlọ́run yín nínú gbogbo wọ̀nyí nítorí pé ìbàjẹ́ wọn ń bẹ nínú wọn àbùkù sì ń bẹ nínú wọn wọn kì yóò dà fún yín Olúwa sì sọ fún Mose pé nígbà tí a bá bí akọ màálù kan tàbí àgùntàn kan tàbí ewúrẹ́ kan nígbà náà ni kí ó gbé ijọ́ méje lọ́dọ̀ ìyá rẹ̀ àti láti ijọ́ kẹjọ àti títí lọ òun ó di ìtẹ́wọ́gbà fún ẹbọ tí a fi iná ṣe sí Olúwa ìbáṣe abo màálù tàbí àgùntàn ẹ̀yin kò gbọdọ̀ pa á àti ọmọ rẹ̀ ní ọjọ́ kan náà nígbà tí ẹ̀yin bá sì rú ẹbọ ọpẹ́ sí Olúwa ẹrú kí ó lè dà ní ọjọ́ náà kí a jẹ ẹ̀yin kò gbọdọ̀ kù sílẹ̀ nínú rẹ̀ títí di ijọ́ kejì èmi ni Olúwa nítorí náà ni kí ẹ̀yin kí ó máa pa àṣẹ ẹ̀mí mọ́ kí ẹ̀yin sì máa ṣe wọ́n èmi ni Olúwa bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ba orúkọ mímọ́ mi jẹ́ bí kò ṣe kí a yà mí sí mímọ́ láàrin àwọn ọmọ Ísírẹ́lì èmi ni Olúwa tí ń yà yín sí mímọ́ tí ó mú yín jáde láti ilẹ̀ Íjíbítì wá láti máa ṣe Ọlọ́run yín èmi ni Olúwa.
3: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orí ìkẹtàlélógún Olúwa sì sọ fún Mose pé sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí o sì wí fún wọn pé àjọ Olúwa tí ẹ̀yin ó pè fún àpèjọ mímọ́ wọ̀nyí ni àjọ mi ijọ́ mẹ́fà ni kí a ṣe iṣẹ́ ṣùgbọ́n ní ijọ́ keje ni ọjọ́ ìsinmi àpèjọ mímọ́ ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́ kan nínú rẹ̀ nítorí pé ọjọ́ ìsinmi olúwa ni nínú ibùjókòó yín gbogbo wọ̀nyí ni àjọ olúwa àní àpèjọ mímọ́ tí ẹ̀yin ó pè ní àkókò wọn ní ijọ́ kẹrìnlá oṣù kínní ní àṣálẹ́ lé àjọ ìrékọjá olúwa àti lé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù náà lé àjọ àkàrà aláìwú sí olúwa ijọ́ méje lé ẹ̀yin ó jẹ àkàrà aláìwú ní ọjọ́ kínní kẹ́yìn kí ó ní àpèjọ mímọ́ ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́ agbára nínú rẹ̀ bí kò ṣe kẹ́yìn kí ó rú ẹbọ tí a fi iná ṣe sí olúwa ní ijọ́ méje ní ijọ́ keje ní àpèjọ mímọ́ ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́ agbára olúwa sì sọ fún mósè pé sọ fún àwọn ọmọ ísírẹ́lì kí o sì wí fún wọn pé nígbà tí ẹ̀yin bá dé ilẹ̀ tí mo fi fún yín tí ẹ̀yin ó sì máa ṣe ìkórè rẹ̀ nígbà náà ni kí ẹ̀yin kí ó mú ìdí ọkà kan àkọ́so ìkórè yín tó àlùfáà wá òun ó sì fi ìdí ọkà náà níwájú olúwa láti ṣe ìtẹ́wọ́gbà fún yín ní ijọ́ kejì lẹ́yìn ọjọ́ ìsinmi ni kí àlùfáà kí ó fi ní ọjọ́ tí ẹ̀yin fi ìdí ọkà ni kí ẹ̀yin kí ó rúbọ akọ ọ̀dọ́ àgùntàn ọlọ́dún kan aláìlábùkù fún ẹbọ sísun sí olúwa àti ẹbọ ohun jíjẹ rẹ̀ kí ó jẹ́ méjì ìdámẹ́wàá òṣùwọ̀n ìyẹ̀fun dáradára tí a fi òróró pò ẹbọ tí a fi iná ṣe ni sí olúwa fún òórùn dídùn àti ẹbọ ohun mímu rẹ̀ ni kí ó ṣe ọtí wáìnì ìdámẹ́rin òṣùwọ̀n kínì ẹ̀yin kò sì gbọdọ̀ jẹ àkàrà tàbí ọkà yíyan tàbí ọkà tútù nínú ipẹ́ títí yóò fi di ọjọ́ náà gan tí ẹ̀yin mú ọrẹ ẹbọ tọ ọlọ́run yín wá kí ó sì já sí ìlànà títí láé ní ìran ìran yín ní ibùjókòó yín gbogbo láti ijọ́ kejì lẹ́yìn ọjọ́ ìsinmi ní ọjọ́ tí ẹ̀yin mú ìdí ọkà ẹbọ fífì nì wá kí ẹ̀yin kí ó sì ka ọjọ́ ìsinmi méje pé àní di ọjọ́ kejì lẹ́yìn ọjọ́ ìsinmi keje kí ẹ̀yin kí ó ka 50 ọjọ́ kí ẹ̀yin kí ó sì rú ẹbọ ohun jíjẹ tuntun sí olúwa kí ẹ̀yin kí ó sì mú láti inú ibùgbé yín wá ìṣù àkàrà fífì méjì ti ìdámẹ́wàá méjì òṣùwọ̀n kí wọn kí ó jẹ́ ti ìyẹ̀fun dáradára kí a fi òwúkàrà yan wọn àkọ́so ni wọn fún olúwa pẹ̀lú àkàrà náà kí ẹ̀yin kí ó sì fi ọ̀dọ́ àgùntàn méje ọlọ́dún kan aláìlábùkù rúbọ àti ẹgbọrọ akọ màálùú kan àti àgbò méjì kí wọn kí ó jẹ́ ẹbọ sísun sí olúwa pẹ̀lú ẹbọ ohun jíjẹ wọn àti ẹbọ ohun mímu wọn àní ẹbọ tí a fi iná ṣe olóòórùn dídùn ní sí olúwa nígbà náà ni kí ẹ̀yin kí ó fi òbúkọ kan rú ẹbọ ẹ̀ṣẹ̀ àti akọ ọ̀dọ́ àgùntàn méjì ọlọ́dún kan rú ẹbọ àlàáfíà kí àlùfáà kí ó sì fi wọ́n pẹ̀lú àkàrà àwọn àkọ́so fún ẹbọ fífì níwájú olúwa pẹ̀lú ọ̀dọ́ àgùntàn méjì ni kí wọn kí ó sì jẹ́ mímọ́ sí olúwa fún àlùfáà náà kí ẹ̀yin kí ó sì kéde ní ọjọ́ náà gan kí ó lè jẹ́ àpèjọ mímọ́ fún yín ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́ agbára kan yóò sì máa ṣe ìlànà fún yín títí láé ní ibùjókòó yín gbogbo ní ìran ìran yín nígbà tí ẹ̀yin bá ń ṣe ìkórè ilẹ̀ yín ìwọ kò gbọdọ̀ ṣa ẹ̀bá oko rẹ ní àṣà tán bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ pè iṣẹ́ ìkórè rẹ kí ìwọ kí o fi sílẹ̀ fún àwọn tálákà àti fún àlejò èmi ni olúwa ọlọ́run yín olúwa sì sọ fún mósè pé sọ fún àwọn ọmọ ísírẹ́lì pé ní oṣù keje ní ọjọ́ ìkínní oṣù ni kí ẹ̀yin kí ó ní ìsinmi ìrántí ìfúnpè àpèjọ mímọ́ ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́ agbára kan bí kò ṣe kí ẹ̀yin kí ó rú ẹbọ tí a fi iná ṣe sí olúwa olúwa sì sọ fún mósè pé ijọ́ kẹwàá oṣù keje yìí ni kí ó ṣe ọjọ́ ìtùtù kí àpèjọ mímọ́ wà fún yín kí ẹ̀yin kí ó sì pọn ọkàn yín ní ojú kí ẹ sì rú ẹbọ tí a fi iná ṣe sí olúwa ẹ̀yin kò sì gbọdọ̀ ṣe iṣẹ́ kan ní ọjọ́ náà yìí nítorí pé ọjọ́ ìtùtù ni láti ṣètùtù fún yín níwájú olúwa ọlọ́run yín nítorí pé ọkàn kọ̀ọ̀kan tí kò bá pọn ara rẹ̀ lójú ní ọjọ́ náà yìí òun ni a ó ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀ àti ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣe iṣẹ́ kan ní ọjọ́ náà yìí ọkàn náà ni èmi ó run kúrò láàrin àwọn ènìyàn rẹ̀ ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan kí ó jẹ́ ìlànà títí láé ní ìran ìran yín ní ibùjókòó yín gbogbo ọjọ́ ìsinmi ni fún yín kí ẹ̀yin kí ó sì pọn ọkàn yín lójú ní ọjọ́ kẹsàn-án oṣù náà ní alẹ́ láti alẹ́ dé alẹ́ ni kí ẹ̀yin kí ó máa pa ọjọ́ ìsinmi yín mọ́ olúwa sì sọ fún mósè pé sọ fún àwọn ọmọ ísírẹ́lì pé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje yìí ni àjọ àgọ́ ní ijọ́ méje sí olúwa ní ọjọ́ kínní ni àpèjọ mímọ́ ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́ agbára kan ijọ́ méje ni kí ẹ̀yin fi rú ẹbọ tí a fi iná ṣe sí olúwa ní ijọ́ kẹjọ ni àpèjọ mímọ́ fún yín kí ẹ̀yin kí ó sì rú ẹbọ tí a fi iná ṣe sí olúwa ọjọ́ àjọ ni ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́ agbára kan wọ̀nyí ni àjọ olúwa tí ẹ̀yin ó kéde láti jẹ́ àpèjọ mímọ́ láti rú ẹbọ tí a fi iná ṣe sí olúwa ẹbọ sísun àti ẹbọ ohun jíjẹ ẹbọ àti ẹbọ ohun mímu olúkúlùkù wọn ní ọjọ́ rẹ̀ pẹ̀lú ọjọ́ ìsinmi olúwa àti pẹ̀lú ẹ̀bùn yín àti pẹ̀lú gbogbo ẹ̀jẹ̀ yín àti pẹ̀lú gbogbo ẹbọ àtinúwá yín tí ẹ̀yin fi fún olúwa pẹ̀lú pẹ̀lú ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje náà nígbà tí ẹ̀yin bá ṣe ìkórè èso ilẹ̀ tán kí ẹ̀yin kí ó sì ṣe àjọ sí olúwa ní ijọ́ keje ní ọjọ́ kínní kí ìsinmi kí ó wà àti ní ọjọ́ kẹjọ kí ìsinmi kí ó wà ní ọjọ́ kínní kí ẹ̀yin kí ó sì mú èso igi dáradára imọ̀ ọ̀pẹ àti ẹ̀ka igi tí ó bò ati ti igi wilo odo ki eyin ki o si ma yo niwaju oluwa olorun yin ni ijo meje ki eyin ki o si ma pa mo ni ajo fun oluwa ni ijo meje ni odun ilana ni titi lai ni iran iran yin ki eyin ki o ma se ni osu keje ki eyin ki o ma gbe inu ago ni ijo meje gbogbo ibile ni israeli ni ki o gbe inu ago ki iran iran yin ki o le mo pe emi ni o mu awon omo israeli gbe inu ago nigba ti mo mu won lati ile egypt jade wa emi ni oluwa olorun yin Mose si so gbogbo ajo Oluwa wonyi fun awon omo Israeli. Levitiku ori 14. Oluwa si so fun Mose pe fi ase fun awon omo Israeli pe ki won ki o mu ororo daradara ti o li fi gigun fun owa fun imole lati ma mu fitila jo nigba gbogbo. Teyin o de aso ikele eri inu ago ajo ni ki Aaroni ki o toju re lati asale di owuro nigba gbogbo niwaju Oluwa. Ilana ni titi lai ni iran iran yin. Ki o si toju fitila lori opa fitila mimo ni nigba gbogbo niwaju Oluwa. Ki wo ki o si mu iyefun daradara ki o si yan isu akara 12 ninu re ida mewa meji osuwon ni ki o wa ninu isu akara kan ki wo ki o si to won ni ese meji mefa ni ese kan lori tabili mimo niwaju Oluwa. Ki wo ki o si fitura yi daradara sori ese kokan ki o le wa lori isu akara na fun iranti ani ebo ti a fi na se si Oluwa. Ni ojojo isimi ni ki e ma tuntun niwaju Oluwa titi gbigba ni lowo awon omo Israeli nipa majemu titi aye ki o si ma je ti Aaroni ati ti awon omo re ki won ki o si ma je ni ibi mimo kan nitori pe mimo julo ni fun ninu ebo Oluwa ti a fi ina se ilana titi lai ati omokunrin obirin Israeli kan ti baba re se ara Egypt o jade lo ninu awon omo Israeli omokunrin obirin Israeli yi ati okunrin Israeli kan si ja ni ibudo eyi omokunrin obirin Israeli yi soro buburu si oruko ni o si fibu won si mu nto Mose wa oruko iya re a ma je Shelomiti omobirin Dibri ti eya Dani won si ha mo ile ide titi a o fi fi inu Oluwa han fun won Oluwa si so fun Mose pe mu eni ti o se fibu ni wa seyin ibudo ki gbogbo awon ti o si gbo ti o fi owo won le ori re ki gbogbo ijo eniyan ki o le so ni okuta ki wo ki o si so fun awon omo Israeli pe eni keni ti o ba fi olorun re bu yo ru ese re ati eni ti o soro buburu si oruko Oluwa ni pe pa ni ki a pa gbogbo ijo eniyan ni ki o so ni okuta pa ni tooto ati alejo ati ibile nigba ti o ba soro buburu si oruko Oluwa pe pa ni a o pa ati eni ti o ba gba emi eniyan pe pa ni a o pa eni ti o ba si lu eran kan pa ki o san pada emi fun emi bi enikan ba si se abuku kan si ara eni keji re bi o ti se bẹẹ ni ki a se si ẹya fun ẹya oju fun oju eyin fun eyin bi o n ti se abukun si ara eniyan bẹẹ ni ki a se si eni ti o ba si lu eran pa ki o san pada eni ti o ba si lu eniyan pa a o pa iru ofin kan ni eyin o ni gege bi fun alejo bẹẹ ni fun ibile nitori pe emi ni Oluwa olorun yin Mose si so fun awon omo Israeli pe ki won ki o mu eni ti o se fibu ni jade lo seyin ibudo ki won ki o si so ni okuta pa awon omo Israeli si se bi Oluwa ti fi ase fun won.
3: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Levitiku ori 25. Oluwa si so fun Mose ni oke Sinai pe so fun awon omo Israeli ki o si wi fun won pe nigba ti eyin ba de ile ti mo fi fun yin nigba na ni ki ile na ki o pa isimi kan mo fun Oluwa odun mefa ni iwo fi gbin oko re
2: odun mefa ni iwo si fi rewo ogba ajara re
1: ti iwo si ko eso re jo sugbon odun keje ki o si ja si igba isimi fun ile na isimi fun Oluwa iwo ko gbodo gbin oko re be ni iwo ko gbodo rewo ogba ajara re eyi ti o ba lale hu ninu ikore re iwo ko gbodo ka be ni iwo ko gbodo ka eso ajara re ti iwo ko re lowo nitori pe odun isimi ni fun ile na odun isimi ile na yo si ma se ohun jije fun yin fun iwo ati fun iranse re okunrin ati fun iranse re obinrin ati fun alagbase re ati fun alejo re tin se atipo lodo re ati fun ohun osin re ati fun eran tin be ni ile re ni ki ibisi re gbogbo ki o se ounje fun ki iwo ki o se ka odun isimi meje fun ara re odun meje igba meje ati akoko odun isimi meje ni yo je odun mokandinlaadota fun o ki iwo ki o si mu ki ipe ki o dun ni ijo kewa osu keje ni ojo etutu ni ki eyin ki o mu ipe na dun ni gbogbo ile eyin ki eyin ki o si ya 50 odun si mimo ki en ki o si kede idasile ni ile na fun gbogbo awon tin gbe inu re yo si ma je jubeli fun yin ki en ki o si pada olukuluku si ile ni re ki olukuluku yin ki o si pada sinu idile re odun jubeli ni ki ara adota odun ki o ja si fun yin eyin ko gbodo gbin be ni eyin ko gbodo ka ilale hu inu re be ni eyin ko gbodo ka eso ajara re ti a ko re lowo nitori pe jubeli ni mimo ni ki o ja si fun yin ibisi re ni ki eyin ki o ma je lati inu oko wa ni odun jubeli yi ni ki olukuluku yin ki o pada lo si ile ni re bi iwo ba si ta oja fun enikeji re tabi bi iwo ba ra lowo enikeji re eyin ko gbodo re ara yin je gege bi iye odun leyin jubeli ni ki iwo ki o ra lowo enikeji re ati gege bi iye odun ikore re ni ki o ta fun o gege bi opo odun ni ki iwo ki o bu owo re si ati gege bi odun re ti fa seyin ni ki iwo ki o si bu owo re nitori pe gege bi iye odun ikore ni ki o ta fun o nitori na eyin ko gbodo re ara yin je bi ko se pe ki iwo ki o beru olorun re nitori pe emi ni oluwa olorun yin nitori na ki eyin ki o ma se ilana mi ki e si ma pa ofin mi mo ki e si ma se won eyin o si ma gbe ile na ni ailewu ile na yo si ma mu ibisi re wa e o si ma je ajeyo e o si ma gbe inu re ni ailewu bi eyin ba si wi pe kini awo ha ma je ni odun keje sawo awa ko gbodo gbin be ni awa ko gbodo ko ire wa nigba na ni emi o fi ase ibukun mi fun yin ni odun kefa ohun o si so eso jade fun yin fun odun meta eyin o si gbin ni odun kejo eyin o si ma je ninu eso lailai titi di odun kesan titi eso re yo fi de ni eyin o ma je ohun isibe eyin ko gbodo ta ile lailai nitori pe ti emi ni ile nitori pe alejo ati atipo ni yin lodo mi ati ni gbogbo ile ni yin ki eyin ki o si ma se irapada fun ile bi arakunrin re ba di talaka ti o ba si ta ninu ile ini re bi enikan ninu awon ibatan re ba si wa lati ra nje ki o ra eyi ti arakunrin re ti ta pada bi okunrin na ko ba ni enikan ti yo ra pada ti on ti ka re ti di olowo ti o ni to lati ra pada nigba na ni ki o ka odun ita re ki o si mu ele owo re pada fun eni ti o ta fun ki ohun ki o le pada lo si ile ini re sugbon bi o ba se pe ohun ko le san pada fun nje ki ohun ti o ta na ki o gbe owo eni ti o ra titi di odun jubeli yo si bo ni jubeli ohun o si pada lo si ile ini re bi okunrin kan ba si ta ile gbigbe kan ni ilu olodi nje ki o ra pada ni iwon odun kan leyin ti o ti ta ni iwon odun kan ni ki o ra pada bi a ko ba si ra ni iwon odun kan gbako nje ki ile na ki o di ti eni ti o ra titi lai ni iran iran re ki yo bo ni jubeli sugbon ile ile to won ni ti ko ni odi yi won ka awon ni a ka si ibi oko ilu irapada ni awon won ni won si bo ni jubeli sugbon ni ti ilu awon omo lefi ile ilu ini won ni awon omo lefi o ma ra pada nigba kugba bi enikan ba si ra lowo awon omo lefi nje ile ti a ta na ni ilu ini re ki o bo ni jubeli nitori pe ile ilu awon omo lefi ni ile ini won laarin awon omo israeli sugbon ile ba ilu won ni won ko gbodo ta nitori pe ile ini won ni titi aye ati bi arakunrin re ba di talaka ti owo re ba si rele lodo re nje ki iwo ki o ran lowo iba se alejo tabi atipo ki ohun ki o le wa pelu re iwo ma se gba ile lowo re tabi eda sugbon beru olorun re ki arakunrin re ki o le wa pelu re iwo ko gbodo fi owo re fun ni eda tabi ki ohun ni ounje re fun asanle emi ni oluwa olorun yin ti o mu yin lati ile egypt jade wa lati fi ile kenani fun yin ati lati ma se olorun yin ati bi arakunrin re ti n ba o gbe ba di talaka ti o si tara re fun o iwo ko gbodo sin ni isin eru bi ko se bi alagbase ati bi atipo ni ki o ma ba o gbe ki o si ma sin o titi di odun jubeli nigba na ni ki o lo kuro lodo re ati ohun ati awon omo re pelu re ki o si pada lo si idile re ati si ile ini awon baba re ni ki o pada si nitori pe iranse mi ni won se ti mo mu lati ile egypt jade wa a ko gbodo ta won bi eni ta eru iwo ko gbodo fi iroro sin sugbon ki iwo ki o beru olorun re ati awon eru re okunrin ati awon eru re obirin ti iwo o ni ki won ki o je ati inu awon orilede wa ti o ye yin ka ninu won ni ki eyin ti o ma ra awon eru okunrin ati awon eru obirin pelupelu ninu awon omo alejo ti n se atipo pelu yin ninu won ni ki eyin ki o ra ati ninu awon idile won ti n be pelu yin ti won bi ni ile yin won o si je ini yin eyin o si ma fi won je ogun fun awon omo yin leyin yin lati ni won ni ini eyin o si ma sin won lailai sugbon ninu awon arakunrin yin awon omo israeli eni kan ko gbodo fi iroro si eni keji re ati bi alejo tabi ati ko kan ba di oloro lodo re ati arakunrin re kan leti odo re ba di talaka ti o ba si ta ara re fun alejo tabi atipo na leti odo re tabi fun ibatan idile alejo na leyin igba ti o ta ara re tan a si tun le ra pada okan ninu awon arakunrin re le ra iba ase arakunrin obi re tabi omo arakunrin obi re le ra tabi ibatan re ninu idile re le ra tabi bi o ba di oloro o le ra ara re ki o si be ni ti o ra asiro lati odun ti o ti ta ara re fun titi de odun jubeli ki iye owo ita re ki o si ri gege bi iye odun gege bi igba alagbase ni ki o ri fun bi odun re ba ku pupo sibe gege bi iye won ni ki o si san owo irasile re pada ninu owo ti a fi ra bi o ba si se pe kiki odun die ni o ku titi de odun jubeli je ki o ba asiro gege bi iye odun re ni ki o san owo irasile re pada bi alagbase ododun ni ki o ma ba gbe ki ohun ki o ma se fi iroro sin ni oju re bi a ko ba si fi iwon yira sile je ki o jade lo ni odun jubeli ati ohun ati awon omo re pelu re nitori pe iranse mi ni awon omo israeli se iranse mi ni won ti mo mu lati le egypt jade wa emi ni oluwa olorun yin
4: ni oroko jesu christ olowa wa olorun alaanu awa siwaju yin loni awa pelu igbagbo we pe e o ba wa pade agbagbo we pe e o ton soro wa agbagbo we pe awon ti o dabi eni we pe aye npon loju ti le nle ti ona na ti o dabi eni pe a fi aisan si won lara tabi ti iponju ibanuje popo ti o wa fun won a bebe loni we pe ki e da won sile ni oruko jesu gbogbo isoro ti a ko wa siwaju yin loni e da won adura awon eniyan yin a dupe we pe e ti gbo ni oruko jesu christ olowa wa ninu iwe woli isaiah ori kerin le la dota ese iketadinlogun iwe woli isaiah ori kerin le ni adota ese iketalelogun ese iketadinlogun ko si ohun ija ti a se si o ti yo le se nkan ati gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo o dale ebi eyi ni ogun awon iranse olowa lati odo mi ni ododo won ti wa le olowa wi ohun ti woli asa je ki o di mo fun awon omo israeli ni igba aye re ni wipe bi o ti le je wipe ota pupo le o dide si won ti awon ota won yi si ni ohun ija ti o lagbara ti o buru julo pe sibe sibe ko si ohun ija ti a se si won ti yo le pa won lara bi a ba nso nipa ohun ija ti ota n se si ni awon omo egypt ti won ti je ota israeli ni igba tijo won ni ogbon ayikoro yi won si ni agbara okunkun popo to je wipe won ni awon ohun ija ti o le se ni lose popo be na ni awon ara assyria ati awon ara babyloni ni won ni awon ohun ija awon oloro ti o po sugbon isaiah je ki o di mimo fun awon eniyan wonyi wipe bi won ba le gbekele olorun wipe ko si ohun ija ti a se si won ti yo le se won ni nkan idani loju yi na ni olorun si tun fun aloni wipe bi o ti le dabi eni wipe ota le lagbara agbara okunkun wipe sibe sibe ko si ohun ija ti a se si o ti yo le pa o lara ati pe gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo yo dalebi bi o ba je omo olorun bi o ba je iranse olowa wipe awon nkan wonyi ki o le se o ni jamba ninu numeri ori ketalelogun numeri ori ketalelogun lati ese ketalelogun ni toto ko si ifaya fun si jacobo beni ko si aposhe si israeli ni sisi ile a ma we ni ti jacobo ati ni ti israeli ohun ti olorun se a n so fun wi pe ko si ohun ti a se si awon israeli gege bi aposhe gege bi pe enikan gegun fun won tabi bi eni pe enikan fi majele sile fun won lati temole tabi eni keni pe se won ni bi wi pe ko si afose tabi majele tabi ohun oloro kan ti o le pa won lara nitori wi pe olorun lo ndabira ti o si se ise iyanu ni igbesi aye won eyi ni o farasin fun awon opolopo itoju ti olorun fun wa abo ti olorun fun wa ore ti olorun se fun wa eyi ni o farasin fun opolopo ti won fi ma ngbekele awon orisa ti won fi ma ngbekele awon ose dudu tabi ti won ngbekele awon ire tabi ti won ngbekele awon elebo logun sugbon a je ki obi mo fun awi pe awon ti o gbekele nkan won yi wi pe asan ati omule mofo ni won ba pade ni idi re ninu Jeremiah ori keta lati ese iketalelogun oni lotito asan ni yi ti o ti oke wa ani opolopo oke giga looto ninu oluwa olorun wa ni igbala israeli wa ohun ti Jeremiah nso ni wipe awon opolopo ni won lo si ori oke lati lo rubo lati lo peran lati lo sin orisa lati ro wipe won tun ni ohun miran ti won le kepe ti o le ran won lowo ti o le tu won sile ti o le da won nide ti o le sanu fun won sugbon Jeremiah woli nso fun wipe lasan ni awon ti o nlo sori oke ni won lo sori oke tabi awon ti o nlo si petele tabi awon ti o nlo si ikorita tabi awon ti o nlo si eti okun tabi awon ti o lo nse irubo si olorun miran wi pe awon nkan won yi koni le gba won sile agbara won yo je otubante ni igbesi aye won wi pe sugbon ninu oluwa olorun wa ni kan soso ni igbala israeli wa o ba je mo wipe igbala tabi idande tabi imuniduro tabi iwosan wipe o wa ninu oluwa olorun wa oko ba ti ma sakakiri to awon orisa lo nitori wipe awon orisa won yi pelu awon ti o nsin won won ko le gba o sile ninu Isaiah ori kokan le logbon lati ese ikini igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iranlowo nigba ti a ti pe awon mo Israeli kuro ninu Egypt ati je ki o di mo fun wi pe won ko tun ni ohunkohun lati se ni Egypt mo a je ki o di mo fun wi pe ibukun won ati ireti won ko si ni Egypt bi ko se ninu ile iliri nibi ti Olorun pe won lo sugbon o se ni laanu o si ya ni lenu pupo wi pe awon won yi ti a ti gba sile awon won yi ti a ti mo jade kuro ninu Egypt won tun so kale lo si Egypt won wa iran lowo eyi ni woli asa fi so fun won oro lati enu Oluwa wi pe igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo o ma n koni lominu nigbati a ba ri awon eniyan ti won wa si ile si bayi tabi awon ti won gbo eri ore olorun awon ti won gbo eri igbala olorun awon ti won mo ise iyanu ti olorun se nipa gbigbanila nipa sisoni di mimo nipa fifi agbara emi olorun kuni nipa dida awon onde sile ati nipa titu gbogbo seke seke ti o ti deni tele tele ati nipa arun kogbogun ti olorun ma nwo san nihi o ma ya ni lenu o si ma ko wa lomi inu lati ri awon ti won tun so kale lo si awon ti o wa ninu aye awa ti a ti gba kuro ninu aye awa ti a ti gba kuro lowo awon orisa awa ti a ti mu kuro ninu iborisa ti o wa ninu aye ki a tun ri eni ti o so wi pe oun je onigbagbo eni ti o di atun bi ki o tun ma ni ere ibeji ninu ile tabi ki o tun dabi eni wi pe o lo npa awon elebo logun ni aginju tabi ni ibi ti won tin se iborisa won tabi ki a tun ma ri pe iru awon eniyan be ni won tun teju le kakiri ni won tun wa enikan ti o le funi lomo enikan ti o le funi ni yi ti o le funi ni torun eyi ni oro olorun so fun wi pe igbe ni fun awon ti o so kale lo si Egypt ti won wa iran lowo nibi ti ko si iran lowo ti won gbekele esin ti won gbiyele keke nitori ti won po won si igbekele elesin nitori won le agbara jojo sugbon ti won ko wo eni mimo israeli won ko si wa oluwa nigbati abari eni ti o so wipe

bí o bá lè fi àgbàdo tọrẹ fún àwọn kan wípé bó bá ṣe bẹ́ẹ̀ wípé wàhálà tó wà nígbèsè ayé rẹ tàbí àwọn àjálù tí ó ń débà ó tó ń débà wípé àwọn nǹkan wọ̀nyí yóò kúrò bí abárí ẹni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó ti ń ké pe olúwa tí ó ti mọ orúkọ Jésù Kristì olúwa tí ó ti ń wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ ṣùgbọ́n tí ó tún ń lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn wọ̀nyí ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti sọ ìbárẹ́ ìbálò ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ó ti sọ àwọn nǹkan wọ̀nyí nù ó sì di ẹni tí kò ní ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ̀ ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe ni wípé bí a bá fẹ́ gbẹ́kẹ̀lé òun kí a kúnkún gbẹ́kẹ̀lé òun ní tòótọ́ bí a bá fẹ́ gbẹ́kẹ̀lé òun kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀ nítorí wípé ẹni tí ó bá wà nínú ìbọ̀rìṣà kì yóò lè rí ojú Ọlọ́run kì yóò sì lè jẹ àǹfààní tí àwọn ọmọ Ọlọ́run ń jẹ kí a wo Kọ́rìntì kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án Kọ́rìntì kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run ó ní bí a ti ń ka bíbélì tó yìí ṣé a kò tí ì mọ̀ wípé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run ó ní bí a ti ń sọmọ Ọlọ́run tó tí a ń wá sí ilé ìsìn tó ṣé a kò tí ì mọ̀ wípé aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí ìwà Ọlọ́run tí a mọ̀ gẹ́gẹ́ bí ìṣesí Ọlọ́run tí a mọ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé Ọlọ́run jẹ́ ẹni mímọ́ ó sì jẹ́ olóòótọ́ ṣé a kò tí ì mọ̀ wípé aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run ó ní kí a má ṣe tàn yín jẹ o kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà ṣé o rí fún ara rẹ wípé àwọn abọ̀rìṣà pàápàá wọn kò lẹ́tọ̀ọ́ sí ìjọba Ọlọ́run ó ní kí a má ṣe tan ara wa jẹ kí àwa fúnra wa pàápàá kí a má tan ara wa jẹ kí a má jẹ kí ẹnikẹ́ni kí ó tàn wá jẹ wípé kì í ṣe àwọn abọ̀rìṣà ni yóò lè jogún ìjọba Ọlọ́run nínú Kọ́rìntì kínní kan náà nínú orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìnlá ó ń sọ ojúṣe tí a ní láti ṣe ó ń sọ fún wa wípé bí a bá ti ń ṣe ìbọ̀rìṣà ohun tí a ní láti ṣe ni wípé kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀ kí a ké pe orúkọ Olúwa nínú Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìnlá nítorí náà ẹ̀yin olùfẹ́ mi ẹ sá fún ìbọ̀rìṣà wípé ìrònú pọ̀wàdà ni ó yẹ ẹlẹ́ṣẹ̀ ìrònú pọ̀wàdà ni ó yẹ abọ̀rìṣà ìrònú pọ̀wàdà ni ó yẹ ẹni tó ń ṣe àgbèrè ìrònú pọ̀wàdà ni ó yẹ ẹni tí ó ń rẹ òfin Ọlọ́run kọjá ó ní nítorí náà bí a bá ń fẹ́ ìtọ́ni Ọlọ́run bí a bá ń fẹ́ ìtọ́jú Ọlọ́run bí a bá ń fẹ́ ààbò láti ọ̀dọ̀ Ọlọ́run bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú orúkọ Jésù kí ó jẹ́ fún wa bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù kí ó jẹ́ tiwa bí a bá ń fẹ́ iná ẹ̀mí mímọ́ kí ó máa jó nínú wa àti láyìíká wa bí a bá ń fẹ́ kí agbára Ọlọ́run kí ó máa lé ọ̀tá kí ó máa lé èṣùsá ní ìgbésí ayé wa ó ní ó yẹ kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀ nítorí náà ẹ̀yin olùfẹ́ mi ẹ sá fún ìbọ̀rìṣà bí a bá ń sọ nípa ìrònú pọ̀wàdà kúrò nínú ìbọ̀rìṣà àti kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ tí à ń dá ìrònú pọ̀wàdà yìí yóò fa àwọn nǹkan mìíràn lẹ́sẹ̀ pẹ̀lú wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kọkàndínlógún ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ìkọkàndínlógún ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́ wọ́n wá àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí ó sọ wípé wọ́n gbàgbọ́ ní ìkọ̀kọ̀ tí wọn kò lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí wọ́n sọ wípé wọ́n gba orúkọ Jésù Kristì gbọ́ ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí a mọ̀ wípé onígbàgbọ́ ni wọ́n jẹ́ ní ìgboro ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbàgbọ́ ní tòótọ́ wọ́n wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe ìṣekúṣe ni ó kó ìwé wọn jọ wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn wọ́n sì ṣírò.

rí i, ó jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Ohun tí a ń jẹ́ kí ó yé wa níhìn ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn wọ̀nyí gbàgbọ́, wọ́n ṣe ohun tí ó wúni lórí, wọ́n ṣe ohun tí ó fi hàn wípé wọ́n ti gbàgbọ́ nítòótọ́. Kí ni wọ́n ṣe? Àwọn tí ó ti dàbí alálòpàyídà nínú wọn, àwọn tí ó ti dàbí ẹni wípé wọ́n ṣe ìṣekúṣe tàbí iṣẹ́kúṣẹ́ nínú wọn, àwọn tí ó ti dàbí ẹni wípé àwọn ohun ìkọ̀kọ̀ ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn agbára òkùnkùn ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn aṣọ, àwọn ìwé.

jẹmọ́ ìbọ̀rìṣà tàbí àlùpàídà ní ìgbésí ayé wọn, wọ́n kó wọn wá. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ owó ni wọ́n fi rà wọ́n, gbà tí wọ́n ṣírò wọn, wọ́n rí pé wọ́n jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Síbẹ̀síbẹ̀ wọn kò fi nǹkan wọ̀nyí tọrẹ fún àwọn ẹlòmíràn, wọn kò tà á fún àwọn ẹlòmíràn, wọn kó wọn jọpọ̀ sójú kan lójú gbogbo àwọn ènìyàn, wọn dáná sun wọn. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti ronú pọ̀dà tí o kọ ìbọ̀rìṣà sílẹ̀, ó dájú wípé àwọn òrìṣà tí ó wà ní ayé rẹ tàbí tí ó wà ní ilé rẹ.

0: Today we are going to continue with our Bible reading. But before we read,
1: bí a tún ka ọ̀rọ̀ yín papọ̀ báyìí ní orúkọ Jésù ni a gbàdúrà. A ó tẹ̀síwájú pẹ̀lú bíbélì kíkà wa báyìí. Ìwé àwọn ọba kejì orí kọkànlélógún. Ẹni ọdún méjìlá ni Manase nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba, ó sì jọba ní ọdún 65 ní Jerusalem. Orúkọ ìyá rẹ̀ ni Hefsiba. Ó sì ṣe èyí tí ó burú ní ojú Olúwa bí ìṣe ìrira ti àwọn kèfìrí tí Olúwa ti jáde níwájú àwọn ọmọ Israẹli. Nítorí tí ó tún kọ ibi gíga wọn nì tí Hesekiah bàbá rẹ̀ ti parun, ó sì tẹ pẹpẹ fún Baálé, ó sì ṣe ère òrìṣà bí Ahabu ọba Israẹli ti ṣe, ó sì ń bọ gbogbo ogun ọ̀run. Ó sì tẹpẹpẹ ní ilé Olúwa, èyí tí Olúwa ti sọ pé ní Jerusalem ni èmi ó fi orúkọ mi sí. Òun sì tẹpẹpẹ fún gbogbo ogun ọ̀run ní àgbàlá méjèèjì ilé Olúwa. Òun sì ní kí ọmọ rẹ̀ kí ó kọjá láàrin iná, a sì máa ṣe àkíyèsí àfọṣẹ, a sì máa ṣe àlùpàyídà, a sì máa bá àwọn òkú àti àwọn iṣó lò. Ó hùwà búburú púpọ̀ ní ojú Olúwa láti mú un bínú. Ó sì gbé èrè òrìṣà fífí kalẹ̀ tí ó ti ṣe ní ilé náà, tí Olúwa sọ fún Dáfídì àti Solomon ọmọ rẹ̀ pé ní ilé yìí àti ní Jerusalemu tí mo ti yàn nínú gbogbo àwọn ẹ̀yà Israẹli ni èmi ó fi orúkọ mi sí láéláé. Bẹ́ẹ̀ ni ibi kì yóò sì jẹ́ kí ẹsẹ̀ Israẹli kí ó yẹ̀ kúrò mọ́ ní ilẹ̀ tí mo ti fi fún àwọn bàbá wọn. Kìkì bí wọ́n ó bá ṣe àkíyèsí láti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí mo ti pa ní àṣẹ fún wọn, àti gẹ́gẹ́ bí gbogbo òfin tí Mose ránṣẹ́ mi pa ní àṣẹ fún wọn. Ṣùgbọ́n mo kò fetí sílẹ̀. Manase sì tàn wọn lọ láti ṣe búburú ju èyí tí àwọn orílẹ̀-èdè tí Olúwa ti parun níwájú àwọn ọmọ Israẹli ti ṣe. Olúwa sì wí nípa àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀ pé nítorí tí Manase ọba Júdà ti ṣe òrìra wọ̀nyí, tí ó sì ti ṣe búburú ju gbogbo èyí tí àwọn ọmọ Amori ti ṣe tí ó ti wà ṣáájú rẹ̀, tí ó sì mú kí Júdà pẹ̀lú kó fi àwọn èrè rẹ̀ dẹ́ṣẹ̀. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run Israẹli wí, kíyèsí, èmi ò mú rí ibi báyìí wá sórí Jerusalem àti Júdà tí ẹnikẹ́ni tí ó bá gbọ́ etí rẹ̀ méjèèjì yóò hù. Èmi ó sì na oko Samaria lórí Jerusalemu àti oje ìdíwọ̀n ilé Ahabu. Èmi ó sì ní Jerusalemu bí ènìyàn ti ń lo àwọn kùtù, ó lò ó lò ó sì dórí rẹ̀ kodò. Èmi ó sì kọ ìyókù àwọn ìlú ìlú sílẹ̀, èmi ó sì fi wọ́n lé àwọn ọ̀tá wọn lọ́wọ́, wọn ó sì di ìkodò àti ìjẹ fún gbogbo àwọn ọ̀tá wọn. Nítorí wọ́n ti ṣe èyí tí ó burú ní ojú mi, tí wọ́n sì ti mú mi bínú láti ọjọ́ tí àwọn bàbá wọn ti jáde kúrò ní Íjíbítì àní títí di òní yìí. Pẹ̀lú pẹ̀lú Manase ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ púpọ̀ jù títí ó fi kún Jerusalemu láti ìkangbo ìkíní dé ìkejì lẹ́yìn ẹ̀ṣẹ́ rẹ̀ tí ó mú Júdà ṣe mú ṣíṣe búburú ní ojú Olúwa. Àti ìyókù ṣe Manase àti gbogbo èyí tí ó ṣe àti ẹ̀ṣẹ́ rẹ̀ tí ó ṣe, àpò àkọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Júdà. Manase sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, a sì sìn nínú ọgbà ilé rẹ̀ nínú ọgbà Usa. Amoni ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Ẹni ọdún méjìlélógún ni Amoni nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba, ó sì jọba ní ọdún méjì ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ ni Mesulemeti ọmọbìnrin Harusi ti Jotba. Òun sì ṣe èyí tí ó burú ní ojú Olúwa bí bàbá rẹ̀ Manase ti ṣe. Òun sì rìn ní ọ̀nà gbogbo tí bàbá rẹ̀ rìn, ó sì ṣe àwọn ìrètí bàbá rẹ̀ sìn. ó sì bọ́wọ́, òun sì kọ ilé wa Ọlọ́run àwọn bàbá rẹ̀ sílẹ̀, kò sì rìn ní ọ̀nà ilé wa. Àwọn ìránṣẹ́ Amọ́nì sì dìtẹ̀ sí i, wọ́n sì pa ọba ní ilé rẹ̀. Àwọn ènìyàn ilẹ̀ náà sì pa gbogbo àwọn tó dìtẹ̀ sí Amọ́nì ọba. Àwọn ènìyàn ilẹ̀ náà sì fi Josiah ọmọ rẹ̀ jọba ní ipò rẹ̀. Àti ìwé kù ṣe Amọ́nì tí ó ti ṣe, a kò ha kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Júdà. A sì sí ní ìsà òkú rẹ̀ nínú ọgbà Usa. Josiah ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Orí kejìlélógún. Ẹni ọdún mẹ́jọ ni Josiah nígbà tí ó bẹ̀rẹ̀ sí jẹba, ó sì jẹba ní ọdún mọ́kànlélọ́gbọ̀n ní Jerusalem. Orúkọ ìyá rẹ̀ ni Jedida, ọmọbìnrin Adaiah ti Buskati. Òun sì ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa, ó sì rìn ní ọ̀nà Dáfídì bàbá rẹ̀. Gbogbo kò sì yí padà sí apá ọ̀tún tàbí sí apá òsì. Ó sì ṣe ní ọdún kejìdínlógún, Josiah ọba ni ọba rán Ṣafani ọmọ Asaliaya ọmọ Meṣulamu akọ̀wé sí ilé Olúwa wípé Bukitọ Hilkiah olórí àlùfáà lọ kí ó lè ṣírò iye fàdákà tí a mú wá sínú ilé Olúwa tí àwọn olùtọ́jú ìlúre ti kó jọ lọ́wọ́ àwọn ènìyàn. Ẹ sì jẹ́ kí wọ́n tó fílé àwọn olùṣe iṣẹ́ náà lọ́wọ́ tí ń ṣe alábòjútó ilé Olúwa. Kí ẹ sì jẹ́ kí wọ́n tó fi fún àwọn olùṣe iṣẹ́ náà tí ń bẹ nínú ilé Olúwa láti tún ibi ẹ̀yà ilé náà ṣe, fún àwọn gbọ́nàgbọ́nà àti fún àwọn akọ́lé àti àwọn ọ̀gbẹ̀lẹ̀ látara ìtì igi àti òkúta gbígbẹ́ láti tún ilé náà ṣe. Ṣùgbọ́n a kò bá wọn ṣe ìṣírò owó tí a fi lé wọn lọ́wọ́ nítorí tí wọ́n ṣe òtítọ́. Hilkiah olórí àlùfáà ti sọ fún Ṣafani akọ̀wé pé èmi rí ìwé òfin ní ilé Olúwa. Hilkiah sì fi ìwé náà fún Ṣafani, òun sì kà á. Ṣafani akọ̀wé sì wá sọ́dọ̀ ọba, ó sì tún mú èsì padà fún ọba wá. Ó sì wí pé àwọn ìránṣẹ́ rẹ̀ ti kó owó náà jọ tí a rí ní ilé náà, wọ́n sì ti fi mú ọwọ́ àwọn tí ń ṣiṣẹ́ náà tí ń ṣe alábòjútó Olúwa. Ṣafani akọ̀wé sì fi hàn ọba pé Hilkiah àlùfáà fi ìwé kan lé mi lọ́wọ́. Ṣafani sì kà níwájú ọba, ó sì ṣe. Nígbà tí ọba gbọ́ ọ̀rọ̀ inú ìwé òfin náà, ó sì fa aṣọ rẹ̀ ya. Ọba sì pàṣẹ fún Hilkiah àlùfáà àti Ahikamu ọmọ Ṣafani àti Akbori ọmọ Mikaiah àti Ṣafani akọ̀wé àti Asahiaya ìránṣẹ́ ọba wípé ẹ lọ ẹ béèrè lọ́wọ́ Olúwa fún mi àti fún àwọn ènìyàn àti fún gbogbo Júdà ní ti ọ̀rọ̀ ìwé yìí tí a rí, nítorí títóbi ní ìbínú Olúwa tí ó rú sí wa. Nítorí àwọn bàbá wa kò fetí sí ọ̀rọ̀ ìwé yìí láti ṣe gẹ́gẹ́ bí gbogbo ìwé tí a kọ̀wé sílẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni Hilkiah àlùfáà àti Ahikamu àti Akbori

0: ṣàrí fún àwọn ọlọ́run mìíràn kí wọ́n kí ó lè fi gbogbo iṣẹ́ ọwọ́ wọn múni dínú. Nítorí náà ìbínú òní yóò rú sí ibí yìí kì yóò sì rọlẹ̀. Ṣùgbọ́n fún ọba Júdà tí ó rán yín wá ìbéèrè lọ́dọ̀ Olúwa, báyìí ni ẹ̀yin ó sọ fún o, báyìí ni Olúwa Ọlọ́run Ísíráẹ̀lì wí, ní ti ọ̀rọ̀ wọn ni tí ìwọ ti gbọ́, nítorí tí ọkàn rẹ rọ̀, tí ìwọ sì ti ara rẹ sílẹ̀ níwájú Olúwa, nígbà tí ìwọ gbọ́ èyí tí mo sọ sí ibí yìí àti sí àwọn ará ìlú náà pé wọn ó di ahoro àti ẹni ìgún, tí ìwọ sì fa aṣọ rẹ ya tí o sì sunkún níwájú òní, èmi pẹ̀lú ti gbọ́ tirẹ̀ o, ni Olúwa wí. Nítorí náà kí lè sí i, èmi ó kó ọjọ́ sọ́dọ̀ àwọn bàbá rẹ, a ó sì kó ọjọ́ sínú isà òkú rẹ ní àlàáfíà, ojú rẹ kì yóò sì rí gbogbo ibi tí èmi yóò mú wá bá ibí yìí, wọ́n sì tún mú èsì fún ọba wa. A ti tẹ́tí sí Bíbélì kíkà, ẹ jẹ́ ká mọ ohun tá a ti kà tọ Ọlọ́run lọ nínú àdúrà. Ẹ jẹ́ ká dìde dúró bá Olúwa sọ̀rọ̀ nínú àdúrà. Ó ti rí àṣẹ, ó ti rí ìkìlọ̀ àti àpẹẹrẹ àti ìtọ́ni láti gbọ́ràn sí, ìlérí láti gbà. Gbàdúrà fúri ọ̀fẹ́ wípé ó ṣe gẹ́gẹ́ bí o ti kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ní orúkọ Jésù ni a gbàdúrà.
1: Blessings of God and everything.

0: imperiable, saying, behold, a sword went forth.
1: Ẹni kí yè sí afúrúgbìn jáde lọ láti fúrúgbìn. Èyí túmọ̀ sí pé ẹni tí ẹsẹ̀ ìkẹ́rin ó sọ wípé nígbà tí ó sì fúrúgbìn, àwọn èso kan bọ́ sí ẹ̀bá ọ̀nà, àwọn ẹyẹ ojú ọ̀run sì wá, wọ́n sì ṣàájẹ́. Èso yẹn dára, ṣùgbọ́n ibi tí èso yẹn dára ni ìpèníjà náà. Ibi tí èso yẹn bọ́ sí, òun ni ìpèníjà náà. Àwọn èèyàn kan wà tán lérò wípé ohun tó kàn nílò láti ṣe, òun náà ni pé kó o wàásù. Ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkárùn-ún, ó sọ pé àwọn kan bọ́ sí orí àpáta níbi tí kò ṣe erùpẹ̀ púpọ̀. Wọ́n sì sọ jáde kánkán, ó pé ṣùgbọ́n nítorí pé wọn kò ní ìjìnlẹ̀. Ó wá sọ ní ẹsẹ̀ ìkẹfà, ó pé nígbà tí òòrùn sì gòkè, wọ́n jóná nítorí pé wọn kò ní gbòǹgbò, wọ́n sì gbẹ. Ọ̀rọ̀ tí a wàásù, kò sí ohunkóhun tó ṣe ọ̀rọ̀ náà. Ẹ̀kọ́ tó yè kóró tá a wàásù, kò sí ohun tó ṣe. Ṣùgbọ́n ọkàn tí ẹ̀kọ́ yẹn lọ, ẹ̀mí tí ó gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kóró àti àwọn ènìyàn tí wọ́n gba ọ̀rọ̀ tí à ń fúrúgbìn nínú ọkàn wọn, ipò ọkàn wọn ni yóò fi hàn bóyá ọ̀rọ̀ yẹn yóò so èso tàbí bẹ́ẹ̀ kọ́. Ọ̀rọ̀ yẹn tó gbọ́ tó gbà ọ́ là, òun náà nígbà kí nìdí rẹ̀ tí a fi nílò láti pèsè ilẹ̀ sílẹ̀. Tó bá fi ilẹ̀ yẹn sílẹ̀ tó jẹ́ àbí ilẹ̀ pátá tàbí ilẹ̀ bá ọ̀nà, kò ní mú èso jáde. Nítorí náà o gbúdọ̀ pèsè ilẹ̀ yẹn sílẹ̀. Tó bá fi ilẹ̀ yẹn sílẹ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ àpáta tí ò sì sí ìpèsè kípèsè, yóò jẹ́ bí ìgbà tó fi irúgbìn yẹn ṣòfò, nítorí pé kì yóò mú èso tó dára jáde. Bó o bá sì kàn fún irúgbìn yẹn tó fún un ká sórí ilẹ̀ àpáta sórí ilẹ̀ òkúta, yóò dàbí ìgbà tó kàn fi ọ̀pọ̀lọpọ̀ wọn ṣòfò. O gbúdọ̀ pèsè ilẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ oníwàásù ni wọn kì í ní ìdámọ̀ dídá onímọ̀ ẹ̀mí yàtọ̀. Wọ́n wà wọ́n kù ẹ́ pé fún àpẹẹrẹ àwọn oníwàásù, wọ́n kù ẹ́ pé kò wá wàásù. O gbúdọ̀ mọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn tó fẹ́ wàásù fún yẹn, wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ èrò kan nínú ọkàn wọn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ọkàn. Àwọn èèyàn kan wà tán máa ń wàásù láti mú orí àwọn ènìyàn yá, kódà bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ mú káwọn ènìyàn ṣe béèrè kán máa pariwo. Ṣùgbọ́n ó kàn jẹ́ fún àkókò díẹ̀ ohun tó kó òye tó bá sọ níbẹ̀, nítorí àwọn ẹ̀kọ́ èdè tí wọ́n ti gbà kó tó débẹ̀ àti àwọn ohun tó dàbí ẹni wípé wọ́n ti gbà kó tó bẹ̀. Bẹ́ẹ̀ jẹ́ pé inú wọn dùn nígbà tó wà níbẹ̀, nítorí pé o kò pèsè ilẹ̀ yẹn sílẹ̀. O kàn sọ pé ohun àwàásù inú wàásù tó wà níbẹ̀ wá, ó wá láti wàásù, kò sí ìyípadà. Ó dàbí ìgbà tá à ń fi ọ̀pọ̀lọpọ̀ dúkìá ṣòfò. Nítorí náà àwọn èèyàn yẹn inú wọn le bèrè sẹ pé nígbà tí mo wàásù inú wọn dùn, wọ́n sọ pé àmì. Ṣùgbọ́n wọ́n kàn wà fún àkókò díẹ̀, nítorí pé o ò gbẹ́lẹ̀, o ò mú gbogbo àwọn ẹ̀gún tó wà nígbà tí òkúta tó wà níbẹ̀ kúrò, láti lè gbé irúgbìn tí kìí dìbàjẹ́. Ìgbìngbà mìíràn oníwàásù yá máa sọ̀rọ̀, a máa yára sọ̀rọ̀, oyè èyí àwọn ènìyàn bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n inú wọn dùn, ó sọ pé mo wàásù pẹ̀lú gbogbo ọkàn mi, kì í kàn ṣe pé kò wọ́ọ́sù gbogbo ọkàn rẹ nìkan. O gbúdọ̀ jẹ́ kó yè yé wọn. Bó o bá yára sọ̀rọ̀ tàbí tó bá ń lo àwọn èdè tó dàbẹ́ ní pèdè gẹ̀ẹ́sì ńláńláńláńlá, àwọn èèyàn lè máa sọ pé bẹ́ẹ̀ ni wàásù ẹ̀kọ́ ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. ṣùgbọ́n tó bá dàbẹ́ ní pé èdè tí ò ń lò òye wọn ò lè gbé tí wọn ò mọ̀túmọ̀ ohun tí ò ń wí ní ìgbà mìíràn irú àjèjọ bẹ́ẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ wọ́n ó dàbẹ́ ní pé wọ́n sọ̀rọ̀ pé inú wa dùn àmì àwọn náà sọ pé àmì nígbà tí wọ́n bá fẹ́ ká pàtẹ́wọ́ pàtẹ́wọ́ ṣùgbọ́n dàbí fífi àkókò ṣòfò ó dàbí fífi ohun ìlú ṣòfò bí ẹnikẹ́ni bá gbọ́ ọ̀rọ̀ yẹn tí kò yẹ ìgbà yé ẹni búburú yẹn yóò wà yẹn sátánì yẹn o yóò sì wá mú wọn yóò sì wá mú èyíká ti fúrúgbìn yẹn kúrò ìdí nìyẹn tá a fi gbúdọ̀ pèsè ilẹ̀ yẹn sílẹ̀ àwọn tí à ń kọ́ àwọn wẹ́yà ń kọ́ ni níwá níwèé mímọ́ tàbí gbígbé ara ró tàbí ní ìdàpọ̀ ojúlé a gbúdọ̀ lóye wípé à ń kọ́ ara wa a sì fẹ́ fi ṣọwọ́ sí àwọn ènìyàn lọ́nà tí òye yóò yé wọn a ó lo èdè tí ó lè yé wọn a ó lè lo àwọn gbólóhùn àti àwọn àpẹẹrẹ tí à ń wàásù fún bóyá fún àpẹẹrẹ òun wàásù fún àwọn ará abúlé ó wá ń lo àpẹẹrẹ ti kọ̀ǹpútà àti àwọn ohun tó wà nínú òfurufú tó wà nínú àwọn ìmọ̀ ìjìnlẹ̀ wọn ò lóye ohun tí ò ń sọ bí wọn ò bá sì lóye ó dàbí fífi àkókò ṣòfò rí i dájú pé ìjà okò tó sọ wọ́n pẹ̀lú sátánì wá nítorí pé ẹni búburú yẹn yóò wá láti mú un tá a ti fúrúgbì síbẹ̀ kúrò kí ọ̀rọ̀ yẹn kó ọ̀rọ̀ yẹn yóò sì ṣèṣe ní ọkàn gbogbo lórúkọ jésù ọkàn tí ó máa wọlé wá yóò fi ògo fún ọlọ́run gẹ́gẹ́ bí ìwọ bẹ́ẹ̀ ni wọn yóò rí ohunkóhun yóò tí o bá ń ṣe àwọn ọmọ ẹ̀yìn rẹ àti olúkúlùkù wa gbogbo wa la ó ṣe ohun gbogbo fún ògo ọlọ́run àmì tó dára ẹ jẹ́ ká dìde dúró ká sì gbàdúrà ká bá olúwa sọ̀rọ̀ olúwa ti kára rẹ̀ yóò ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká gbàdúrà dáradára ká gbàdúrà. Gbàdúrà ó jẹ́ ohun tá a gbúdọ̀ fi sí ojúṣe ó jẹ́ ìpèníjà ẹ jẹ́ ká gbàdúrà fún ìrànlọ́wọ́ wípé olúkúlùkù wa a ó jáde lọ láti fúrúgbìn láti fúrúgbìn ọ̀rọ̀ náà tí kìí dìbàjẹ́ ẹ jẹ́ ká bèrè fún ìrànlọ́wọ́ yìí bàbá wa nínú ilé a sọ pé ká gbàdúrà kọ́lọ́run kó lè ràn wá lọ́wọ́ gbàdúrà fún ìrànlọ́wọ́ olúwa jọ̀wọ́ ràn wá lọ́wọ́ jáde lọ kó o sì fúrúgbìn olúwa jọ̀wọ́ ràn wá lọ́wọ́ láti fúrúgbìn àwọn ẹ̀rọ náà tí kìí dìbàjẹ́ ẹ jẹ́ ká béèrè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olúwa.

0: jẹ́ ká gbàdúrà fún bàbá wa nínú ilé wa wípé bí wọ́n ti ń fúrúgbọ̀ ọ̀rọ̀ náà yàtọ̀ nípasẹ̀ ìpàdé àwọn adarí tàbí nípasẹ̀ ìpàdé ọjọ́ sátidé tàbí ti òpin ọ̀sẹ̀ tó kú oṣù wípé bí a ti fúrúgbọ̀ ọ̀rọ̀ náà kò ní bọ́ sí ilẹ̀ kò ní bọ́ sí ẹ̀bá ọ̀nà. Irúgbìn tí bàbá wa nínú ilé wa tí wọ́n ń fúrúgbìn ní gbogbo ìgbà pé irúgbìn yẹn kò ní bọ́ sí ẹ̀bá ọ̀nà. Yálà sínú ọkàn àwọn adarí ní ọjọ́ Tuesday tàbí láàrin ọ̀sẹ̀ ẹjẹ́ ká gbàdúrà wípé gbogbo àwọn ìpàdé wọ̀nyí yálà nípa ti GCK kò sí kankan nínú ẹ̀ tí ó bọ́ sí ilẹ̀ tàbí tí ó bọ́ sí ẹ̀bá ọ̀nà. Ẹjẹ́ ká gbàdúrà wípé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti pèsè ọkàn wa sílẹ̀ kí ọkàn yẹn kí èso yẹn kó lè mú irú kó lè mú èso jáde ní orúkọ Jésù ni a gbàdúrà. Nínú òwe yẹn a sọ fún wa pé ẹni búburú ni òun ni èṣù tí ó máa ń wá láti jí ọ̀rọ̀ náà láti mú ọ̀rọ̀ náà kúrò. Ẹ jẹ́ ká bá èṣù yìí ẹni búburú ni wípé kò ní ní ipá àti agbára láti jí èso yẹn tí à ń fúrúgbìn sínú ọkàn àwọn ọmọ ìjọ wa àti sí gbogbo tí àwọn bàbá wa nínú ilé wa ń lọ láti wàásù ọ̀rọ̀ náà wípé ẹni búburú ni kò ní ní ipá láti ṣa ọ̀rọ̀ yẹn kúrò. Bó bá ti ń jí ọ̀rọ̀ yẹn kúrò kò ní ní ipá láti jí àwọn ọkàn wọ̀nyẹn kúrò mọ́. Ẹ jẹ́ ká gbàdúrà wípé ọ̀rọ̀ tí ó fúrúgbìn láṣálẹ́ òní nípasẹ̀ ẹ̀kọ́ dídé lọ́jọ́ ajé yìí pé kò ní sí kankan nínú rẹ̀ tí ó bọ́ sí ẹ̀bá ọ̀nà. A ti ń gbà á láti mú ìpèníjà tí a fún wa wípé èso ọ̀rọ̀ náà kò ní bọ́ sí ẹ̀bá ọ̀nà. Ọlọ́run yóò sọ okun bàbá wa nínú inú wa di ọ̀tun yóò máa tẹ̀síwájú nínú ìjìrí ọkàn lákòókò tó wà ti pẹ̀lú olúkúlùkù wa pẹ̀lú a ó darapọ̀ mọ́ wọn láti fúrúgbìn ọ̀rọ̀ náà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún ìpèníjà tí a ti gbà a gbàdúrà wípé òní jẹ́ olùgbọ́ tó ń gbàgbé ìgbà ọ̀jẹ̀ olùṣe ọ̀rọ̀ náà lórúkọ Jésù wípé ọ̀rọ̀ yìí yóò sò èso ní ọgbọ̀ọ̀gbọ̀ ọgọ́rọ̀ ọ̀run ní orúkọ Jésù. A dúpẹ́ fún ìdáhùn sí àdúrà wa ní orúkọ Jésù ni a gbàdúrà. Kì í ṣe gbogbo olùkọ́ ni wọ́n ní àǹfààní láti máa báni sọ̀rọ̀ lọ́nà tó lóye kooro nígbà tí olùṣọ́ àgùntàn kó mòyì bá wàásù àwọn ohun àkànṣe kan máa ń ṣẹlẹ̀. Ó máa ń kọ́ni lọ́nà tó jinlẹ̀ pàápàá fún àwọn onígbàgbọ́ tó sì máa ń jẹ́ ìpèníjà fún àwọn ọ̀jọ̀gbọ́n. Alan Isaacson sọ pé òun yóò pe olùṣọ́ àgùntàn kó mòyì ní ìkan lára àwọn oníwàásù tó ga jùlọ nínú ìran wa yìí. Ó máa ń pè wá níjà pẹ̀lú àwọn ọ̀rọ̀ náà láti inú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀nà tí ó ń gbà kọ́ ni ó máa ń kọ́ ni yékéyéké. Ó máa ń gọ lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run lọ́nà tó jinlẹ̀ láti ẹsẹ̀ dé ẹsẹ̀, á sì fi hàn ohun tó wà níbẹ̀. Ó máa mú kí ọ̀rọ̀ Ọlọ́run kó sọ̀rọ̀. Nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá sì sọ̀rọ̀ nípasẹ̀ rẹ̀, nǹkan kan máa ń ṣẹlẹ̀ tí ọgbọ́n orí kò lè ṣẹlẹ̀. Ó máa ń fi àpẹẹrẹ àpèjúwe àwọn ìwàásù rẹ̀. Ó máa ń gbé kalẹ̀ lọ́nà àkànṣe. Ó lè rí lọ́nà àkànṣe tó ń gbà láti gbé kalẹ̀, síbẹ̀ iná náà wà níbẹ̀. Nítorí pé èyí kì í ṣe iṣẹ́ ènìyàn tàbí ọgbọ́n orí ti ara, ṣùgbọ́n èyí jẹ́ ẹni tó ti gbé nínú ọ̀rọ̀ náà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Bí ó sì gbàgbọ́ ní ohun tí ó sọ, àwọn àkójọpọ̀ àwọn nǹkan wọ̀nyí, òun ló mú kí ó jẹ́ ó máa pè mí níjà nígbà tó bá ń kọ́ mi láti ìlú dé ìlú, orílẹ̀-èdè dé orílẹ̀-èdè. Ọ̀rọ̀ tó fẹ́ gbà yìí láti pèsè sílẹ̀ nípasẹ̀ ẹ̀mí yìí kan náà. Nítorí náà, ṣí bíbélì rẹ, ṣí ọkàn rẹ, ṣí àyà rẹ, nítorí pé olùkọ́ náà ń fẹ́ láti kọ́ mi. Nǹkan kan wà tó lè mú kí ọ̀rọ̀ Ọlọ́run kó di ohun tí a kọ́ lọ́nà tó yé ni yékéyéké pẹ̀lú agbára. Nítorí náà, jẹ́ ká kí olùṣọ́ àgbẹ̀tàn alákòóso olùdásílẹ̀ ìjọ Dúpálà alákòóso GCK Pastor Dr. WF Kumuyi ká kí wọn káàbọ̀. Ẹ kí alleluia. Akí olúkúlù kó wa káàbọ̀ sínú ẹ̀kọ́ bíbí ìlẹ́jọ́ ajé ti àṣà lẹ́yìn lórúkọ Jésù. Kì í kàn ṣe pé kákàn máa ṣe wòó lóréfé, ṣùgbọ́n fẹ́ kọ́ ní àkọ́jinlẹ̀. Nítorí pé òun ni gbogbo ẹ̀yìn fún onígbàgbọ́, ó sì jẹ́ gbogbo ẹ̀yìn fún ìjọ. Ìdí ni ta fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tó ti wà pẹ̀lú wa nínú ẹ̀kọ́ bíbélì lónìí, àti pẹ̀lú láti ní olú ìjọ níyìí láti lọ sí ibi gbogbo bí wọ́n ti ń kọ́ àkọ́jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ló fún ọ lóko sí i, yóò sì sọ ọ́ dẹni tó dúró ṣinṣin, yóò sí fún ọ ní ìdánilójú tó ń kóhùn ní yípadà bí a ti ń kọ́ papọ̀ báyìí lórúkọ Jésù. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ ọyún fún àǹfààní láti fi ọkàn yín hàn wá àti láti fún wa ní ìfihàn wípé ní èyí tó fi máa ń hàn wá nígbà gbogbo. À ń béèrè láṣáálẹ̀ yìí bí a ṣe wá ipẹ́ ó kọ́ wa, ẹ ó mú dá wa lójú, ẹ ó mú kí ọ̀rọ̀ yẹn kó lọ jinlẹ̀ sínú ọkàn gbogbo, kó sì mú wa láti gbàgbà yẹrí àdúrà láti gba oore ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run àti agbára, àti láti jẹ́ onígbọ̀nà sí ọ̀rọ̀ náà lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ayé wa kó fi ògo fún yín, kí ó sì ṣe àfihàn ohun gbogbo tí ẹ fi ń hàn wá nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ lọ́wọ́ nítorí pamọ́ ìpẹ́ ti dáhùn àdúrà ní orúkọ Jésù ni a gbàdúrà. À ń padà bọ̀ wá sínú ìwé Ẹ́xódù orí kọkànlá, àwọn ẹsẹ̀ ìkíní. Ìwé Ẹ́xódù orí kọkànlá ẹsẹ̀ ìkíní. Olúwa sì ní fún Mósè pé èmi ó tún mú ìyọnu kan wá sára Fáráò àti sára Íjíbítì. Lẹ́yìn èyí ni òun ó jọ̀wọ́ yín lọ́wọ́ lọ láti yìn nígbà tí òun yóò jẹ́ kí ẹ lọ, àti tán ni yóò tì yín jáde níhìn-ín. Níhìn-ín la wá sí òpin nípa àwọn ìyọnu tí ó wá sórí ilẹ̀ Íjíbítì. Ìdí tí Ọlọ́run sì ń ṣe èyí òun ni pé ó fẹ́ dá àwọn ọmọ Ísíráẹ̀lì nídè kúrò nínú ìsìnrú àti kúrò nínú ìdè wọn àti kúrò nínú ìléru iná ti ìdálóró àwọn ará Íjíbítì lórí Ísíráẹ̀lì. Èyí ni ohun tó ṣáájú ìràpadà àwọn ọmọ Ísíráélì. Àwọn ìyọnu yẹn ó ti wá lòdì sí àwọn ọlọ́run wọn, òrìṣà wọn, àti sí gbogbo ọkàn agídí Fáráò wípé òun ò ní jẹ́ kí Ísíráélì ó lọ. Ṣùgbọ́n báyìí a fẹ́ rí ìyọnu tó kẹ́yìn ìdájọ́ Ọlọ́run lórí ilẹ̀ Íjíbítì. Báyìí ẹkún àti igbe yóò wà ní ilé kọ̀ọ̀kan nínú ẹbí kọ̀ọ̀kan, nítorí pé Ọlọ́run fẹ́ bẹ̀ wọ́n wò pẹ̀lú àwọn ìdájọ́ gbígbóná. Ṣùgbọ́n kí ìdájọ́ tó mú ẹkún dání wọn yóò tó dé, a fùkù wọn nílẹ̀. Ìdí nìyí tá a fi fún wọn ní ìkìlọ̀ síwájú ẹkún àsun ìdákẹ́. Ó jẹ́ àwòrán ohun tí yóò ṣẹlẹ̀ sí gbogbo ayé lórí gbogbo ilẹ̀. Ohun gbogbo tí à ń kọ́ nípa Íjíbítì àti nípa ọkàn gidi Fáráò, èyí tó mú ìdájọ́ wá sórí rẹ̀, tó mú ìjìyà wá sórí ohun tó wá sórí Íjíbítì, ohun gbogbo tá a kọ́ níbẹ̀, ó ń kọ́ gbogbo ayé wípé ohun kan náà tí ó ṣẹlẹ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ Íjíbítì nígbà náà yóò ṣẹlẹ̀ sí gbogbo ayé láìsí ẹnikẹ́ni tí yóò yọ sílẹ̀, pàápàá gbogbo ẹnikẹ́ni tó bá mú ọkàn wọn lòdì sí àṣẹ àti ìpè Ọlọ́run àti tàbí lòdì sí ìfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n ìkìlọ̀ máa ń wà ṣáájú ẹkún. Ẹ jẹ́ ká wo Matthew orí ìkẹta ẹsẹ̀ ìkeje. Bíbélì ń pé nígbà tí ó rí ọ̀pọ̀ àwọn Farisi àti Sadusi wá sí baptisimu rẹ̀, ó wí fún wọn pé ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ta ni ó kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú tí ń bọ̀, ìjìyà tí ń bọ̀, ègbé tó ń bọ̀, ìdájọ́ tó ń bọ̀, èyí tí ó ń bọ̀ sórí àwọn ọmọ aláìgbọràn tàbí sórí àwọn Íjíbítì, kí ìdájọ́ yẹn ó tó dé, Ọlọ́run kì wọ́n nílò. Ohun kan náà pẹ̀lú àwọn Farisi àti Sadusi àti àwọn ẹlẹ̀sìn tí wọ́n ti pinnu ọkàn wọn lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n ti pinnu ọkàn wọn lòdì sí Kristi Ọlọ́run, ó ní a kì wọ́n nílò ṣáájú ìdájọ́ tí ń bọ̀. Wẹsẹ̀ ìkẹwàá àti nísinsìnyí pẹ̀lú a ti fi àáké lé gbòǹgbò igi náà. Nítorí náà gbogbo igi tí kò bá so èso rere a ó ge lulẹ̀, a ó sì wọ́ jù sínú iná. Ìdájọ́ ń bọ̀ tí ẹkún àsun ìdákẹ́ yóò sì wà, tí ó sì jẹ́ ti ayérayé àti ti ayé àìnípẹ̀kun. Ṣùgbọ́n kí èyí ó tó dé, Ọlọ́run fún ni ní ìkìlọ̀ tó ṣe pàtàkì. Matthew orí kẹtàlá ẹsẹ̀ ìkejìlé ní ogójì yóò sì sọ wọ́n sínú iná ìléru, níbẹ̀ ní ẹkún àti ìpayín keke. Ó jẹ́ ẹkún ayérayé, ẹkún àti ìpayín keke yóò gbé wà. Wẹsẹ̀ 50 ó ní wọn yóò sì sọ wọ́n sínú iná ìléru, níbẹ̀ ní ẹkún àti ìpayín keke yóò gbé wà. Ṣùgbọ́n kí ẹkún àti ìpayín keke ayérayé yìí yóò wà, ìkìlọ̀ yóò wà. Nítorí náà la ṣe ń wo ọ̀rọ̀ Ọlọ́run tá a pè ní ìkìlọ̀ síwájú ẹkún àsun ìdákẹ́ àti ìpayín keke. Olúkúlùkù ọmọ Ọlọ́run tàbí olúkúlùkù ìránṣẹ́ Ọlọ́run, a gbúdọ̀ kìlọ̀ fún àwọn alábàágbé wa, àwọn ọmọ ìjọ wa, kí ìdájọ́ ó tó dé. Nítorí pé ìkìlọ̀ a máa ṣíwájú ẹkún àti ìpayín keke. Ọlọ́run rán Mósè, ó ti rán mi,
1: wipe ka so fun awon elese ti won nlo bi igba ta ba so ipa aye yi o ni wa sopin awon elese ti won nte siwaju ninu ese bi igba ta ba so wipe elese yo fun won ni ayo ayeraye awon elese ti won o ni imolara ayeraye tabi idajo olorun to nbo wa agbodo fun won ni ikinlo to gba konju konju ki idajo ikeyin yi yo to de nigba ta ba se yi a nse yi nitori pa feran awon elese a nse yi nitori pa feran awon aladugbo wa a nse yi nitori pe ife olorun nti wa o nro wa asi gbodo fi ife yi han ki won ko ma ba wonu ayeraye lai si oro ikilo to nti odo wa wa ta lo mo boya igbe aye ti won gbe ninu ese yo mu ki won lo sinu idajo ayeraye ohun meta la fe gbe yewu akoko ni ikilo isisi yi leyin agidi tabi ife inu ara eni to ti saaju farao ti je alagidi asetinu eni tele ni awon akoko to ti koja lo sugbon bayi ikilo miran nde bayi o si je ikilo to gbeyin leyin awon agidi ati ife inu ara eni ti won ti se saaju koko ikeji ohun na ni a pe ni ere tabi owo ise ti won ti se fun awon laala ti won ti se saaju saaju akoko yi awon omo Israeli ti n sise ti won o gba owo tabi ere awon ara Egypt si lero pe awon n re won je won se laala ti won o fun won ni owo tabi ere fun laala won won o ni ohun ko ohun ti a le san fun won fun laala won sugbon bayi ti won fe jade bayi Oluwa fun rara re o fe san ere fun laala ti won ti fi nsin fun won awon laala ti won ti se sile seyin iketa a fe wo awon ise iyanu akanse saaju ki a to je iya ka to je iwa buburu niya daju daju a o mu idajo wa sori iwa ibi iwa buburu sugbon sibe awon ise iyanu akanse yo wa fun awon eniyan olorun e je ka pada wa si ikilo isisi yi leyin agidi tabi ife inu ara eni to ti siwaju lati inu iwe exodus ti a ti ka ni ori kokanla ni ese ikini Oluwa si wi fun Mose pe mi o tun mu iyonu kan wa sara farao ati sara Egypti leyin eyi ni farao yo jowo yin lowo lo lati yin nigba ti ohun yo je ki e lo ati tan ni yo ti yin jade nihin wese ikerin ese ikerin wa wipe Mose si wipe bayi ni Oluwa wi laarin ogonjo ni emi yo jade lo saarin Egypti ese ikarun o wa wipe gbogbo awon akobi ti o wa ni ile Egypti ni yo si ku lati akobi farao lo ti o joko lori itere titi yo si fi de akobi iransebirin ti o wa leyin olo ati gbogbo akobi eran ese ikefa o wi pe ekunla yo si wa ekunla ekunla ekun ibanuje nla yo si wa ni gbogbo ile Egypti eyi ti iru re ko si ri ti ki yo si si iru re mo eyi ni ikilo na o si je ikilo isisi yi leyin gbogbo agidi ati orikunkun ife inu ara eni isele aya farao ati awon ara Egypti e je ka wo abala meta labe koko akoko yi abala akoko oun ni ikilo ikeyin pelu iyonu kan si abala ikeji oun na ni agidi lodi si olorun alagbara kan soso na iketa oun na ni ijoloto awon onirobinu je tabi ikilo won e je ka lo si abala akoko oun na ni ikilo ikeyin saaju iyonu kan si eyi ni ohun ti a so ninu iwe exodu ori kokanla ese ikini oluwa si wi fun mose pe emi o tun mu iyonu kan wa sara farao iyonu kan si iyonu yi ni o je yi to gbeyin eyi ti o je ti o buru jai ti o buru ju iyonu kan si wori kesan ese ikerinla ori kesan ese ikerinla nitori igba yi ni emi yo ran gbogbo iyonu mi si aya re ati sara awon iranse re ati sara awon eniyan re ki iwo ki o le mo pe ko si elomiran bi emi ni gbogbo aye ete iyonu won yi ete idajo won yi ohun ni lati mu ki oye oye farao ki o le mo pe olorun kan be li orun nitori o ti bere ibere kan chaju pe ta ni olorun na ko mo olorun yen ohun to nso niyan sugbon gbogbo awon iyonu ati idajo won yi papa iyonu ti o gbeyin yi ti a so pe o nbo yo mu ko da loju pe olorun kan nbe li orun se iwo ti kara re so da o loju pe olorun kan nbe li orun to fun wa ni ase gege bi iwe mimo bi pe olorun kan nbe li orun to fun wa ni jesu kristi lati ku fun wa se o ti eda o loju pe olorun kan nbe li orun eni to feran wa to si fe to si ran omo bibi re kan soso wi pe ka le sa fun ese ka le yago fun ese ka si gba ore ofe olorun sinu aye wa se o ti eda o loju pe olorun kan nbe li orun eni ti o fe ki enikeni ki o se gbe nitori idi eyi to si ti fi gbogbo ise dede wa le kristi lorun lori se o ti eda o loju wi pe o mu ko le fi aye re fun jesu kristi ki o ma ba fi origunko ati agidi se lodi si ife olorun wo o iwe Isaiah ori kerindin logbon lati ese ikesan o so wi pe lati ese ikesan o wi pe okan mi ni emi se afẹri re ni oru ni toto pelu emi mi ninu mi ni emi o wa onikutukutu nitori nigbati idajo re nbe ni ile awon ti nbe ni aye yo ko ododo nigbati idajo re ba nbe ni aye nigba miran awon eniyan won ki tewo gba oju rere olorun to fun wa ni ibukun to mu wa lara da to gba wa lowo iponju wahala opo eniyan ni won kan ma nfowo yepere mu eyipo olorun je iyanu eyi ki si mu won lati wa sinu ododo ati iwa mimo won duro de idajo olorun sugbon o so ni ese ikewa o so wi pe bi ati le oni je ki a fi oni bi ati le fi oju rere han eniyan buburu ki yo ko ododo je ki a fi oju rere ka fi ibukun fun eniyan buburu ka fi ojo to nro nigba gbogbo lati rin le wa ewebe wa ati orun ti o ran nigba gbogbo to ran sori eniyan buburu ati olododo oni bi a ba fi oju rere han eniyan buburu ati ohun rere gbogbo ti olorun ma nse njo je mo lopo igba ko ni yi okan awon eniyan pada oni bi a ba fi oju rere han eniyan buburu ki yo ko ododo ni ile iduro shinshin ni ohun yo huwa aisooto ki yo si ri olanla oluwa ese ikokanla oluwa owo re gbe soke won ki yo ri sugbon won yo ri oju o si ti won nitori lara won si awon eniyan ni tooto ina awon ota re yo je won run idi niyi ti olorun ti o fi nfi awon iyonu ati idajo wonyi sori awon eniyan o ma nse yi ninu ife ki won ma ba tesi waju ninu agidi ati isote iwa ibi won kon ma ba se igbe nigbo se sugbon ko tile to mu idajo yi wa akoko fun won ni ikilo wipe idajo nbo gbogbo eniyan yo si wa nibe idajo nbo gbogbo ba si fe lati sa asala anfani niyi fun o ni bayi anri ikilo ti o gbeyin ki iyonu ti o gbeyin tabi iyonu kan to sokale si ikeji o na ni agidi were tabi orikunkun lodi si alagbara julo se farao se ki se omugo tabi alailoye pe ko sagidi lodi si olorun olodumare alagbara julo eni to ni gbogbo ipa ati agbara laye ati lorun bi igba ta ba so pe era ohun sagidi si erin to je pe bi erin ba tile kan gbe ese re le era lori to je pe era yen o ti lo ekolo yen ti lo eniyan alagidi to sagidi si olorun olodumare to si ninu orikunkun ati ninu iwa were re e je ka wo exodu ori kewa exodu ori kewa ese lati ese ikeje oni awon iranse farao si wi fun pe okunrin yi mose yo ti se ikekun si wa pe to je ki awon okunrin na ki o lo ki won ki o le sin oluwa olorun won iwo ko ti mo pe egypt irun tan se awon ma tesi waju bayi labe iyonu le iyonu won ya ti idajo le idajo won je ki won o lo ki won o le sin olorun won se ko ti iye o wi pe gbogbo egypt agidi yi o fe run o o fe pa orun o fe pa ite re run o fe pa afin re run o fe pa ile egypt run eyi je iwa were agidi were lodi si olorun olodumare alagbara to le se ohun gbogbo wo isaiah ori karun din ni adota ese ikesan o ni egbe ni fun eni to n ba eleda re ja egbe nitori pe orun yo dahun orun yo se lodi si iru iwa were agidi were be iru iwa orikunkun itinu mi ni o se be lodi si ife olorun o ni egbe ibanuje iponju ni fun eni ti o n ba eleda re ja bi apaadi ninu awon apaadi ile amo yo hawi fun eni ti o mo pe kini iwo n se tabi ise re pe ohun ko ni owo Oluwa o tobi o lagbara o le se ohun gbogbo to bege to le mu okan agidi kagidi wale ni o ni egbegberun lona egberun ona to le fi mu alagidi olori kunkun wale sori ekun won ninu iwe Timotiu kini ori kefa ese ike dogun o wipe o je oba awon oba o je oluwa awon oluwa nto hu si ni oluwa awon oluwa ti oba awon oba bo ti le je pe awon ton ti le awon ti farao ati awon omo de bo te je pe won o tete mo agbara re ase re ati jija tobi julo re sugbon nigbo se nigbati iyonu lori iyonu de awon lagidi ati olori kunkun yo mo wi pe agidi yen iwa were ni wese ikerindinlogun o so wi pe eni to je olorun ayeraye ti enikeni ko le ri oni ko si enikeni enikan sojo to ni aiku ti ngbe inu imole ti a ko le sumo eni ti eniyan kan ko ri ti ko si le ri eni ti ola ati agbara titi lai se ti re ki gbogbo eniyan si wi pe ami farao ko le ri oluwa sugbon ori owo re ori mose ori aroni ori awon iranse oluwa oun funra re ati awon iranse re ati awon pidopidan ijibiti bi won o ti le ri olorun sugbon nipa ise re nipa ihuwasi re to wa sori re ori owo agbara nla olorun enikan soso to tobi julo ewu abala iketa ona ni awon oniro binu je ti won fi jolo to sona ha o gbudo duro titi digba ti idajo yo wa sori ile na tabi ti ikun omi yo de to ti ri mo pe o gbudo duro titi idajo tabi ngba to ba ri omi to nkunbo o gbudo duro titi omi yen yo fi gbe omi nigba to ba ri to ti nbo o ye ko loye ko si kiyesi nipa ohun ti o nsele si farao si ijibiti ati si elese ti won je alagidi ohun to ri yi je ko mu okan re wa riri ko si keko nipa kikiyesi ninu iwe Joshua ori ikeji ese ikesan

gbà sí ti ń kíyè sí kò tilẹ̀ tí ìdí ọ̀dọ́ wa ṣùgbọ́n àmọ̀ epo ń bọ̀ ó wá wípé nítorí ìdí èyí gbogbo ènìyàn olúkúlùkọ kan wa ó ń wá rìrì ẹsẹ̀ ìkẹwàá ó wá wípé nítorí pé àwa ti gbọ́ bí olúwa ti mú omi òkun pupa gbẹ níwájú yín nígbà tí ẹ̀yin jáde ní Íjíbítì àti ohun tí ẹ̀yin ṣe sí àwọn ọba méjì ti àwọn Amori ti ń bẹ ní ìhà kejì Jọ́dánì Sihoni àti Ogu tí ẹ̀yin parun túútú ẹsẹ̀ ìkọkànlá lọ́gán bí àwa ti gbọ́ nǹkan wọ̀nyí àyà wa já a ti ń kọ́ láti inú Exodu a sì ti rí àìfihàn agbára ńlá Ọlọ́run ní ọ̀nà àkànṣe tí kò ṣe dojúkọ tàbí tí kò ṣe kọjú ìjà sí lórí àwọn ará Íjíbítì ṣé ọkàn wa yọ bí ṣáà àyà rẹ já bí o ti ń gbọ́ àwọn nǹkan wọ̀nyí tó sì rí mọ̀ pé Ọlọ́run kì í ṣe ẹni tá a lè ṣagídí sí tàbí téèyàn lè ṣoríkunkun sí nígbà tó bá sọ pé òun fẹ́ mú ìdájọ́ wá yóò mú ìdájọ́ yẹn wá kò sì sí ẹnikẹ́ni tó lè sálà ṣé ọkàn rẹ ṣé ẹ̀rù ti bà ọ́ ṣé àyà rẹ já ṣó wá kíyè sí i wípé Ọlọ́run yìí kan náà tó ń sọ wípé òun yóò mú ìdájọ́ wá sórí ayé tí a wà nínú rẹ̀ yìí wípé kò sì sí ẹlẹ́ṣẹ̀ tí yóò lọ lọ́wọ́ òfo tàbí tí yóò sá àsálà wípé ìdájọ́ yẹn yóò mú yóò bá gbogbo ènìyàn nípasẹ̀ kíkíyèsí ohun tí Ọlọ́run ti ṣe nígbà ni fáwọn ènìyàn kan àti pẹ̀lú wípé nígbà tó o sì mọ̀ pé Tọ́lọ́run bá sọ pé òun fẹ́ ṣe nǹkan kan yóò ṣe èyí á bà ọ́ lẹ́rù èyí á ti mú ọ ronú pìwàdà kó o sì fi ayé rẹ fún Olúwa èyí á mú kó o sá àsálà láti sá wá sí ọ̀dọ̀ rẹ̀ nínú ìwé àwọn oníwàásù orí ìkẹjọ ẹsẹ̀ ìkọkànlá nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti hùwà ibi nítorí pé a ò mú ìdájọ́ ṣe nítorí pé ìdájọ́ ò ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹlẹ́ṣẹ̀ ṣagídí tó ṣoríkunkun nítorí pé ìdájọ́ yẹn ò wá lẹ́sẹ̀kẹsẹ̀ sórí alágídí olóríkunkun fáráò ó ń tẹ̀síwájú èyí sì ni ìhùwàsí gbogbo ènìyàn lọ́kùnrin lóbìnrin tí ó jẹ́ pé ó lẹ́hùn ti ṣe eléyìí wọ́n sì ní ìdájọ́ ń bọ̀ ìdájọ́ yẹn ò sì wá lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí èyí ọkàn ènìyàn ó múra tán láti ṣe ibi wẹsẹ̀ ìkejìlá bí ẹlẹ́ṣẹ̀ tilẹ̀ ṣe ibi ní ìgbà ọgọ́rùn-ún tí ọjọ́ rẹ̀ sì gùn ṣùgbọ́n ní tòótọ́ èmi mọ̀ pé yóò dára fún àwọn tí ó bẹ̀rù Ọlọ́run tí ó bẹ̀rù níwájú rẹ̀ ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú ìdájọ́ yóò wá bí ìdájọ́ kò sì tí ì dé báyìí ó yóò dé ní òdì kejì lọ́hùn-ún lẹ́yìn ibojì yóò túmọ̀ sí pé yóò jìyà títí ayérayé ní ọ̀run àpáàdì yóò dé nítorí pé kì yóò dára fún ènìyàn búburú bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn tí ó dàbí òjìji nítorí tí kò bẹ̀rù níwájú Ọlọ́run Hebrew orí kejì láti ẹsẹ̀ ìkíní nítorí náà ó yẹ

ti awa iba ma fi ye gidigidi si ohun won ni ti awa ti gbo ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan awon ta ti ko awon ta ti ka awon ta ti ri bi idajo yen se wa to si je pe idajo yen si nlagbara o si nlagbara ju ti ateyin wa eyi to wa gbeyin yi o si sele si won awa ta si wa nkeko nipa re awa ti a ngbo ti a nka awa ti a mo nipa ida olorun orun yi ati nipase olorun mimo ati olorun alagbara yi ti enikeni ko le sagidi si ti enikeni ko le sori kunkun si nitori pe o tobi ju gbogbo eniyan lo yo se mu idajo wa nitori na o ye ti awa iba ma fi ye gidigidi so ohun ti a ti gbo ti a ti ko ki ri idajo be ko ma ba wa sori aye wa ki a ba le sa sala bo kuro lowo idajo aye raye to nbo o wa so ni ese ikeji o so pe nitori bi oro ti a ti enu awon angeli so ba duro shinshin ati ti olukuluku ire koja olukuluku ire koja olukuluku ire koja e ta se ni koko olukuluku ire koja ta se ni ta gbangba olukuluku ire koja ta mo se olukuluku ire koja ta se pelu okan to sele olukuluku ire koja ta se pelu aigboran o ni olukuluku ire koja ati aigboran si gba esan ti o to ese iketa wa wi pe awa yo ti se la bi awa ko ba na ni ru igbala nla bi eyi nigbati dariji nbe lowo lowo bayi ti ore ofe olorun si nbe fun wa nigbati anu olorun nbe nigbati o se leri igbala fun wa pe enikeni to ba kepe oruko oluwa ohun ni a o gbala bi aba wa se alaibikita bi aba wa se alainani bi aba wa ko igbala yi ta ye pere ta foju tembelu igbala yi ta so igbala yi nu seyin wa o wa bere o so pe awa yo ti se la bi awa ko ba na ni ru igbala nla bi eyi ti a tete ko bere si so lati odo oluwa ti a si fi mule fun wa lati odo awon eni ti o gbo ese ikerin o wi pe olorun si n fi ise ami ati ise iyanu ati oniruuru ise agbara ati ebun emi mimo ba won jeri gege bi ife re o ti fun wa ni eri o ti fun wa ni awon ohun to le mu da wa loju wi pe olorun alagbara lohun o si fi agbara yen han lati danide lati se ise ami ati ise iyanu ko ba le ran wa lowo ko si le mu iponju kuro gbogbo awon nkan wonyi ki awon ohun rere wonyi ko le mu wa wa si odo oluwa ka ronu piwada bakan na o ti fi agbara re han lati mu idajo ati iponju ati iyonu wa sori awon alagidi olori kunkun elese awon ti won si okan won le yi si gbudo mu ki okan wa ko wa riri ko si mu wa wa si ironu piwada ka di onirobinu je niwaju oluwa nitori pe o je alaanu eyi o mu wa wa si koko ikeji a nka lati ni iwe exodu ori kokanla a fe wo lati ese ikeji o n so o ni wi nisisiyi ni eti awon eniyan wonyi ki olukuluku okunrin ki o bere lodo aladugbo re ati olukuluku obinrin lodo aladugbo re ohun elo fadaka ati ohun elo wura bayi bo lohun ta lo wi pe ki won o bere yi o ko yi opo awon eniyan ninu ede yen e ninu ete bibeli ta fi ko ohun ti o tumo si ki se pe ya o ni ki won o bere
ki won o bere lowo oladugbo won o ki se pe boya won fe ye atan fe da pada rara o o sugbon ni ti awon mo israeli ni won o pada wa si gibiti nitori na o ni ki won o bere nitori po opo nkan le je wa ni gbese re ati se laala gege bi eru awa lati ko gbogbo awon ile ni awon orile ede yi e o si san un ko un fun wa ba ya wa n jade lo a o si ni pada bo wa si yin nitori na n bere lowo yin fun awon fun awon ohun elo fadaka ati ohun elo wura nitori na gbo lohun ta pe ni bere yi ohun to tumo si re ese iketa o ni oluwa si fi oju rere fun awon eniyan na ni oju awon ara ejibiti ronu nipa eyi pelu gbogbo iponju iyonu to ti wa sori won esinsin opolo iyinyin ati gbo ewo ati gbogbo mi won ta so di eje won ba ti korira awon ara israeli won ba ti so pe e ti mu iponju nla ba wa nigba ti won si n bere fun wura ati fadaka won ba ti so pe laye laye oni fun yin ki won korira won ki won fi korira koju ija koju ijoju si won tabi ko won sugbon rara o olorun fun won ni oju rere nitori pon gbudo san igbese ti won je awon omo israeli fun gbogbo laala ti won ti se fun won ti won o si san owo fun won o ni oluwa si fi oju rere fun awon eniyan na ni oju awon ara ijibiti pelu pelu mose okunrin ni o po gidi gidi ni ile ijibiti ni oju awon iranse farao ati ni oju awon eniyan na awon eniyan yi san owo ise ti won se fun won pelu wura ati fadaka nitori laala ise ti won ti se fun opolopo odun seyin ni ijibiti ohun meta la fe gbe yewo akoko a fe wo oro wura ati fadaka ti a se leri oro wura ati fadaka ti a se le keji ere ti a san fun won fun laala ti won se lai lere tele iketa awon oro ti a lo si awon olorun aje ta fi sofo lara awon olorun ajeji eja wa bala akoko ohun ni oro ninu wura ati fadaka ta se leri eje ka wo ninu genesis orike dogun ni ese ketala ese orike dogun ese ketala olorun leni to nba abraham soro niyin olohun si wi fa abraham pe mo ni tooto so mo abraham ohun ni ipile awon orile ede israeli o n so fun abraham o so pe iru omo re o n soro nipa awon iran ti o n bo o no si fun abraham pe mo ni tooto pe iru omo re yo se alejo ni ile ti ki se ti won won o si sin won won o si je won ni iya ni iriwo odun 400 ese ikenila ati orile ede na awon ijibiti lo nso nipa yen nipa re yen o ati orile ede na pelu ti won ma sin le mi o da lejo gbogbo awon ohun ti a nso yi lati so aso tele re wipe awon iru omo re yo se yo sin ru ni orile ede ti ki se ti won awon orile ede yen won o je won ni iya ni iriwo odun won o sin orile ede yen ni iriwo odun 400 ati leyin eyi orile ede na pelu ti won ma sin won o jade mi yo si da won lejo nigba na ni won si jade ti awon ti oro pupo eyi lohun ta muse niyin nigba to so pe won o jade pelu e oro pupo exodus ori kejila ese ikarun din ni ogoji 35 awon omo israeli si se gege bi oro mose won si bere magbagbe o iyan tumo si pe won bere lowo awon ara ijibiti
won si beere ohun elo fadaka ti ohun elo wura ati aso lowo awon ara Egypti ese ikerin din logoji Oluwa si fun awon eniyan na ni oju rere ni oju awon ara Egypti be ni won si fun won ni ohun ti won beere ohun ti won beere won si ko eru awon ara Egypti oye yiye oba yi wipe oro Olorun ko ni lo lasan laise Olorun ti so wipe won ni tooto won o sin orile ede ajeji sugbon won o ni wa nibe titi aye raye ohun yo mu won jade nigba ti ohun ba si mu won jade ohun yo mu won jade pelu opolopo oro wo abala ikeji ohun na ni owo ise tabi ere ti a san fun won fun isinru ti ko si ere ti o ko ni ere ninu orin 105 ese iketa din logoji 37 o si mu won jade ti awon ti fadaka ati wura Olorun orun ni leni to san owo laala won fun won ke je ki Egypti to ka won si eru gege bi e osise ti ko ni e lati gba ere eni to nse laala lai lere ni ti awon Israeli nse ni won ba ran won jade lowo ofo sugbon Olorun fun rara re o mu won jade ti awon ti fadaka ati wura ko si si alailera kan ninu eya re ninu eya re eyi ni ise Olorun ninu iwe Malaki ori keta ese ikarun oni emi yo si sumo yin fun idajo emi yo si se elede yiyara si awon osho ati si awon panshaga ati si awon timbura awon abura eke ati awon ti o ni alagbase lara ninu oya re ati opo ati alaini baba ati si eni ti o nre alejo je ti won ko si beru mi ni Oluwa awon omo ogun wi eyi je ilana Oluwa nipa ti idajo wi pe nigbati awon eniyan ba sise o ye ki won sanwo osu won owo laala won fun won bakan na nigba ta awon eyan ba se laala fun won o ye ko sanwo won fun won gege bi otito to o ba san fun won to lero pe won re won je ohun gbogbo to ye ko san fun won yen a o si gba lowo re nitori na o dara ko san owo laala won fun owo ogun won fun won ki ibukun Olorun ko ba le wa sori re nitori na o gbodo re awon eniyan je papa awon ti won o le ja fun rara won Jacob ori ikarun lati ese ikerin Jacob ori ikarun lati ese ikerin kiyesi oya awon alagbase ti won ti se ikore oko yin eyi ti e ko sanke rara nigba ti o ko ba fi owo oya eto awon eniyan ti won se laala ti won sise ti won siyan fun won o so pe eyi je ohun de won je o ni o nke rara ati gbe awon ti o se ikore si ti wo inu eti Oluwa awon omo ogun nitori igbe awon eniyan yen awon alaini yen
o ti wo inu eti Oluwa awon omo ogun idini yen ti Oluwa ni idahun si eyi si asotele to ti fi Abrahamu o mu ki won o gba owo oya won ti won ti fi sile ewo abala iketa o na ni oro ti a fi sofo ti a yi pada ta fi sofo lara Olorun ajeji awon omo Israeli ni tooto won gba wura ati fadaka yi Olorun ni awon nkan kan ni ojo iwaju nitori pe won o la ginju koja won o sin Oluwa ninu aginju je ki awon eniyan mi o lo ki won o le sin mi ni sisin Oluwa yi won o ko ago ni sisin Oluwa yi won o ni awon ohun elo ti won fi se ago yen loso ni sisin Oluwa yi won o ni lo lati se apoti eri awon gbogbo ti won o si se yi won o fi wura won o fi bo nibo ni won si ti ri wura yi to ba je pe won jade lo ni owo ofo won o si mo awon lero pe awon ti ni wura ati fadaka bayi gege bi kini dire t'Olorun won o si bere kini dire t'Olorun fi fun wa latowo awon ara Egypti won ni akan bere won fun wa na ni won fun wa lohun gbogbo ta nilo ohun gbogbo ta bi won lere ṣugbọn fun ete kan ni nitori ago ajo ninu aginju Olorun pese gbogbo eyi ṣugbọn won o loye Exodus ori kejile ni ọgbọ̀n Exodus ori ọgbọ̀n o le meji lati ese ikini nigbati awon eniyan ri pe Mose pe lati sokale ti ori oke wa awon eniyan ko ara won jo sodo Aroni won si wi fun pe dide da orisa fun wa da orisa fun wa ti yo ma saaju wa lo bi o se ti Mose yi ni okunrin ni ti o mu wa goke lati le Egypti wa awa ko mo ohun ti o se a o le so a o si mo ohun ti o se ese keji Aaron si iwe fun won pe ekan oruka wura ti o wa ni eti awon aya yin ati ti awon omokunrin yin ati ti awon omobirin yin ke si mu won to mi wa wura ti won ni wura ti Olorun fun won loju rere lati gba lati odo awon ara Egypti Aaron so pe mu wura yen wa ki n le se orisa fun yin da orisa fun yin won si se eyi won chile won se asilo wura ati fadaka ti Olorun fi fun won wese ikokanle ni ogbon Mose si pada to Oluwa lo o si wi pe ye awon eniyan won yi ti da ese nla won si da orisa wura fun ara won oro ti Olorun fi fun won o mu ki won o padanu eko ti won ko ni Egypti kini eko yen Olorun ba orisa awon ara Egypti ja ngbon si jade Olorun fun won ni wura ati fadaka oro t'Olorun wa fun won yi o tu wa mu ki won o gbagbe o ye ki won o ti keko wipe idajo to wa sara Egypti bayi won wa da orisa wura fun ara won wese ikejile logbon 32 Mose lo si n soro bayi to n gbadura nisisiyi bi won o ba dari ese won ji won bi be si ko emi be o pa mi re kuro ninu iwe re iwe iye niyan ti iwo ti ko ese iketa le logbon 33 Oluwa si wi fun Mose pe
ẹnikẹ́ni tí ó ṣẹ̀mí òun ni èmi yóò parẹ́ kúrò nínú ìwé mi. Ọ̀rọ̀ wọn dí wọn lọ́wọ́ láti tẹ̀síwájú pẹ̀lú Olúwa. Ọlọ́run sì ṣèlérí pé òun yóò pa orúkọ àwọn tí ó dẹ́ṣẹ̀ sí òun rẹ́ kúrò nínú ìwé òun tí òun ti kọ. Wọ́n lo ọ̀rọ̀ èyí láti dá Ọlọ́run àjèjì tàbí òrìṣà. Ìsíkẹ́lì orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ó wí pé Ọlọ́run fúnra rẹ̀, Ọlọ́run wí pé ó sọ fún Ísíráélì nínú ìran wọn, ó ní mo fún yín ní wúrà, mo ti fún yín ní fàdákà, ṣùgbọ́n ẹ ti lo wúrà àti fàdákà yìí. Ẹsẹ̀ ìkẹtàdínlógún, ó sọ fún wọn wí pé ó ní ìwọ sì mú ohun ọ̀ṣọ́ ẹlẹ́wàá rẹ nínú wúrà mi àti nínú fàdákà mi tí mo ti fi fún ọ. Ìwọ sì ṣe àwòrán ọkùnrin fún ara rẹ, o sì fi wọ́n ṣe panṣágà. Ìwọ sì mú ẹ̀wù oníṣẹ́ ọnà rẹ, o sì fi bò wọ́n. Ìwọ sì gbé òróró mi àti tùràrí mi kalẹ̀ níwájú wọn. Ohun tí Ọlọ́run fi fún wọn báyìí, ó wá di òrìṣà fún wọn. Àwọn ènìyàn kan náà wà lónìí kí wọn ó tó ní ọ̀rọ̀. Wọ́n ń sin Olúwa, wọ́n ní àkókò fún iṣẹ́ Olúwa. Ṣùgbọ́n báyìí Olúwa wá bùkún fún wọn nítorí ìlérí rẹ̀ wípé tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, èmi yóò sì fi ohun gbogbo tó kù wọ̀nyí kún yín. Báyìí wúrà àti fàdákà àti iṣẹ́ tó dára àti ẹbí àti àwọn iṣẹ́ àṣejẹun àti ọ̀rọ̀, wọ́n wá mú èyí, wọ́n mú kí èyí kí ó gba ìfaraẹnijìn wọn. Wọn ò lákòókò fún Olúwa báyìí ni wọ́n wá ń sìn báyìí. Wọ́n wá mú ìpèsè Ọlọ́run, wọ́n wá sọ di òrìṣà. Hosea orí ìkẹwàá láti ẹsẹ̀ ìkíní. Àjàrà òfo ní Ísíráélì lẹ́yìn gbogbo dúkìá wúrà àti fàdákà, báyìí wọ́n wáyé padà sí òrìṣà, sí Ọlọ́run wúrà. Wọ́n wá fi ń dá òrìṣà tí wọ́n wá ń sìn wípé èyí ni Ọlọ́run rẹ tó mú ọ ti Íjíbítì jáde. Wọ́n wá di àjàrà òfo. Nígbà wo bá mú ìbùkún Olúwa tó Ọlọ́run fi fún ọ, tó wá jẹ́ kí àfojúsùn rẹ kó sinmi lórí ọ̀rọ̀ yẹn, tó wá fẹ́ràn ọ̀rọ̀ yẹn ju Ọlọ́run lọ, tó wá jẹ́ pé gbogbo àfojúsùn rẹ ọ̀rọ̀ yẹn ni, tó wá sọ èyí di òrìṣà, ó sọ ọ́ di àjàrà òfo. Ó ní àjàrà òfo ní Ísíráélì, ó ń so èso fún ara rẹ̀. Wúrà tó yẹ kó o fi sin Ọlọ́run, ó wá fi ń sin ara rẹ̀. Ọ̀rọ̀ tó yẹ kó fi sin Ọlọ́run, ó fi ń sin ara rẹ̀. Òkìkí tó yẹ kó fi fún Ọlọ́run, nítorí pé Ọlọ́run sọ pé òun ò ní pín ògo òun pẹ̀lú ẹlòmíràn. Ògo àti ọ̀rọ̀ yẹn, àṣeyọrí yẹn tó yẹ kó fi fún Ọlọ́run, ó fi fún ara rẹ̀. Ó ní ó ń so èso fún ara rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀ èso rẹ̀ ni ó mú pẹpẹ pọ̀ sí i. Gẹ́gẹ́ bí dídára ilẹ̀ rẹ̀ ni wọ́n ya èrè dára. Wọ́n ya èrè dára àwọn òrìṣà fún ara wọn. Wẹ́sẹ̀ ìkejì, ọkàn wọn dá méjì. Nísinsìnyí ni wọn ó jẹ̀bi.
òun yóò wò pẹpẹ wọn lulẹ̀, òun yóò sì ba èrè wọn jẹ́. Nígbà tí Ọlọ́run bá fún wa ní ojú rere ní ayé tàbí ní Íjíbítì, tó fún wa ní iṣẹ́, tó fún wa ní ọrọ̀ ìṣerere, àìsìkí, wúrà àti fàdákà, a kò gbúdọ̀ fi ṣòfò sórí àwọn Ọlọ́run àjèjì. Báyìí, ẹ jẹ́ ká lọ sí kókó ìkẹta. À ń wo àwọn iṣẹ́ ìyanu àkànṣe síwájú jíjẹ ìwà búburú níyà. Nínú ìwé Exodu, ìwé Exodu orí kọkànlá ẹsẹ̀ ìkeje, ó sọ wípé, ṣùgbọ́n sí ọ̀kan nínú àwọn ọmọ Ísíráẹlì ni ajá kì yóò yọ ahọ́n rẹ̀ sí ènìyàn tàbí sí ẹran, kí ẹ̀yin kí ó lè mọ̀ bí Olúwa ti fi ìyàtọ̀ sáàrin àwọn ará Íjíbítì àti Ísíráẹlì. Báyìí, ìyọnu tó gbẹ̀yìn fẹ́ wá, Ọlọ́run wá sọ fún Mósè, sọ fún Fáráò, má sọ pé ọ̀run ń bọ̀ wá kìí ṣẹjọ́ ẹnìkan rárá o. Ìdájọ́ ìyọnu yìí ń bọ̀ wá kìí ṣe sórí gbogbo ènìyàn, ṣùgbọ́n sórí gbogbo alágídí, sórí gbogbo olórí kunkun, sórí gbogbo ọlọ̀tẹ̀ tó sí ọkàn rẹ̀ le, sórí gbogbo ẹlẹ́ṣẹ̀ tí kò fẹ́ ronúpìwàdà, sórí àwọn ènìyàn tí wọ́n sọ wípé àwọn yóò ṣe lòdì sí ìfẹ́ Ọlọ́run. Sí ti àwọn ọmọ Ísíráẹlì, ìyọnu yìí ò ní wá sórí wọn, kò ní wá sórí àwọn ọmọ Ísíráẹlì, kí o bá lè mọ̀ wípé ọwọ́ Olúwa lèyí. Wẹ́sẹ̀ ìkẹjọ, ẹsẹ̀ ìkẹjọ, ó ní gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ wọ̀nyí ni yóò sì sọ̀kalẹ̀ tọ̀ mí wá, tí wọn yóò sì forí wọn balẹ̀ fún mi pé ìwọ jáde lọ àti gbogbo àwọn ènìyàn ẹ̀yìn rẹ. Lẹ́yìn ìgbà náà ni èmi yóò tó jáde. Mósè, ó mu dá Fáráò lójú wípé orí kunkun àti agídí ọkàn rẹ kò ní tẹ̀síwájú ju àkókò ìyọnu tó gbẹ̀yìn, nítorí pé ìyọnu tó gbẹ̀yìn ń bọ̀ wá, Ọlọ́run yóò sì fi jíjá tóbi jùlọ rẹ̀ hàn lórí gbogbo Íjíbítì àti àwọn ènìyàn rẹ. Gbogbo ènìyàn yóò sì mọ̀ ipò Ọlọ́run ni Ọlọ́run yóò máa jẹ́. Ẹsẹ̀ ìkẹsàn-án, Ọlọ́run wá sọ fún Mósè, Olúwa sì wí fún Mósè pé Fáráò kì yóò gbọ́ tirẹ̀, kí a lè sọ iṣẹ́ ìyanu mi di púpọ̀ ní ilẹ̀ Íjíbítì. Agídí Fáráò yóò kàn mú kí Ọlọ́run kó tẹ̀síwájú láti máa fi ìdájọ́ rẹ̀ hàn gẹ́gẹ́ bí a tóbi jùlọ. Ẹsẹ̀ ìkẹwàá, Mósè àti Áróònì sì ṣe gbogbo iṣẹ́ ìyanu wọ̀nyí níwájú Fáráò. Olúwa sì mú àyà Fáráò le, bẹ́ẹ̀ ni kò sì fẹ́ jẹ́ kí àwọn ọmọ Ísíráẹ̀lì kí ó jáde lọ kúrò ní ilẹ̀ rẹ̀. Ohun mẹ́ta la fẹ́ gbé yẹ̀wò. A fẹ́ wo iṣẹ́ ìyanu ààbò lórí ibi tí Ísíráẹ̀lì ń gbé. Abala ìkejì, a fẹ́ wo ìjagun ìjẹniníyà lòdì sí fún Ísíráẹ̀lì, dídá Ísíráẹ̀lì nídè. Ìkẹta, òun náà ni ìfẹ́ Ọlọ́run tí ó borí fún ìjẹgàba Ísíráẹ̀lì. Àkọ́kọ́, a fẹ́ wo iṣẹ́ ìyanu ààbò lórí ibi tí Ísíráẹ̀lì ń gbé. Èyí lohun tí Ọlọ́run ti ṣèlérí wípé ìyanu ìkẹyìn yìí ń bọ̀ wá, èyí tí ń ṣe ikú gbogbo àkọ́bí
ní Íjíbítì. Ṣùgbọ́n àwọn àkọ́bí Ísírẹ́lì ò ní kú. Ọlọ́run yóò fi ìyàtọ̀ hàn nítorí pé kò ní jẹ àwọn ọmọ rẹ̀ níyà jẹ́ kí àwọn ọmọ mi kí ó lọ. Ṣùgbọ́n ìjìyà tí ó yẹ kí ó wá sórí àwọn ọmọ ó ti wá sórí ọ̀dọ́ àgùntàn tí a pọ̀ nítorí pa ti sọ fún wọn pé kí a pa ọ̀dọ́ àgùntàn yẹn ká sì fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn yẹn sàmì sí ara àtẹ̀rígbà ilé. Nígbà tí n bá sì rí ẹ̀jẹ̀ náà wọ́n sì ti ṣe èyí ní ìgbọràn sí ètò ìgbàlà wọn. Wọ́n sì ti ṣe èyí wọ́n ti fi ẹ̀jẹ̀ yẹn sí ara àtẹ̀rígbà ilé wọn. Nítorí náà èyí ti gba ìjìyà tàbí ìpọ́njú tàbí ìyọnu tó yẹ kó wá sí wọn sórí wọn. Nítorí náà ikú àkọ́bí yẹn kò ní wá sórí àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n fún àwọn ará Íjíbítì tí wọn kò ní ìgbàlà tí wọn kò sì gba ètò ìgbàlà Ọlọ́run ìdájọ́ yóò wá sórí wọn. Ìdí nìyí tá a fi sọ nípa iṣẹ́ ìyanu ààbò lórí ibi tí Ísírẹ́lì ń gbé. Ẹ jẹ́ ká wo Ẹ́xódù orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìlélógún 22. Ó ní Mósè sì náwó rẹ̀ sí ọ̀run òkùnkùn biribiri sì ṣú ní gbogbo ilẹ̀ Íjíbítì ní ọjọ́ mẹ́ta ẹsẹ̀ ìkẹtàlélógún wọn kò rí ara wọn. Bẹ́ẹ̀ ni ẹnìkan kò sì dìde ní ipò tirẹ̀ ní ijọ́ mẹ́ta. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ Ísírẹ́lì ni ó ní ìmọ́lẹ̀ ní ibùgbé wọn. Èyí ni iṣẹ́ ìyanu ìyàtọ̀ láàrin Ísírẹ́lì àti àwọn aláìgbọràn alágídí ará Íjíbítì. Nínú ìwé Málákì orí ìkẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ó ní nígbà náà ni àwọn tí ó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀ ó ní Olúwa sì ń tẹ́tí sí wọn. Nígbà wọ́n ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà Olúwa sì tẹ́tí sí ó sì gbọ́. A sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa tí wọ́n sì ń ṣe àṣàrò orúkọ rẹ̀. Àwọn tí wọ́n ṣe ìyàtọ̀ nínú ọkàn wọn tí wọ́n ń bá ara wọn sọ̀rọ̀ tí wọ́n ń gba ara wọn níyànjú tí wọ́n sì ń kọ́ ara wọn ní ọ̀rọ̀ Ọlọ́run àwọn tí wọ́n sì ń jẹ́ onígbọ̀nà sí ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì ń rọ àwọn ẹlòmíràn láti jẹ́ onígbọ̀nà láti bẹ̀rù Olúwa láti gba Olúwa gbọ́ láti tẹ̀lé Olúwa. Ó sì sọ ní ẹsẹ̀ ìkẹtàdínlógún ó ní wọn yóò sì jẹ́ tèmi ní ìní kan ni Olúwa àwọn ọmọ ogun wí ní ọjọ́ náà tí èmi yóò dá èmi yóò sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn ti máa ń dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn àwọn ènìyàn tí wọ́n gbọ́ràn sí Olúwa lẹ́nu àwọn tí wọ́n ń gbé nípa ọ̀rọ̀ rẹ̀ àwọn ènìyàn tí wọ́n fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ayé wọn tí ó ní ìgbàlà tí wọ́n sì ń gbé ìgbé ayé mímọ́ ìgbé ayé onírẹ̀lẹ̀ tí ó ń gbọ́ràn sí Ọlọ́run tí wọ́n sì ń sin Ọlọ́run ìgbé ayé tá a sọ di mímọ́. Ó ní wọ́n yàtọ̀ ó ní ẹsẹ̀ ìkejìdínlógún wá sọ wípé nígbà náà ni ẹ̀yin yóò yí padà ẹ̀yin yóò sì mọ ìyàtọ̀ láàrin olódodo àti ẹni búburú láàrin ẹni tó ń sin Ọlọ́run àti ẹni tí kò sìn. Abala ìkejì a fẹ́ wo ìjẹniyà ìjagun lòdì sí olùdáǹde Ísírẹ́lì. Àwọn tí wọ́n ń bá olùdáǹde Ísírẹ́lì jà wọ́n bá ọ̀rọ̀ Ọlọ́run jà wọ́n bá ìfẹ́ Ọlọ́run jà wọ́n bá ìkéde Ọlọ́run jà. Èyí ni ìjagun
ìjagun ìjẹniníyà lòdì sí olùdáǹdè Ísírẹ́lì. Ẹ́xódù orí kọkànlá ẹsẹ̀ ìkẹsàn-án. Ó ní Olúwa sì wí fún Mósè pé Fáráò kì yóò gbọ́ tirẹ̀, yóò jó lórí kunkun, yóò já lágídí. Ọlọ́run sọ èyí ṣáájú fún Mósè kí ó tó ṣẹlẹ̀ pé yóò já lágídí, kí a lè sọ iṣẹ́ ìyanu mi di púpọ̀ ní ilẹ̀ Íjíbítì. A sọ fún wa nínú ìwé Ẹ́xódù orí ìkẹta ẹsẹ̀ ìkọkàndínlógún 319. Ó ní èmi sì mọ̀ pé ọba Íjíbítì kì yóò jẹ́ kí ẹ̀yin kí ó lọ bí kò ṣe nípa ọwọ́ agbára. Ọlọ́run mọ̀, ó mọ ohun gbogbo, ó mọ àwọn tí ó gbọ́ràn, ó mọ àwọn tí ó ṣagídí tí ó ṣorí kunkun. Kò sí ohunkóhun tó ń bá Ọlọ́run lójijì tàbí tó ń bá alábo. Ó mọ àwọn tí yóò kọ̀, ó mọ bígbà láti lẹ̀ wà, tó sì fún gbogbo ènìyàn tí kò fẹ́ kí ẹnikẹ́ni kó ṣègbè. Ṣùgbọ́n síbẹ̀ àwọn ènìyàn tí wọ́n ó jẹ́ alágídí, olórí kunkun, agbọ́mágbà, tí wọ́n máa fẹ́ bá Ọlọ́run jà, tán fẹ́ bá Ọlọ́run jagun lòdì sí ìfẹ́ àti ètò àti ọ̀rọ̀ Ọlọ́run, ó mọ̀ wọ́n. Síbẹ̀ nítorí pé ó mọ èyí, Ọlọ́run ti pèsè ìdájọ́ sílẹ̀ lòdì sí ẹnikẹ́ni tó bá fẹ́ kọ ìfẹ́ àti ètò Ọlọ́run. Ìjagun lòdì sí olùdáǹdè Ísírẹ́lì, a ó jẹ ìjagun yẹn níyà. Ìbáà jẹ Fáráò, ìbáà jẹ Nebukadnessari, tàbí ẹnikẹ́ni tí ò ti ẹ̀ mọ̀ wípé ó yẹ kóhun jọ̀wọ́ ara òun fún Olúwa. Ìjagun lòdì sí olùdáǹdè Ísírẹ́lì la ó dá lẹ́jọ́, ta ó sì jẹ níyà. Wo abala ìkẹta, òun náà ni ìfẹ́ Olúwa tó ń borí fún Ísírẹ́lì, jẹ gàba Ísírẹ́lì. Olúwa yóò borí, ìfẹ́ Olúwa yóò borí, ìfẹ́ Olúwa yóò borí. Olúwa yóò sì ṣẹ́gun ẹnikẹ́ni tàbí agídíkágídí tàbí oríkunkun ẹnikẹ́ni tó fẹ́ ṣàìgbọràn, ẹnikẹ́ni tó dá àwọn nìkan ní orílẹ̀-èdè kórílẹ̀-èdè, nínú ìrankíran, Ọlọ́run yóò ṣẹ́gun rẹ̀. Ọlọ́run yóò tẹ́rí ọkàn líle yẹn ba, ọkàn agídí yẹn yóò tẹ́rí rẹ̀ ba. Bí kò bá ṣẹ́gun rẹ̀ báyìí, tí kò jọ̀wọ́ ara rẹ̀ fún Olúwa nínú àánú, fún ìfẹ́ rẹ̀, fún ìgbàlà, nígbò bá ṣe àwọn tó bá wá kú nínú ẹ̀ṣẹ̀ wọn títí ayérayé, la ó dá lẹ́jọ́, ta ó dá lẹ́bi. Nínú ìwé Dánielì orí ìkẹrin, ẹsẹ̀ ìkarùn-ún ó dín ní 35, gbogbo àwọn ará ayé ni a sì kà sí bí ohun asán. Gbogbo àwọn ará ayé tí wọ́n jẹ́ agbéraga alágídí, bóyá nítorí ẹwà wọn tàbí nítorí ọ̀rọ̀ wọn, gbogbo àwọn ará ayé tí wọ́n jẹ́ alágídí, tí wọ́n jẹ́ agbéraga nítorí ọ̀rọ̀ wọn, tí wọ́n lérè pé àwọn jẹ́ alágbára, àwọn jẹ́ ẹni tó gbajúmọ̀, gbogbo àwọn ará ayé tí wọ́n jẹ́ alágídí, bóyá nítorí agbon tí wọ́n ní, tí wọ́n ń pè lágbára, gbogbo àṣẹ wọn tí wọ́n ń pè láṣẹ yẹn, ó ní gbogbo àwọn ará ayé ni a sì kà sí bí ohun asán. Òun a sì máa, ó lè jẹ́ Nebukadnessari, ó lè jẹ́ Hẹ́ródù tó wà nínú ayé, gbàbí gbogbo àwọn agilágídí ẹlẹ́ṣẹ̀, gbogbo àwọn ará ayé ni a sì kà sí bí ohun asán. Òun a sì máa ṣe gẹ́gẹ́ bí ó ti wù ú nínú ogun ọ̀run àti láàrin àwọn ará ayé. Kò sì sí ẹni tí dá ọwọ́ rẹ̀ dúró. Ohun tí Fáráò kọ́ lẹ́kọ̀ọ́ nìyẹn nígbò ṣe, wípé kò sí ẹnikẹ́ni tó lè dá ọwọ́ rẹ̀ dúró.
tàbí ẹni tí ń wí fún pé kí ni ìwọ ń ṣe ni ẹsẹ̀ ìkẹtàdínlógójì 37 nísinsìnyí èmi ni Nebukadnessari yín mo sì gbé ọba ọ̀run ga mo sì fi ọlá fún ẹni tí gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ òtítọ́ àti gbogbo ọ̀nà rẹ̀ ṣe ìdájọ́ àti àwọn tí ń rìn nínú ìgbéraga òun lè rẹ̀ wọ́n sílẹ̀ Nebukadnessari kẹ́kọ̀ọ́ yìí níbo ṣe ní ìgbà tó fẹ́rẹ̀ pẹ́ jù ní wákàtí 11 lẹ́yìn tí ọkàn rẹ̀ ọpọlọ rẹ̀ ọkà àyà rẹ̀ tá ti yí padà sí ti ẹranko tó ti tá rẹ̀ sílẹ̀ tá fi ṣẹ̀sìn tá dá lẹ́jọ́ tá sì fi hàn wípé kò sẹ́ni tó lè bá ọlọ́run olódùmarè jà kó sì borí nígbò ṣe a mú agbára rẹ̀ wálẹ̀ ó wá sọ báyìí wípé kìí ṣe fóun nìkan o ṣùgbọ́n fún gbogbo olùgbé ayé ó lè rẹ ẹnikẹ́ni sílẹ̀ nítorí pé fáráwò tètè kọ́ èyí ó dúró títí ìdájọ́ ìkẹyìn tàbí títí àwọn àkọ́bí íjíbítì fi kú kìí ṣe èyí nìkan o nígbò ṣe lẹ́yìn tí ó tilẹ̀ ti ní káwọn ọmọ ìsírẹ́lì kí ó lọ ó ti ẹ̀ tún ń bẹ ara rẹ̀ léde pé kí ló dé tí mo ti ẹ̀ jọ̀gọ́nù kí ló dé tí mo fi gbà wọ́n láàyè láti lọ ó kó gbogbo kẹ̀kẹ́ ogun rẹ̀ ó lépa láti lépa ojú tí ó fi wọnú òkun pupa nígbò ṣe ó wá tún wá kọ́ ẹ̀kọ́ yẹn ṣùgbọ́n ti wá pẹ́ jù ẹ̀kọ́ tó wá kọ́ báyìí kò lè wà láàyè láti fi hàn wípé òun kẹ́kọ̀ọ́ ó kú gẹ́gẹ́ bí ọlọ̀tẹ̀ ó kú gẹ́gẹ́ bí nínú agídí rẹ̀ ó ṣègbè sínú òkun pupa yẹn ó sì lọ sí ayérayé nínú ìpọ́njú àti ẹkún ṣùgbọ́n a ní àǹfààní lónìí a lè ké pe olúwa lónìí ká sì sọ fún olúwa pé olúwa mo káàánú fún àwọn agídí àtẹ̀yìnwá àti ìwà ìoríkunkun agídí ọlọ̀tẹ̀ tí mo ti a ò lè bá ọlọ́run jà ká borí ohun tá a lè ṣe fún ire ara wa òun ni ká jọ̀wọ́ ara wa ká jọ̀wọ́ ara wa fọlọ́run ká sì fàyè wa fún ká bàa lè bọ́ kúrò lọ́wọ́ ìdájọ́ tó ń bọ̀ báyìí a ti fi àkélé gbòǹgbò igi náà gbogbo igi tí kò bá so èso rere la ó ké lulẹ̀ a ó sì sọ wọ́n sínú iná ṣùgbọ́n lónìí bí ẹ̀yin yóò bá ké pe orúkọ olúwa ọlọ́run aláàánú ó ń bẹ lárọ̀ọ́wọ́tó gbogbo àwọn àkókò àìmọ̀ yìí ni ọlọ́run yóò gbójú fò dá ó sì ń pàṣẹ fún olúkúlùkù ènìyàn báyìí láti ronúkúwàdà bó o bá sì ronúkúwàdà yóò dáríjì níbo bá sì dáríjì ọ yóò fún ọ nígbàlà yóò sì tọ́jú rẹ láti ìgbà yìí títí di àkókò ìgbà tá ó fi wọ inú ògo mo sì gbàdúrà wípé kò sí ẹnikẹ́ni nínú wa tí ó pàdánù ògo yẹn lórúkọ jésù ìrònúpìwàdà ó ń ṣe wá lóore níwájú ọlọ́run ṣùgbọ́n ìwà gidi yóò pa àǹfààní ta ní nínú ayérayé run lé ọ̀run nítorí náà má ṣagídí má ṣoríkunkun sọlọ́run ṣùgbọ́n ronúpìwàdà ẹ jẹ́ ká dìde báyìí ká bá ọlọ́run sọ̀rọ̀ nínú àdúrà àánú rẹ̀ sì ń bẹ lárọ̀ọ́wọ́tó ojú rere rẹ̀ sì ń bẹ lárọ̀ọ́wọ́tó ẹnikẹ́ni yòówù tó bá sì ké pe orúkọ olúwa òun ni a ó gbàlà òun ní ṣùgbọ́n ìgbéni fún ẹni náà tó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà má ba ọlọ́run jà má ṣagídí má ṣoríkunkun má jẹ́ kí oríkunkun agídí ìṣọ̀tẹ̀ kó pa ayé rẹ run kó o sì wá ṣègbè títí ayérayé bá ọlọ́run sọ̀rọ̀ lónìí nítorí pé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ olúwa òun ni a ó gbàlà ọlọ́run yóò sì ṣe ìyàtọ̀ láàrin olódodo àti alágídí láàrin olódodo olódodo yóò rí ojú rere ọlọ́run ṣùgbọ́n ọlọ̀tẹ̀ àti alágídí
yóò dojúkọ ìbínú àti ìdájọ́ Olódùmarè. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ jẹ́ ká mọ rírì Ọlọ́run lónìí fún ohun tá a ti gbọ́. Ọlọ́run ti fi ọ̀họ́ rẹ̀ hàn wá. Mo lérò pa nílò láti mú ọ̀rọ̀ Ọlọ́run tá a ti gbọ́ yìí tó Ọlọ́run lọ nínú àdúrà. Ọlọ́run yóò ràn mí lọ́wọ́, yóò ràn ọ́ lọ́wọ́, yóò ràn ìjọ Ọlọ́run alàyè lọ́wọ́ ní gbogbo àgbáyé. Níbikíbi yóò tó bá wà, níbikíbi yóò tí Ọlọ́run ti ràn wá, níbikíbi tó wà níbẹ̀, Ọlọ́run ràn ọ́ síbẹ̀ láti gẹ́gẹ́ bí aṣojú rẹ̀. Bá a bá rí ohun tá a ti kà lónìí, tá a ti kọ́ lónìí, tí Ọlọ́run ti fi fún wa, tá à ń sọ nípa ìkìlọ̀ ìkẹyìn, ìkìlọ̀ kan, ìkìlọ̀ tó gba kánjúkánjú síwájú ìdájọ́. Ọlọ́run rán ìkìlọ̀ yìí sí Fáráò, ṣùgbọ́n ó kọ̀ abájọ tí ìdájọ́ fi wá sórí rẹ̀. Ọlọ́run kì í nílọ̀, ṣùgbọ́n kò fetí sí kìlọ̀, yìí sì mú kó pàdánù ayé rẹ̀ àti àwọn ènìyàn tó tẹ̀lé. Ṣùgbọ́n àǹfààní nìyí fún wa. Àwọn ohun tá a ti kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó ń fún wa ní àpẹẹrẹ. Yohánù Bàptísì lákòókò tirẹ̀, ó wàásù ìrere pé ronúpìwàdà, ó jẹ́ kó yeye wọn wípé wọ́n gbúdọ̀ mú èso tó yẹ fún ìrònúpìwàdà jáde níbikíbi tá a bá wà, nínú ẹbí wa, nínú ìdílé wa, nínú ibi tá a wà, níbi ọjà, nílé ìwé, nínú àdúgbò wa, níbikíbi tá a wà. A gbúdọ̀ tọ̀ wọ́n lọ pẹ̀lú ìrere, ká lọ sí gbogbo ayé, ká sì wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ẹnikẹ́ni tó bá gbàgbọ́ la ó gbà là, ẹnikẹ́ni tí kò bá gbàgbọ́ yóò ṣègbè ìrere kan náà sí ni, àánú kan náà sí ni, nítorí pé Ọlọ́run ò yí padà, nítorí pé Ọlọ́run ò lè yí padà, kò sì lè tẹ̀ba fún ẹnikẹ́ni. Nítorí náà arákùnrin adarí ọmọdé àgbà, ẹ̀yin ọ̀dọ́, Ọlọ́run ti pè wá níjà láṣáálẹ̀ yìí. Mò ń bẹ olúkúlùkù, a ò ní ìdí kan, kò sí èrèdí kan tó gbúdọ̀ ṣoríkunkun ṣagídí tàbí tó gbúdọ̀ kọ̀. Nítorí náà ó gbúdọ̀ mú ìrere yìí lọ síbi gbogbo. Ohun lúkúlùkù wa, gbogbo wa la jẹ́ ìkan náà níwájú Olúwa, a gbúdọ̀ ṣe. Ṣùgbọ́n ó máa ń fẹ́ láti kọ́kọ́ kini nílọ̀ kó tó mú ìdájọ́ wá. Ó máa ń ṣe èyí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì ń ṣe títí di àkókò yìí. Ìdí nìyí tó fi ń rán wa, lẹ́yìn tá a ti gbọ́ ìwàásù yìí, a gbúdọ̀ lọ sí ibi gbogbo ní gbogbo kọ̀dọ̀kọ̀ndú, ká sì rí pé ìdájọ́ ń bọ̀, iná ń bọ̀ wá. Iyekíye àwọn ènìyàn tó bá sì kọ̀ láti gbọ́ràn, iyekíye tó bá sì kọ̀ láti ṣe, ìdájọ́ yóò wá. Nítorí a gbúdọ̀ gbàdúrà fún wọn bí a ti ń jáde lọ. Ká gbàdúrà fún àwọn ọkùnrin obìnrin, àwọn ẹni gíga àti àwọn ènìyàn onírúurú lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́, wípé ìwàásù yóò nípa lórí ayé wọn. Ọ̀pọ̀ ni wọ́n ń dúró, wọ́n sọ pé ọ̀run ń bọ̀ wá, kì í sọ̀rọ̀ ẹnìkan, rárá. Olúkúlùkù ènìyàn ni yóò jiyìn bí ó ṣe lo ayé rẹ̀, bí a ti ń jáde lọ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìrere. Bí a bá sọ fún wọn, ó tẹríba wọn, ó fọ́ fayé wọn fún Olúwa. Nítorí pé Ọlọ́run kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé, ṣùgbọ́n kí olúkúlùkù ènìyàn kò lè wá sí ìrònúpìwàdà. Nítorí náà Ọlọ́run sọ pé àkókò àìmọ̀ yìí ni Ọlọ́run ti gbójú fò dá. Ṣùgbọ́n báyìí ó ń pàṣẹ olúkúlùkù wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọmọ ìjọ Dípàlàì, o ti ń wá fún ẹ̀kọ́ bíbélì ọdún mẹ́wàá, ogún ọdún mẹ́ẹ̀ẹ́dógún, ṣé o ti dàtúnbí, ṣé o ti dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀? Ọlọ́run yóò dá gbogbo ẹlẹ́ṣẹ̀ lẹ́jọ́ bí o bá kọ̀. Ọlọ́run ò ní fọwọ́ ra ẹlẹ́ṣẹ̀ lórí rárá o. Ọlọ́run yóò mú gbogbo ẹlẹ́ṣẹ̀ wá sí abẹ́ ìdájọ́. O ní àǹfààní lónìí láti yanjú rẹ̀ pẹ̀lú Ọlọ́run kó o tó jáde. Bó o bá tí ì dẹni ìgbàlà tó o tí ì dàtúnbí, o gbúdọ̀ gbàdúrà kó o dẹni ìgbàlà, kó o fa yé rẹ
fun Oluwa ni kete to ba fi aye re fun Oluwa o di ajere okan o di ajin rere ohun ko Olorun ba se fi fun o owo ni o lo fun irere ori po to Olorun fi fun o lo fun irere o lo si bi gbogbo pelu irere nibi kibi ti o ba lo pe nibi o libi kibi pelu Christian ni mo le fi ayo lo nigba ta ba si waasu idariji nbe nigba ta ba se eye orun yoyo nitori pa ayo nbe Olorun lori elese kan to ronupuwada wo igbe aye awon mo Israeli Olorun se ileri wipe looto won o sin ru fun irinwo odun won sugbon leye yi ohun yo si jade pelu oro sugbon won gba oro yen won si lo a ogbodo dabi awon mo Israeli ti won si oro yi lo eje ka lo nto Olorun fi fun wa fun ogo Olorun eje agbadura wipe Olorun mo fe ko ran mi lowo wipe dipo ti won ba ko ago fun Olorun won lo oro yen fun orisa ina Olorun o si dun si won ohun to Olorun ti fi fun o lo fun ogo Olorun fun iwaasu irere ki se yi nikan nigba to ba gbe igbe aye re fun Olorun a o da abobo o ohun to sele ni Egypti a da abobo awon to wa ni Gosheni sugba awon to wa ni Egypti Olorun je won niya Olorun so pe be ni Olorun ti se leri pe ta ba se gboran ohun yo mo odi abo yo mo odi ina yi waka bi a ba je onigboran si ase na Paul wi pe n ko se igboran si iro orun na eyin eniyan Olorun adari oluso agutan baba mama mo nro agbadura wi pe a o le bere lotun wi pe nibi ba ti wa sibi eko yi loni a o gba ina je fun Oluwa a o pa asu re nibi gbogbo a o kede re nibi gbogbo wi pe lekan si wi pe awon eniyan to yi orile ede yi pada wi pe awon niwon ni gege bi ati ko ninu akoko bibeli fun awon eniyan Olorun won yi orile ede won pada fun irere eje ka se ohun kan na ni abule wa ni ilu wa ni ibi gbogbo eje ka gbadura wi pe olu fun nitori Oluwa Oluwa yo si se abodaju o daju nigbati eyi ba sele Olorun yo fi yato si aran to si ata ohun ti ko si eje ka gbadura wi pe Oluwa gbogbo aigboran ni Olorun yo ja lejo gbogbo alaigboran sugbon gbogbo onigboran ni Olorun yo fun ni ere Olorun orun je eyi ti a seto fun awon onigboran awon ti won sise fun Oluwa ti won gbegbe aye ododo ati iwa mimo orun je mimo awon ti o debe je mimo nitori na o tin wa sinu ijo fun opo odun so ti datun bi bi o ko ba datun bi omo ije dipala fini mi kini itumo si bi o ko ba datun bi bibeli so ipe nikani ti a ko ba ri oruko re ninu iwe iye la o so sinu adagun ina yanju aye re pelu Oluwa nibo lo wa bayi nibo lo wa ife Olorun n pe o to ba ti se ipa ti re to da tun bi Olorun n reti pe ko mu irere yen lo ni bi gbogbo to ba lo ko ba won eyan soro ko pin irere pelu won ka won ma ba se gbe Olorun ko ni da enikeni lejo nitori pe o n gbe lori ile aye rara o ati fun wa ni ihin rere nibi gbogbo nitori na eje ka ko ipa ti wa mo si fe lati so fun okin to gbadura papo pelu re ko sagbara ko se nikan to le pe to le pe Olorun ni ja Olorun je olododo idi niyan to si na ohun gbogbo si wa baya ti gbo lekan si loni je ka gbadura fun baba wa ni Oluwa pe Olorun yo so okun wodo tun Olorun yo so iran won dotun ise iranse to Olorun fi fun won yi to si ndari ijo gbogbo wa pata o fowo suwo papo a o ma satele won leyin a o si fowo suwo popo lati gba aye yi fun Oluwa ki o to peju aikore po awon alagba se ko to nkan
àwọn alágbàṣe kéréje yìí ṣé wọ́n jẹ́ olóòótọ́ bí ṣé wọ́n jẹ́ olóòótọ́ ẹgbúdọ̀ fara wa jìn lọ́tun fún ìwàásù ìrere yìí nítorí pé ìgbé ayé kan ṣoṣo la ní a gbúdọ̀

0: sìyìn à ń béèrè olúwa wípé ẹ̀kọ́ yìí a ò ní ti gbà lásán lórúkọ jésù ẹ ti fi ọ̀nà náà hàn wá nípa náà ó tẹ̀lé ọ̀nà náà a dúpẹ́ fún olùṣọ́ àgùntàn bàbá wa nínú olúwa adarí wa tẹ́ fún ní àǹfààní láti tọ́ darí ìjọ yìí àti gẹ́gẹ́ káàkiri gbogbo àgbáyé oore ọ̀fẹ́ láti tẹ̀lé àpẹẹrẹ wọn ẹ fún gbogbo wa lápapọ̀ gẹ́gẹ́ bí ìjọ ká lè yí ohun gbogbo padà fún ògo yín ní orúkọ jésù àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ olórí kókó alágídí ìrere ọlọ́run yóò fọkàn àpáta wọn sí wẹ́wẹ́ wọn ó sì tẹríba wọn ó jọ̀wọ́ ara wọn fún olúwa gẹ́gẹ́ bí ẹ ti ṣe ṣe fún Saul ará Tarsu àti gbogbo àwọn ènìyàn tó ń tako ìrere ẹ bá wọn pàdé ní ẹsẹ̀ ògbèjì kí wọn ó lè fi ayé wọn fún olúwa bí èyí sì ṣe ń ṣẹlẹ̀ kí ìjọba ọlọ́run kó lè gbòòrò sí i olúwa lẹ́ẹ̀kan sí i ẹ sọ ìran olùṣọ́ àgùntàn wa di ọ̀tún kí ẹ sì ràn wá lọ́wọ́ láti tẹ̀lé wọn pẹ̀lú gbogbo ọkàn wa dúpẹ́ nítorí pé ti dáhùn àdúrà ẹ̀kọ́ bíbélì ọjọ́ ajé ètò ni kò ní já sásán kò ní lọ lófo ṣùgbọ́n yóò ti wá lọ́gbọ̀ngbọ̀n láti ṣèfẹ́ yín a dúpẹ́ nítorí pé a gbàgbọ́ pé ti gbọ́ àdúrà ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ jésù kristi alágbára tí kìí kùnà la gbàdúrà àmì kárí ayé àmì àti àmì kọ́lọ́run kò bùkún fún yín àmì.
1: àwọn nǹkan mìíràn àwọn aṣọ tí o ti gbà ní ilé àwọn wòlíì èké tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tùràrí àwọn àbẹ́là tàbí àwọn talisman àwọn nǹkan mìíràn èyí tí ó ń so mọ́dì èyí tó ń so mọ́wọ́ èyí tó ń dèmọ́rùn èyí tó ń gbé káàkiri nínú àpò gbogbo nǹkan wọ̀nyí pátápátá àti tó wà lábẹ́ pílò àti tó wà lábẹ́ ibùsùn rẹ gbogbo nǹkan ni a ó kó dànù bí a bá ti di onígbàgbọ́ tòótọ́ ó ní kì í ṣe díẹ̀ nínú wọn lé ó wá tí wọ́n fi àwọn iṣẹ́ búburú ọwọ́ wọn àwọn iṣẹ́ òkùnkùn tí ó wà lé ọwọ́ wọn tí wọ́n kò jùlẹ̀ tí wọ́n sì fi hàn wípé ní tòótọ́ ni a ti ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn kí sì ni ìdí tàbí kí ni àbáyọrí sí àwọn nǹkan wọ̀nyí wo ẹsẹ̀ ogún.

ti kọ ilé ijó, ilé tẹ́tẹ́, àwọn tí wọ́n ti kọ ìjà, jàgídí jàgan, ìbínú, àwọn tí wọ́n ti kọ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ ẹgbẹ́ kẹgbẹ́ tí wọ́n ń bá káàkiri tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí wọ́n ti kọ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ kí a máa mu sìgá tàbí kí a tún máa mu igbó tàbí kí a máa da ọpọlọ ara wa rú, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, àwọn tí wọ́n ti kúrò nínú iṣẹ́ ibi àti iṣẹ́ òkùnkùn ayé yìí, àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí wọ́n ti kúrò nínú ti àwọn oṣó tàbí àwọn àjẹ́ tàbí àwọn ẹ̀mí emèrè.

kọ̀ wọ́n sílẹ̀ tí wọ́n gba Jésù Kristì Olúwa gbọ́, tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, tí a ti dáríjì wọn, tí wọ́n ní ìjẹ́rìí rere ní ọkàn wípé àwọn di ọmọ Ọlọ́run, tí ìgbésí ayé wọn ti yí padà, tí a ti sọ wọ́n dọ̀tun pẹ̀lú wíwẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Níhìn ni ó ń sọ fún wa wípé ẹ̀yin ọmọ mi, tí Ọlọ́run lè ẹ̀yin ṣe. Ǹjẹ́ bí Ọlọ́run bá wà fún wa, ta ni ó lè kọjú ìjà sí wa? Bí a bá jẹ́ ti Ọlọ́run, ṣe ò rántí ni? Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì wọ́n jẹ́ ti Ọlọ́run, nígbà tí a pe Bálámù láti ọ̀dọ̀ Bálákì wípé kí ó wá fi wọ́n gégùn, bí wọ́n ti jẹ́ ti Ọlọ́run, kò ṣeé ṣe láti fi wọ́n gégùn. Ohun tí ó yẹ ká bójútó ní ìgbésí ayé wa ni wípé a ti jẹ́ ti Ọlọ́run, wípé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, wípé a ti di ọmọ Ọlọ́run, wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá. Ó ní ẹ̀yin ọmọ mi, tí Ọlọ́run lè ẹ̀yin ṣe. Ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, a ó ṣẹ́gun wọn. Mo ní a ó ṣẹ́gun wọn. Bí ọ̀tá bá lépa, ó dájú wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, àwa ni yóò ṣẹ́gun. Bí èṣù bá ń fọnu, tí ó sì ń ké ramúramù gẹ́gẹ́ bí kìnìún, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá dàbí ẹni wípé àwọn ayé, ará ayé, wọn ni wà sínú, wọ́n sì tàka sí wa wípé wọ́n ó ṣe wá níbi, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ ni wá, bí a bá sinmi lé Ọlọ́run, tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run, ibikíbi tí wọ́n ti lè pàdé wa, lójú òpópónà tàbí ní ahéré tàbí nínú àlá tàbí ní ojú gbangba, àwa ni yóò ṣẹ́gun ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ mi, tí Ọlọ́run lè ẹ̀yin ṣe. Ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Bí àwọn onígbàgbọ́ tí ó dàbí ẹni wípé òye kò yé, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan àjẹ́, wọ́n máa bẹ̀rù. Bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan oṣó, wọ́n máa bẹ̀rù. Bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan ní ẹ̀mí emìrì, wọ́n máa bẹ̀rù. Bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan ti ó dàbí èṣù fún ara rẹ̀, wípé ó dàbí ìwà àti ìṣe àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti àwọn tí ó ń ṣe ní àdúgbò, ó dàbí ọmọ èṣù tí ó jẹ́ pé ó lè da ìgbésí ayé ẹnikẹ́ni rú, wọ́n á máa bẹ̀rù. Ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, ẹni tí ń bẹ nínú wa, ó tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹnikẹ́ni, ẹnikẹ́ni lè halẹ̀, ẹnikẹ́ni lè sọ ohunkóhun tí ó fẹ́ sọ. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Fáráò ó pọ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì? Ṣùgbọ́n ta ló ṣẹ́gun? Àwọn ọmọ Ísírẹ́lì ló ṣẹ́gun. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Nebukadnessari ó pọ̀ nígbà tí ó fẹ́ gbé Ṣédrákì, Mèṣákì àti Abednego, ó fẹ́ gbé wọn sọ sínú iná? Ìhàlẹ̀ lásán ni. Nítorí wípé bí a bá jẹ́ ti Ọlọ́run, kò sí ẹni tí ó lè ṣẹ́gun wa. Ẹni tí ń gbénu wa ó pọ̀ ju ẹni tí ń gbénu ayé lọ. Ǹjẹ́ mo pè ọ́ níjà lónìí wípé bí o bá lè to agbára Ọlọ́run wò, bí o bá lè kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o kọ àwọn ìbọ̀rìṣà, àwọn nǹkan tí ó wà nínú ayé sílẹ̀, bí o ti ń ké pe Ọlọ́run, Ọlọ́run yóò máa jẹ́ fún ọ. Bí o ti ń gbàdúrà, yóò máa gbọ́ àdúrà rẹ. Bí o tilẹ̀ jẹ́ wípé èṣù ti kára rẹ̀ ló pàdé rẹ lójú ọ̀nà, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. Nínú Róòmù orí 16:20, ó sọ fún wa wípé Ọlọ́run àlàáfíà yóò sì tẹ sàtánì mọ́lẹ̀ lí àtẹ́lẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́. Ṣé o gba èyí ni gbọ́? Wípé Ọlọ́run alágbára, Ọlọ́run ẹlẹ́dàá òun àti ayé, Ọlọ́run tí ó yọ àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú ọ̀fìn àti kúrò nínú ìsìnrú tí ó wà nínú Íjíbítì, Ọlọ́run tí ó gba Ṣédrákì, Mèṣákì àti Abednego sílẹ̀, Ọlọ́run tí ó dáàbò bo Dánielì nínú ihò kìnìún, wípé yóò tẹ Sátani mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ ní lọ́ọ́lọ́. Ta ni oṣó? Ta ni àjẹ́? Ta ni ẹlẹ́bọlóògùn? Ta ni àwọn tí ó ń káàkiri bí pidánpidán? Bí Sátani bá di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ, ó dájú pé àwọn wọ̀nyí tí wọ́n sọra wọn di ọ̀tá, tí wọ́n fara pamọ́ sí òkùnkùn, tí wọ́n ń tafà sí ọ ní gbangba, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. Bí o bá ti kọ àwọn nǹkan ayé búburú wọ̀nyí sílẹ̀ tí ó jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, Ọlọ́run yóò dáàbò bò ọ́. Bí àìsàn bá wà, yóò mú àìsàn kúrò. Bí ìbànújẹ́ bá wà, yóò mú kí ìbànújẹ́ lọ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a dìde dúró. Bí o bá jẹ́ abọ̀rìṣà síbẹ̀, bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, bí o bá jẹ́ alágbèrè síbẹ̀, bí o bá jẹ́ ẹ̀wọ̀ ni o sì máa ń lọ sílé sinimá káàkiri,
bi o ba je ewo ni o si ma nse ife ku fe kaakiri ki o so fun olorun wi pe o fe je ti olorun o fe ki eje jesu ki o we onu o fe ki oro olorun ki o joba ninu re o fe di eda tuntun o fe je ti olorun ni toto nitori pe nigba ti o ba je ti olorun ni o je wi pe esu ko ni lagba lori re awon ota ko ni lagba lori re awon elebo logun ko ni lagba lori re awon alalupa ida ko ni lagba lori re oso ati aje ko ni lagba lori re bi o ba je ti olorun ni toto kepe olorun so fun olorun wi pe o fe je ti olorun ni toto esu ati awon me emewa re yo di atemole ni atelese re ko si si oyin ja ti a se si o ti o le pa o lara ko si oyin ja ti a se si o ti o le pa o lara ko si ofa ti a ta si o ti o le ba o kepe olorun yo ja gbogbo ide re yo si je ki esu ati awon omo ogun re ki o di itemole le atelese re kepe olorun gba oluwa gbo bi ese abi ise okunkun abi iborisa ba wa ni igbese aye re konkan wonyi sile bi agbere panshaga ifekufe isekuse irede oru ijebo kaakiri bi o ba wa ni igbese aye re konkan wonyi sile ki o le je ti olorun ni toto bi o ba si je olorun ni ti olorun ni toto o daju wi pe au da o sile au tu ide re a fa gbogbo ide ti o de o fa won ja eruko si funi ti o je ti olorun eruko si funi ti o gbagbo ninu jesu christi eruko si funi ti o ti ko ese ati ise re sile eruko si funi ti o ni agbara olorun ni igbesi aye re nitori ti tobi ni eni ti n gbe inu re jesu christi ti o wa fi inu re se ebogbe o tobi ju awon ti o wa ninu aye lo

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàídà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàídà, àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Levitiku, ori ikerin di logon. Eyin ko gbodo ya orisa. Beni eyin ko gbodo gbere tabi omo kan dide na ro fun ara yin. Beni eyin ko gbodo gbere okuta gbigbe kale ni ile yin lati teriba fun. Nitori pe emi ni Oluwa Olorun yin. Ki eyin ki o po ojo esin mi mimo. Ki esi bowo fun ibi mimo mi. Emi ni Oluwa. Bi eyin ba rin ninu ilana mi. Ti esin pa ofin mi mo. Ti esin se won. Nigba na ni emi o fun yin ni ojo ni akoko re. Ile yo si ma mu ibisi re wa. Igi oko yo si ma so eso won. Ipaka yin yo si de igba ikore ajara. Igba ikore ajara yo si de igba ifurugbin. Eyin o si ma je onje yin ni ajeyo. E o si ma gbe ile yin ni ailewu. Emi o si fi alaafia si ile na. Eyin o si dubule ko si si eni ti yo teru ba yin. Emi o si mu keranko buburu ki o dase kuro ni ile na. Be ni ida ki yo la ile yin ja. Eyin o si le awon ota yin. Won si ti pa ida shugu ni waju yin. Marun ninu yin yo si le ogorun. Ogorun ninu yin yo si le egbarun. Awon ota yin yo si ti pa ida shugu ni waju yin. Nitori ti emi o fi oju rere wo yin. Emi o si mu yin bisi. Emi o si so yin di pupo. Emi o si gbe majemun mi kale pelu yin. Eyin o si ma je ohun isigbe. Eyin o si ma ko ohun egbe jade nitori ohun titun. Emi o si gbe ibugbe mi kale laarin yin. Okan mi ki yo si korira yin. Emi o si ma rin laarin yin. Emi o si ma se Olorun yin. Eyin o si ma se eniyan mi. Emi ni Oluwa Olorun yin ti o mu yin lati ile Egypt jade wa. Ki eyin ki o ma se wa ni eru won. Emi si ti da ide ajaga yin. Mo si mu yin rin loro gangan. Sugbon bi eyin ko ba gbo ti emi ti e ko si se gbogbo ofin won yi. Bi eyin ba si gan ilana mi tabi bi okan yin ba korira idajo mi to be ti eyin ki yo fi se gbogbo ofin mi sugbon ti eyin da majemu mi emi pelu yo si se yi si yin emi o ti le ran eru si yin arun igbe ati ojojo gbona ti yo ma je ojurun ti yo si ma mu ibinu je okan wa eyin o si fun irugbin yin lasan nitori pe awon ota yin ni yo je emi o si koju mi si yin a o si pa yin niwaju awon ota yin. Awon ti o korira yin ni yo si ma se olori yin. Eyin o si ma sa nigba ti enikan ko le yin. Ninu gbogbo eyi bi eyin ko ba si gbo ti emi. Nigba na ni emi o je yin ni iya ni igba meje si nitori ese yin. Emi o si se igberaga agbara yin. Emi o si so orun yin dabi irin ati ile yin dabi ide. Eyin o si lu agbara yin lasan nitori ti ile yin ki yo mu ibisi re wa. Be ni igi ile yin ki yo so eso won. Bi eyin ba si rin lodi si mi ti eyin ko si gbo ti emi. Emi o si mu iyonu igba meje wa si lori yin gege bi ese yin. Emi o si ran eranko wa sinu yin pelu ti yo ma gba yin ni omo ti yo si ma ran yin ni eran osin ti yo si mu yin dinku opopo yin yo si da koro. Bi eyin ko ba gba ikilo mi nipa nkan won yi sugbon ti eyin o ma rin lodi si mi nigba na ni emi pelu yo ma rin lodi si yin. Emi o si je yin ni iya si ni igba meje nitori ese yin. Emi o si mu ida wa sori yin ti yo gba esan majemu mi. A o si ko yin jopo ninu ilu yin. Emi o ran ajakale arun saarin yin. A o si fi yin le ota lowo. Nigba ti mo ba se opa onje yin, obirin mewa yo yin akara yin ninu aro kan. Iwon ni won o si ma fi fun yin ni akara yin. Eyin o si ma je, eki yo si yo. Ninu gbogbo eyi bi eyin ko ba si gbo ti emi, ti e ba si rin lodi si mi, nigba na ni emi o ma rin lodi si yin pelu ni ikanu. Emi pelu yo si na yin ni igba meje nitori ese yin. Eyin o si je ran ara awon omo yin okunrin ati ran ara awon omo yin obirin ni eyin o je. Emi o si run ibi giga yin won ni. Emi o si kere yin lule. Emi o si wo oko yin sori oko orisa yin. Okan mi yo si korira yin. Emi o si so ilu yin di ahoro. Emi o si so ibi mimo yin di ahoro. Emi ki yo gbo adun orun didun yin mo. Emi o si so ile na di ahoro. Enu yo si ya awon ota yin ti n gbe inu re si. Emi o si tu yin ka sinu awon orile ede. Emi o si yo eda ti yin leyin. Ile yin yo si di ahoro. Ati ilu yin yo di ahoro. Nigba na ni ile na yo ni isimi re ni gbogbo ojo idakoro re. Eyin o si wa ni ile awon ota yin. Nigba na ni ile yo simi ti yo si ni isimi re. Ni gbogbo ojo idakoro re ni yo ma simi nitori pe ohun ko simi ni ojo isimi yin nigba ti eyin gbe inu re. Ati lara awon ti o ku laaye ninu yin emi o ran ijaya si okan won ni ile awon ota won. Iro mimi ewe yo si ma le won. Won o si sa bi eni sa fun ida. Won si ma subu nigba ti enikan ko lepa. Won si ma subu lu ara won bi eni pe niwaju ida nigba ti ko si eni tin lepa. Eyin ki yo si ni agbara lati duro niwaju awon ota yin. Eyin o si segbe ninu awon orilede. Ile awon ota yin yo si mu yin je. Ati awon ti o ku ninu yin yóò sì joro nínú ẹ̀ṣẹ̀ wọn ní ilé àwọn ọ̀tá yín àti nítorí ẹ̀ṣẹ̀ àwọn bàbá wọn pẹ̀lú ni wọn máa joro pẹ̀lú wọn.
2: Bí wọ́n bá sì jẹ́wọ́ ìrékọjá wọn
1: àti ìrékọjá àwọn bàbá wọn pẹ̀lú ọ̀tẹ̀ wọn tí wọ́n ti ṣe sí mi àti pẹ̀lú nítorí pé wọ́n ti rìn lòdì sí mi, èmi pẹ̀lú rìn lòdì sí wọn, mo sì mú wọn wá sí ilé àwọn ọ̀tá wọn. Ǹjẹ́ bí àyà wọn aláìkọlà bá rẹ̀ sílẹ̀ tí wọ́n bá sì gba ìbáwí ẹ̀ṣẹ̀ wọn, nígbà náà ni èmi ò rántí májẹ̀mú mi pẹ̀lú Jákọ́bù àti májẹ̀mú mi pẹ̀lú Ísákì àti májẹ̀mú mi pẹ̀lú Ábráhámù, ni èmi ò rántí, èmi ò sì rántí ilẹ̀ náà. Wọ́n sì fi ilẹ̀ náà sílẹ̀, òun ó sì ní ìsinmi rẹ̀ nígbà tí ó bá di aporo ní àìsí wọn. Wọ́n sì gba ìbáwí ẹ̀ṣẹ̀ wọn nítorí pé wọ́n gan ìdájọ́ mi àti ọkàn wọn kórira ìlànà mi. Ṣùgbọ́n síbẹ̀ nínú gbogbo èyí náà, nígbà tí wọ́n bá wà ní ilé àwọn ọ̀tá wọn, èmi kì yóò tà wọ́n nù, bẹ́ẹ̀ ni èmi kì yóò kórira wọn láti run wọn pátápátá àti láti da májẹ̀mú mi pẹ̀lú wọn, nítorí pé èmi ni Olúwa Ọlọ́run wọn. Ṣùgbọ́n nítorí wọn, èmi ò rántí májẹ̀mú àwọn bàbá ńlá wọn tí mo mú láti ilẹ̀ Íjíbítì jáde wá ní ojú àwọn orílẹ̀-èdè kí èmi kí ó lè máa ṣe Ọlọ́run wọn, èmi ni Olúwa. Wọ́n yí ni ìlànà àti ìdájọ́ àti òfin tí Olúwa dá sílẹ̀ láàrin òun àti àwọn ọmọ Ísíráélì ní òkè Sinai nípa ọwọ́ Mósè.
3: Lefitiku, orí 17. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún àwọn ọmọ Ísíráélì kí o sì wí fún wọn pé nígbà tí ènìyàn kan bá jẹ́ ẹ̀jẹ́ pàtàkì kan, kí àwọn ènìyàn náà kí ó jẹ́ ti Olúwa gẹ́gẹ́ bí ìdíyelé rẹ̀. Ìdíyelé rẹ̀ fún ọkùnrin yóò sì jẹ́ láti ẹni 20 ọdún lọ títí di 100 ọdún. Ìdíyelé rẹ̀ yóò sì jẹ́ 50 ṣékélì fàdákà gẹ́gẹ́ bí ṣékélì ibi mímọ́. Bí òun bá sì ṣe obìnrin, ǹjẹ́ kí ìdíyelé rẹ̀ kí ó jẹ́ 30 ṣékélì. Bí ó bá sì ṣe pé láti ọmọ ọdún 5 lọ títí di ẹni 20 ọdún, ǹjẹ́ kí ìdíyelé rẹ̀ kí ó jẹ́ 20 ṣékélì fún ọkùnrin àti fún obìnrin 10 ṣékélì. Bí ó bá sì ṣe pé láti ọmọ oṣù kan lọ títí di ọmọ ọdún 5, ǹjẹ́ kí ìdíyelé rẹ̀ fún ọkùnrin kí ó jẹ́ 5 ṣékélì àti fún obìnrin ìdíyelé rẹ̀ yóò jẹ́ 5 ṣékélì. Bí ó bá sì ṣe láti ẹni 100 ọdún lọ tàbí jù bẹ́ẹ̀ lọ, bí ó bá jẹ́ ọkùnrin, ǹjẹ́ kí ìdíyelé rẹ̀ kí ó jẹ́ 15 ṣékélì àti fún obìnrin 10 ṣékélì. Ṣùgbọ́n bí òun bá ṣe tálákà ju ìdíyelé lọ, ǹjẹ́ kí ó lọ síwájú àlùfáà kí àlùfáà kí ó díyelé gẹ́gẹ́ bí agbára ẹni tí ó jẹ́ ẹ̀jẹ́ náà ni kí àlùfáà kí ó díyelé. Bí ó bá sì ṣe pé ẹran ni, nínú èyí tí ènìyàn mú ọrẹ ẹbọtọ Olúwa wá, gbogbo èyí tí ẹnikẹ́ni bá mú wá nínú irú nǹkan wọn ni fún Olúwa kí ó jẹ́ mímọ́. Òun kò gbọdọ̀ pàádà, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ pàrọ̀ rẹ̀, rere fún búburú tàbí búburú fún rere. Bí ó bá ṣe pé yóò pàrọ̀ rẹ̀ rárá, ẹran fún ẹran, ǹjẹ́ òun àti ìpàrọ̀ rẹ̀ yóò sì jẹ́ mímọ́. Bí ó bá sì ṣe pé ẹran aláìmọ́ kan ni, nínú èyí tí wọn kò múrúbọ sí Olúwa, ǹjẹ́ kí ó mú ẹran náà wá síwájú àlùfáà, kí àlùfáà kí ó sì díyelé ìbá ṣe rere tàbí búburú. Bí ìwọ àlùfáà bá ti díyelé, bẹ́ẹ̀ ni kí ó rí. Ṣùgbọ́n bí ó bá fẹ́ rà á padà rárá, ǹjẹ́ kí ó fi 5% rẹ̀ fún ìdíyelé rẹ̀. Bí ènìyàn kan yóò bá sì ya ilé rẹ̀ sọ́tọ̀ láti jẹ́ mímọ́ fún Olúwa, ǹjẹ́ kí àlùfáà kí ó díyelé ìbá ṣe rere tàbí búburú. Bí àlùfáà bá ti díyelé, bẹ́ẹ̀ ni kí ó rí. Àti bí ẹni tí ó yà á sọ́tọ̀ bá ń fẹ́ ra ilé rẹ̀ padà, ǹjẹ́ kí ó fi 5% owó ìdíyelé rẹ̀ kún un, yóò sì jẹ́ tirẹ̀. Bí ènìyàn kan bá sì ń fẹ́ yà nínú oko tí ó jogún sọ́tọ̀ fún Olúwa, ǹjẹ́ kí ìdíyelé rẹ̀ kí ó jẹ́ bí irúgbìn rẹ̀, òṣùwọ̀n hómẹ́rì irúgbìn bálè kan 50 ṣékélì. Bí ó bá ya oko rẹ̀ sọ́tọ̀ láti ọdún Júbélì wá gẹ́gẹ́ bí ìdíyelé rẹ̀, bẹ́ẹ̀ ni kí ó rí. Ṣùgbọ́n bí ó bá ya oko rẹ̀ sọ́tọ̀ lẹ́yìn ọdún Júbélì, ǹjẹ́ kí àlùfáà kí ó ṣírò owó rẹ̀ fún un gẹ́gẹ́ bí ìwọ̀n ọdún tí ó kù títí di ọdún Júbélì, a ó sì dín kù nínú ìdíyelé rẹ̀. Àti bí ẹni tí ó ya oko náà sọ́tọ̀ bá fẹ́ rà á padà, ǹjẹ́ kí ó fi 5% owó ìdíyelé rẹ̀ kún un, yóò sì jẹ́ tirẹ̀. Bí òun kò bá sì fẹ́ ra oko náà padà tàbí bí ó bá ti ta oko náà fún ẹlòmíràn kí a má ṣe rà á padà mọ́, ṣùgbọ́n oko náà nígbà tí ó bá yọ ní ọdún Júbélì kí ó jẹ́ mímọ́ fún Olúwa, bí oko ìyàsọ́tọ̀ ìní rẹ̀ yóò jẹ́ ti àlùfáà. Àti bí ẹnìkan bá ya oko kan sọ́tọ̀ fún Olúwa tí òun ti rà tí kìí ṣe nínú oko tí ó jogún, ǹjẹ́ kí àlùfáà kí ó ṣírò iye ìdíyelé rẹ̀ fún un títí ọdún Júbélì, kí òun kí ó sì fi ìdíyelé rẹ̀ ní ọjọ́ náà bí ohun mímọ́ fún Olúwa. Ní ọdún Júbélì ni kí oko náà kí ó padà sọ́dọ̀ ẹni tí ó rà á, àní sọ́dọ̀ rẹ̀ ti ẹni tí ìní ilẹ̀ náà ṣe. Kí gbogbo ìdíyelé rẹ̀ kí ó sì jẹ́ gẹ́gẹ́ bí 5 ṣékélì, 20 gera ní 5 ṣékélì. Kìkì àkọ́bí ẹran tí ṣe àkọ́bí ti Olúwa ní ẹnìkan kò gbọdọ̀ yà sọ́tọ̀ ìbá ṣe akọ màálù tàbí àgùntàn ti Olúwa ni. bí ó bá ṣe ti ẹran aláìmọ́ni jẹ́ kí ó gbà á sílẹ̀ gẹ́gẹ́ bí ìdíyelé rẹ̀ kí ó sì fi ìdá márùn-ún rẹ̀ kun tàbí bí kò bá sì ra padà jẹ́ kí á tà á gẹ́gẹ́ bí ìdíyelé rẹ̀. Ṣùgbọ́n kò sí ohun ìyàsọ́tọ̀ kan tí ènìyàn bá yàsọ́tọ̀ fún Olúwa nínú ohun gbogbo tí ó ní àti ènìyàn àti ẹran àti ilẹ̀ ìní rẹ̀ tí a gbọ́dọ̀ tà tàbí tí a gbọ́dọ̀ rà padà. Ohun gbogbo tí a bá yàsọ́tọ̀ mímọ́ jùlọ ni sí Olúwa. Kò sí ẹni ìyàsọ́tọ̀ tí a bá yàsọ́tọ̀ nínú ènìyàn tí a lè gbà sílẹ̀ pípa ni kí a pa á. Àti gbogbo ìdámẹ́wàá ilẹ̀ náà, ìbá ṣe ti irúgbìn ilẹ̀ náà tàbí ti èso igi tí Olúwa ni mímọ́ ni fún Olúwa. Bí ó bá ṣe pé ènìyàn bá rà padà rárá nínú ohun ìdámẹ́wàá rẹ̀ kí ó sì fi ìdá márùn-ún kun àti gbogbo ìdámẹ́wàá ọ̀wọ́ ẹran tàbí ti agbo ẹran àní ohunkóhun tí ó bá kọjá lábẹ́ ọ̀pá kí ẹ̀kẹwàá kí ó jẹ́ mímọ́ fún Olúwa. Kí ó má ṣe yẹ̀ẹ́ wò bí ó jẹ́ rere tàbí búburú, bẹ́ẹ̀ ni òun kò gbọdọ̀ pààrọ̀ rẹ̀. Bí ó bá sì ṣe pé ó pààrọ̀ rẹ̀ rárá, ǹjẹ́ àti ohun àti ìpààrọ̀ rẹ̀ yóò jẹ́ mímọ́, a kò gbọdọ̀ rà á padà. Wọ̀nyí ni òfin tí Olúwa pa láṣẹ fún Mósè fún àwọn ọmọ Ísírẹ́lì ní òkè Sinai. Èyí ni òpin ìwé kẹta ti Mósè tí à ń pè ní Lẹ́fítíkù.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
3: Ìwé kẹrin ti Mósè tí à ń pè ní Númérì, orí ìkíní.
4: Olúwa sì sọ fún Mósè ní ijù Sinai.
3: Nínú àgọ́ àjọ ní ọjọ́ kìíní oṣù kejì ní ọdún kejì tí wọ́n jáde láti ilẹ̀ Egypt wá wípé ẹ káyé gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì nípa ìdílé wọn, nípa ilé bàbá wọn gẹ́gẹ́ bí iye orúkọ, olúkúlùkù ọkùnrin nípa orí wọn láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun ní Ísírẹ́lì, ìwọ àti Áróònì ni kí o kàyé wọn gẹ́gẹ́ bí ogun wọn. Kí ọkùnrin kọ̀ọ̀kan láti inú olúkúlùkù ẹ̀yà kí ó sì wà pẹ̀lú yín, kí olúkúlùkù

ti Naftali, Ahira, ọmọ Enani, wọn yìí ni àwọn tí a yàn nínú ìjọ, olórí ẹ̀yà àwọn baba wọn, àwọn olórí ẹgbẹgbẹ̀rún ní Israeli. Àti Mose àti Aaroni mú àwọn ọkùnrin wọ̀nyí tí a pè ní orúkọ. Wọ́n sì pe gbogbo ìjọ ènìyàn pọ̀ ní ọjọ́ kìíní oṣù kejì. Wọ́n sì pìtàn ìran wọn gẹ́gẹ́ bí ìdílé wọn nípa ilé baba wọn gẹ́gẹ́ bí iye orúkọ láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ nípa orí wọn. Bí Olúwa ti pàṣẹ fún Mose, bẹ́ẹ̀ ni ó sì kàyé wọn ní ìjọ Sinai. Àti àwọn ọmọ Reubeni, àkọ́bí Israeli, ìran wọn nípa ìdílé wọn, nípa ilé baba wọn gẹ́gẹ́ bí iye orúkọ, nípa orí wọn, gbogbo ọkùnrin láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn nínú ẹ̀yà Reubeni, ó jẹ́ 2,023. Ti àwọn ọmọ Simeoni, ìran wọn, nípa ìdílé wọn, nípa ilé baba wọn, àwọn tí a kà nínú wọn gẹ́gẹ́ bí iye orúkọ nípa orí wọn, gbogbo ọkùnrin láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn nínú ẹ̀yà Simeoni, ó jẹ́ 2,019. Ti àwọn ọmọ Gadi, ìran wọn, nípa ìdílé wọn, nípa ilé baba wọn, gẹ́gẹ́ bí iye orúkọ láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn nínú ẹ̀yà Gadi, ó jẹ́ 2,022. Ti àwọn ọmọ Juda, ìran wọn, nípa ìdílé wọn, nípa ilé baba wọn, gẹ́gẹ́ bí iye orúkọ láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn nínú ẹ̀yà Juda, ó jẹ́ 2,137. Ti àwọn ọmọ Isakari, ìran wọn, nípa ìdílé wọn, nípa ilé baba wọn, gẹ́gẹ́ bí iye orúkọ láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn nínú ẹ̀yà Isakari, ó jẹ́ 2,324. Ti àwọn ọmọ Sebuluni, ìran wọn, nípa ìdílé wọn, nípa ilé baba wọn, gẹ́gẹ́ bí iye orúkọ láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn, ó jẹ́ 2,128. Ti àwọn ọmọ Josefu, èyí ni ti àwọn ọmọ Efraimu, ìran wọn, nípa ìdílé wọn, nípa ilé baba wọn, gẹ́gẹ́ bí iye orúkọ láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn nínú ẹ̀yà Efraimu, ó jẹ́ 2,275. Ti àwọn ọmọ Manase, ìran wọn, nípa ìdílé wọn, nípa ilé baba wọn, gẹ́gẹ́ bí iye orúkọ láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn nínú ẹ̀yà Manase, ó jẹ́ 2,016. Ti àwọn ọmọ Benjamini, ìran wọn, nípa ìdílé wọn, nípa ilé baba wọn, gẹ́gẹ́ bí iye orúkọ láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn nínú ẹ̀yà Benjamini, ó jẹ́ 2,017. Ti àwọn ọmọ Dani, ìran wọn, nípa ìdílé wọn, nípa ilé baba wọn, gẹ́gẹ́ bí iye orúkọ láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn nínú ẹ̀yà Dani, ó jẹ́ 2,127. Ti àwọn ọmọ Asheri, ìran wọn, nípa ìdílé wọn, nípa ilé baba wọn, gẹ́gẹ́ bí iye orúkọ láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn nínú ẹ̀yà Asheri, ó jẹ́ 2,275. Ti àwọn ọmọ Naftali, ìran wọn, nípa ìdílé wọn, nípa ilé baba wọn, gẹ́gẹ́ bí iye orúkọ láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn nínú ẹ̀yà Naftali, ó jẹ́ 2,016. Wọ̀nyí ni àwọn tí a kà tí Mose àti Aaroni kà. Àti àwọn olórí Israeli, 12, olúkúlùkù wà fún ilé àwọn baba rẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí a kà nínú àwọn ọmọ Israeli nípa ilé baba wọn láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun ní Israeli. Àní gbogbo àwọn tí a kà, ó jẹ́ 2,155. Ṣùgbọ́n àwọn ọmọ Lefi gẹ́gẹ́ bí ẹ̀yà baba wọn ni a kò kà mọ́ wọn, nítorí pé Olúwa ti sọ fún Mose pé kìkì ẹ̀yà Lefi ni kí ìwọ kí o má ṣe kà, bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe ka iye wọn mọ́ àwọn ọmọ Israeli, ṣùgbọ́n kí ìwọ kí o yan àwọn ọmọ Lefi sórí àgọ́ ẹ̀rí àti sórí gbogbo ohun èlò rẹ̀ àti sórí ohun gbogbo tí í ṣe tirẹ̀. Àwọn ni kí o máa ru àgọ́ àti gbogbo ohun èlò rẹ̀, àwọn ni yóò sì máa ṣe iṣẹ́ ìsìn rẹ̀, kí wọn kí o sì dóyí àgọ́ náà ká. Nígbà tí àgọ́ náà bá sì ṣe síwájú, kí àwọn ọmọ Lefi kí o tú u palẹ̀, nígbà tí wọn ó bá sì

0: pa àgọ́ náà. Àwọn ọmọ Lefi ní kí ó gbé e dúró, àlejò tí ó bá súnmọ́ tòsí pípa ni. Kí àwọn ọmọ Israẹli kí ó sì pa àgọ́ wọn, olúkúlùkù ní ibùdó rẹ̀ àti olúkúlùkù lẹ́bàá ọ̀págun rẹ̀ gẹ́gẹ́ bí ogun wọn. Ṣùgbọ́n àwọn ọmọ Lefi ní kí ó dó yí àgọ́ ẹ̀rí náà ká, kí ìbínú kí ó má baà sí lára ìjọ àwọn ọmọ Israẹli, kí àwọn ọmọ Lefi kí ó sì máa ṣe ìtọ́jú àgọ́ ẹ̀rí náà. Báyìí ni àwọn ọmọ Israẹli sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa ti pàṣẹ fún Mósè, bẹ́ẹ̀ ni wọ́n ṣe.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ni orúkọ Jésù Kristi Olúwa wa, Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a tún dé láṣáálẹ̀ yìí pẹ̀lú àwọn ẹrù wúwo, pẹ̀lú àìsàn, pẹ̀lú àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé wa. Nítorí a mọ̀ wípé bí a bá tọ̀yìn wá, ẹrù wúwo yóò dópin ní ìgbésí ayé wa. Àìsàn kò gbóògùn yóò parẹ́ ní ìgbésí ayé wa. Àwọn òkè tí ó ti wà yóò ṣídì ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe ń bẹ̀bẹ̀ ní àṣálẹ̀ yìí wípé gbogbo òkè, gbogbo àìsàn, gbogbo ègún, gbogbo ìjẹgàba sàtánì, gbogbo ìdánilóró sàtánì, ẹ ó mú wọn kúrò lórúkọ Jésù. Wípé ìlọ́po, ìlọ́po, ìlọ́po ẹ̀rí yóò gbẹnu wa kan lórúkọ Jésù. Bí ọ̀rọ̀ yìí yóò ti máa jáde, à ń bẹ̀yìn wípé pẹ̀lú agbára, pẹ̀lú ìwòsàn, pẹ̀lú ìdáǹdè, pẹ̀lú ìdánisílẹ̀, ẹ ṣe é fún wa lórúkọ Jésù. Àdúpẹ́ pé ẹ ti gbọ́, a ó sì rí i pẹ̀lú ojú wa. A ó ní ìmọ̀lára rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jókòó. Ní àṣálẹ̀ yìí tí ó jẹ́ àṣálẹ̀ tí ó kẹ́yìn nínú ìpàgọ́ wa, a ń sọ̀rọ̀ lórí agbára atóbijù Ọlọ́run àti àwọn òkè wa. Agbára atóbijù ti Ọlọ́run àti àwọn òkè wa. Ọlọ́run lè ṣe ohun gbogbo, àbí bẹ́ẹ̀ kọ́? Kò sí ohun kan tí ó nira fún Ọlọ́run láti ṣe. Ohun gbogbo ni ṣíṣe pẹ̀lú rẹ̀, gbogbo ipá, gbogbo agbára, gbogbo ọlá ti Ọlọ́run ni. Ìbéèrè kan ló wáyé nínú Genesis orí 12, ẹsẹ̀ 14 láti ẹsẹ̀ 13. Olúwa sì wí fún Ábráhámù pé nítorí kíni Sára ṣe ń rẹ́rìn-ín wípé èmi ó ha bímọ nítòótọ́, ẹni tí ó ti gbó tán, ohun kan ha ṣòro fún Olúwa. Ọlọ́run ń bí ọ́ bí ó ṣe béèrè lọ́wọ́ Ábráhámù, ó ní ṣé ohun kan ṣòro fún Olúwa láti ṣe? Ó wá ń sọ fún ọ wípé ní àkókò tí a dá, èmi ó padà tọ̀ ọ́ wá. Ní ìwòye àmọ́dún, Sára yóò sì lí ọmọkùnrin kan. Ọlọ́run sọ èyí kan náà fún ọ. Bí o bá jẹ́ ẹni tí ó yàgàn, ó sọ wípé kò sí ohun tó ṣòro fún òun láti ṣe. Ó ní ní ìwòye àmọ́dún, ìwọ náà ó gbé ọmọ tuntun tìrẹ jó lórúkọ Jésù. Nínú Jóòbù orí 42, Jóòbù orí 42, ẹsẹ̀ 2, ó mọ ìṣòro, wàhálà, àìsàn tí Jóòbù ní. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jóòbù fún ara rẹ̀ sọ wípé èmi mọ̀ pé ìwọ lè ṣe ohun gbogbo, àti pé kò sí ìrò inú tí a lè fi, tí a lè fà sẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ. Ní orí yìí kan náà, ní ọjọ́ yìí kan náà, tí Jóòbù sọ wípé èmi mọ̀ wípé ìwọ lè ṣe ohun gbogbo, ní ọjọ́ náà ni ìgbèkùn àìsàn tí ó wà lára rẹ̀ ló dópin. Ọjọ́ tí ìwọ fúnra rẹ̀ tí o bá gbàgbọ́ wípé ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí àṣálẹ̀ yìí wípé kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run láti ṣe, irú ọjọ́ àṣálẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wàhálà rẹ àti àwọn òkè tí ó wà ní ìgbésí ayé rẹ, wọn yóò dópin lórúkọ Jésù. Nínú Jeremiah ori kejile logbon. Jeremiah ori kejile logbon. Ese keta di logun. Oni a oluwa olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re ko si ohun kohun ti o soro fun o bi o ba ni iru igbagbo be o daju wi pe oke ti o wa ni igbesi aye re yo kuro lasale yi loruko Jesu nitori olorun ti an gbadura si oni oba lori ohun gbogbo bawo ni o ti ye o si wi pe olorun ni atobi ju to ni gbogbo agbara ati gbogbo ipa ronu nipa agbara to tayo ti eda nigbati olorun da gbogbo agbala aye lati inu ofo se o mo we pe ki carpenter ki o to le kan tabili tabi aga oni lo igi ki alagbede ki o to ro ada tabi oko oni lo irin sugbon olorun wa oni lo ohun kohun lati fi seda ohun gbogbo ti a nri loni ini a fi so fun wa ti a fi ran ara wa leti we pe olorun wa atobi joni oni gbogbo agbara oni alagbara nla oni olowosan olodumare to ni ohun gbogbo ni ikawo re olupese ni pelu oto otun ni aniseko oni balogun loju ogun to npa gbogbo ise satani run bi o ba fi oju ri eyi ti an so yi ti o se wo olorun oba lori ohun gbogbo o ko ni ri ohun kohun ni igbese aye re ti o soro ju fun olorun lati se o si ri wepe ni asale yi gbogbo ko se se ni igbesi aye re yo di sise se loruko Jesu ni kia kia a o ma wo koko meta lori iwaaso ti ale yi ikini olubori agbara nla ti olorun wa olubori agbara nla ti olorun wa ikeji oke nla nla to nsidi nipase olorun wa oke nla nla to nsidi nipase olorun wa iketa oniruru ise iyanu anu lati odo olorun wa ikini olubori agbara nla ti olorun wa wo exodus orike dogun exodus orike dogun lati ese ikokanla ni ati so fun wa bi olorun wa se lagbara to tali o dabi iwo olowa ninu awon alagbara tali o dabi iwo ologo ni mimo eleru ni ti nse ohun iyanu ti nse ohun iyanu nje olorun le se ohun iyanu ni igbese aye re loni yo se ohun iyanu nitori pe alagbara ni ologo si ni an so fun ninu chronicle kini ori kokandilogbon lati ese ikokanla si ikeje lati re olowa ni titobi ati agbara ati ogo ati isegun ati olanla nitori ohun gbogbo li orun ati le aye tire ni ijoba ni tire olowa asi gbe oleke li ori ohun gbogbo li ori fun gbogbo oro pelu ola odo re ni ti wa iwo si joba lori ohun gbogbo li owo re ni agbara ati power ati li owo re ni siso ni di nla wa ati fifi agbara fun ohun gbogbo agbara yi yo sise ni igbese aye re loni akaikatan ni awon ohun ti olorun wa ti se pelu agbara nla re nitori ailopin ni olorun ti an sin nigbati abamoye iru agbara nla ti olorun wa ni a o dabi omiran ninu emi wa iberu ipoya ati sisa kijokijo yo di ohun igbagbe ati ohun ajeji loju eni kokan wa loruko Jesu aigbagbo yo di ohun igbagbe ninu ede enu wa iye meji yo kodanu bi elobo ninu igba aya wa bi o ba mo eni ti an pe ni olorun ti o si mo we pe oni atobiju oni oni agbara olubori o mo we pe ko si ohun to soro lati se wi pe ohun ti o pe ni oke ni igbesi aye re a o so de petele bi a ba si oloju nipa ti emi lati ri ashiri ijile atobiju agbara olorun aye re koni re bakan na mo olorun atobiju to da aye ati eniyan lai nilo iran lowo enikeni yo sise yo dabira ni igbesi aye re nitori we pe agbara olorun koni afiwe ninu Isaiah ori ogoji Isaiah ori ogoji lati ese ikarun di logbon nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba li emi mi mo wi gbe oju yin soke sibi giga ke se wo tali o da nkan won yi tali o da won mo ni tali o da won ti mu ogun won jade wa ni iye o n pe gbogbo won li oroko nipa titobi ipa re nitori pe oun le ni ipa ko si okan ti o ko ese ikeji de logbon iwo ko ti mo iwo ko ti gbo pe olorun ayeraye olowa eleda gbogbo ipekun aye ki saare oni ki saare be ni are ki mu ko si awari oye re agbara yi yo sise ni igbesi aye re la sale yi loroko Jesu ninu Efeso ori keta Efeso ori keta o ye ki o ma fi okan ro o nlanla ti olorun yo se fo ni asale yi bi a tin wo agbara atobiju olorun wa Efeso ori keta ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa o so fun wi pe agbara yi agbara olorun yo sise ninu re o si so fun wi pe yo se ohun to nbere ikeji yo se eyi to nro lokan iketa yo se gbogbo ohun ti a nbere tabi ti a nro ikerin yo se ju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lasale yi loroko Jesu o wa so pe oju be lo wi pe olorun alagbara atobiju ti se oke nidi yo se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro oni iru agbara yi yo sise ninu wa mo ro wi pe o mura sile mo ni se o mura sile nitori wi pe loni olorun yo sise ara ni igbesi aye re nitori agbara nla to ji Jesu Kristi dide lati inu oko o setan lati sise ni igbesi aye re eyi ni o mu wa lo si koko keji nsin o n so nipa oke nla nla to n sidi nipase olorun wa oke nla to n sidi nipase olorun wa ninu Matthew ori ketadelogun Matthew ori ketadelogun lati ese ikokandelogun nigba na le awon omo ehin Jesu to wa leyin won bi pe e se ti awa ko le jade ohun kan sele omo kan ni emi esu emi to nda loro won gbe omo yi won si odo awon omo ehin Jesu sugbon won o le se won o le emi esu jade sugbon nigba ti Jesu de pelu oro ase kan o le emi esu jade eyi wa se awon omo ehin ni kayefi won bere we pe kini se e ti se ti awa o le se nkan yi ninu ese ogun Jesu si we fun won pe nitori aigbagbo yin ni looto ni mo sa we fun yin bi eyin ba ni igbagbo
3: bi woro irugbin mustardi bi eyin ba ni igbagbo se oni igbagbo mo ni se oni igbagbo bi eyin ba ni igbagbo bi woro irugbin mustardi eyin o wi fun oke yi pe si nihi lo si ohun yo si si Jesu ni yo si si lasale yi yo si si gbogbo oke to wa ni igbese aye re yo si si ko si si nkan ti e ki yo le se ko si nkan ti e ki yo le se ninu Marko ori kokanla Marko ori kokanla ese iketa le logun Marko ori kokanla ese iketa le logun looto ki se ti oro ere looto ni mo wi fun yin enikeni ninu awon omo Olorun enikeni ninu awon ti o ba gbagbo enikeni ninu awon ti o gbadura ni oroko Jesu enikeni ti o ba wi fun oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba si siye meji le okan re sugbon ti o ba gbagbo pe ohun ti o wi yo se yo ri be fun yo ri be fun yo ri be fun sugbon ibere kan lo je wa logun kini a npe ni oke oke ni awon isoro ati lasigbo to lagbara jo wa lo ti a ko le funra wa mukuro ti o si nira pupo lati gba mora to si se pe gbogbo agbara wa ati ti awon oluranlowo wa lapapo jasi otubante oke yi je o sese ki o je aisan tabi isoro tabi wahala to taku to ni ohun ko ni lo fun eni ti o ni iru oke be iwaju ko se lo be ni eyin ko se pada si o dabi e ti awon eyan wa ma nso wi pe oba ran ni nise odo oba kun ise oba ko se ma je odo oba ko si se rolu bi omowe oke ni eru ti esugberu eniyan orun wo eleru ko si eni ti yo so kale sugbon lasale yi gbogbo eru lorun re lori re a o so kale loruko Jesu ki o le ye wa daradara ohun ti a n pe ni oke ati ohun ti a n gbadura ni asale yi wepe yo sidi ye ki n se awon apeere die fun o ikini bi awon oke se gaju eniyan giga yowu laye lo be ni awon isoro na gaju imo ogbon ati agbara idalo ohun ti a n pe ni oke o gaju enikeni yowu laye be na ni awon isoro awon aisan awon ajogunba lo gaju agbon ogbon ati agbara eda lo won je isoro tabi aisan to diju to takoko to sunisu tabi to gontio ikeji awon oke won je adayeba bi a ba n pe nkankan loke o je wi pe adayeba ni won ti wa nibe ki a to bi wa gege bi oke apata olumo ni ilu egba bi o ti wa nibe ki a to bi lagbaja ti oke sapati ti wa ni ibadan ki a to bi lakasegbe be na ni ki a to bi arugbo tin be ni abule wa igun idile ti wa eyi ni a n pe ni oke awon nkan wonyi ti o ti wa ninu ebi to je as aisan ajogunba bi warapa bi atogbe bi as aisan buburu miran ti ko se fenu sotan awon nkan wonyi ni a n pe ni oke sugbon lasale yi won pora loruko Jesu iketa bi oke se ma n je idena to taku sibe to n se idiwo fun itesiwaju be ni opo arun ojo pipe ati idaloro emi esu n dena itesiwaju ebi ati aseyori lenu ise pelu iru oke be aye eniyan ninu aye eniyan bi won ba fa ki to ara won ṣùgbọ́n láṣálẹ̀ yìí yóò tó ara wọn lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí òkè tí a kò lè ṣí nídìí, àwọn ẹlòmíràn ní ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dìmọ́ni tó jẹ́ wípé wọ́n ti jìjà káàdì pẹ́ púpọ̀ nínú àgbèrè tàbí nínú àlèyàn tàbí nínú tẹ́tẹ́ títa, ṣùgbọ́n tí wọn ò bọ́ láṣálẹ̀ yìí a ó tù ọ sílẹ̀. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àṣà bárakú tó ṣòro láti dáwọ́ rẹ̀ dúró, bíi igbó mímu tàbí sìgá tàbí ọtí mímu tàbí tábà, ṣùgbọ́n láṣálẹ̀ yìí ó dòmìnira lórúkọ Jésù. Ti ẹlòmíràn tó jẹ́ òkè ní ìpadà sẹ́yìn ìgbà gbogbo, kí ènìyàn kí ó di ìgbèkùn fún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àti tú ọ sílẹ̀. Ìkẹrin, tẹlòmíràn jẹ́ ìgún tàbí èpè tàbí ìtàkasíni tó jẹ́ wípé láti ìgbà náà ni onítọ̀hún ti yàgàn, tí tàbí tí òkúta bá ọjà rẹ, tí wọ́n sì gbé ẹsẹ̀ lé ìgbéga lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n mo kí ọ kú oríire wípé bí o ti wà níhìn láṣálẹ̀ yìí, gbogbo rẹ̀ yóò dópin lórúkọ Jésù. Ti àwọn mìíràn ní àìsàn olórí kunkun tó ń gbọ́n owó lọ láì ní àwòtán. Tẹlòmíràn ní ìdójúlé ní oṣó tàbí àjẹ́ tàbí àwọn ẹlẹgbẹ́ awo, ṣùgbọ́n mo gbàgbọ́ wípé o ti di òmìnira. Ẹlòmíràn sì ní ẹ̀mí mátẹ̀gbẹ́, àìríṣe, àìríṣẹ́, òṣì tó dógòtì ni, tó dàbí ẹni wípé ó jẹ́ ìgbèsè tó takú, tó pinnu wípé òun ò bá ọkàlẹ̀, ìjákulẹ̀, ẹrù tó jẹ́ wípé ó ń sọni di ẹrú, àti wàhálà tí mú ènìyàn máa rò wípé ikú yá jẹ̀sí lọ. Ṣùgbọ́n láṣálẹ̀ yìí, lórúkọ Ọlọ́run, lórúkọ Jésù, a ó mú gbogbo rẹ̀ kúrò, ó sì di ẹni tí ó ní òmìnira lórúkọ Jésù. Ìkẹta, onírúurú iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Onírúurú iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Matthew orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ìkejìdínlọ́gbọ̀n. Nígbà náà ni ó wá, ó sì tẹríba fún un wípé, Olúwa, ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n ó dáhùn wípé kò tọ́ kí a mú àkàrà àwọn ọmọ kí a fi fún ajá. Ó sì wípé bẹ́ẹ̀ ni Olúwa, àwọn ajá a máa jẹ nínú ẹ̀rún tí ó ti orí tábìlì Olúwa wọn bọ́ sílẹ̀. Ohun tí Jésù ń sọ níhìn ni wípé bí obìnrin yìí yóò bá rí iṣẹ́ ìyanu gbà, kì í ṣe iṣẹ́ ìyanu bíi ẹ̀tọ́, bẹ́ẹ̀ni wípé ó yẹ, ó tọ́, ó pé láti rí iṣẹ́ ìyanu yìí gbà. Ó ń sọ fún un wípé bí ajá ni obìnrin yìí rí. Ṣùgbọ́n obìnrin yìí, ó mọ ohun tí Jésù ń sọ, ó wá ń sọ wípé bẹ́ẹ̀ ni Olúwa, ṣùgbọ́n àwọn ajá máa jẹ nínú ẹ̀rún tí ó ti orí tábìlì Olúwa wọn bọ́ sílẹ̀. Nígbà náà ni Jésù dáhùn, ó sì wí fún un pé, obìnrin yìí, ìgbàgbọ́ ńlá ni tirẹ. Mo gbàgbọ́ wípé Ọlọ́run ó sọ bẹ́ẹ̀ fún ọ ní àṣálẹ̀ yìí, ìgbàgbọ́ ńlá ni tirẹ, kí ó rí fún ọ, kí ó rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́, gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́. Ṣé o fẹ́ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run láṣálẹ̀ yìí? Ó ní yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́. A sì mú ọmọbìnrin rẹ̀ láradá ní wákàtí kan náà. Nínú ìṣe àwọn apostẹ́lì ni mo fẹ́ ka ọ̀rọ̀ kan fún ọ. Mo gbàdúrà wípé kí Ọlọ́run kí ó ṣe ọ lójú ẹ̀mí láti rí ìtumọ̀ tí ó ṣe iyebíye nínú ohun tí a ń kà yìí. Ìṣe àwọn apostẹ́lì orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n dé ìkẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́, Pọ́ọ̀lù òun sí là ń gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run, àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn. Lójijì, ìṣẹ̀lẹ̀ ńlá ṣiṣẹ̀
2: tobe ti ipile ile tubu mititi ogan gbogbo ile kun si si ide gbogbo won si di si tu sile ranti we pe awon elewon won yi won o to won o ye ki a tu ide won sugbon gere ti Paul o sila ti won gbadura ti won sin korin yin ni agbo wi pe ide gbogbo awon onitubu awon ton wa ni le tubu ide won tu sile iwo na la sale yi ki se nipa tito ki se nipa yiye ki se nipa mimo se sugbon bi aba tin gbadura nitori anu olorun ni gbogbo ide to de o ni o ma tu loruko jesu ye ran leti we pe balogun orun ijo si ko ye sibe amu omo odo re larada yi ni a pe ni ise iyanu anu obirin ara kenani timoti kapun ti o dabi aja ni waju olorun sibe o gba iwosan ati idande fun omo birin re ko ye ko leto si sugbon o gba nitori ise iyanu anu olorun obirin onisun eje ko ni ohunkohun bi ore bi ore bi olurunlowo bi alagbawi bi ewa bi okiki sugbon bo ti le je wi pe obirin yi ko ni nkankan sibe sibe amu larada lese kese eyi ni a pe ni ise iyanu anu nitori be je ki o yi o wi pe akoko ti re ti de gbogbo oke to wa ni igbese aye re won pora loruko jesu on kon ti baje e baje ike ti o dabi oke to shu si os leyin a mu won koro gege orun ni a mu won koro jejere ni to nje inu re a mu won koro ibaje ogbe inu ninu ifun a mu won koro bi o si je ifoti ifoju iyadi iditi iyaro ikope arumolegun a mu won koro loruko jesu ide ki o be si ni gbadura ki o so fun olorun wi pe gbogbo oke ti o wa ni igbese aye re aisan ko gbogbo ti o wa ni igbese aye re egun ajogun ba to wa ni igbese aye re ati ohun ti o ti wa nibe ti o ti gbadura ti o ti gba awe fun ojo pipe sugbon ti o wa nibe wi pe ni asale yi a o mu gbogbo won kuro patapata ise anu ni o ise iyanu anu ni ki se wi pe o leto si ki se wi pe o pe ki se wi pe olohun kan to fi le jalanka to ni waju oluwa wi pe nitori eyi ni se fun mi ise iyanu anu olorun ni ise iyanu anu lati odo olorun wa oke re yo sidi wahala re yo dopin aisan yo kuro out to sile au mo larada au da onide murasile ise iyanu ti de murasile anu olorun po murasile ko si ko sese pelu olorun wa murasile gbogbo aisan gbogbo isoro gbogbo wahala to dabi oke ni olorun yo mu kuro
4: ba olorun gbo ba olorun gbo bi o ba le gbagbo ohun gbogbo ni sise fun ni ti o ba gbagbo lo to ni mo wi fun yin enikeni ti o ba wi fun oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba siye meji ile okan re sugbon ti o ba gbagbo pe ohun ti o n wi yo se yo si ri be fun

ibikíbi tí o bá wà kí o máa jáde bọ̀. Orí wípé bí a ṣe gbàdúrà tán, nǹkan tí ó wú sí ọ níkùn, nǹkan tí ó wú sí ọ lọ́rùn, èyí tí ó wú sí ọ lẹ́sẹ̀, àti èyí tí ó wú sí ọ lábẹ́, orí wípé ó ti kúrò, Ọlọ́run ti ṣí òkè rẹ nídìí, máa bọ̀ ní gbọ̀ngàn kéje, gbọ̀ngàn kéje. Ẹ jẹ́ kí àwọn aṣọ́nà wa kí wọn kí ó darí wọn. À ń retí yín o. Ibikíbi tí o bá wà, yẹra rẹ wò. Orí wípé Ọlọ́run ti ṣe é fún ọ. Ó ti mú òkè rẹ, ó ti ṣí i nídìí, máa jáde bọ̀. Yẹra rẹ wò. Iṣẹ́ ìyanu àánú ni. Kì í ṣe wípé bóyá nìkan kan lẹ́tọ́ sí, ó tọ́ àbí ó yẹ. Tìrẹ ni, máa jáde bọ̀. À ń retí yín. Ṣé àyẹ̀wò ohun tí Ọlọ́run mú kúrò? Gbogbo òkè ni yóò ṣídì. Nísinsìnyí bí wọ́n ti ń jáde bọ̀, a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àrùn mìíràn nínú ara. Bí o bá ti ń gbọ́ èyí tí ó jọ tìrẹ, kí o máa nawọ́ sókè. Àrùn bíi ẹ̀tẹ̀, àrùn bíi ọgbẹ́ inú, tàbí jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer nínú tàbí lára, ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ tuberculosis, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá jẹ́ àwọn nǹkan wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, lè ó jẹ́ tìrẹ tí o ti ń rù káàkiri fún ọjọ́ pípẹ́, ìdáǹde ti dé. Nítorí iṣẹ́ ìyanu àánú yóò tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ̀díjú kí a gbàdúrà. Àwọn wọ̀nyí tí ó ní àrùn tí a kà sílẹ̀ wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, ẹ̀tẹ̀ ni, tàbí ọgbẹ́ inú, tàbí cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer, tàbí ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá ní àrùn tí ó ju àwọn wọ̀nyí, yọ ọwọ́ rẹ sókè. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti gbàdúrà tán, ní kí o yẹ ara rẹ wò, nítorí wípé iṣẹ́ ìyanu tìrẹ, ó ń dúró de ọ́. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé alágbára ni yín, ẹ kì í bá tì. Kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Gbogbo àrùn tó wà lára wọn, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìwọ àrùn ẹ̀tẹ̀, mo pa á láṣẹ, jáde lórúkọ Jésù. Gbogbo ọwọ́ tó ti re, ọwọ́ tó ti gé, àti ẹsẹ̀ tó ti re, tó ti gé, mo pàṣẹ wípé kí Ọlọ́run ẹlẹ́dàá, kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù, tí ó ti re sọnù, kí ó dá wọn padà lórúkọ Jésù. Gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ, a pa wọ́n run, a mú wọn kúrò. Gba ìwòsàn lórúkọ Jésù. Gbogbo ọgbẹ́ inú, a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ Jésù. Àrùn jẹjẹrẹ cancer, àpá aláṣẹ, ẹ jáde lórúkọ Jésù. Àti egbò ọjọ́ pípẹ́, yálà lójú ara tàbí nínú ẹ̀dọ̀, ẹ gba ìwòsàn lórúkọ Jésù. Ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ Jésù. Kí ìwòsàn tòótọ́, ìwòsàn tí ó dúró pẹ́ títí, kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ Jésù. Ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ, jáde lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn mìíràn tí ó fara ju àwọn wọ̀nyí, tí ó ń dá wọn lóró, tí ó mú owó, tí ó ń kówó wọn lọ, Ọlọ́run aláàánú alágbára, ẹ wò wọ́n sàn lórúkọ Jésù. Ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì, ó ní láti ṣídì. A gbàgbọ́ wípé ẹ ti ṣe. A gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa. Lórúkọ Jésù Kristì Olúwa wa, àmín.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo. Ise iyanu Olorun ti te o lowo. Bi o ba ti ri ise iyanu yi wepe o ti farahan ninu ara re ki o ma jade bo.

yẹra rẹ wo bí o bá sì ti ń rí iṣẹ́ ìyanu ọlọ́run tí a ṣe fún iṣẹ́ ìyanu àánú ọlọ́run ni kì í ṣe wípé ẹnikẹ́ni lẹ́tọ̀ọ́ sí ó sì jẹ́ ti gbogbo ẹni tí ó bá gbàgbọ́.

àwọn ènìyàn yín ń béèrè gbogbo òkè tí wọn fẹ kó ṣídìí ẹ ṣí wọn nídìí ẹ mú wọn kúrò lórúkọ jésù ẹ fún ẹnì kọọkan wa ní iṣẹ ìyanu lórúkọ jésù ẹ gbàdúrà àwọn ènìyàn yín kí ẹ bá iṣẹ sàtánì nínú ayé ẹnì kọọkan kí ẹ bà á jẹ lórúkọ jésù ẹ fún ẹnì kọọkan ní iṣẹ ìyanu ẹ tún òǹdè sílẹ ẹ mú aláìsàn lára dá ẹ jẹ kí iṣẹ tí wọn ń ṣe kí ó máa ní ìlọsíwájú ẹ gbọ àdúrà wọn adúpẹpẹ ti gbọ lórúkọ jésù kristo olúwa wa amen.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá, tí ẹ fi rán Jésù, ọ̀hún bíbí yín kan ṣoṣo, sí ayé láti kó fún wa lórí igi àgbélébùú. À ń bẹ̀ yín wípé ikú tí Jésù kó lórí igi àgbélébùú, wípé ní tòótọ́ yóò ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa, lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé lónìí bí a ó ti ka ìwé mímọ́, tí a ó sì kọ́ ohun tí àgbélébùú àti ìgbàlà wa dúró lé lórí. Àbẹ̀ yín wípé ẹ ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ọkàn wa kí ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yín, kí a sì fi ìgbàgbọ́ gba ohun gbogbo tí ẹ kọ́ wa nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé níbikíbi tí ẹ̀ṣẹ̀ bá sá pamọ́ sí, nínú ọkàn, nínú ìwà, nínú ilé, à ń bẹ̀ yín wípé gbogbo nǹkan yìí ni ẹ ó lè jáde pẹ̀lú agbára ẹ̀mí lórúkọ Jésù, wípé a ó di òmìnira, ẹ ó tó wa sílẹ̀, ẹ ó gbà wá là. Ìgbésí ayé tí ó yẹ ọmọ Ọlọ́run ẹ ó fún olúkúlùkù wa lórúkọ Jésù. Ẹ ṣe wa lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. A mọ̀ wípé ẹ ti gbọ́, wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Ní ìsinsìnyí, a ń fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó lé lórí àgbélébùú àti ìgbàlà wa. Àgbélébùú àti ìgbàlà wa. Nínú Àìsáyà orí ìkẹta lé ní àádọ́ta, láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà, ó ní lóòótọ́, ó ti ro ìbìnújẹ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣá a lé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a pa á lé ara nítorí àìṣedédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá. Gbogbo wa ti ṣìnà kirikiri bí àgùntàn, olúkúlùkù wa tẹ̀lé ọ̀nà ara rẹ̀, Olúwa sì mú àìṣedédé wa gbogbo pàdé lára rẹ̀. Nínú Májẹ̀mú titun ní Pétérò.

Ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ bí o bá fẹ́ kí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ dìde lórí ẹsẹ̀ rẹ kí o sọ fún Ọlọ́run wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó o ti dá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti kó ọ lẹ́rú tó kó ọ lẹ́rù gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó di ẹrù wúwo sórí rẹ wípé o ń fẹ́ kí Ọlọ́run kí o mú o kúrò rántí wípé ẹ̀jẹ̀ Jésù lẹ àti ta sílẹ̀ ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rè yín kọjá ó sọ fún wa wípé bí a ti gbé ejò sókè ilé aginjù bẹ́ẹ̀ ni a kò lè ṣe aláìgbé ọmọ ènìyàn sókè wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má ba ṣègbè ṣùgbọ́n kí ó lè ní iyè àìnípẹ̀kun ó ní èyí ni ẹ̀jẹ̀ mi ti àta sílẹ̀ ó ní ẹ̀jẹ̀ yìí ni ti má jẹ̀mú titun fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkàn ó ní àwa ó ṣe là á àwa ó ṣe bọ́ àwa ó ṣe kúrò nínú ìdájọ́ Ọlọ́run bí a kò bá ná ní irú ìgbàlà ńlá bí èyí ó ní kí o ké pe Ọlọ́run ó ṣetán láti gbà ọ́ là ó ní ẹnikẹ́ni tí ó bá wá sọ́dọ̀ mi èmi kì yóò tàánù bí ó ti wù kí ó rí gbàdúrà képe Olúwa àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ ó ní bí a bá dákẹ́ tara wa bá wa dákẹ́ bí a bá bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ a ò lè ṣe rere ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ bí a bá kọ̀ ọ́ sílẹ̀ ó ní nígbà náà ni a ò lè rí àánú Ọlọ́run gbà ṣé o fẹ́ àánú Ọlọ́run ṣé o fẹ́ ìgbàlà tòótọ́ ṣé o fẹ́ kí a mú gbà ẹ̀ṣẹ̀ rẹ kúrò ṣé o fẹ́ ayọ̀ ìgbàlà Ọlọ́run ṣé o fẹ́ ìwẹ̀ ìnàmọ́ láti òkè wá ó ní kí o képe Olúwa nítorí wípé Jésù Kristi ti kú fún ẹnì kọ̀ọ̀kan wa kí ó ba lè mú ẹ̀ṣẹ̀ wa kúrò jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ má bò wọ́n mọ́lẹ̀ o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ ó ṣeéṣe kó jẹ́ ẹ̀ṣẹ̀ àìgbọràn ó ṣeéṣe kó jẹ́ ti àgbèrè ó ṣeéṣe kó jẹ́ ti ìkóbìnrinjọ ó ṣeéṣe kó jẹ́ ti panṣágà ó ṣeéṣe kó jẹ́ wípé ti rọ́pípani ó ṣeéṣe kó jẹ́ ti ìjà jíjà tàbí olè jíjà tàbí fàyàwọ́ ó ṣeéṣe kó jẹ́ wípé oníjìbìtì ni ọ́ ìwà ìbàjẹ́ ò kúrò nínú ayé rẹ o sì ń lọ sílé ìsìn o ń sọ fún wa wípé ìgbàlà Ọlọ́run ó máa ń gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá titun ohun àtijọ́ wọ́n ti kọjá lọ kíyèsí gbogbo wọn di ọ̀tun ṣé ìgbésí ayé rẹ ti di ọ̀tun àbí o ṣe wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ àbí o jẹ́ ìkan nínú àwọn abọ̀rìṣà ìkan nínú àwọn tí ń ta tẹ́tẹ́ ìkan nínú àwọn tí ó sọ òkú àgbà ilé di òrìṣà ṣe o jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ́ wípé o máa ń jẹ ẹbọ káàkiri o ń ṣe sàárà fún àwọn òrìṣà ó ní kí o jẹ́wọ́ fún Ọlọ́run kí o jẹ́wọ́ fún Ọlọ́run bó jẹ́ sìgá bó jẹ́ ọtí bó jẹ́ àwọn nǹkan wọ̀nyí ló ti kó ọ lẹ́rú ó ní kí o jẹ́wọ́ fún Ọlọ́run kí a ba lè dáríjì ọ́ kí ìgbàlà Ọlọ́run ìsọdọ̀tun ìwẹ̀nùmọ́ agbára máa lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ kí ó lè wọ inú ayé rẹ gbàdúrà láìnú rẹ kí o gbàdúrà kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ kí ìgbàlà tòótọ́ ìgbàlà tí múni láti ayé lọ sí ọ̀run kí ó jẹ́ tìrẹ.

0: is our concern.
1: Mary. Ori ikeji. Oluwa si so fun Mose ati fun Aroni pe ki olukuluku awon omo Israeli ki o pa ago re leba opagun re pelu asia ile baba won ki won ki o pago koju si ago ajo yika ki awon ti se ti opagun ibudo Juda ki o do ni haila orun si haila orun gege bi ogun won Nashoni omo Aminadabu yo si je olori awon omo Juda ati ogun re ati awon ti a ka ninu won je 137 o le egbeta ati awon ti o pago gbe ki o je eya Isakari Netaneli omo Swari yo si je olori awon omo Isakari ati ogun re ati awon ti a ka ninu won je 137 o le irinwo ati eya Sebuluni Eliabu omo Heloni yo si je olori awon omo Sebuluni ati ogun re ati awon ti a ka ninu won je 128 o le egbeje gbogbo awon ti a ka ni ibudo Juda je 193 o le irinwo gege bi ogun won awon yi ni yo ko si ni Agusu ni ki opagun ibudo Ribeni ki o wa gege bi ogun won Elisuru omo Shedeuru yo si je olori awon omo Ribeni ati ogun re ati awon ti a ka ninu won je 243 o le 500 ati awon ti o pago ti ki o je eya Simeoni Shelumieli omo Suri Shadai ni yo si je olori awon omo Simeoni ati ogun re ati awon ti a ka ninu won je 129 o le 700 ati eya Gadi Eliasafu omo Deweli ni yo si je olori ogun ti awon omo Gadi ati ogun re ati awon ti a ka ninu won je 212 o le 50 gbogbo awon ti a ka ni ibude Ribeni je 185 o le 75 gege bi ogun won awon ni yo si sisi keji nigba na ni ago ajo yo si se pelu ibudo awon omo Lefi laarin ibudo bi won ti do be ni won o se olukuluku ni ipo re pelu opagun won ni haiwo orun ni ki opagun ibudo Ephraim ki o wa gege bi ogun won Elishama omo Amihudu yo si je olori awon omo Ephraim ati ogun re ati awon ti a ka ninu won je 200 o le 500 ati leba re ni ki eya Manase ki o wa Gamalieli omo Pedasuru yo si je olori awon omo Manase ati ogun re ati awon ti a ka ninu won je 416 o le 100 ati eya Benjamini Abidani omo Gideoni yo si je olori awon omo Benjamini ati ogun re ati awon ti a ka ninu won je 317 o le 100 gbogbo awon ti a ka ni ibudo Ephraim je 254 o le 100 gege bi ogun won awon ni yo si se siketa opagun ibudo Dani ni ki o wa ni ihariwa gege bi ogun won Ayeseri omo Amishadai yo si je lori awon omo Dani ati ogun re ati awon ti a ka ninu won je 121 o le 700 ati awon ti o do ti ni ki o je eya Asheri Pageli omo Okrani yo si je lori awon omo Asheri ati ogun re ati awon ti a ka ninu won je 200 o le 500 ati eya Naftali Ahira omo Enani yo si je lori awon omo Naftali ati ogun re ati awon ti a ka ninu won je 186 o le 700 gbogbo awon ti a ka ni ibudo Dani je 182 o le 500 awon ni yo si si keyin pelu opagun won eyi le awon ti a ka ninu awon omo Israeli gege bi ile baba won gbogbo awon ti a ka ni ibudo gege bi ogun won je 200 o le 150 sugbon awon omo Lefi le akoka mo awon omo Israeli bi Oluwa ti pase fun Mose awon omo Israeli si se gege bi gbogbo eti Oluwa pase fun Mose be ni won si do pelu opagun won be ni won si nse olukuluku nipa idile won gege bi idile baba won
2: Numeri ori iketa won yi si le awon iran Aroni ati Mose ni ojo ti Oluwa ba Mose soro ni oke Sinai won yi si ni oruko awon omo Aroni Nadabu Akobi ati Abihu Eliasari ati Itamari won yi le oruko awon omo Aroni awon alufa ati ata ororo si won le ori eni ti o ya soto lati ma se iranse ni ipo ise alufa Nadabu ati Abihu si ku niwaju Oluwa nigba ti won rubo ina ajeji niwaju Oluwa ni iju Sinai won ko si le omo ati Eliasari ati Itamari nse ise alufa niwaju Aroni baba won Oluwa si so fun Mose pe mu eya Lefi sumo tosi ki o si mu won wa siwaju Aroni alufa ki won le ma se iranse fun ki won ki o ma pa ase re mo ati ase gbogbo ajo niwaju ago ajo lati se ise isin ago ki won ki o si ma pa gbogbo ohun elu ago ajo mo ati ase awon omo Israeli lati se ise isin ago ki iwo ki o si fi awon omo Lefi fun Aroni ati fun awon omo re patapata ni a fi won fun ninu awon omo Israeli ki iwo ki o si yan Aroni ati awon omo re ki won ki o si ma duro si ise alufa won alejo ti o ba si sumo tosi pe pani ki a pa Oluwa si sọ fun Mose pe ati emi kiyesi emi ti gba awon omo Lefi kuro laarin awon omo Israeli ni ipo gbogbo akobi ti o si inu ninu awon omo Israeli nitori na ti emi ni awon omo Lefi ise nitori pe ti emi ni gbogbo akobi nitori pe ni ojo na ti mo kolu gbogbo akobi ni ile Egypt ni mo ya gbogbo akobi soto fun ara mi ni Israeli ati eniyan ati eran ti emi ni won o ma se emi ni Oluwa Oluwa si sọ fun Mose ni ijo Sinai pe kaye awon omo Lefi gege bi ile baba won nipa idile won gbogbo okunrin lati eni osu kan lo ati ju be lo ni ki iwo ki o ka won Mose si ka won gege bi oro Oluwa bi ati pase fun won yi si ni awon omo Lefi gege bi oruko won Gashoni ati Kohati ati Merari won yi si ni oruko awon omo Gashoni gege bi idile won Libni ati Shimei ati awon omo Kohati gege bi idile won Amramu ati Ishari Ebroni ati Usieli ati awon omo Merari gege bi idile won Mali ati Mushi won yi ni awon idile Lefi gege bi ile baba won ti Gashoni ni idile awon omo Libni ati idile awon omo Shimei won yi ni idile awon omo Gashoni awon ti a ka ninu won gege bi iye gbogbo awon okunrin lati eni osu kan lo ati ju be lo ani iye awon ti a ka ninu won je 3,500 Awọn idile awọn ọmọ Gashoni ni ki o do lẹyin agọ ni aiwo orun ati Eliasafu ọmọ Laili ni ki o se olori ile baba awọn ọmọ Gashoni ati itọju awọn ọmọ Gashoni ninu agọ ajọ ni agọ ibori re ati aṣọ isoro ti enu ona agọ ajọ ati aṣọ isoro ti agbala ati aṣọ tita ti enu ona agbala ti nbe leba agọ ati leba pepe yika ati okun re fun gbogbo ise isin re ati ti Kohati ni idile awọn ọmọ Amramu ati idile ti awon omo Ishari ati idile ti awon omo Ebroni ati idile ti awon omo Usieli won yi ni idile awon omo Kohati gege bi iye gbogbo awon okunrin lati eni osu kan lo ati ju be lo won je 4,600 tin se itoju ibi mimo awon idile ti awon omo Kohati ni ki o pago leba ago si Ehagusu ati Elisafani omo Usieli ni ki o se olori ile baba awon idile awon omo Kohati apoti ati tabili ati opa fitila ati pepe won ni ati ohun elo ibi mimo eyi ti won fi n se ise alufa ati aso tita ati gbogbo ohun elo ise isin re ni yo je ohun itoju won Eliasari omo Aroni alufa ni yo si se olori awon omo Lefi oni yo si ma se itoju awon ti n se itoju ibi mimo ti Merari ni idile awon omo Mali ati idile awon omo Musi won yi ni idile Merari ati awon ti a ka ninu won gege bi iye gbogbo awon okunrin lati omo osu kan lo ati ju be lo won je 29 ati Surieli omo Abihaili ni ki o se olori ile baba awon omo idile Merari ki won ki o do ni ago si ariwa ise itoju awon omo Merari yo si je apako ago ati opa idabu re ati opo re ati ipo itebo re ati gbogbo ohun elo re ati gbogbo ohun elo isin re ati opo agbala yika ati ipo itebo won ati ekan won ati okun won ṣugbọn awọn ti o pagọ niwaju ago na si aila orun ani niwaju ago ajọ si aila orun ni ki o je Mose ati Aaroni ati awọn ọmọ rẹ ti won se itọju ibi mimo fun itọju awọn ọmọ Israeli alejo ti o ba si sumo tosi pipa ni a o pa gbogbo awọn ti a ka ninu awọn ọmọ Lefi ti Mose ati Aaroni ka nipa ase Oluwa gege bi idile won gbogbo awọn okunrin lati ọmọ osu kan lo ati ju be lo won je 11 Oluwa si sọ fun Mose pe ka gbogbo awon akobi okunrin awon omo Israeli lati omo osu kan lo ati ju be lo ki o si gba iye oruko won ki iwo ki o si gba awon omo Lefi fun mi emi ni Oluwa ni ipo gbogbo awon akobi ninu awon omo Israeli ati ohun osin awon omo Lefi ni ipo gbogbo awon akobi ninu ohun osin awon omo Israeli Mose si ka gbogbo awon akobi ninu awon omo Israeli bi Oluwa ti pase fun ati gbogbo awon akobi okunrin nipa iye oruko lati omo osu kan lo ati ju be lo ninu eyi ti a ka ninu won je 11,420 Oluwa si so fun Mose pe pe awon omo Lefi ni ipo gbogbo awon akobi ninu awon omo Israeli ati ohun osin awon omo Lefi nipo ohun osin won awon omo Lefi yo si je ti emi emi ni Oluwa ati fun irapada awon 427 ti awon akobi ninu awon omo Israeli ti won fi ju awon omo Lefi lo ani ki o gba shekeli 5 le ori enikookan gege bi shekeli ibi mimo ni ki o gba won ogun gera shekeli kan ki o si fi ninu owo na ani owo irapada ti o le ninu won fun Aaroni ati fun awon omo re Mose si gba owo irapada lowo awon ti o le lori awon ti a fi awon omo le fira sile lowo awon akobi awon omo Israeli li o gba owo na egbeje shekeli odin 15 gege bi shekeli ibi mimo Mose si fi owo awon ti arapada fun Aaroni ati fun awon omo re gege bi oro Oluwa gege bi Oluwa ti pase fun Mose.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura baba wa tin be le orun adupe lowo yin pe po ohun yin ninu anu yin lati pa wa mo odo ara yin adupe yo pe lojojumo nigba ti a ba wa si yin ni e ma npo wa pelu onje eye je an bebe loni we pe ki e tun fi onje eye yi bo wa loruko Jesu. Abeyin we pe gege bi imole oro yin yo ti wo inu okan wa we pe ki okunkun ki o sajade loruko Jesu. Abebe we pe gege bi ati je alai lagbara we pe bi ati wa si odo yin ti a gboro yin ti a o se gbadura we pe agbara atorun wa yo je ti wa loruko Jesu. E la wa loye, e se wa loju, e ko wa, e je ki eyi ti a ko ninu oro yin ki o mu adagba soke nipa ti igbagbo adope o pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Fun igba die ni ati nkeko lati no Kolose ati ka ori kini ase ti keko lesese ninu gbogbo awon ese ti o wa ninu ori kini nisisiyi ati bo si ori keji loni anwo ese kejo titi de ese ikewa. Eje ki a si bibeli wa si Kolose ori keji lati ese ikejo de ese ikewa ma fi ojuka bi ati nka fun o. E ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi etan eniyan gege bi ipelese eko aye ti ki se bi ti Kristi nitori pe ninu re ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara a se ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara. Awon ese meta wonyi ni awo adura wa ni wepe ki Olorun emi ki o tumo awon oro wonyi ninu okan wa ki awa ti o ti dabi eni wepe anfi afefe eko keko gba kakiri ki a le duro sisin ki a le fese mule ki a si le duro ninu eko Kristi ki a ba le se wa pe ki a si pese wa sile fun bibo Jesu Kristi Oluwa wa. Gege bi eko ti a ti ko tele a ri pe awon eleko ike ati aladamo ti yo awon eniyan mimo ti won wa ni Kolose lenu pelu awon oro asan ti ko lese nile won ti dide won si ti nda okan awon onigbagbo ti o wa ni Kolose ru nihi ni Paulu gbogun ti awon adamo eko eke wonyi o si n kigbe tantan lati kilo fun awon onigbagbo tooto wepe ki a ma se tan won je wepe ki a ma se pa won lokan pada ki won ma ba sobo kuro ninu ore ofe o fi han gbangba pe awon woli eke wonyi won je eletan ati apanirun o si n kilo fun won o n gba awon onigbagbo tooto niyanju wepe ki won ma sora lati ma fi aye sile fun eko keko lati ri aye wole. Eyi ni ikilo kan na ti Olorun fun wa lati inu awon ese ti a ka wonyi awon ese meta wonyi ese ikejo ikesan ati ikewa won je ki ohun meta ki o ye wa daradara. ikini ikilo lodi si eko awon alai lolorun ikilo lodi si eko awon alai lolorun ikeji ewu awon eko ike bi abagba eko ike laye ni idile wa o sese lati odo omo tabi lati odo aya wa tabi lati odo oko tabi alabagbe o ye ke amo we pe ewu popo ni o wa ninu ke agba eko ike laye ni idile wa iketa idakoro fun okan ye ke awo lati ikori kini ikilo lodi si eko awon alai lolorun ninu kolose ori keji ese ikejo paul nso we pe e ma kiye sara ki eni keni ki o ma se fi imo ati etan asan din ni igbekun gege bi etan eniyan gege bi ipilese eko aye ki se ti ki se bi ti kristi igba gbogbo ni awon eko buburu ati asa buburu ma nlakaka lati yi awon eniyan olorun pada kuro ninu otito be ni olorun paapa fun ara re o ma ran awon iranse re lati je ki o di imo fun wa we pe ki asora o ma nkilo fun awon eniyan re ni gbogbo igba ati lati iran de iran awon iranse olorun ma nko ni otito li ona ti o han gbangba ti o si han kedere lati pa awon omo ehin kristi mo kuro lowo isina ati eke o daju we pe bi aba wa ninu imole okunkun ki o le raye joba ni igbese aye wa bi aba ntele olorun ni ese ogbeji o daju we pe satani ki o le ri aye lati pa wa kuro lati odo olorun ati we pe bi aba ja papa ninu imo otito gbogbo eko isina ati asa isina ki o le raye ni igbese aye wa gbogbo patapata ni won wo lule ni waju wa eyi ni a fi so fun awon eniyan wonyi we pe ki won ki o ma kiye sara ki a ma kiye sara je we pe ki a ma sora o ye ki a mo we pe ikilo ti paul apostoli ti o fun awon ara kolose ikilo yi kan na ni olorun fun wa ti o si ti fun gbogbo awon ti won gba olorun gbo lati isedale tabi lati ibere ninu deuteronomy ori ketala deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se we pe e je ki atele olorun miran olorun ajeji leyin ti iwo ko ti mo ri ki asimasi won iwo ko gbodo feti si oro woli na tabi alala na nitori pe olowa olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe olowa olorun yin leyin olowa olorun yin ni ki eyin ki o ma rin oun ni ki e si ma beru ki e si ma pa ofin re mo ki e si ma gba ohun re gbo ki e si ma sin ki e si ma paramo eyi ni ohun ti mose eni olorun ti o so fun awon omo israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana olorun ofin olorun ni kikun ni o ti gbele won lowo ilana ati ase ti olorun po ohun ohun ti fun awon omo israeli o wa nso fun o ki o to fi aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o se se ki woli kan ki o dide ki o so we pe Mose ko mo so dara dara to o se se ki alala kan ki o dide ki o so wi pe eyi ti Mose gbe le won lowo wi pe ko kun to fun amo Israeli Mose so fun wi pe ki won ki o sora ki won ki o kiye sara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kana ti olorun fun wa wi pe awa ti a je ti olorun awa ti a tele olorun ke a sora ke ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo olorun awon elomiran ma nro wi pe bi aban kilo fun wa lati enu oni wasu wi pe ke a sora lodo awon woli eke won ma fi esun kan wa wi pe awa ti an kilo fun awon eniyan a ko ni ife nitori won ro wi pe bi aba ni ife ko ye ke a da enikeni lejo ko ye ke a so wi pe enikan lo n wasu eko odi eko eke tabi elomiran lo n wasu ihinrere toto kini a le fi pe oro ara awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wi pe bi a ba ni ife ni toto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke e je ki a wo Matthew ori keje ese ke dogun Matthew ori keje ese ke dogun e ma kiyesi awon woli eke ti o nto yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o nkilo fun awon eniyan we pe ki a sora ki a kiyesi awon eke woli ti o nto wa wa ni awo agutan sugbon won je apanije ikoko e je ki a be lowo wa bi abari awon omode ti won sere ni ita ti a siri wi pe apanije ikoko o be si gboro se bi a ba ni ife ni toto se a o ma rerin a o fi awon omode won yi sile lai kilo fun won rara bi o ba je wi pe ni toto le a ni ife awon omode won yi bi a ti wi pe apanije ikoko ti be si gboro o si ti n se ose fun awon eniyan o n pa won ni ipakopa a si ri awon omode ti won ko mo otun yato si osi ti won ko mo iyato laarin aja tabi ikoko a o kilo fun won a o pe won wonu ile eyi ni ife bi o ba je wipe ni toto ni a ni ife ti a ri wipe awon omoleyin Jesu Kristi awon ti o sese di atunbi awon ti won ko mo otun yato si osi nipa eko ihinrere ti a si ri wipe awon apanije ikoko awon eke woli awon alailolorun ti won koni ni eko isina won be si gboro won kun aye won si n da awon eniyan laamu won si n fi won lakalaka won si ran won lo si orun ni airotele o ye ki a le so fun awon eniyan o ye ki a le kilo fun awon eniyan we pe ki won ki o kiye sara bi o ba je pe ni toto ni a ni ife ife ti a ni yo je ki a kilo fun awon omo olorun we pe ki a sora ki a si ma gba eko odi eko eke laye laarin wa ati ni inu ijo ati ni idile wa wo Matthew ori kerindinlogun ese ikepa nigba naa ni Jesu wi fun won pe e kiye sara ki e si ma sora ni ti iwukara awon parisi ati ti awon sadusi kini Jesu n so ni nigba ti o n so wi pe ki awon omo ehin awon onigbagbo toto awon ti won n lo si orun rere nipa iwenumo eje Jesu wi pe ki won ki o sora ki won ki o ma kiye sara ni ti iwukara awon parisi ati awon sadusi wo itumo ohun to n so ni ese ikejila nigba naa le o to ye won pe ki se iwukara ti akara le o wi pe ki won kíyè sára rẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn farisi àti ti àwọn sadusi. Jésù kò fi di àwọn ọmọ ìhìn rẹ̀ létí wípé ẹ̀kọ́ òtítọ́ wà, ẹ̀kọ́ èké sì wà. Jésù la àwọn ènìyàn lóye wípé nítòótọ́ ni àwọn ajíhìn rere tí wọ́n sọ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run nítòótọ́ ni wọ́n wà. Lẹ́ẹ̀kejì, ọ̀ní ìdàkejì, ó yẹ kí a mọ̀ wípé nítòótọ́ ni àwọn ẹlòmíràn wà tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà. Àwọn wọ̀nyí jẹ́ bíi farisí àti sadusí. Jésù sì ń kí àwọn ọmọ ènìyàn nílọ̀ wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó kíyè sára, kí wọn kí ó má ṣe gba ẹ̀kọ́ àjèjì, ẹ̀kọ́ èké láàyè láàrin wọn. Nínú ìṣe àwọn apostoli orí ogún láti ẹsẹ̀ 21, nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi, èkó kò búburú yóò wọ àárín yín lé àìdá agbo sí, àti láàrin ẹ̀yin tìkára yín lé àwọn ènìyàn yóò dìde tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn. Nítorí náà ẹ máa ṣọ́ra, nítorí àwọn ìkòkò wọ̀nyí ẹ máa ṣọ́ra, nítorí àwọn ènìyàn tí wọn ó dìde láti máa sọ̀rọ̀ òdì ẹ máa ṣọ́ra, nítorí àwọn tí wọn ó dìde láti fàyín kúrò lọ́dọ̀ Kristi láti fàyín sí ọ̀dọ̀ ara wọn ẹ máa ṣọ́ra. Kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru. Ó yẹ kí a mọ̀ wípé ohun yìí kan náà ni àwa tí a jẹ́ ajíhìn rere, àwa tí a jẹ́ oníwàásù ìhìn rere ni a ti ń sọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìjọ yìí fún ìgbà díẹ̀, ó rí wípé yálà lọ́sàn-án ni ọjọ́ ìsinmi, tàbí ní àṣálẹ́ ní òru ni ọjọ́ ajé, tàbí ní ọjọ́bọ̀ ni a ń kìlọ̀, ni a ń wàásù, ni a ń kọ́ni. Yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé, tàbí ní àpéjọpọ̀ wa nígbà tí a bá péjọpọ̀, ni a ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ Ọlọ́run. Yálà nínú ilé ìsìn wa ni, tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún, tàbí ní ìgbà mìíràn, ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti rí. Èyí ni Paul ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ kí wọn kí ó kíyè sára, kí wọn kí ó mọ̀ wípé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ ìrere, bí a ti ní ìgbàlà, bí a ti ní ìsọ̀dí mímọ́, bí a ti ní agbára ẹ̀mí Ọlọ́run, bí a ti ní ìwòsàn, bí a ti ń gbẹ́kẹ̀lé Ọlọ́run, bí a ti ń gbàdúrà, tí àdúrà wa ń gbà. Ó ní òun ti kọ́ wọn ní ohun gbogbo, ó sì yẹ kí wọn kí ó kíyè sára, nítorí wípé pẹ̀lú omijé, pẹ̀lú ẹ̀dùn ọkàn, pẹ̀lú ìtara, pẹ̀lú àdúrà, pẹ̀lú ìfara ẹni rúbọ, pẹ̀lú láti ná ohun gbogbo tí ó wà tí òun ní, ni òun fi ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìn rere. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ ẹni tí ń gba ìkìlọ̀. Ó yẹ kí a máa sá fún ẹ̀kọ́ èké, kí a má jẹ́ kí ẹ̀kọ́ tí múniṣìnà kí ó wá sí àárín wa. Ẹ jẹ́ kí a wo Pétérù kejì, orí kejì láti ẹsẹ̀ ìkíní. Pétérù kejì, orí kejì láti ẹsẹ̀ ìkíní. Ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín. Àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀ ìgbé wọ inú yín wá, àní tí yóò sẹ́ Olúwa tí ó rà wọ́n, wọn ó sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ ọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́, àti nínú ojú kòkòrò ni wọn ó máa fi yín ṣe èrè jẹ nípa ọ̀rọ̀ ẹ̀tàn, ìdájọ́ ẹni tí kò falẹ̀ láti ọjọ́ ìwà, ìparun wọn kò sì tò gbé. Níhìn ni a tún ti ń jẹ́ kí ó yé wa wípé ó yẹ kí a ṣọ́ra nítorí ẹ̀kọ́ èké gbòde kan, nítorí àwọn wòlíì èké wọ́n pọ̀ lẹ ayé, ó sì yẹ kí a dúró nínú òtítọ́. Àwọn aládámọ̀ tí ń sọ àwọn nǹkan wọ̀nyí tàbí tí ń sọ ọ̀rọ̀ ẹ̀kọ́ òdì, wọ́n sọ wípé àwọn ní ẹ̀mí Ọlọ́run ju àwọn akẹ́kọ̀ọ́ tàbí àwọn olùkọ́ ìhìnrere. Ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé ohun tí wọ́n ń kọ́ ni wọ́n jẹ́ àwọn àkójọpọ̀ ìmọ̀ ènìyàn lásán, wọ́n jẹ́ àwọn òfin àtọwọ́dọ́wọ́ tàbí àṣà ti ayé yìí, àwọn ohun tí ó jẹ́ asán àti òtúbáńtẹ́. Ó yẹ kí àwa tí a ti kọ́, àwa tí a mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí ó yé wa wípé ó yẹ kí a máa sá fún àwọn nǹkan wọ̀nyí. Kí tilẹ̀ ni ewu tí ó wà nínú ẹ̀kọ́ èké àti àwọn ẹ̀kọ́ ìṣìràn tí a ń sọ nípa rẹ̀ yìí, bí a bá jẹ́ ẹni tí ó jáfara, bí a bá jẹ́ ẹni tí kò ṣọ́ra, bí a bá jẹ́ ẹni tí ń gba dùlùmọ̀, bí a bá jẹ́ ẹni tí ń gbọ̀jẹ̀gẹ́, tí ń gba àwọn ẹ̀kọ́ èké wọ̀nyí, kí ni àwọn ewu tí ó wà nínú gbígba ẹ̀kọ́ èké láàyè nínú ìdílé wa, nínú ọkàn wa, tàbí nínú ìdàpọ̀ wa, tàbí nínú ìjọ? Ẹ jẹ́ kí a padà sí Kolose orí kejì. Kolose orí kejì ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn. Gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bí ti Kristi, a ń sọ fún wa, ó sì yé wa wípé bí a bá gba ẹ̀kọ́ èké láàyè, wípé ẹ̀kọ́ èké yìí yóò dì wá ní ìgbèkùn. Bí a bá ń sọ nípa wípé kí a di ẹni ní ìgbèkùn, ohun tí a ń sọ ó yé Pọ́ọ̀lù apọ́stẹ́lì dáradára, nítorí wípé ẹni tí ó jáfáfá nínú ìmọ̀ èdè Gíríkì tí a fi kọ májẹ̀mú titun ni. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, ẹni tí ó jáfáfá nínú ìtàn májẹ̀mú láéláé ni. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ó ń sọ wípé kí a di ẹni ní ìgbèkùn, ó yẹ kí ó yé wa ohun tí ó ń sọ. Èyí jẹ́ wípé kí a di ni ní ìgbèkùn tàbí kí a kó wa lọ sí oko ẹrú. Ó ń sọ wípé ìmọ̀ ti ayé, ẹ̀kọ́ èké tàbí ẹ̀kọ́ òdì tàbí ẹ̀kọ́ tí àwọn wòlíì èké máa ń kọ́ ni, ó máa ń di ni ní ìgbèkùn ni, ó máa ń mú wa lọ sóko ẹrú ni, àti wípé ó máa ń mú kí ènìyàn kí ó wà lábẹ́ ìsìnrú, ó máa ń jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó di ẹni ìparun. Kò ṣeé ṣe fún mi láti ka gbogbo àwọn ẹsẹ ọ̀rọ̀ Ọlọ́run nínú májẹ̀mú láéláé àti nínú titun tí a lè kà láti fi ṣe àpèjúwe ohun tí ó jẹ́ wípé kí a dini ní ìgbèkùn. Ṣùgbọ́n jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ. Nínú májẹ̀mú láéláé ni a ti rí wípé ó ṣeéṣe kí orílẹ̀-èdè kan kí ó máa bá orílẹ̀-èdè mìíràn jà. Ṣùgbọ́n bí wọ́n bá ti ń bá wọn jà, wọ́n á rí wípé ẹnìkan nínú orílẹ̀-èdè yìí ó jẹ́ alákínkanjú, ó jẹ́ alágbára. Wọ́n á rí wípé bí wọ́n bá lè di irú ẹni bẹ́ẹ̀ nígbèkùn, bí wọ́n bá lè mú un lọ sí oko ẹrú, àwọn yòókù wọ́n á di ìjẹ fún wọn. Nítorí bẹ́ẹ̀, gbogbo ọgbọ́n tí wọ́n ní, gbogbo agbára tí wọ́n ní wọ́n máa sà láti rí wípé akínkanjú jagunjagun láàrin àwọn ènìyàn wọ̀nyí á dì í ní ìgbèkùn. Wípé bí a bá sì ti ṣe bẹ́ẹ̀, àwọn yòókù wọ́n ó di ìjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ni wọ́n lè lò. Bí o bá ka àwọn ìwé onídàájọ́, ó rí wípé a rí ọba kan lórí àwọn ènìyàn rẹ̀. Gbà tí ẹnìkan tí ó wọlé wá, ó sọ wípé òun ní ìhìnrere, òun ní ẹ̀kọ́ kan tó mú wá fún wọn. Nítorí bẹ́ẹ̀, kí àwọn ènìyàn kí ó jáde, nítorí pé ohun tí òun fẹ́ sọ fún ọba yìí, ó jẹ́ ohun ìjìnlẹ̀, ó jẹ́ ohun àṣírí, ó jẹ́ ohun kan tó wà láàrin òun àti ọba. Ọba kò mọ̀ wípé a fẹ́ pa òun, a fẹ́ di òun ní ìgbèkùn. Ọba kò mọ̀ wípé ẹni tí ó wá yìí, ó ti rí wípé bí a bá lè mú òun kúrò, àwọn ènìyàn ìlú rẹ̀ wọ́n ó di ìjẹ. nítorí bẹ́ẹ̀ ó ní kí àwọn ènìyàn kí ó jáde nítorí pé ẹni yìí ní ọ̀rọ̀ àṣírí tí ó fẹ́ bá òun sọ bí wọ́n ti jáde bẹ́ẹ̀ ni ó mú idà jáde láti inú aṣọ rẹ̀ tí ó gún ọba yìí ni ó kú bí ó ti kú ni ó ti rẹkùn tí ó sá jáde bí ó ti sá jáde ni ó pe ìpè ogun bí wọ́n ṣe ṣẹ́gun àwọn ènìyàn wọ̀nyí nìyí ó mọ̀ wípé ìṣúrí ọ gẹ́gẹ́ bí ẹni tí ń gbàdúrà ẹni tí ó jẹ́ akíkanjú ó fẹ́ bá ọ jagun ó fẹ́ bá ẹbí rẹ jagun ó rí wípé bí òun bá lè yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá láti fún ọ ní ẹ̀kọ́ èké bí òun bá lè pa ọrun bí òun bá lè yí ọ lọ́kàn padà wípé àdúrà rẹ kò ní gbà mọ́ wípé ò ní mọ ọlọ́run mọ́ wípé jésù kristi pàápàá kò ní jẹ́ olùgbàlà fún ọ mọ́ èyí ni a fi ń sọ wípé kí a kíyèsára nítorí wípé àwọn alálàá ti máa ń wá àwọn èké wòlíì ti máa ń wá àwọn alákatakítí ti máa ń wá àwọn tí ó máa ń sọ pé wọ́n ní ohun kan ìmọ̀ ìjìnlẹ̀ ti máa ń wá àwọn tó máa ń sọ fún wa wípé wọ́n ní ọgbọ́n kan tí ó tayọ ti bíbélì nítorí pé ìwé kan tí ó jẹ́ ó yẹ kó jẹ́ ara bíbélì ṣùgbọ́n tí ó ti sọnù àwọn ti rí ìwé náà he nítorí bẹ́ẹ̀ wá sí ibi ìkọ̀kọ̀ kan kí wọn kí ó lè kọ́ lẹ́kọ̀ọ́ ó ní kí o ṣọ́ra o wípé wọ́n fẹ́ dì ọ́ ní ìgbèkùn wọ́n fẹ́ kó ọ lọ sí oko ẹrú wọ́n fẹ́ mú ọ lọ sí inú ìsìnrú wọ́n fẹ́ sọ ọ́ di ẹni tí a ó parun níhìn-ín ni paul apostoli ni ó ti jẹ́ kí ó yẹ àwọn ènìyàn wọ̀nyí pé ẹ̀kọ́ èké ó máa ń dini nígbèkùn ni ẹ̀kọ́ èké ó máa ń sọni di aláìlágbára ẹ̀kọ́ èké ó máa ń pa iná ẹ̀mí wa ó máa ń parun ẹ̀kọ́ èké ó máa ń ra wá níyè ẹ̀kọ́ èké ó máa ń jẹ́ kí a kọjú wa sí oòrùn alẹ́ ẹ̀kọ́ èké ó máa ń yí wa lọ́kàn padà kúrò láti máa tẹ̀lé jésù a máa ń di ẹni tí ara níyè tí a ń tẹ̀lé èṣù láìmọ̀ kìí ṣe nínú kólóṣe nìkan ni a ti ń kìlọ̀ fún wa nínú bíbélì la ti ń kìlọ̀ fún wa wípé ewu púpọ̀ ló wà nínú kí a máa tẹ̀lé àwọn wòlíì èké ìwọ tí ó jẹ́ wípé bí o tilẹ̀ ń wá sí ẹ̀kọ́ bíbélì tí ó ń wá sí ilé ìsìn wa síbẹ̀síbẹ̀ àwọn wòlíì èké ni kò rí kòsùn rẹ àwọn wòlíì èké ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ ó tún máa ń gba àwọn ìwé mìíràn láti ibòmíràn ò fẹ́ kí a dì ọ́ ní ìgbèkùn lọ sí oko ẹrú ṣọ́ra ewu wà níbẹ̀ o yẹ kí a wo jeremiah orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹjọ nítorí báyìí ni olúwa àwọn ọmọ ogun wí nítorí báyìí ni olúwa àwọn ọmọ ogun ọlọ́run israeli wípé ẹ má ṣe jẹ́ kí àwọn wòlíì yín tí ó wà láàrin yín àti àwọn aláfọ̀ṣẹ yín tàn yín jẹ kí ẹ má sì fetí sí àlá yín tí ẹ̀yìn ńlá nítorí ẹsẹ̀ ìkẹsàn-án wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi èmi kò rán wọn lé olúwa wí àwọn jẹun wòlíì wọ́n pọ̀ káàkiri wọ́n fẹ́ gba owó tí o ní wọ́n fẹ́ gba aṣọ tí ó wà nínú àpótí rẹ wọ́n fẹ́ gba ìwọ̀nba díẹ̀ tí ọlọ́run ti fi bùkún ọ nítorí bẹ́ẹ̀ nítorí jẹun wọ́n á wá wọ́n á ní ọlọ́run ni ó rán wọn sí ọ wọ́n máa lo aago tàbí wọ́n máa sọ wípé àwọn ń gbà àwẹ̀ ni àwọn ò tiẹ̀ ronú tiẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti ń gbà àwẹ̀ tí wọ́n dúró níwájú olúwa ni ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o bóyá iná ń jó ni bóyá nǹkan kan ló fẹ́ ṣẹlẹ̀ ni wọ́n wá kìlọ̀ fún ọ bí wọ́n bá sì ti ń kìlọ̀ tán ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o tó bá lè ṣe ètùtù tó bá lè mú owó díẹ̀ wá tó bá lè ṣe báyìí tá bá ṣe ètò fún ọ kò sí ètò mìíràn gbogbo ètò gbogbo ìrúbọ ni jésù kristi ti parí lórí igi àgbélébò èyí ni ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o àwọn alálàá àwọn alásọtẹ́lẹ̀ àwọn aláfọ̀ṣẹ àwọn wòlíì èké ó ní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi èmi kò rán wọn lé olúwa wí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀ pẹ̀lú ìran bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ìbá jẹ́ wípé ọlọ́run kọ́ ló rán wọn nítorí jẹun wọ́n ń wówó káàkiri ni wọ́n fi ń tọ̀ yín wá nínú róòmù orí 16 Romu ori kerin dilogun lati ese iketa dilogun ara emi si beyin e ma so awon tin se iyapa ati awon tin mu ohun ikose wa lodi si eko ti eyin ko e si kuro ni iso won omo ti o je wepe ki a kuro ni iso eniyan bi abawa loja ti a ri wepe enikan wa ninu iso pelu wa wepe bi a se ntaja papo bi ati nsoro ti a fe taja ni eni yi ni o nle awon onibara awasa bi abaje eni ti o gbon a o se iso ti wa loto eyi ni Paul apostle so fun a wepe o mo wepe o ngbiyanju lati de ijoba orun o si nri eni to fe ko ni eko ike ti o fe gba ire re ti o fe gba sonu ti o fe gba alaafia ti olorun ti fun o ti o fe gba sonu igbala ayebaye igbala kuro ninu ase e ti oni nigba ti a we onu kuro ninu eje jesu eni yi o fe gba igbala sonu lowo re e si jo wa ninu isokan na e je eni ti ma soro gege bi ore ti ma fi kulukun tele tele oni shora ki e kuro ni iso won ye ki akale kan si mu gbadura we pe ki olorun emi ki o ko awon nkan won yi si tabili o kan aya wa ki a le sa fun eko ike ki a le sa fun awon woli eke ki enikeni ki o ma se gba ire ayeraye lowo wa oni ara emi si beyin e ma so awon tin se iyapa ati awon tin mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko o ye ki a be lowo wa eko wo ni atiko atiko eko igbala ninu Jesu Kristi ni kan soso wo odo agutan olorun eni ti o ko ese aye lo bi enikeni ba wa nigba na ti o so fun awe pe oruko Jesu eje Jesu irobo Jesu tabi iku Jesu Kristi lori igi agbelebo ko to fun igbala wa oni ke a ma sa fun won eko wo la tun ti ko ati ko wi pe bi a ba wa ninu Kristi a di eda titun wi pe ohun atijo ipe ti a ma nse ki a to di onigbagbo ibura ti a ma bu ki a to di onigbagbo ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo ati ole ti a ma ja ki a to di onigbagbo ife okunrin ba ara eni je ti a ma nse ki a to di onigbagbo o ni bi enikeni ba wa ninu Kristi o di eda titun awon ohun atijo iwa irin atijo wonyi won ti koja lo kiyesi won di titun oni ka sora o bi enikeni ba mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko a ko ha ti ko wa nipa ti so di mimo a ko a ti ko wa nipa agbara emi mimo fun awon ti a so di mimo tabi kini ke a to ma so nipa eko wipe ko dara ki onigbagbo ki o je eni ti ko birin jo tabi ki obirin ki o je okunrin kan kokunu kobodo ke a ma si lati ile de ile a ko a ti ko wi pe okunrin kan aya kan a se ti ko nipa eko atunse oni ke a sora ke a ma je eni ti nkaakiri ke a ma je eni ti a nfi afefe eko keko gbakiri oni ke a kuro ni iso awon eniyan be mo gbadura we pe gege bi olorun ti nkilo fun wa we pe a o je eni ti ngboran bi a si ti ngboran ibukun ti o wa ninu igboran yo je ti wa ni oruko Jesu e je ki a wo Heberu ori ketala ese ikesan Heberu ori ketala ese ikesan e ma se je ki a fi oniruru ati eko ajeji gba yin kiri nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe ki e se nipa ounje ninu eyi ti awon ti o ti rin ninu won ko li ere oro die to fun eni ti o fe gboran awon bibeli ese bibeli ti a ka won yi o je ohun ti o ye eni ti o ni emi olorun o je eni ti o ye eni ti o ni igbala àwọn òjìyàn wọ́n pa ara wọn run ni. Àwọn tó máa ń jiyàn ọ̀rọ̀ Ọlọ́run wípé ṣé ó jẹ́ wípé deeper life nìkan ni a ti lè kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣé ó jẹ́ pé àwọn ẹlòmíràn tí ó ń ka bíbélì, ṣé ó jẹ́ wípé àwọn náà ò ní ìmọ̀ bíbélì ni? Àwa kì í jiyàn, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni a máa ń kọ́ àwọn ènìyàn. A sì ń fẹ́ ṣe ọ́ lóore, òun ni a fi ń sọ̀rọ̀ Ọlọ́run fún ọ. Ó sì rí i wípé inú bíbélì ni a ti ń kà wípé bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ràn Ọlọ́run, bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ tẹ̀lé Ọlọ́run, bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ gbọ́ràn, ẹni tí ó fẹ́ fi ọ̀run ṣèrè jẹ lẹ́yìn ayé búburú yìí, wípé kí a ṣọ́ra, kí a máa kíyèsára, kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dè wá ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ti ayé. Ẹ̀kọ́ ayé wà tí kì í ṣe bíi ti Kristi. Ẹ jẹ́ kí a padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, kí a wo ìdákọ̀rọ̀ tí a ní fún ọkàn wa. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, nítorí pé nínú rẹ̀, èyí ni nínú Kristi, ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Nínú Kristi olúwa wa, olùgbàlà wa, olùṣọ́ àgùntàn wa, nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Ẹsẹ̀ ìkẹwàá, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pípé àti ẹ̀kún Kristi ni ó dúró gẹ́gẹ́ bí ìdákọ̀rọ̀ fún ọkàn wa. Dípò kí a máa fi ìkọlù kọ́gba èrò àwọn tí ọkàn wọn ti pòrúurù gbá wọn sókè sódò, ó yẹ kí àwọn onígbàgbọ́ sinmi, kí wọn kí ó sì gbẹ́kẹ̀lé Jésù Kristi pátápátá. Nínú Kristi ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Jẹ́ kí ó yé ọ wípé nígbà tí ènìyàn ṣubú, nígbà tí Ádámù àti Éfà ṣubú ní ọgbà Ídẹ́nì, ènìyàn ṣubú kúrò nínú ipò pípé tí Ọlọ́run dá a sí, ó sì ṣubú sí ipò àìpé èyí tí ó bani nínú jẹ́ gidigidi. Ènìyàn jẹ́ aláìpé nípa ti ẹ̀mí, nípa ti ìwà bí Ọlọ́run, àti nípa ti ọgbọ́n àti òye. Gẹ́gẹ́ bí ènìyàn ti ṣubú ní ọgbà Ídẹ́nì, lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ádámù àti Éfà di aláìpé, àti àwọn ọmọ tí a ń bí nípasẹ̀ wọn ni wọ́n di aláìpé, àti àwa pàápàá kí a tó mọ Kristi lè a di aláìpé. Aláìpé nípa ti ẹ̀mí, aláìpé nípa ìwà bí Ọlọ́run, aláìpé nípa ọgbọ́n àti òye. Ṣùgbọ́n nínú Kristi àti nípasẹ̀ Kristi ni a ti ní ìgbàlà kíkún. Òun ló sọ wá di pépé, ó fún wa ní ìdáríjì pépé, ó fún wa ní àlàáfíà pépé, ó fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ oore ọ̀fẹ́ rẹ̀, ó fún wa ní ìfẹ́ pípé àti agbára kíkún àti ọgbọ́n àti ohun gbogbo láti lè jẹ́ kí ayé ti ìsinsìnyí àti ayérayé kí ó ní èrè fún wa. Jẹ́ kí a wò ó nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹta. Inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n, a sì ń fẹ́ ní ìmọ̀, ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀, nínú Kristi ni a ti lè rí i. Kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún tayọ tó wà nínú Bíbélì. Kí a má ṣe fetí sí àwọn atanijẹ akóniṣìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeéṣe ní ibi ipò òkú, tàbí ní ibi tí wọ́n ń sìnkú sí, ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́. Òní rárá, nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí. Ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun, tàbí ẹni tí ó ń lọ sí aginjù, tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi, tàbí sí ìdí òrìṣà, tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí ó rò pé ó dára. Ó ní rárá, nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, wípé bí a bá ti ní Kristi àti ní ohun gbogbo. Nínú Kólósè orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún. nítorí dídùn inú baba ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Dídùn inú baba wa ti ń bẹ lé ọ̀run ni wé pé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì, ní ti àlàáfíà, ní ti ìgbàlà, ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ní ti ìfẹ́, ní ti orí ọ̀fẹ́, ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn. Ó ní dídùn inú baba ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Kí a tó lọ sí orí ẹ̀kún wa láti gbàdúrà, ẹ jẹ́ kí a wo Pétérù kejì, orí kìíní. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀, ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ iyì àti tí ó jẹ mọ́ ìwà bí Ọlọ́run, ìwà mímọ́, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà fún ọmọlẹ́yìn Kristi, wípé gbogbo rẹ̀ pátápátá lè àti fún wa nínú Ọlọ́run, nínú Kristi. Nínú ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run, nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kófẹ́. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ni wípé gbogbo ohun tí ó yẹ fún wa láti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, láti ní agbára lórí ẹ̀ṣẹ̀, láti gbé ìgbésí ayé ìwà mímọ́, láti gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run, tí ó wo Ọlọ́run, wípé a fún wa nínú Kristi. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a tọ Ọlọ́run lọ. Bí a bá ti jẹ́ ẹni tí a múṣìnà nípa ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ òdì, nípa àṣà ayé àti nípa àwọn mìíràn tí kò ní láárí, ó yẹ kí a tọ Ọlọ́run lọ, kí a sọ fún un pé kí ó dáríjì wá, kí a sì ṣe ìpinnu, kí a sọ fún Ọlọ́run wípé a kò ní ṣìnà mọ́, wípé a kò ní tẹ̀lé ọ̀nà òkùnkùn mọ́. Bí ó bá jẹ́ ẹni tí ó ti ń tẹ̀lé wòlíì èké àti ẹ̀kọ́ èké, kí o wá sọ̀dọ̀ Ọlọ́run, nítorí àwọn nǹkan wọ̀nyí yóò sọ di ẹni ìgbèkùn, a ó kó ọ lẹ́rú lọ. Bí o bá jókòó sínú ẹ̀kọ́ èké, nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a da òní ìdè, jẹ́ kí a gba ọkàn rẹ là, jẹ́ kí Ọlọ́run fúnra ara rẹ̀ kí ó fà kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí o jẹ́ ti Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́, kí o sì mọ̀ wípé ìgbàlà ló ń fẹ́ ni, ìsọdimọ́ ló ń fẹ́ ni, agbára ẹ̀mí Ọlọ́run ló ń fẹ́ ni, ìwòsàn ló ń fẹ́ ni, tàbí ìdásílẹ̀ ìtúnisílẹ̀ ló ń fẹ́ ni, tàbí ọmọ ló ń fẹ́ láti jẹ́ kí ó jẹ́ ìbùkún fún ẹbí rẹ, tàbí ó ń fẹ́ kí Ọlọ́run kí ó bùkún lọ́nà kan àbí lọ́nà mìíràn. Gbogbo nǹkan wọ̀nyí lẹ ó ní bí a bá gbẹ́kẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo, nítorí nínú rẹ̀ ni ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lé ara ìyára. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún Ọlọ́run wípé a ti kọ́ ẹ̀kọ́, a ti mọ̀ wípé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti kíyèsára bí a ti ń kìlọ̀ fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ máa tẹ̀lé ìmọ̀ àti òtítọ́ tí ó wà nínú ìhìnrere. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé gbogbo ẹ̀kọ́ èké, gbogbo ẹ̀kọ́ tí múni ṣìnà, gbogbo àwọn wòlíì èké, olùkọ́ni èké, àwọn ìwé èké, a kọ̀ wọ́n sílẹ̀, a fi wọ́n sílẹ̀, a jó wọn níná, a sì ń fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tó bá yàtọ̀ sí ẹ̀kọ́ ìhìnrere tí a ti kọ́ wa, a fẹ́ jù wọ́n sílẹ̀, a fẹ́ tẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́. Gbàdúrà, sọ fún Ọlọ́run. Bí ó bá jẹ́ aláìlera, bí ó bá jẹ́ ẹni tí a lè tètè yí lọ́kàn padà, sọ fún Ọlọ́run wípé òun fẹ́ dúró ṣinṣin, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́ tí ó lè ṣe ọ́ pé ṣe ọ́ yẹ fún ìjọba Ọlọ́run. Bí ó bá gbàdúrà, tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí ó sinmi lé Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ aláìlágbára, yóò fi agbára fún ọ, yóò fi okun fún ọ, yóò lè jẹ́ kí o lè dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tí ó yè kooro. Thank you.
2: Mary, orí ìkẹrin. Olúwa sì sọ fún Mose àti Aaroni pé, "Ká yí àwọn ọmọ

0: kí wọn kí ó na aṣọ alárùkan sí i, kí wọn kí ó sì fi àwo pọ̀kọ́ sórí rẹ̀, àti ṣíbí, àti awokòtò, àti ìgò ohun dídà, àti àkàrà ìgbà gbogbo ni kí ó wà lórí rẹ̀. Kí wọn kí ó sì na aṣọ òdòdó bò wọ́n, kí wọn kí ó sì fi awọ sí àlìbò, kí wọn kí ó sì tẹ ọ̀pá rẹ̀ bọ́, kí wọn kí ó sì mú aṣọ alárùkan, kí wọn kí ó sì fi bo ọ̀pá fìtílà nì, àti fìtílà rẹ̀, àti àlùmọ́gàjì rẹ̀, àti àwo àlùmọ́gàjì rẹ̀, àti gbogbo ohun èlò òróró rẹ̀, èyí tí wọ́n fi ń ṣe iṣẹ́ rẹ̀. Kí wọn kí ó sì fi òun àti gbogbo ohun èlò rẹ̀ sínú awọ sí àlè, kí wọn kí ó sì gbé e lé orí igi. Àti lórí pẹpẹ wúrà ni kí wọn kí ó na aṣọ alárùkan sí, wọn ó sì fi awọ sí àlè bò ó, wọn ó sì tẹ ọ̀pá rẹ̀ bọ́. Kí wọn kí ó sì kó gbogbo ohun èlò ìsìn tí wọ́n fi ń ṣe iṣẹ́ ìsìn nínú ibi mímọ́, kí wọn kí ó sì fi wọ́n sínú aṣọ alárùkan, kí wọn kí ó sì fi awọ sí àlè bò wọ́n, kí wọn kí ó sì fi wọ́n ka orí igi, kí wọn kí ó sì kó eérú kúrò lórí pẹpẹ, kí wọn kí ó sì na aṣọ elése àlùkò kan bò ó, kí wọn kí ó sì fi gbogbo ohun èlò rẹ̀ tí wọ́n fi ṣe iṣẹ́ ìsìn rẹ̀ sórí rẹ̀, àwo iná, àti kọ́kọ́rọ́ ẹran, àti ọkọ́ eérú, àti awokòtò, àti gbogbo ohun èlò pẹpẹ náà, kí wọn kí ó sì na awọ sí àlè sórí rẹ̀, kí wọn kí ó sì tẹ ọ̀pá rẹ̀ bọ́. Nígbà tí Áróní àti àwọn ọmọ rẹ̀ bá parí àti bo ibi mímọ́ náà tán, àti gbogbo ohun èlò ibi mímọ́ náà, nígbà tí ibùdó yóò bá ṣí síwájú, lẹ́yìn èyí ni àwọn ọmọ Kohati yóò wá láti gbé e, ṣùgbọ́n wọn kò gbọdọ̀ fọwọ́ kan ohun mímọ́ kan kí wọn kí ó má bàa kú. Wọ̀nyí ni ẹrù àwọn ọmọ Kohati nínú àgọ́ àjọ. Ohun ìtọ́jú Eliasari, ọmọ Áróní àlùfáà sí ni òróró fìtílà, àti tùràrí dídùn, àti ẹbọ ohun jíjẹ ìgbà gbogbo, àti òróró ìtasórí, àti ìtọ́jú àgọ́ náà gbogbo, àti ti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ nínú ibi mímọ́ ni, àti ohun èlò rẹ̀ náà. Olúwa sì sọ fún Mósè àti fún Áróní pé, ẹ má ṣe kí ẹ̀yà ìdílé àwọn ọmọ Kohati kúrò láàrin àwọn ọmọ Léfì, ṣùgbọ́n báyìí ni kí ẹ ṣe fún wọn, kí wọn kí ó lè yè, kí wọn kí ó má bàa kú. Nígbà tí wọ́n bá súnmọ́ ohun mímọ́ jùlọ, kí Áróní àti àwọn ọmọ rẹ̀ wọnú ilé, kí wọ́n sì yàn wọ́n olúkúlùkù sí iṣẹ́ rẹ̀ àti sí ẹrù rẹ̀, ṣùgbọ́n wọn kò gbọdọ̀ wọlé lọ láti wo ohun mímọ́ ní ìṣẹ́jú kan, kí wọn kí ó má bàa kú. Olúwa sì sọ fún Mósè pé, ká iye àwọn ọmọ Gáṣóni pẹ̀lú gẹ́gẹ́ bí ilé bàbá wọn nípa ìdílé wọn, láti ẹni 30 lọ àti jù bẹ́ẹ̀ lọ, títí di ẹni 50 ni kí o ka iye wọn. Gbogbo àwọn tí ó wọnú ilé lọ láti ṣe iṣẹ́ ìsìn, láti ṣe iṣẹ́ nínú àgọ́ àjọ. Èyí ni iṣẹ́ ìsìn ìdílé àwọn ọmọ Gáṣóni, láti sìn àti láti ru ẹrù. Àwọn ni yóò sì máa ru aṣọ ìkélé àgọ́ àti àgọ́ àjọ, ìbòrí rẹ̀ àti ìbòrí awọ sí àlè tí ń bẹ lórí rẹ̀, àti aṣọ títa fún ẹnu ọ̀nà àgọ́ àjọ, àti aṣọ ìsorọ̀ ti àgbàlá, àti aṣọ títa fún ẹnu ọ̀nà àgbàlá tí ń bẹ lẹ́bàá àgọ́, àti lẹ́bàá pẹpẹ yíká, àti okùn wọn, àti gbogbo ohun èlò iṣẹ́ ìsìn wọn, àti ohun gbogbo tí a ṣe fún wọn, bẹ́ẹ̀ ni wọ́n máa sìn. Nípa àṣẹ Áróní àti ti àwọn ọmọ rẹ̀ ni kí gbogbo iṣẹ́ ìsìn àwọn ọmọ Gáṣóni jẹ́ ní gbogbo ẹrù wọn àti ní gbogbo iṣẹ́ ìsìn wọn, kí ẹ̀yin sì yàn wọ́n sí ìtọ́jú gbogbo ẹrù wọn. Èyí ni iṣẹ́ ìsìn ìdílé àwọn ọmọ Gáṣóni nínú àgọ́ àjọ, kí ìtọ́jú wọn kí ó sì wà ní ọwọ́ Itamari, ọmọ Áróní àlùfáà, àti àwọn ọmọ Merari,
1: kí ìwọ kí o kà wọ́n gẹ́gẹ́ bí ìdílé wọn nípa ilé bàbá wọn,
0: láti ẹni 30 lọ àti jù bẹ́ẹ̀ lọ, àní títí di ẹni 50 ni kí ìwọ kí o kà wọ́n. Gbogbo ẹni tí ó wọ inú iṣẹ́ ìsìn náà láti ṣe iṣẹ́ nínú àgọ́ àjọ. Èyí sì ni ìtọ́jú ẹrù wọn gẹ́gẹ́ bí gbogbo iṣẹ́ ìsìn wọn nínú àgọ́ àjọ. Àwọn apákó àgọ́, àti ọ̀pá ìdábò rẹ̀, àti òpó rẹ̀, àti ihò ìtẹ̀bọ rẹ̀, àti òpó àgbàlá yíká, àti ihò ìtẹ̀bọ wọn, àti èèkàn wọn, àti okùn wọn, pẹ̀lú ohun èlò wọn gbogbo, àti pẹ̀lú ohun ìsìn wọn gbogbo, lé orúkọ ni kí ẹ̀yin kí ó ka ohun èlò tí ṣe ìtọ́jú ẹrù wọn. Èyí ni iṣẹ́ ìsìn ìdílé àwọn ọmọ Merari gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn wọn gbogbo nínú àgọ́ àjọ, lábẹ́ Itamari ọmọ Áróní àlùfáà. Mósè àti Áróní àti àwọn olórí ìjọ àwọn ènìyàn sì ka àwọn ọmọ Kohati nípa ìdílé wọn àti gẹ́gẹ́ bí ilé bàbá wọn, láti ẹni 30 lọ àti jù bẹ́ẹ̀ lọ, àní títí di ẹni 50, gbogbo ẹni tí ó wọ inú iṣẹ́ ìsìn náà fún iṣẹ́ nínú àgọ́ àjọ. Àwọn tí a sì kà nínú wọn nípa ìdílé wọn jẹ́ 1,450. Wọ̀nyí ni àwọn tí a kà ní ìdílé àwọn ọmọ Kohati, gbogbo àwọn tí ó lè ṣe iṣẹ́ ìsìn nínú àgọ́ àjọ, tí Mósè àti Áróní kà gẹ́gẹ́ bí àṣẹ Olúwa nípa ọwọ́ Mósè. Àwọn tí a sì kà nínú àwọn ọmọ Gáṣóni nípa ìdílé wọn àti gẹ́gẹ́ bí ilé bàbá wọn, láti ẹni 30 lọ àti jù bẹ́ẹ̀ lọ, àní títí di ẹni 50, gbogbo ẹni tí ó wọ inú iṣẹ́ ìsìn náà fún iṣẹ́ nínú àgọ́ àjọ.

0: àní àwọn tí a kà nínú wọn nípa ìdílé wọn gẹ́gẹ́ bí ilé bàbá wọn jẹ́ 6,300. Wọ́n yí lé àwọn tí a kà ní ìdílé àwọn ọmọ Gashoni, gbogbo àwọn tí ó ṣe iṣẹ́ ìsìn nínú àgọ́ àjọ tí Mose àti Aaroni kà gẹ́gẹ́ bí àṣẹ Olúwa. Àwọn tí a sì kà ní ìdílé àwọn ọmọ Merari nípa ìdílé wọn gẹ́gẹ́ bí ilé bàbá wọn láti ẹni 30 lọ àti jù bẹ́ẹ̀ lọ, àní títí di ẹni 50. Gbogbo ẹni tí ó wọ inú iṣẹ́ ìsìn náà fún iṣẹ́ nínú àgọ́ àjọ, àní àwọn tí a kà nínú wọn nípa ìdílé wọn jẹ́ 80. Wọ́n yí lé àwọn tí a kà nínú ìdílé àwọn ọmọ Merari tí Mose àti Aaroni kà gẹ́gẹ́ bí àṣẹ Olúwa nípa ọwọ́ Mose. Gbogbo àwọn tí a kà nínú àwọn ọmọ Lefi tí Mose àti Aaroni àti àwọn olórí Israẹli kà nípa ìdílé wọn àti gẹ́gẹ́ bí ilé bàbá wọn láti ẹni 30 lọ àti jù bẹ́ẹ̀ lọ, àní títí di ẹni 50. Gbogbo ẹni tí ó wá láti ṣe iṣẹ́ ìsìn àti iṣẹ́ ẹrù nínú àgọ́ àjọ, àní àwọn tí a kà nínú wọn jẹ́ 6,720. Gẹ́gẹ́ bí àṣẹ Olúwa ni a kà wọ́n nípa ọwọ́ Mose, olúkúlùkù nípa iṣẹ́ ìsìn rẹ̀ àti gẹ́gẹ́ bí ẹrù rẹ̀, bẹ́ẹ̀ ni a ti ọwọ́ rẹ̀ kà wọ́n bí Olúwa ti fi àṣẹ fún Mose.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Numeri, orí ìkarùn-ún. Olúwa sì sọ fún Mose pé, pàṣẹ fún àwọn ọmọ Israẹli kí wọn kí ó yọ gbogbo adẹ́tẹ̀ kúrò ní ibùdó àti gbogbo ẹni tí ó ní ìsun àti ẹnikẹ́ni tí ó di aláìmọ́ nípa òkú àti ọkùnrin àti obìnrin ní kí ẹ̀yin kí ó yọ kúrò lẹ́yìn òde ibùdó ní kí ẹ fi wọ́n sí kí wọn kí ó má ṣe sọ ibùdó wọn di aláìmọ́ láàrin èyí tí èmi ń gbé. Àwọn ọmọ Israẹli sì ṣe bẹ́ẹ̀, wọ́n sì yọ wọ́n sẹ́yìn ibùdó bí Olúwa ti sọ fún Mose, bẹ́ẹ̀ ni àwọn ọmọ Israẹli ṣe. Olúwa sì sọ fún Mose pé, sọ fún àwọn ọmọ Israẹli pé, nígbàtí ọkùnrin kan tàbí obìnrin kan bá dá ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ tí ènìyàn yìí dá tí ó ṣe ìrékọjá sí Olúwa tí Olúwa rẹ̀ sì jẹ̀bi, nígbà náà ni kí wọn kí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀, kí ó sì san ẹ̀san ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ojú owó, kí ó sì fi ìdá 5 rẹ̀ lé e, kí ó sì fi fún ẹni tí òun jẹ̀bi rẹ̀. Bí ó bá sì ṣe pé ọkùnrin náà kò ní ìbátan kan láti san ẹ̀san ẹ̀ṣẹ̀ náà fún, kí a san ẹ̀san náà fún Olúwa, àní fún àlùfáà pẹ̀lú àgbo ètùtù tí a fi ṣètùtù fún un, àti gbogbo ẹbọ àgbésọsókè ohun mímọ́ gbogbo ti àwọn ọmọ Israẹli tí wọ́n mú tu àlùfáà wá yóò jẹ́ tirẹ̀, àti ohun mímọ́ olúkúlùkù kí ó jẹ́ tirẹ̀, ohunkóhun tí ẹnìkan bá fi fún àlùfáà kí ó jẹ́ tirẹ̀. Olúwa sì sọ fún Mose pé, sọ fún àwọn ọmọ Israẹli kí o sì wí fún wọn pé, bí ẹyẹ ọkùnrin kan bá yapa tí ó sì ṣẹ́, tí ọkùnrin kan sì bá dàpọ̀ tí ó sì pamọ́ fún ọkọ rẹ̀ tí ó sì sin tí òun sì di ẹni ìbàjẹ́ tí kò sì sí ẹlẹ́rìí kan sí, tí a kò sì mú un mọ́ ọ, tí ẹ̀mí owó bá dé sí, tí ó sì ń ju owó aya rẹ̀, tí obìnrin náà sì di ẹni ìbàjẹ́, tàbí bí ẹ̀mí owó bá dé sí, tí ó sì ń ju owó aya rẹ̀, ṣùgbọ́n tí òun kò di ẹni ìbàjẹ́, nígbà náà ni kí ọkùnrin náà kí ó mú aya rẹ̀ tó àlùfáà wá, kí ó sì mú ọrẹ ẹbọ rẹ̀ wá fún un, 10% òṣùwọ̀n éfà ìyẹ̀fun bálì, kí ó má ṣe da òróró sórí rẹ̀, bẹ́ẹ̀ ni kí ó má ṣe fi tùràrí sínú rẹ̀, nítorí pé ẹbọ ohun jíjẹ òwú ni, ẹbọ ohun jíjẹ ìrántí ni, tí mú ìrékọjá wá sí ìrántí, kí àlùfáà náà kí ó sì mú un súnmọ́ tòsí, kí ó mú un dúró níwájú Olúwa, kí àlùfáà kí ó sì bu omi mímọ́ nínú ohun èlò amọ̀kan àti nínú erùpẹ̀ tí ń bẹ ní ilẹ̀ àgọ́, ni kí àlùfáà kí ó bù kí ó sì fi sínú omi náà, kí àlùfáà kí ó sì mú obìnrin náà dúró níwájú Olúwa, kí ó sì ṣí ìbòrí obìnrin náà, kí ó sì fi ẹbọ ohun jíjẹ ìrántí náà lé ní ọwọ́ tí ṣe ẹbọ ohun jíjẹ owú, àti ní ọwọ́ àlùfáà ní omi kíkorò tí mú ègún wá yóò wà, àlùfáà náà yóò sì mú búra, yóò sì wí fún obìnrin náà pé, bí ọkùnrin kò bá bá ọ dàpọ̀, bí ìwọ kò bá sì yà sápá kan sí ìwà àìmọ́ lábẹ́ ọkọ rẹ, kí ìwọ kí ó yèjẹ omi kíkorò yìí tí mú ègún wá, ṣùgbọ́n bí ìwọ bá yapa lábẹ́ ọkọ rẹ, tí ìwọ sì di ẹni ìbàjẹ́, tí ọkùnrin mìíràn sì bá ọ dàpọ̀ láìṣe ọkọ rẹ. Nígbà náà ni kí àlùfáà kí ó mú kí obìnrin náà fi èpè búra, kí àlùfáà kí ó sì wí fún obìnrin náà pé kí Olúwa kí ó sọ ọ́ di ẹni ègún àti ẹni ìfiré nínú àwọn ènìyàn rẹ, nígbà tí Olúwa bá mú ìtàn rẹ rà, tí ó sì mú inú rẹ wú, àti omi yìí tí mú ègún wá, kí ó wọ inú rẹ lọ láti mú inú rẹ wú àti láti mú ìtàn rẹ rà, kí obìnrin náà kí ó sì wí pé àmì àmì, kí àlùfáà kí ó sì kọ ègún yìí sínú ìwé, kí ó sì fi omi kíkorò náà wẹ̀ ẹ́ nù, kí ó sì jẹ́ kí obìnrin náà kí ó mu omi kíkorò náà tí mú ègún wá, omi náà tí mú ègún wá yóò sì wọ inú rẹ̀ lọ a si di kikoro. Nigba na ni alufa yo gba ebo njije owu na ni owo obirin na, yo si fi ebo njije na ni waju oluwa, yo si ru lori pepe. Ki alufa ki o si bu ikunwo kan ninu ebo njije na, ani iranti re ki o si sun lori pepe. Leyin eyi ni ki o je ki obirin na mu omi na. Nigba ti o ba si mu omi na tan, yo si se bi o ba se ni ibaje ti o si se oko re. Omi ti mu egun wa yo si wo inu re lo, a si di kikoro, inu re a si wu, itan re a si ra. Obirin na a si di eni egun laarin awon eniyan re. Bi obirin na ko ba si se eni ibaje sugbon ti o mo nje yo yeje, yo si loyun. Eyi ni ofin owu nigba ti obirin kan ba yapa labe oko re ti o si di eni ibaje, tabi nigba ti emi owu ba de si oko kan ti o ba si njo owu obirin re, nigba na yo mu obirin na duro niwaju Oluwa ki alufa ki o si se gbogbo ofin yi si. Nigba na ni okunrin na yo bo kuro ninu aise dede, obirin na yo si ru aise dede ara re. Numeri ori ikefa. Oluwa si so fun Mose pe, so fun awon omo Israeli ki o si wi fun won pe nigba ti okunrin kan tabi obirin kan ba ya ara won sapa kan lati se ilere ti Nasiri, lati ya ara won si Oluwa, ki o ya ara re kuro ninu oti waini tabi oti lile, ki o ma si se mu oti waini kikan tabi oti lile ti o kan, ki o ma si se mu oti eso ajara kan, be ni ko gbodo je eso akara tutu tabi gbigbe. Ni gbogbo ojo iyasapa kan re ni ki o gbodo je ohun kan ti a fi eso ajara se lati koro re titi de epo re. Ni gbogbo ojo ilere iyasapa kan re ki abe kan ma se kan ni ori titi ojo won ni yo fi pe ninu eyi ti o ya ara re si Oluwa, ki o je mimo, ki o si je ki idirun ori re ki o ma dagba. Ni gbogbo ojo ti o ya ara re si Oluwa, ohun ko gbodo sumo oku, ohun ko gbodo so ara re di alaimo nitori baba re tabi nitori iya re, nitori arakunrin re tabi nitori arabinrin re. Nigba ti won ba ku, ohun ko gbodo so ara re di alaimo nitori baba re tabi nitori iya re, nitori arakunrin re tabi nitori arabinrin re. Nigba ti won ba ku, nitori pe iyasapa kan Olorun re nbe ni ori re. Ni gbogbo ojo iyasapa kan re mimo ni ohun fun Oluwa. Bi eniyan kan ba si ku lojiji leba odo re, ti o ba si ba ori iyasapa kan re je, nigba na ni ki o fa ori re ni ojo iwenumo re, ni ijo keje ni ki o fa, ati ni ijo kejo ki o mu adaba meji tabi omo eyele meji to alufa wa si enu ona ago ajo, ki alufa ki o si ru okan ni ebo ese ati ekeji ni ebo sisun, ki o si se tutu fun nitori ti o se nipa oku, ki o si ya ori re si mimo ni ojo na, ki o si ya ojo iyasapa kan re si mimo si Oluwa, ki o si mu akọ odo agutan kan olodun kan wa fun ebo ebi, sugbon ojo ti o ti saju yo di asan nitori pe iyasapa kan re baje. Eyi si ni ofin ti Nasiri, nigba ti ojo iyasapa kan re ba pe ki a si mu wa si enu ona ago ajo, ohun si mu ore ebo re wa fun Oluwa, akọ odo agutan kan olodun kan alailabukun fun ebo sisun, ati abo odo agutan kan olodun kan alailabukun fun ebo ese, ati agbo kan alailabukun fun ebo alaafia, ati agbon akara alaiwu kan, akara didun iyefun daradara ti a fi ororo po, ati akara felefele alaiwu ti a ta ororo si, ati ebo onjije won, ati ebo ohun mimu won. Ki alufa ki o mu won wa siwaju Oluwa, ki o si ru ebo ese re ati ebo sisun re, ki o si ru agbo na ni ebo alaafia si Oluwa pelu agbon akara alaiwu, ki alufa pelu ki o si ru ebo onjije re ati ebo ohun mimu re. Ki Nasiri na ki o fa ori iyasapa kan re ni enu ona ago ajo, ki o si mu irun ori iyasapa kan re, ki o si fi sinu ina ti nbe labe ebo alaafia na, ki alufa ki o si mu apa bibo agbo na ati akara adidun kan alaiwu kuro ninu agbon na, ati akara felefele kan alaiwu, ki o si fi won le owo Nasiri na leyin igba ti a fa irun ori iyasapa kan re tan, ki alufa ki o si fi won ni ebo fifi niwaju Oluwa. Mimo ni eyi fun alufa na pelu aya fifi ati itan agbeso soke. Leyin na Nasiri na le ma mu oti waini. Eyi ni ofin ti Nasiri ti o se ileri ati ti ore ebo re si Oluwa fun iyasapa kan re ni aika eyi ti owo ohun le te gege bi ileri ti o se, be ni ki o se nipa ofin iyasapa kan re. Oluwa si so fun Mose pe, so fun Aroni ati fun awon omo re pe, bayi ni eyin o ma sure fun awon omo Israeli ki e ma wi fun won pe ki Oluwa ki o bu si fun o, ki o si pa omo, ki Oluwa ki o mu oju re mole si o lara, kí o sì ṣàánú fún ọ kí olúwa kí o máa bójú wọ ọ kí o sì máa fún ọ ní àlàáfíà báyìí ni wọn fi orúkọ mi sára àwọn ọmọ Israẹli èmi a sì bù sí i fún wọn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orí ìkeje. Ó sì ṣe ní ọjọ́ náà tí Mose gbé àgọ́ náà ro tán, tí ó sì ta òróró sí i, tí ó sì yà á sí mímọ́, àti gbogbo ohun èlò rẹ̀, àti pẹpẹ náà, àti gbogbo ohun èlò rẹ̀, tí ó sì ta òróró sí wọn, tí ó sì yà wọ́n sí mímọ́. Ní àwọn ìjòyè Israẹli, àwọn olórí ilé bàbá wọn, àwọn olórí ẹ̀yà wọn ni, tí ṣe olórí àwọn tí a kà mú ọrẹ wá. Wọ́n sì mú ọrẹ ẹbọ wọn wá síwájú Olúwa, kẹ̀kẹ́ ẹrù mẹ́fà tí a bò àti akọ màlúù méjìlá, kẹ̀kẹ́ ẹrù kan fún ìjòyè méjì àti akọ màlúù kan fún ọ̀kọ̀ọ̀kan. Wọ́n sì mú wọn wá síwájú àgọ́ àjọ. Olúwa sì sọ fún Mose pé, gbà á lọ́wọ́ wọn kí wọn kí ó lè jẹ́ àti fi ṣe iṣẹ́ ìsìn àgọ́ àjọ kí ìwọ kí o sì fi wọn fún àwọn ọmọ Lefi fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn rẹ̀. Mose sì gba kẹ̀kẹ́ ẹrù wọn ni àti akọ màlúù. Ó sì fi wọn fún àwọn ọmọ Lefi, kẹ̀kẹ́ ẹrù méjì àti akọ màlúù mẹ́rin ló fi fún àwọn ọmọ Gashoni gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn wọn, àti kẹ̀kẹ́ ẹrù mẹ́rin àti akọ màlúù mẹ́jọ ló fi fún àwọn ọmọ Merari gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn wọn ní ọwọ́ Itamari ọmọ Aaroni àlùfáà. Ṣùgbọ́n kò fi fún àwọn ọmọ Kohati nítorí pé iṣẹ́ ìsìn bí mímọ́ ni tiwọn ní ohun tí wọ́n máa fi èjì kárù. Àwọn olórí sì mú ọrẹ wá fún ìyà sí mímọ́ pẹpẹ ní ọjọ́ tí a ta òróró sí i. Àní àwọn olórí mú ọrẹ ẹbọ wọn wá síwájú pẹpẹ náà. Olúwa sì wí fún Mose pé kí wọn kí ó máa mú ọrẹ ẹbọ wọn wá olúkúlùkù olórí ní ọjọ́ tirẹ̀ fún ìyà sí mímọ́ pẹpẹ. Ẹni tí ó sì mú ọrẹ ẹbọ tirẹ̀ wá ní ọjọ́ kìíní ni Nashoni ọmọ Aminadabu ti ẹ̀yà Juda. Ọrẹ ẹbọ tirẹ̀ sì jẹ́ àwo pọ̀kọ́ kan ti fàdákà, ìwọ̀n rẹ̀ 70 ṣékélì, àwo kòtò kan ti fàdákà 70 ṣékélì gẹ́gẹ́ bí ṣékélì ìbí mímọ́. Méjèèjì wọn kún fún ìyẹ̀fun dáradára tí a fi òróró pò fún ẹbọ ohun jíjẹ. Ṣíbí kan ìwọ̀n ṣékélì mẹ́wàá wúrà ó kún fún tùràrí, ẹgbọrọ akọ màlúù kan, àgbò kan, akọ ọ̀dọ́ àgùntàn kan ọlọ́dún kan fún ẹbọ sísun, akọ ewúrẹ́ kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti fún ẹbọ ti ẹbọ àlàáfíà, akọ màlúù méjì, àgbò márùn-ún, òbúkọ márùn-ún, akọ ọ̀dọ́ àgùntàn márùn-ún ọlọ́dún kan. Èyí ni ọrẹ ẹbọ ti Nashoni ọmọ Aminadabu. Ní ọjọ́ kejì ni Netanieli ọmọ Suari olórí ti Isakari mú ọrẹ wá. Òun mú wá fún ọrẹ ẹbọ tirẹ̀ àwo pọ̀kọ́ kan ti fàdákà, ìwọ̀n rẹ̀ jẹ́ 70 ṣékélì, àwo kòtò kan ti fàdákà 70 ṣékélì gẹ́gẹ́ bí ṣékélì ìbí mímọ́. Méjèèjì wọn kún fún ìyẹ̀fun dáradára tí a fi òróró pò fún ẹbọ ohun jíjẹ. Ṣíbí kan fún ìwọ̀n ṣékélì mẹ́wàá wúrà ó kún fún tùràrí, ẹgbọrọ akọ màlúù kan, àgbò kan, akọ ọ̀dọ́ àgùntàn kan ọlọ́dún kan fún ẹbọ sísun, akọ ewúrẹ́ kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti fún ẹbọ ti ẹbọ àlàáfíà, akọ màlúù méjì, àgbò márùn-ún, òbúkọ márùn-ún, akọ ọ̀dọ́ àgùntàn márùn-ún ọlọ́dún kan. Èyí ni ọrẹ ẹbọ ti Netanieli ọmọ Suari. Ní ọjọ́ kẹta, Eliabu ọmọ Heloni olórí àwọn ọmọ Sebuluni. Ọrẹ ẹbọ tirẹ̀ jẹ́ àwo pọ̀kọ́ kan ti fàdákà, ìwọ̀n rẹ̀ jẹ́ 70 ṣékélì, àwo kòtò kan ti fàdákà 70 ṣékélì gẹ́gẹ́ bí ṣékélì ìbí mímọ́. Méjèèjì wọn kún fún ìyẹ̀fun dáradára tí a fi òróró pò fún ẹbọ ohun jíjẹ. Ṣíbí kan ìwọ̀n ṣékélì mẹ́wàá wúrà ó kún fún tùràrí, ẹgbọrọ akọ màlúù kan, àgbò kan, akọ ọ̀dọ́ àgùntàn kan ọlọ́dún kan fún ẹbọ sísun, akọ ewúrẹ́ kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti fún ẹbọ ti ẹbọ àlàáfíà, akọ màlúù méjì, àgbò márùn-ún, òbúkọ márùn-ún, akọ ọ̀dọ́ àgùntàn márùn-ún ọlọ́dún kan. Èyí lè ọrẹ ẹbọ ti Eliabu ọmọ Heloni. Ní ọjọ́ kẹrin, Elisuri ọmọ Ṣedeori olórí àwọn ọmọ Reubeni. Ọrẹ ẹbọ tirẹ̀ jẹ́ àwo pọ̀kọ́ kan ti fàdákà, ìwọ̀n rẹ̀ jẹ́ 70 ṣékélì, àwo kòtò kan ti fàdákà 70 ṣékélì gẹ́gẹ́ bí ṣékélì ìbí mímọ́. Méjèèjì wọn kún fún ìyẹ̀fun dáradára tí a fi òróró pò fún ẹbọ ohun jíjẹ. Ṣíbí kan ìwọ̀n ṣékélì mẹ́wàá wúrà ó kún fún tùràrí, ẹgbọrọ akọ màlúù kan, àgbò kan, akọ ọ̀dọ́ àgùntàn kan ọlọ́dún kan fún ẹbọ sísun, akọ ewúrẹ́ kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti fún ẹbọ ti ẹbọ àlàáfíà, akọ màlúù méjì, àgbò márùn-ún, òbúkọ márùn-ún, akọ ọ̀dọ́ àgùntàn márùn-ún ọlọ́dún kan. Èyí ni ọrẹ ẹbọ ti Elisuri ọmọ Ṣedeori. Ní ọjọ́ karùn-ún, Ṣelumieli ọmọ Suri Ṣudai olórí àwọn ọmọ Simeoni. ore bo ti re je awo poko kan ti padaka iwon re je adoje shekeli awo koto kan ti padaka adorin shekeli gege bi shekeli bi mimo mejeji won kun fun iyefun daradara ti a fi ororopo fun ebo onjije sibi kan iwon shekeli mewa awura okun fun turari egboro ako malu kan agbo kan ako odo agutan kan olodun kan fun ebo sisun ako ewure kan fun ebo ese ati fun ebo ti ebo alafia ako malu meji agbo marun obuko marun ako odo agutan marun olodun kan eyi ni ore ebo shelumieli omo shurishadai ni ojo kefa eliasafu omo deweli olori awon omo gadi ore ebo ti re je awo poko kan ti fadaka iwon re je adoje shekeli awo koto kan ti fadaka adorin shekeli gege bi shekeli bi mimo mejeji won kun fun iyefun daradara ti a fi ororopo fun ebo onjije sibi kan iwon shekeli mewa awura okun fun turari egboro ako malu kan agbo kan ako odo agutan kan olodun kan fun ebo sisun ako ewure kan fun ebo ese ati fun ebo ti ebo alafia ako malu meji agbo marun obuko marun ako odo agutan marun olodun kan eyi ni ore ebo eliasafu omo deweli ni ojo keje elishama omo amihudu olori awon omo efraimu ore ebo ti re je awo poko kan ti fadaka iwon re je adoje shekeli awo koto kan ti fadaka adorin shekeli gege bi shekeli bi mimo mejeji won kun fun iyefun daradara ti a fi ororopo fun ebo onjije sibi kan iwon shekeli mewa awura okun fun turari egboro ako malu kan agbo kan ako odo agutan kan olodun kan fun ebo sisun ako ewure kan fun ebo ese ati fun ebo ti ebo alaafia ako malu meji agbo marun obuko marun ako odo agutan marun olodun kan eyi ni ore ebo elishama omo amihudu ni ojo kejo gamalieli omo pedasuri olori awon omo manase ore ebo ti re je awo poko kan ti fadaka iwon re je adoje shekeli awo koto kan ti fadaka adorin shekeli gege bi shekeli bi mimo mejeji won kun fun iyefun daradara ti a fi ororopo fun ebo onjije sibi kan iwon shekeli mewa awura okun fun turari egboro ako malu kan agbo kan ako odo agutan kan olodun kan fun ebo sisun ako ewure kan fun ebo ese ati fun ebo ti ebo alafia ako malu meji agbo marun obuko marun ako odo agutan marun olodun kan eyi le ore ebo ti gamalieli omo pedasuri ni ojo kesan abidani omo gideoni olori awon omo benjamini ore ebo ti re je awo poko kan ti fadaka iwon re je adoje shekeli awo koto kan ti fadaka adorin shekeli gege bi shekeli bi mimo mejeji won kun fun iyefun daradara ti a fi ororopo fun ebo onjije sibi kan iwon shekeli mewa awura okun fun turari egboro ako malu kan agbo kan ako odo agutan kan olodun kan fun ebo sisun ako ewure kan fun ebo ese ati fun ebo ti ebo alaafia ako malu meji agbo marun obuko marun ako odo agutan marun olodun kan eyi le ore ebo ti abidani omo gideoni ni ojo kewa ni ayeseri omo amishadai olori awon omo dani ore ebo ti re je awo poko kan ti fadaka iwon re je adoje shekeli awo koto kan ti fadaka iwon adorin shekeli gege bi shekeli bi mimo mejeji won kun fun iyefun daradara ti a fi ororopo fun ebo onjije sibi kan iwon shekeli mewa awura okun fun turari egboro ako malu kan agbo kan ako odo agutan kan olodun kan fun ebo sisun ako ewure kan fun ebo ese ati fun ebo ti ebo alaafia ako malu meji agbo marun obuko marun ako odo agutan marun olodun kan eyi ni ore ebo ti ayeseri omo amishadai ni ojo kokanla pagieli omo okrani olori awon omo asheri ore ebo ti re je awo poko kan ti fadaka iwon re je adoje shekeli awo koto kan ti fadaka iwon adorin shekeli gege bi shekeli bi mimo mejeji won kun fun iyefun daradara ti a fi ororopo fun ebo onjije sibi kan iwon shekeli mewa awura okun fun turari egboro ako malu kan agbo kan ako odo agutan kan olodun kan fun ebo sisun ako ewure kan fun ebo ese ati fun ebo ti ebo alaafia ako malu meji agbo marun obuko marun akọ odo agutan marun olodun kan eyi ni ore ebo ti pagieli omo okrani ni ojo kejila ahira omo enani olori awon omo naftali ore ebo ti re je awopoko kan ti fadaka iwon re je adoje shekeli awokoto kan ti fadaka adorin shekeli gege bi shekeli bi mimo mejeji won kun fun iyefun daradara ti a fi ororopo fun ebo onjije sibi kan iwon shekeli mewa wura okun fun turari egboro ako malu kan agbo kan ako odo agutan kan olodun kan fun ebo sisun ako ewure kan fun ebo ese ati fun ebo ti ebo alaafia ako malu meji agbo marun obuko marun ako odo agutan marun olodun kan eyi le ore ebo ti ahira omo enani eyi ni iyasi mimo pepe ni ojo ti ata ororo si lati owo awon olori israeli wa awo poko fadaka mejila awo koto fadaka mejila sibi ewura mejila awo poko fadaka kokan je adoje shekeli awo koto kokan je adorin gbogbo ohun elo fadaka je egbejila shekeli gege bi shekeli bi mimo sibi ewura je mejila won kun fun turari sibi kokan je shekeli mewa gege bi shekeli bi mimo gbogbo ewura ago na je ogofa shekeli gbogbo ako malu fun ebo sisun je egboro ako malu mejila agbo mejila ako odo agutan olodun kan mejila pelu ebo onjije won ati ako ewure fun ebo ese mejila ati gbogbo ako malu fun ebo ti ebo alaafia je ako malu 24 agbo 60 obuko 60 ako odo agutan olodun kan 60 eyi ni iyasi mimo pepe leyin igba ti ata ororo si nigba ti Mose si wo inu agbo ajolo lati ba Olorun soro nigba na ni o gbo ohun ti nfo si lati ori ite anu ni wa ti nbe lori apoti eri lati agbede meji awon kerubu meji ni wa o si ba soro
2: eje ki agbadura
3: baba wa ti nbe le orun adupe lowo yin we pe agbara yin ki ba ti ni igbesi aye awon omo olorun adupe fun awon eri ti a ngbo lojojumo adupe fun awon eri ti o nso fun wa nipa idahun si adura adupe we pe agbara yin wa ba kan na titi di oni a se dupe we pe bi e tin se fun awon elomiran be le n se fun enikookan wa egba pe atiyin wa loruko Jesu nje agbadura loni we pe ibikibi ti aisan ba wa ibikibi ti inira tabi isoro tabi iponi loju tabi idamu ti o ba wa e mu won kuro loruko Jesu egba adura wa e saanu fun wa e je ki imole ki o la fun wa ninu okunkun aye yi ki a le rin irin igbagbo pelu ayo ati pelu idaniloju wipe e ko je fi wa sile nigba kan adupe wipe ti gbo loruko Jesu Christ Oluwa wa ninu orin dafidi ori ikerin dini adoje okan eji efa ni ati nka bibeli wa loni mo fe ba o soro lori idande kuro lowo inilara idande kuro lowo inilara tabi kuro ninu inilara ninu orin dafidi yi ni ati ri ohun ti olorun le se ati ohun ti olorun se ni lolo bayi fun awon ti o je tire o so fun o ni nigba ti oluwa mu iko lo si oni pada awada bi eni tin laala nigba na le enu wa kun fun erin ati ahan wa ko orin nigba na ni won wi ninu awon kefiri pe oluwa se ohun la fun won oluwa se ohun la fun wa nitori na awan yo oluwa mu iko lo wa pada bi isan omi ni gusu awon tin fi omi je fun irugbin yo fi ayo ka eni tin fi ekun rin lo ti o si gbe irugbin lowo